0: gi lui baba ni oke ka joke ni le oluya denbi 96.7 sani osani frequency ti ti wa o ese te ngo wa
1: kali mode yi apolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: orike olodumare elanti olodumare lo se koko bi gbogbo aye ba ranti oluwa ko ni buru faye ohun to mule aye dagun lasan ko oni bo ti deni bibi airanti olodumare ma gbogbo aye lo ti rabi ogede baye ba ranti olohun ni iwe ni gbogbo aburu to kunle aye le ma ikiti mo ti ki oba mi edumare saraye leti oto ko le mula kai edaji pepe chaka lo daju alaigboran lo ma dari hun bo ba se popolo won o ti gba bode ba ba si daruko ba fa se soro o da keru o ba yan bo ba je pe tolorun ba la nse ni idera oba mi ma nbe bi omi isoro ati damu to kunu aye ibapora baraye ba roju ba ba jo ko tesu sile enu kaye o da de ni bo ba se pa jo gbimapo ba ba nfofin oba edumare se dajo bomode ba royin ibasakaranu gbogbo ibi ti mo kuku ti ki oba mi edumare lori ifaran lori awo leke ki se paraye o ti gbo se ti won tun fe ma gbo ni tosan toru idi re ni to mu la re waju sakojo re ni sangiliti bo ba nbe lodidi ko lewo e ma gbo o akojo orike oba mi edumare ni won yi ki gbogbo eni ti ngbo tele tele o tun wa gbo eni to se wipe won o ti gbo ri ki ko wa ma gbo ni tuntun bo sori okun oro bo si je lori ilambebe beleje keti o ma gbo ko sokan le ma ibi ti mo ti sawonjo ninu awewe ateyin wa eni ti ngbo tele lo le yeyeke mo fe ma mu won sa mi mo ba ni ki nsalaye lori won yo gba mi lasiko idi tun ni pe
3: Olorun to da mi ni mo bo Olorun to da mi ni mo bo ko je ki n wa ye awanu lasan Olorun to da mi ni mo bo
2: e ki mu Oluwa genshe ku re o Oba tebi ki pa ti ki sa iroju Oba tagbara re ki deku Oluwa mi ka bi esi oba lagbara iwariri oba ti mi oba ti nbe oba tara ki ni ti oni be
3: Olorun to da mi ni mo bo Olorun to da mi ni mo bo ko je ki n wa ye awanu lasan Olorun to da mi ni mo bo
2: o to ni dalaya ni tojo terun Oba ti n bo ni ti ki jeun Oba ti gbogbo wa o le ri soju to je pe kedere lo si n wo wa
4: kabiyesi re Olorun
2: ki lo wa se te fi beru afa ijoba to da wa lo
4: gbani ti jogun ba le
2: Oba ti demu ti je gbeju le e beru Oba fa
4: alagbara kan ti gbogbo aye n woju e ti o siru e laye
2: ori fi Oba Olola papa Oba Olola julo
4: gbe oga mo yan
2: gangan Oba ti pani lai ni salaye Oba to be nipo
4: iwo ni alagbara iwo na si ni atobi ju
2: Oluwa Oba mi eru jeje
4: iwo leni kankan o le fi jalo laye
2: mi n dala benu mo ranti Oluwa iwariri ola mu mi
4: gbe oga nitori anu atogara re
2: mi mo pe bente ko ni nla loba yarabi ni to
4: jojumo ni mo saferi re jojumo ni mo gbe oga
2: ẹni tó ní mà débẹ̀ ò
4: torí pé kò sẹ́nì kankan tó dàbí rẹ̀
2: kí odò gbórílẹ̀ èdè lọ lódidi ẹ̀yin adarí hurun ìran èèyàn
4: ayìnyàn agbe ọ̀gá aṣíọ́ ní ọba àwọn ọba
2: kì í dé àwádé bí tolódùmarè kọ́ rárá ọba ti pera
4: torí pé ìwọ ni alágbára ìwọ ni atóbi jù
2: tó ajuni lọ lórí alágbára kọ̀ọ̀kan lọ́jì
4: gbani ti gbani
2: ọba tó jẹ́ ní ńlá paríparí Oba to dagbadagba to tayo akoko
4: ekule o
2: ko run okun ọwọ́ afọlágún wà sínú.
4: ṣe dáadáa ni mo bá yín.
2: orí kọjá oorun ọba fi kalẹ̀.
4: gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà lónìí.
2: ọba tá a kì ní tútù tá a kì ní gbígbóná. ọba tí jẹ́ kò tútù kò gbóná.
4: ọba yé ṣe dàlejò.
2: líle ọba mi ẹ̀rọ pẹ̀sẹ̀ lọ́jọ́ tútù.
4: lágẹ̀lulẹ̀ sì ń gbọ́ 96.7.
2: òfèfè lákàlẹ̀kì ají kan ló kan pa.
4: àgbàlá ọba muritala adébáyọ akande mẹfà.
2: ọlọtẹ dilẹ olúwa mi ká.
4: ẹkẹni fún gbogbo ilẹ̀ ìbàdàn.
2: òkè pàrà sọ lọ́rọ̀ ni.
4: agbàsowo agbámufin.
2: gbogbo alágbára magolo ọ̀gbágbá tí gbani mú tẹ̀mítẹ̀mí ọba tí ká ni kò bí ọ̀gà.
4: akéyìn lẹ̀ iṣẹ́ tókè òkun gbọ̀n.
2: oyin nílé ara wọn kò ì bá wọn jà tí wọn fi ń ké.
4: gbogbo ẹyin tó pé ẹ lè mọ gbọ ètò yìí ní ọgbọ ní ọjọ ọjọ mẹjọ mẹjọ.
2: òbèbà tí badún níyàn lẹrù.
4: bó ṣe jẹ àkókò tí ò rọrùn tó ẹ sì tún dúó ẹ tún dúó de wá.
2: ìyájú lẹni tí wọn bá ń kì lájagun mọ fìtì máa ṣe.
4: akínyàn ẹ kù fẹ wa.
2: ìgbà ni anani má mọ́rẹ́ lọ́wọ́ lolúwa.
4: ọlọ́run ọba tó sọ àwa àti yín tó sọ àpapọ̀ kò ní fi ìbínú ẹ̀ kò ní fi tú aká o.
2: olúwa mi ò tí ì bẹ̀rẹ̀ ẹ̀jà rárá tí kò wá fi ń bọ́hùn nílẹ̀ yìí. darúgbó tomi dan olo.
4: olóko olóòtú ètò yìí.
2: ẹ jẹ́ tó kí n la ẹrẹ húrú ọ̀rọ̀.
4: gbẹ̀ngà ọ̀la ìwọ láwọ̀yà tó.
2: gbogbo yín ló ń ṣèsúkè. ọ̀rọ̀ olúwa ò ní.
4: òní adébíyí ló kọ mi.
2: inú tó dorí kodò bí gbogbo.
4: olùpọ̀ àlélu ọmọ alẹ́jọba lóde ti po.
2: ọba fẹ́ o lè yí padà kó dòru.
4: mo fa àlàmójóye mọ̀jẹ̀mọ̀sún ẹlẹ́gbẹ̀rún àpótí.
2: òní rẹ̀ dànù.
4: ó bá dojú alẹ́ kálukú agẹrẹtẹ lórí tiẹ̀.
2: bá òun gbogbo òun làbí lu.
4: èmi lọmọ òpèré wá jẹun òdenú ẹjọ ló ń jẹ ó jẹun rẹ nírọrùn.
2: olódùmarè ọba tó tóbi tán jo ń gbogbo.
4: kò lé o.
2: àìkú àìsá ọba tí kú kì í kàn. dèdèrè babaláwo.
4: lóko ẹnì kejì mi tájọ́ máa ń ṣe ní ọjọ́ mẹjọ bàbá ìjẹsà tán tún wà ní àárín.
2: iṣẹ́ bẹ́ẹ̀ láìtàsé babaláwo ti ń tanra.
5: lánàá rẹ o bàbá oṣù máa ló kí ẹn pé ojú ni ti gbogbo ní lágbára olódùmarè. ìní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ òun pátápátá lágbára ọlọ́run ìní ìbọ máa ráyé fọ tí o ojú ni tí o ìyá àti náà ni o àti ti dé lálẹ́ ìyá tó gbọ́ páńkọ gbì torí bó ṣe ń lọ o dáadáa náà ni gbogbo rẹ torí dáadáa lọ́wọ́ nínú abidi.
4: dáadáa ni mẹ́mẹ́ dáadáa ni mẹ́mẹ́ abidi àìsí ìgbà burú lẹ́nu abọ́ rẹ̀.
5: abọ́ rẹ̀ nìkan kọ́ lẹ́nu ìyá pásítọ̀ gan-an ìgbà burú a sọ̀rọ̀ bí òwe inú obi
4: bẹ́ẹ̀
5: oyin adébíyí àti ẹ̀dúpẹ́ lọ́ọ̀lọ́hún ìyá ọmọ kí olódùmarè gbà á lẹ̀ ń jọ ti lọ bẹ́ẹ̀ ni mo ti bà nínú àwẹ̀ ni mo ti wà nínú àwẹ̀.
4: níjọ́ tí wọ́n ti kó àwọn ọmọ ń lo ti ń gbà àwẹ̀.
5: láti gbà yẹn ni mo ti wà nínú àwẹ̀.
4: o jẹ o mú.
5: mo wá dúpẹ́ lọ́wọ́ olódùmarè pé àwẹ̀ mi ẹja sásán sórí nígbà ìjọ jimọ̀ kí mo gbọ́ bẹ́ẹ̀ ìpín ọtí débẹ̀ mo wá gba ibìkan lọ lọ́nà ọpọlọ mo lálẹ́ abùkí ní kàsára mo lámi jó múkẹ́múkẹ́ ní ọ̀rẹ́ mi kan yà á káyọ̀dé ọmọ àyànṣọ lọ́yẹ ó kó sí ọ bẹ́ẹ̀ kí omi jó mo mo yẹ ewu omi ti tú ni mo ń jọ ti kó yan ọmọ bẹ́ẹ̀ mo yẹ mi gan mẹ́ra sùn mo òní adébíyí gan sùn àjọ lórí òkè ni yíba àjọ lórí òkè ni
4: torí ibi o ti fi rọ́kọ̀rọ̀ rẹ ibi tó ti fi rọ́kọ̀rọ̀ rẹ ni pé njọ àmọ́ ọtí ẹ ti kó wọn olóòsùn o sì jẹun
5: wà nínú àwẹ̀ ni
4: wà nínú àwẹ̀
5: ìgbọ́n mo dúpẹ́ lọ olódùmarè àwẹ̀ mi
4: gbé fún tó mú jò ní nǹkan tó mú
5: kí èrè
4: èrè kan
5: mo fi sínú nírọ̀lẹ́
4: ọ̀kadì
5: mo fi sí.
2: ọlọ́run
4: ẹ wo a fi ògo fún ọlọ́run tó dín àmọ́ yẹn padà wá sílé.
2: kí àgbàlagbà bá bá ẹrù.
4: èèyàn méjìlá kì í.
2: báwa gbọ́ná lérí gbogbo gbọ́mọ gbọ́mọ.
4: gbogbo ẹ̀yin tẹ́ ẹ kún àmọ́ yìí tẹ́ ẹ kó wọn lẹ̀ tẹ́ fi wọ́n dààmú àwọn abiyamọ ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o.
2: kò tí ń bẹ nílé ní ìfẹ́ jẹ́ kó tú sáyé. gbogbo
4: ẹ̀yin tẹ́ ẹ sì gbà wọ́n lẹ̀ náà a kì í ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o.
5: ìyá jèrè ṣe ọrin
4: o. ikọ̀ méjèèjì tá a kinu.
2: o ṣì ka ẹ̀dámọ́lé kí gbogbo wọn bọ́ sínú ìwárìrì. ọba mi máa ké sí ọ.
4: a ti kí àwọn akọ méjèèjì àwọn tó jí ẹkọ a kí wọn ẹ ṣeun.
5: kárí a jèrè
4: ṣe ọrin. ẹyin tẹ sì gbà wọn lẹ náà akẹyìn náà ẹ ṣeun. ọlọ́run ọba lọ́bẹ̀ ẹlẹ́sàn. gbà wá lórílẹ̀-èdè yìí ọlọ́run.
5: gbà wá o.
4: tó torí tó bá gbà wá kò sẹ́ni ó lè gbà wá ó wà àwọn ẹni bí afakùsù. Bí ipò jẹ́ pé Nàìjíríà náà kọ́ láti wà láti bí ní díẹ̀ ní ọgọ́ta ọdún. Wọ́n mọ̀ dùn lábá fẹ́ rìnrìn àjò alẹ́.
6: Ìgbà ó bẹ̀sáyà ọba ojú bá.
4: Mo wo tẹlifíṣàn lánàá gbà tí àwọn ọmọ yẹn ti ń kọ́ wọn léjọba àpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́. Mo wá wo ọmọ yín léje. Ẹ dàbí amaláàmú.
6: Láyé mi bàbá kò.
4: Ẹyin inú Ọlọ́run. Gbogbo ẹni tí ń bẹ́ẹ̀.

0: Aki aláṣẹ ilẹ̀ yìí. Kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ayé òbí àwọn ọmọ yìí akin gbogbo ọkọ̀ ológun pátá akin. Ẹ̀yin òbí àwọn ọmọ yìí mo kí yẹn kú oríire o. Ìyá tó jẹ́ ìyá olùkọ́ àgbà nílé ìwé principal. Yáyẹ ń sọ̀rọ̀ lánàá, mo jókòó, mo sì ń da omi lójú. Bí ẹ ṣe kó àwọn ọmọ yẹn ṣe bí ẹ ṣe kó wọn rìnrìn àjò okun alẹ́. Ìyàwó tí yín àtọmọ tí ń bẹ nú AC. Ẹ dàn ọmọ kan sínú ìdààmú. Inú yín sì nú ẹ̀sìn ju ẹ̀sìn yọ. Gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run. Fi ọwọ́ gbígbóná fi lè fi mú ìran déran wọn. Ẹkúlé rẹ̀ kan sí.
1: Àwọjúbarẹ̀ o, Elédùwà ọba.
0: Ẹgbọ́n mi yé bẹ́ẹ̀lì ọmọ òye lékè mú kí. Ọmọ wa lókè fàlẹ́ Ìbàdàn.
1: Wọ́n fi tọwọ́ tọwọ́ júbarẹ̀ o, Elédùwà.
0: Mo kí Mọ́gàjí Ọlá Olúwa Olábí Ọlápùlẹ́yìn. XAN.
1: Àti pé kó yẹ ni.
0: Robert Kent nílẹ̀ Amẹ́ríkà.
1: Kí igi ọgbà Edumare. Wọ́n fi tọwọ́ tọwọ́ júbarẹ̀ o.
0: Tí Salewa ní New York City.
1: Ìmọ̀ ó fi sáyà
0: wá. Màmá Ọláyínká Ọlájídé mo kí.
1: Ìmọ̀ ó fi sáyà
0: wá. Bàbá mi Christopher Látàáwẹ́ mo kí yín o. Mo kí Mọ́gàjí ilé Agbọ́mọlá Olúsọjí ní òde ajé ńlẹ̀ Ìbàdàn Olóyè Abídèmí Karim. Mo kí bàbá àti màmá Alhaji Atalaji Abisiri Yerilu London. Bàbá ìyàwó ọjọ́ kẹ́ni oṣù kẹjọ nù. Ẹ ti mú ọjọ́ sí Ọlọ́run lọ́rùn. Ọjọ́ náà yóò sì kò pẹ̀lú àtàláfíà. Gbogbo ń tẹ́ ẹ̀rọ kò ní bá ń tẹ́ ẹ̀rọ jẹ́. Abiola Yaleyale mo kí yín.
1: Wọ́n súnmọ́.
0: Ọlájì Sọ́lì Ọládẹ́jọ mo kí yín tòótọ́.
1: Bàbá ń lẹ́ súnmọ́.
0: Lady Dickiness Folúkẹ́ Ayádéròmú ìyá mi mo kí yín. Dr. Ọláìdé Rahim mo kí yín.
1: Wọ́n súnmọ́. Bó tilẹ̀ ṣe ìpọ́njú.
0: Alájì Tajudeen Oyè ọmọ Oyè wọlé.
1: Mo ma kọrin.
0: Ọmọ afọkànlá Jàbí Bùn sí mo kí yín o.
1: Súnmọ́ ọ̀rọ̀ rẹ̀.
0: Olúbàdàn of Texas.
1: Ìgbà ó fi sáyà.
0: Dr. Pastor.
1: Olúbàrẹ̀.
0: Olúfẹ́mi Ọláyíwọlá.
1: Máa bójú balẹ̀.
0: Rahimi ọmọ Ògúnsẹ́yà mo kí yín bẹ́ẹ̀. Designer tó mòye. Bàbá mi John Ajibọlá Olúwọlé. Ọkọ ọmọ mi Olúbùnmi Olúwọlé. Ológun ẹrú ńlẹ̀ Ìbàdàn. Afọlábídé Aró Ibrahim. Alhaji Ambali Aziz.
1: Àwa fìjọ.
0: Mo kí Mọ́gàjí ilé Afọ́nká Olóyè Saidi Akíntúndé.
1: Ayérayé Ọlọ́run, olúbẹ̀ni lékè ìdánwò gbogbo, àwa yóò yan lórí rẹ̀, àwa yóò sọ.
0: Àwọn ni wọ́n ní òkú Sèdí àti Olúwana ńlẹ̀ Ìbàdàn.
1: Ọ̀la gbogbo ẹyọ.
0: Alhaji Sirajide Àìndé ọmọ Aláwànì.
1: Gbogbo ẹyọ bí a bá ṣe ní lórí ọ̀pá dàda.
0: Mo kí yín o. Tẹ̀yìn sọ́rọ̀ tí ò lówó nú. Bàbá àwo mo kí.
1: Ìgbà ó fi sáyà ọba ojú balẹ̀.
0: Alhaji Abániṣe ni Ọlọ́run mo kí yín o.
1: Ìgbà ó fi sáyà ọba.
0: Gbogbo olólùfẹ́ ètò ìnílẹ̀ ti Edókè Òkun tí ń rántí dákọ́ mo kẹ́yìn ẹ̀ mọ́ bínú o. Àǹtí kan pè mí àǹtí mi ní Olúbàdàn exit mo kí yín àǹtí tèmi tọpẹ́. Ẹnìkan pè mí lánàá Mr. Olúpẹ̀jọ kí ló dé tẹ̀ ṣe program báyé ṣe dàrú mo dé àwa ti bẹ̀rẹ̀ padà ẹ̀yìn ní oru ní òkú òlójú ti yí àwa ti bẹ̀rẹ̀.
1: awa fijo awa fayo kori sobare
0: ati bere o
1: olupe ni leke
0: gbogbo en ti o ti gbo e ba n so fun pe awa ti bere o ori pe a ni se meji ta kuku nse oro ina la fi njeun
1: bi a ba se ni lo re pe la da
0: kada ni wa ye ko je ko pe wa ko mo fi se wa bu wa
1: iba o mesaya
0: ayo mo ka yo mo na ka lo wa mi se si a o adebisi meke mo kin lati ayegun ni arowo jeka olohun oba lo mo ntani kan kukuma awan witi ani won so fun ala wa so fe yin na

0: mẹ́rin ọmọ wa ṣe àbí mo ń gbọ́ yín nǹkan kan ò ṣe tí mi mọ̀ ń gbọ́ yín
1: méjèèjì ló mi ṣiṣẹ́
0: àwa mẹ́rin mọ̀mọ́ wa bí mo gbọ́ ẹlẹ́yìn mẹ́wọ́n tó

0: àwọn rí pé ìgbésí ayé tí bàbá àwọn gbé kí bàbá àwọn tó filẹ̀ bora bí aṣọ. Púpọ̀ nù ìgbésí ayé yẹn ni ó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí bàbá àwọn ò gba tìyá àwọn. Ìmọ̀ ìmọ̀ lajúbọ̀ àsáyé àwọn làwọn rí pé àwọn ká ọ̀rọ̀ kan mọ́ ẹnu ẹni tó jẹ́ ìyá bàbá àwọn. Gbọ́rọ̀ yìí dáadáa o àwọn ká ọ̀rọ̀ kan mẹ́nu ìyá bàbá àwọn pé dákunjọ gbogbo ohun tó bá ṣe fún ọba nítorí jẹ́ gbogbo ohun tó bá ṣe fún ọjẹ́ bá ń forí jẹ́ nítorí ọlọ́run. Àwọn gbọ́ níjọ́ kan tí ìyá bàbá àwọn ń sọ fún ìyá àwọn pé gbogbo ohun tó bá ṣe fún ọ bá ń forí jẹ́ jọ́rọ́ náà lọ. Ọmọjà lọ́tẹ̀ níníyàwó. Àwọn gbọ́rí lẹ́nu ìyá bàbá àwọn síyà tó bí àwọn. Ṣùgbọ́n lérò ọkàn àwọn nígbà náà ni wípé bóyá nǹkan kékeré kan ni tí ẹ lè rí yanjú tí wọn ò rí yanjú. Nínú gbìyànjú nínú làkàkà bàbá tó bí àwọn láyé bó ṣe gbé báwọn ṣe bá pé ẹnìkan tí èsùn lẹ̀ ni kò ní àtàfọwọ́mú tó fi bọ́ sálùkì àmọ́ ọlọ́run. Àwọn wá náà wá gbọ́njú wọ́n bá sẹ̀mí ayé àwọn ń bá bọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. Àwọn ò rí mọ́ máa wọn bí ẹnìkan tó le lọ dẹ́ndẹ́n pé àbí lóòótọ́ tí máa wọn bá ń sọ̀rọ̀ gbà míì tàásán gbà míì ni màmá ọmọ ohun màmá àwọn le. Àwọn ọmọ pé ìsọ pé án lájẹ́ o ṣùgbọ́n bí bá ń bá wọn sọ̀rọ̀ ohun wọn le níwọ̀nba. Tó sì jẹ́ wípé kò fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń bò mí kò fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ DJ Spider ẹ̀yìn báwọn ṣe bá màmá àwọn rèé tí àwọn rí pé ìsọ̀rọ̀ sí màmá àwọn nígbà míì lọ́pọ̀ ọgbà ohun màmá àwọn le. Àwọn sì gbà ní àgbélé àwọn gbà ní àgbélébu ti máa wọn pé bó ṣe rí nìyẹn. Ẹ gbàgbé o mẹ́rin ni màmá yìí bí o àwọn mẹ́rin ni màmá yìí bí. Àwọn ní ẹ̀gbọ́n méjì tó jẹ́ obìnrin níwájú ẹ̀gbọ́n méjì obìnrin ni wọ́n. Àwọn lọkùnrin ẹni tó jẹ́ àbígbẹ̀yìn àwọn náà ó jẹ́ obìnrin ọkùnrin kan ti ń bẹ́nu wọn náà nù ni ló mọ̀rọ̀ wá ọmọ ọdún mọ́kàndínlógójì 39 ni lọ́dún yìí ó ti pè ní February by next year February yóò pe ọmọ ogójì ọdún gẹ́gẹ́
1: 40 years.
0: kìrìkìtì ẹ ayé. Ǹjẹ́ kíra ló dé o? Mo ní ẹni tó jẹ́ àkọ́bí màmá wọn. Bí mo ṣe ń ba yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Jẹ́ obìnrin tó ti lé ní ogójì ọdún àti bíi mẹ́rin.
2: Kìràkìtà kìtìkìtì.
0: Ó ní díẹ̀ díẹ̀ ni àlàbọ̀ arábìnrin tó jẹ́ àkọ́bí díẹ̀ díẹ̀ ni àlàbọ̀.

0: ọkọ kankan wo ori lo do ni woni gbogbo igbiyanju tarabirin yi gba laye
1: takira kita
0: woni gba ti arawo te gba awon woni ba se be ni bi o se ri pe awon je oluwoye re oluwoye ton de ba to loko iloko ton ti ba to lada yi lada
2: e ni o
0: en to je egbon awon to je obin to je akobi fun mama awon ko mo gbon odun mokanle mejile metale merinle medogbon kere kere kere awon wo pe yo mo ko wa yo mo ko wa yo mo ko wa yo mo ko wa yo mo ko wa be lo gbon pe hey to fi domo ogoji odun ati merin
2: 44
0: bye
2: 44 ni
0: la je pe ko lo suku mo ni won lo suku won ni won kawe
2: mi ati setan ati setan ami wa Mr. Right omo nigba mi bo ni wa Mr. Right omo ri be
0: egun atepe koni joba laye mi ati yan ataromodo ma wa kini je ibanu je nla fun okan won un lo je ibanu je o je ogbe fun okan won kini ni awon akoko kan awon yo to ma won wa ko ya lagbeja ki lo de mo bele yo ni gbolu nkan ti ma mo so na ni pe akoko olon ni eto ha amo bi ni ogoji odun ati meni akoko olohun eto odun wo la akoko olohun ototo
2: kabiyesi olodumare
0: won nigba to ya na awon eyan ri pe anti won pa le da won ko le
2: ola gbadọ ti e
0: o di pe won da gbe titi doni won da gbe
2: kabiyesi olodumare
0: won ni be na tun en te to bi tele anti na
2: ikeji
0: e mo gbo o to je second born
2: lere keji
0: obirin lo na won ni awon so won lowo awon so won lese titi doni okunrin pe won sugbon agbejule ni gelera
2: kabiyesi olodumare kabiyesi olodumare
0: tan ba ye nikan legbe won loni tinu awon adun pe nti npo ele o ni ribi ta koko
2: o ti fe ko soju mumu
0: o ni ngbo ba la won be lowo won pe eni bayi
2: ko da jo ni ko bo da ni ko pa
0: o ni ba se je okun to igbesi aye awon to je egba awon yen o mo ko banuje okan
2: omumulaya
0: ata inisimi ma ko ba won
2: omumulaya re gan
0: Mr. Olupo mu ni isun e mo ke mo sun isun mo gbo yin won ni titi doni egbe awon to je second born
2: yo tujo benrin
0: to tujo benrin Mr. Olupo o na ton be
2: meti loko
0: lori pe ndagbe
2: o se wa ni brand ni won
0: lenu ogoji odun ateyo kan
2: brand ni won ni
0: ah
2: o sara ni
0: ogun be o olohun o ni fi ja wa o mo gbo oju mi da wai ibi orukun mi de oju mi da jogun odidi sawon ma mi eledumare alaja alagba ojo ade biseje bile ade bile ni abi oje diran ma ti won kin akimade abi odun samson mu kin all the way from odeja in lebadan dẹ́rẹ́ mọ́ Mr. Ayo Dele World Captain. Ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n. Níbikíbi tí ẹ bá ń gbé nílẹ̀ Ìbàdàn, ẹ ní mo béèrè wọn o. Òṣìṣẹ́ agbóhùn sáfẹ́fẹ́ ni wọ́n. Mo ti lù sí
2: kọ́ṣà tí o.
0: Amúlùdù látijọ́ ṣèpinyà. Ní ọdún bíi mẹ́tàlá sẹ́yìn. Mr. Ayọ̀dẹ́lẹ́ World Captain. Ẹni tó bá mọ̀ wọ́n ẹni ọ̀pẹ́ni Adébí yóò ní olùpọ̀ léṣẹ́ lágelú. Mo fẹ́ rí wọn o. Wọn ò jẹ́ ń lówó ìka nǹkan ò dàwápọ̀ o. Ẹni ire ni wọ́n sí mi o. Mo lù sí contact wọn.
1: Orí bàbá mi yé, orí màmá mi yé.
0: Mo ní bí àwọn ṣe bí o tún yí pé second bomb mọ́ àwọn náà.
2: Ó ti wà ní 41.
0: Ogójì ọdún àtẹ́yọ kan dòní. Bó náà ṣe di pé àgbéjì ulẹ̀ ní gèlè ìràrí. Mo ní gbólóhùn kan tí máa ń tẹnu mọ̀ máa bóde ni pé God time is the best. Fọ́bìnrin ogójì ọdún àtẹ́yọ kan ogójì ọdún àti mẹ́rin God time is the best.
2: Kọ́ra sí wà lórí mọ́tò nìyẹn.
0: Dákun
2: ọkọ̀ tuntun.
0: Gbẹ́nu sọ.
2: Wọ́n ti jọra lára rẹ̀. Ok, obì mi wà lápò mi. Wọ́n ti jọra lára rẹ̀ bí ẹ ṣe wà ni. Olódùmọ̀ kọ́ bá jẹ́ pé ní ìgbà mo tì mí wá ìyàwó ni. Bó bá jẹ́ ìgbà mo tì mí wá ìyàwó nìyẹn méjèèjì ni màá kó. Màá kó yàn méjèèjì.
0: Bẹ́ẹ̀ wo.
2: Màá kọ kó wọn sákàtà mi ni. Nígbà mo bá kó wọn sákàtà mi, màá wá fi yé ni dá. Màá gbélé Túndé Ọlá wúwo lọ́rùn. Àti kébùkì.
0: Àti sáfù.
2: Màá yàn méjèèjì mo kó torí tí ni. Màá yọ ọmọ ọba ló tó sí.
0: Bẹ́ẹ̀ ro bìlọ rẹ̀.
2: Àlọ́ wà lápò mi.
0: Tinda.
2: Kó ìtì rí. Mo ti da sí méjì ń rèé.
0: Jẹ́mi.
2: Tí o fẹ́ jobi ni. Tí o fẹ́ kí mi kẹjẹ níbẹ̀. Ọ̀dà jẹ́mi kẹjẹ lójú rẹ̀. Àtàárọ̀ ni mo ti mú fi nǹkan mi panu. Ijó tútù mú nìyàn. Gbogbo kọ́ nìyàn sùn bẹ́ẹ̀ kẹ́dá sọ borí. Ọba mi jobi bẹ́ẹ̀.
0: Obì gígé ijó tútù mú yẹn. Time is the best. Ní tẹnu mọ̀mọ́ àwọn bóde. Wọ́n láwọn ò rí mọ̀mọ́ àwọn bí ẹni tó ní tara lórí ọ̀rọ̀ àwọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ò yé kúrò nínú ọpọlọ àwọn tí ìyá bàbá àwọn sọ́yìn kan fún ìyá àwọn wípé dákùn. Gbogbo ẹsẹ̀ tí ọkọ rẹ̀ bá sọ dákùn ju ọ̀rọ̀ náà lọ. Agbéyàwó kì í gbé agbéyàwó lóró. Alàgbà Adébáyọ̀ Abdulgani Ọládélé Mokin. Alájà Abalẹ̀ Azizi Mokin. Olúbàdàn of Texas. Ẹ̀mí ọmọ Ògún Sanya. Alájà Dr. Ọláìdé Rahim Mokin.

0: jẹ́ ìbànújẹ́ fún àwọn wípé àwọn aṣáájú àwọn méjèèjì
1: wọ́n ti délé ọkọ̀
0: wọ́n di aláràkà wọn ò délé ọkọ̀ wọn ò padà àwọn ò tiẹ̀ fìgbà kankan rí ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ àkọ́bí màmá àwọn láyé èyí tó tún jẹ́ àbítẹ́ tó jẹ́ obìnrin náà àwọn agbẹjúlẹ̀ ni gẹlẹ́ra wọ́n ní yẹn jẹ́ ìbànújẹ́ fún àwọn ní jojúmọ́ àṣẹ táwọn náà ń padà bọ̀ wá bá wọn tó mọ́rọ̀ ìdórí àgbàgbé ọmọ yín ò ní í síléyà
1: o
0: ọmọ tèmi náà sì ní í síléyà àti ti gbogbo wa o a sì yan òbí ń bẹ o bẹ́ẹ̀ làṣì bí ọmọ ń bẹ kankan nù méjèèjì ò ní í jẹ́pin wa o ọba tó ní àkókò tá a wà yìí ọwọ́ pa ẹsẹ̀ pa lápá bí kò ní fìdààmú sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa bá a ṣe rí bí ọmọ wa ó rí bí bá a ṣe rí pé àwọn ọmọ tí a náà ó rí pé ayé ò ní yà wá lágbọ̀n rere o pàṣán bẹ lọ́wọ́ mádàmù àwọn ò ní fi nà wá wa ò ní dọ̀ta wa àwa náà sì ní dọ̀ta àwọn ọmọ wa o mẹ́wàá ń ṣẹlẹ̀ o báyé ṣe tún dàrí o lágẹlúlẹ̀ ń gbọ́ 96.7 àgbàlá ọba adébáyọ̀ muritala àkàndé mẹ́fà ẹ̀kẹ́rí gbogbo ilẹ̀ ìbàdàn ọmọ ọlọ́jọ́ bí at 87 sí àjà
1: yóò ga gbé nǹkan lẹ̀ nírọ̀lẹ́ gamitunde
0: ọlàwúwo ìwọ mọ
1: ọmọ àṣẹ
0: ìrìn àrè tó
1: ayọ ọgá kó gbogbo rẹ dà á lẹbẹ ẹni
0: ìrìn àrè
1: ó yẹ ká máa fi panu
0: ìrìn àrè tó rìn lọ́nì
1: débi kàṣó ya oúnjẹ tí tí ò ń fi panu
0: ìrìn àrè tó rìn lọ́nì ìrìn àrè tó rìn lọ́nì mọ mọ ni irú ẹ mọ sórí bẹẹ bá.
1: mo mọ ẹgbẹ ìwọ náà ọjẹ títí ń gbòye àmọ ikọ gba kínní kan irọ o ìtì ìlú
0: àmọ. mo fẹ́ràn jésù nílé ọba o mo mọ fẹ́ràn jésù nílé ọba. nílé àkàndé ọmọ ọlá tògúnbọ mo bẹrẹ jésù nílé ọba lálẹ àdé nírọlẹ àdé bí
1: ọfíìsì ẹ lẹdẹ mi pé adébísí ti dé o ti ẹ ré o.
0: èmi náà ní àsìkò ni wọn ò pè mí pé yóò ṣẹlẹ̀ o
1: kéèsà méjèèjì. Láàrin fẹnu bà ní
0: bẹ́ẹ̀ kápá méjèèjì láàrin ìbá
1: ìgbọ̀nìyàn bí gbọ́sọ̀
0: yìí bí wọ́n ṣe eyín àwo kékeré báyìí ni ẹ lò ni ẹ kó gbogbo nǹkan sí ti àwọn àfikún nìkan bí ongi báyìí
1: bí ìtayín
0: bí ìtayín ni ẹ
1: la ọgbà sí ẹfí mi mẹ́ran jẹ
0: ojú ọ̀gẹ̀ mo tẹ̀ rúgbẹ́ mo tẹ̀ rúgbẹ́ mi ni wọ́n mú lé ní àṣẹ oní eléyìí oní eléyìí ìrìn tí jẹ́ alẹ́ alẹ́ àdánwò
1: abájọ ara rẹ mo sáré ara rẹ ya ó ya gágágá
0: bí ara akẹ́kọ̀ọ́ àpò èmi wo gbàgbé ẹ̀. wọ́n máa rìnrìn àrè mọ́ mo ti máa sọ fún ọ bá a sì wá wo ní ìsìn obìnrin ló tó wá lọ obìnrin ló wá lọ. kò wá tí ìkásẹ̀ ńlẹ̀
1: ìkásẹ̀
0: ńlẹ̀
1: sí
0: ẹ̀yẹ ní kò lọ rè wọ́sàṣàdù ẹyẹ bí ọmọ àgbòrò wọ́sàṣàdù bá ti wà nílé gbórùn yẹn ẹyẹ ìsàlàyé wọ́sàṣàdù ọjọ́ bá ti ká wọ́n níbà
1: yẹn ọjọ́ bá ti mú ọ.
0: ayoro sílé gbó wọn ṣàn ṣàdù. ẹgbọ́n mi ibẹ̀ lọmọ oyeleke.
2: ogun lẹ́yìn mo máa yé ṣọ.
0: wọ́n wọn ló kí ọ̀fàṣà rẹ̀ lẹ́ẹ̀bàdàn. ẹ bá ń kíyà àtàwọn ọmọ mi.
2: ọ̀rọ̀ olúwa mi.
0: lawrence olùkúnmi adélékè mo kì í jp.
2: ẹ̀jẹ̀ ká wúwa rẹ̀.
0: tẹ̀yìn báńkì olódò mo kì í. wọ́n ní mr olùpọ̀. bí táwọn náà ṣe wá bá wọn rèé.
2: kò rí bàbá mi yẹ. kò rí màmá mi yẹ.
0: wọ́n ní bí àwọn ṣe parí iléèwé girama. àwọn ti ní ẹnìkan tí ojú àwọn ti
1: wà lára
0: rẹ̀ pé
1: bàbá
0: ilé parí ó wà ẹ á fẹ́ra o. Bí báwọn sì ṣe parí àwọn tí wò pé ìwé ní ó rọrùn àti kà ní àbíṣẹ́ ní ó rọrùn àti kọ́. Ọmọ kì í bá pèlé ẹ̀yẹ ẹ̀kọ́ sasọ́dà àwọn rí pé iṣẹ́ ni ó fẹ́ rọrùn àti kọ́. Pẹ̀lú àwọn táwọn ń dojú kọ nú ẹbí àwọn bàbá àwọn lábúrò lẹ́gbàá kó tó fayé lẹ̀. Ṣùgbọ́n tá nǹkan ni pé gbogbo wọn àwọn àtìyá àwọn òjọ fi gbogbo ara rẹ́. Orí náà bùkátà yí àwọn làwọn gbìyànjú kálukú ni kálukú ń bá ká. Wọ́n ní ìjẹmọ̀jẹmọ̀ ìpínlẹ̀ yìí ìwé mẹ́wàá táwọn kàtàn báyìí mọ́mọ́ àwọn ò lanu báyìí pé iṣẹ́ kí ló kọ́.
1: Àbí ọ̀fẹ́ ráyà institution ni.
0: Débi pé àbí ó tiẹ̀ wá kàwé sí i. Wọ́n ní fún ara àwọn. Àwọn mú ara àwọn tó arákùnrin kan lọ. Ó jẹ́ carpenter. Carpenter yìí fọ́nìṣọ̀ ni ó ń gbaṣẹ́ ó ń kan àga kankan kan tó ń gbaṣẹ́ ilé kíkan dáadáa. Ó nígbà táwọn dọ́dọ̀ rẹ̀. À ń bá sọ fún pé ẹ̀ẹ́dẹ́kun ọ̀gá tó wà níbí làwọn béèrè. Ó ní ẹnìkan àwọn ọmọ tí ń kọ́ṣẹ́ bẹ̀rẹ̀ àwọn lọ́ọ́ bá lọ ní ọ̀gá ló wà lọ́ọ̀kan tí wọ́n jókòó pẹ̀lú ẹnìkan tí wọ́n jọ ń sọ̀rọ̀ yẹn. Ìwò tí wọ́n wà ni pé bóyá àwọn múṣẹ́ wà bá òun fẹ́ bẹ ọ̀gá níṣẹ́ kan. Àwa súnmọ́ ọ̀gá yẹn dọ̀bálẹ̀. Níṣẹ́ kò sí pé mo wá kọ́sẹ́ ni dádì nǹkan mọ́mí nǹkan. Òun náà tẹ́rí náà ni ẹ máa rí. Àbí ìyá táwọn jọ ń gbénú ilé tí ó béèrè pèsè wo ló kọ ìwé wo ló wà kà. Àwọn sì jókòó oṣù kìíní tẹ̀ ń parí ìwà ẹ̀kẹ́ oṣù kejì oṣù kẹta oṣù kẹni oṣù kanu oṣù kẹfà ọdún kẹyìn yípo lọ. Wọ́n ní bó ṣe di pé àwọn múra àwọn. Ó lẹ́nu tó wá tó kò tí ọ̀gá wọn béèrè pé ó mẹ́ni kan gẹ́gẹ́ bí ó ń dúró. Ebí ó níyà láyé àmọ́ ó ní. Wọ́n ní bọ̀nsẹ̀ àti àti pé àìdúró kí ló ti máa ń tì mí gan lẹ́yìn. Bíyà ọba ti ẹ̀sìn pé báǹtì sí wà. Àwọn ó padà wà lọ́ra lógo lọ́dọ̀ ọlọ́. Àwọn lẹ́gbọ̀n tán lè mú wá. Ó ṣe di pé ẹ̀gbọ́n àwọn tó jẹ́ àkọ́bí ìyá àwọn ló tẹ̀ láwọn lọ rẹ̀. Táwọn fi lọ rè kọ́ sí ọdún mẹ́rin àtààbọ̀. Ọdún mẹ́rin làwọn dá ṣùgbọ́n ọdún mẹ́rin àtààbọ̀ làwọn tó sọ.

0: ẹgbẹ́ àwọn tí wọ́n máa pe àwọn tí bá a yọjú bí ọ̀gá tí ń kọjọ́ dọ̀rọ̀ síbẹ̀ táwọn fẹ́ẹ́ wá ṣe freedom. Ẹgbẹ́ àwọn ẹ̀ náà ló tún padà wá lọ́bọ̀ gà pé ọ̀gá kí lẹ́ gbà o nígbà tí wọ́n kọ gbogbo ẹ̀ tílẹ̀kún. Àwọn mú list lọ́wọ́ àwọn máa wọn. Wọ́n máa ń wá sọ gbólóhùn kan fún wa pé ń gbà ọ̀gá rẹ̀ kọ́ dúró ilé iṣẹ́ ò sọ fún pé òní bàbá ni.
1: Kábíyèsí Olódùmarè.
0: Wọ́n lè wá wò pé ibẹ̀ yọjú sọ́gà.
1: Àbí.
0: Ntípa yín bá sì káàtì san. Wọ́n létí ni màmá àwọn fi gbọ́. Títí tí ẹ̀gbọ́n àwọn méjèèjì. Tí wọ́n fi yọjú sọ́gà. Táwọn fi ṣe freedom. Màmá àwọn ò yọjú sọ́gà. Màmá àwọn ò sì tẹ̀lé àwọn dọ́dọ̀ ọ̀gá yọ táwọn gba táwọn ṣe ayẹyẹ ìgbòmìnira. Ẹgbọ́n kinní kan o, màmá ò tẹ̀lé ẹ lọ. Nígbà tí ó wọ́n bẹ̀rẹ̀ sẹ́kọ̀ọ́ ẹ̀rọ ọ̀dẹ́kun ọ̀gá èmi ni ìyá rẹ o. Tọ́dún mẹ́rin àtààbọ̀ fi pé.
1: Òdìdí ọdún mẹ́rin àtààbọ̀.
0: Wọ́n tún wá lọ rèé gba list wá pé ntọ́gà lóhùn ó gbà rèé. Àwọn ẹ̀gbọ́n méjèèjì náà ni ẹ tún fara dí. Ẹ máa gbọ́ o. Wọ́n wá kọ́ṣẹ́ yìí tán. Wọ́n ní ọ̀gá wa sọ fún pé lọ́pọ̀jà pẹ̀lú bó ṣe sìn mí tinútinú. Ọmọ ó sìn wọn náà. Wọ́n wá níjọ́ tí àwọn ń ṣe freedom gangan. Ẹ pé polówó nǹkan ìkẹ́ bá ń dìmọ́ wà láàáfíà yín. Bẹ́yìn náà bá láǹfààní àti dábì jẹ́ bí ti àbá àjẹsà yìí ọ bábá ṣe é ṣe ẹ̀yìn náà máa dá jẹ́.
1: Ṣé jàre ojú ní tì í.
0: Ṣùgbọ́n mi ò mo bì í jẹ ni ò jẹ́ kémi ò gbà lọ́wọ́ rẹ̀.
1: Tiẹ̀ jà máa
0: lọ kọ́mọ lọ rèé mú wọ bì kan yóò ti yé yín torí obì àgbà ní bẹ lọ́wọ́ tiẹ̀ ọmọ èké sì lè mí.
1: Obì obì kí èrè. Ṣébí yẹ mọ̀ra lọ́wọ́.
0: Mọ bí ó gbéra. Mọ bí ó gbéra ni ò jẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n ní bó ṣe di pé ẹnìkan wá ń jọ tí wọ́n ń ṣàdúrà. Wọ́n nìkan lára àwọn tó jẹ́ ọ̀rẹ́ ọ̀gá wọn. Ó kọsẹ̀ bá freedom jọ freedom àwọn lọ́dọ̀ ọ̀gá ni pé sóyún lọmọ yìí gbẹ́yọ̀ndá òní freedom rẹ̀ ọmọ yìí. Wọ́n lọ gbọ́n lẹ́ni iye sì ń kánjú ti ẹ̀ ń lọ bí wọ́n bá ní ẹ̀dẹ́kun ẹ̀ fóun láàyè. Kò ń ṣàdúrà kí n tó máa lọ. Ó wá ṣe gbólóhùn àdúrà kan mọ́ gbọ́ o. Wọ́n ní bó ṣe mú sìnàpù díẹ̀. Ọṣẹ́ àdúrà tí wọ́n ní bí freedom wọn ní ó bu ẹnu. Ó mórógbó, ó móbì, ó mátaare, ó móyin, ó múyọ̀, ó máa dùn. Mo ní gbò jẹ́ tán ó bá bu ẹnu. Ó bu ẹnu ló bá jẹ́ tán ló bá gbèmí ló bá mú omi wá bù tẹ́lẹ̀ bá bu ọmọ omi freedom àfi tú ẹ̀. Gbogbo bí ó dé ọmọ tìrantìran atúọlẹ lónìí.
1: Kábíyèsí Olódùmarè.
0: Gbólóhùn àdúrà tó ṣe.
1: Ẹsẹ̀ ni
0: fún arákùnrin inú.
1: Ìsá tomi ní kókó.
0: Gbọ́n o. Gbogbo bí ó dé ọmọ atúọlẹ lónìí. Yóò rí bẹ́ẹ̀. Làwọn èèyàn bá sàmí àmì wìtì wìtì wìtì. Wọ́n ní arákùnrin ní kò tó ṣẹ́jú méjì tí a ti ẹ̀yìn arákùnrin ṣàdúrà báwọn tán. Wọ́n ní àgùn kan bu àwọn láti lórí pé àwọn kúnlẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ̀dẹ́kun jẹ́ ìjókòó díẹ̀. Wọ́n ní màá ṣe wá yọ owó lápò rèé tí àwọn fi sí àpò àyà arákùnrin yìí. Ibẹ̀ náà làwọn àṣẹ àwọn méjèèjì àtàwọn tó bá ń lọ ilé ọ̀gá ni ẹ ti farakùnrin pé abẹ́ gbà owó àdúrà yìí rèé owó àdúrà yìí rèé. Kìtìkìtì kìràkìtà kìràkìtà. Ní arákùnrin ìbá tiẹ̀ lọ.

lẹ́yìn ìgbà táwọn ṣe freedom tàbí oṣù mẹ́ta ọ̀gá àwọn wa gba iṣẹ́ kan lẹ́kọ̀ọ́. Mo níṣẹ́ ń pọ̀ gàgà lágbájá ó yá máa bọ̀. Wọ́n náà ti kú ọ̀lọ́mọ sí ojú dọ̀gá náà nu. Báyìí kàṣà báyìí láwòdì báwọn ṣe gbàṣẹ́ báwọn ṣe gbàṣẹ́ ìrè tó dé òun ò sínú ẹni tí ó máa mọṣẹ́ tòun sìn. Òun ò sínú ẹni tí ó máa lu ọmọṣẹ́ nílò pé ebémi náà mo kọ́ ńṣẹ́. Iye àwọn gbàṣẹ́ ìrè o. Àwọn tán sì kó lọ́bẹ̀ yìí tán fún ọ̀rẹ́ tí ṣé ó tẹ́ ọlọ́run àdúgbò ọ̀gá lásìkò yìí. Ẹ̀jẹ̀ mi náà máa lọ. Wọ́n ní Èkó làwọn dé. Làwọn tó rántí pé ẹ wà. Kínní kan mì ìsàlẹ̀ ọkùnrin ni mí. Èkó làwọn ti ṣẹ́wọ́ sárábìnrin kan. Wọ́n torí pé mi solúpo oṣù méje làwọn lò lẹ́kọ̀ọ́. Lóṣù méje lẹ́kọ̀ọ́ ó níbẹ̀ ni àwọn ti ṣẹ́wọ́ sárábìnrin kan.

ní 2023. Ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ àwọn tímọ́tímọ́ ló bá àwọn gba iṣẹ́.

0: alaji ambali asimisuki aye toto aye toto buni gba ti ya ile puru lo tan mama da gba ran lo mo bi kankan ntan ri la won so fun iya ba ti e lo ha awon ajoko wa o pe
1: ai so n ti doko dele dani mo be
0: iya la won siyan ni abaye la won si wa mo ni apa awon oranse mo njo na pelu nta won gbo ise isi ni ose kan won se lo ni awon pari ise yi mo ni arakunrin to ma lo bi se to jore awon ti ma ti mo wa pe an pe o ro ba ri bayi e fi ji ko kan
1: abi
0: gbale adam se lo mo bi kan kan ore mi won yo la wa to gbogbo n tó ń ṣẹlẹ̀ inú ilé àwọn fún ọ̀rẹ́ àwọn pé àǹtí mi méjì mo ní ọkùnrin ò ṣẹ́wọ́ sí wọn.
1: 44-42
0: èmi náà tó tún wò iná tún rè é
1: 39 rè ó.
0: Àbúrú àwọn tó sì jẹ́ pé òun bímọ kan àwọn mọ̀ pé ọmọ kan ń bẹ lọ́wọ́ rẹ̀ títí dòní ṣùgbọ́n ọdún kẹwàá rè é.
1: Ó ti na pápá bora ní tiẹ̀.
0: Táwọn ò ti mọ bí kankan tó ṣọlẹ̀ sí mọ́.
1: Ẹ wà lé o.
0: Bíjì ni bí kan ni kò yá wọn. Gbogbo ẹni tó ń gbé ètò yìí lónìí ẹ ní bọ́nú de
1: o
0: àwa náà ní bọ́nú de ayé ò ní fi àṣínú de ayé ń bẹ́ o èèyàn wà. Ìyá tí àwọn kan ò ní tí wọ́n ń sunkún torí ẹ̀ ń làwọn kan.

0: ki mo gaji ile agbomo la o lu soji
1: ila ti ma saye iso ko ye ni
0: so ibi ti wa lo ni ti wa so fun pe
1: ila ti ma saye
0: alagba
1: ko ye ni
0: ayin ti mo ri ni won so fun ku gbo lo re won ni bi ti awon lo won ni arakunrin won ni afa ni won ni o eh o na tesbi yu si awon bayi pe mu kan
2: mu kan ni be
0: won ni kan ta won mu o lo sa o dake o wa won loju lekene lekeji leketa eyin ba pe e ma wo business laye ejohun ilu kan be ti ma lu ti ba fe se ba fe karoyin bo ba ti ri ni e wi alayi bo mo leru ka ma le ro bo ba ti ri ni e wi
2: awon afon fere si tarerere
0: ojo re pe lori o ti 90 o
2: pe ro 78 ni
0: 78 o si o si wa loju e na oju e le si wa woni bo se di pe fa n wo awon loju awon na to teju ma afa boye la won wa n wo le afa so nkan kan du mele wo
2: kile
1: eniyan pe ni foro o
0: mi o pelu nti mo ri alagba
1: aye aye aye aye ta wa o
0: oro ara yin le bere si sugbon to yo lojo mi so fun mi wi pe ise yin nikan le wa no dey ide mi mo ni nkan mi ni
1: ila ti ma saye isi o ko ye bi o
0: nbe ojo be na egbon mi meji nbe
2: anti loko
0: oko o si be won si wole oko ri
2: won la de ori ma se
0: ikan 44 ikan 41 mi na ri 39
2: ojo mi lo re o
0: ah ya mi funuke ade ro mu eseun ebo mi nko
2: wa
0: fe bi won na nko
2: so ti ni be ni po ori ana ni le je
0: nkan kan ti mo ri to je solution kini gbogbo yin be se po to bi o ba kiyin ku ori leyin mete ta to ku yo ilu ti won o ti gbede te n so ilese ruka
2: kabiyesi olodumare kabiyesi olodumare
0: ko yi mi sa in ti mo wi oyo ilu ti won o ti gbo ede ti mo n bo so yi bo ba lo le awusa ati wa tawon egbon re be ba lo le ibo o kin ku orire sugbon bi ka ro
2: o jire
0: e ma fokan si
1: mi o ba sori eni
0: iti awon gbore ni 2023
1: aye toto aye ma le
0: awon leyan le awusa
1: ila ti ma saye
0: awon leyan le ibo
1: oko ye mi
0: ibo la won o wa lo bọ́n yẹ lẹ́kùn sọ fún wa pé bí ayọ̀ bá kún lókè pẹ̀ kò sí nǹkan kan bá wọn.
1: ó
0: wá ní ẹ̀yìn ọlọ́gbọ́n ayé ẹ̀yìn ọmọ.
1: ayé tọ́tọ́ ayé.
0: ẹ dákun èwo ni káwọn mú gbọ́.
1: ayé tọ́tọ́ ayé tọ́tọ́.
0: ewu làwọn lè musa lóògùn ọ̀rọ̀ rèé.
1: ẹ sọ pé lẹ́lóyè.
0: lágẹ̀lú lẹ́ ń gbọ́ ní 6.7 báyé ṣe dàrí. ẹ gbé mo sọ ìjọ ìmọ̀ náà tó gbẹ́ yìí rí o.
1: lẹ́lóyè ká ṣe.
0: nọmba tó wọ bíire 091-23-008675.
1: ayé yìí o.
0: 091-23-008675 tàbí +234-814-249-1006 èyí ti mẹ́mbẹ̀.
3: orúkọ
0: bàbá mi ọ̀rọ̀ rí o.
3: ọ̀rọ̀ yóò lè dàrú àti
0: àlọ́ sá o.
3: ẹ wò bẹ́ẹ̀ ṣe fi àdúrà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ nsà mi. ẹgbẹ́ burúkú ò ní ṣe lórí wa.
0: àmì o àmì àṣẹ
3: lẹ́dùnmáì ṣe lórí ọmọ wa o.
0: àmì o àmì mi o.
3: àtàn ìyàwó tá a gbé sọ́dọ̀ ilé wọn ọkùnrin ṣe pé àbámọ́dá kọ́ kò sí nǹkan dábàmọ́dá náà láti jọ àti obìnrin. ile ito wa koja wada
0: mo se gbo re
3: omo re ni soro
0: ti
3: wo mo baba o
0: oju oni ti mo mo
3: en je e barita o bewon bewon eyin iyawo owo oba dide wale oju ti a te wa ni apu wu agbara buku wo na ni iya ma wo kujo kan ojo kan e ba fi ya je yan joko joko ti olohun o ri nle
0: beni
3: ilu bo ni o wa lo ti o wa ro mo bayi
0: won ni komo sa ti jele yoruba
4: bi ti won ti gbede ni an
3: olohun
0: yo yele puru si ni ti ba yamba nbe
4: bi ya rin an ba jade laye
3: ah eyan be lohun na
0: meji ti an gbo re o
3: e se eyan be lohun fo ya na ni e
0: ni jam e pe ewe e se o sure. Hello. Hello.
5: Hello, Baba.
0: Yes, sir. Yes, sir. Everyone's okay. Yes, sir.
5: Oru komeni otun ba de kunla ti olode.
0: Oya.
5: Eri ona bayo ti wa fun baba yen.
0: Oya, iwo ni ko munu mejeji.
5: Ko wa du ti won ba ti ni gbere kankan lo. Ko sa ma lo be. Ọmọ bẹ ọkọ mọ bẹ ọkọ mọ lọ ọgbọ bi la wusa ni ko sele yibo ni gbọ ba debe yọ ra nu gba ko mọ lọ ele ole wa laye ko ko ni won pa ya awon o
0: mmm
5: ko lo pa ye ala tan ni o
0: eseun ilu ti won ba ti gbo yo ba ni ko lo sole si eje bi nti a so fun
5: mmm ko lo sole ti be o
0: oda ami
4: eseun
0: mo dupe o
4: eseun
0: hello
6: Ekweto.
0: Yes. Olorun ni o.
4: Olorun lo n.
6: Asiku ajin o.
0: Aje ni ko ni jin wa o.
4: Baba oju ni tin o.
6: E mo ma se o.
0: Ami Olorun
4: Dumare. Ati
6: na. Only chief ile san medojo ye ti o bere oye lowo ba kan tabi joye kan lo n ba yin soro.
0: Oju oni.
6: Gbogbo awon yoku nko.
0: Ara fe ta wa o.
6: Belese. Dari case ti simple.
0: Oya.
6: Idi ni wi pe ibaje le Awusa.
0: Ibaje le.
6: Ibaje le Yibo. Ko si mo to je le Yibo. Ko kuro ni environment bi won se wi fun tori wi pe ko le mu iya re se yo pe ise re ni abibo nigbati won ba yeju fun rara won iyanu olorun yo se kini yo sele won ni ori ti o gbe ni ni gbalawo ori ko ni a le so wi pe ko pe ise iya re enu omo o si gba iya paji mo ngba ta won ti mo in to nsele yen ona abayo ki mo de mo guju agan si ngba ti won ba yera ti o ba ri won mo
4: abi iyan meta
6: o ku si lowo sugbon won ni adiye to nsu sinu nsasun se ko mo bi tele are ohun lo ohun ba je olorun mo je ka wo ni iya ti iya o osisin to wa ti o yesan o tin jere se owo re na bayi tori ngba ti won ba yera fun ni isin
7: Hello.
6: Boku ni o ba joku lele. Oku si lowo.
0: Hello.
4: Hello.
7: E ka ro, e ka
0: ro. Ojo mama.
7: Olorun ta ni.
0: Ami Olorun.
7: Ani kunudi.
0: Ami, ami.
4: Ami.
7: E ri aburu won gogora ton mo won to ti lo to ore.
0: Na
7: ti debi kan won so fun.
0: O ni debi kan ni so fun yo da fun yin nti mo so fun gan nu.
7: O ni debi kan ni so fun. O na si yera. Aku ni agbe ti yo ba gbe yen ko le yan ba lo.
0: Mmm.
7: O pa won egbo.
0: Ki won jo yera.
7: Won mo de ti yo mo. Ori ti aba to fi gbo. Ni jo se se mo. Won yera. Won lo bi bi ti won ba lo. Lo si ko de ni bi ti o gbe won.
0: Ami Olorun.
7: Won si ya le so ba ku si le le oju re oja.
0: Ṣé o
7: ṣe wọn fún ara wọn pàyà àwọn kọmọsùn jégun ní ìsan lọjọ iwájú
0: o bẹẹni
7: wọn yẹra fọwọ́ náà sọnà wọn rere.
0: Ami ẹ ṣeun. Hello. Ọ̀dọ̀ yín bẹ̀ ni. Hello.
8: Hello. Olúkọ Ẹ̀kwẹ́tò. Orúkọ tèmi ni Ẹ̀dá SVO Oyeniyi.
4: Bàbá.
8: Látàkínzadé.
4: Ìṣẹ̀lẹ̀ sà. Ku afere
8: oro yi o so tin lenu bo yo si iso se pala yo se to dan ko si bi ti o le lo bo lo le yibo yo ra nu ba bo lo le u sa yo ra nu ba ko yera patapata fun ba se ri iya yen gan iku oko re so se yen iku oko re se yen be ba wa je mo wa gbele gbogbo omo re patapata ha ọ̀rọ̀ púpọ̀ ní jáde lẹ́nu àmọ́ ìyá yẹn ọjọ́ alẹ́ rẹ̀ ní pàfàlà.
0: Hello sir.
9: Ẹ kú àjìní.
0: Àjìní o.
9: Orúkọ mi ni Arógúlé iṣẹ́ àkàtọ́ Alan Music láti wò.
0: Ó yá o.
9: Ilé ìtún ga.
10: Ẹ jẹ́ ká lọ ọbẹ̀ ya, mo wí o, ẹ jẹ́ ká lọ ọbẹ̀ ya. Ohun tí yàgbá rí tó fi bínú àwọn ọmọ rẹ̀ kán lọ ọbẹ̀ ya, mo wí o.
0: Kí wọ́n lọ?
9: Ó sọ wọ́n sọ pé kán lọ ọbẹ̀ ya. Ṣùgbọ́n nígbà gbogbo wọn bá dà lọ, ṣé wọ́n bá kò? Yóò ti mọ̀ pé awo ti yá. Wọ́n lọ báyà, ìyá ẹ forí yà. Ẹ̀yin náà ló kú bíà. Kí wọ́n dọ̀bálẹ̀, kí wọ́n kọ́lẹ̀.
0: Hello sir.
9: So apá ayọ̀ ìjàbọ̀.
0: Hello sir.
9: Yes sir.
0: Ọ̀rọ̀ ti kọjá abẹ́ wọn. Gbogbo ń tẹ̀ ń wí ni wọ́n ti ṣe.
4: Sẹ́yìn sẹ́yìn.
0: Hello.
11: Hello, ẹ máa kó ètò.
0: Ètò ní o, ìpẹ̀lẹ́ o.
11: Bàbá. Orúkọ tèmi ni Gani Ọlọ́ǹga Látàbẹ́kúta.
4: Bàbá, ìpẹ̀lẹ́ sà.
11: Kó ètò. Fẹ́ rí ọkọ̀ ìyá yẹn gangan. Tí àwọn fámìlì tí wọ́n láìkì ìyá yẹn. Wọ́n ti rí ìgbà tí wọ́n ti rí àbàbà nìyẹn lára ìyá yẹn. Ó ló jẹ́ kí wọ́n fẹ́ràn ẹ. Bí láyé ṣe wá rí sùn. Akọgbatúgbata ìwọ ló bímọ ìwọ náà ló tún ń ṣe ẹrírú ẹ
4: yìí.
11: Gbogbo òrìntàn àwọn arábìnrin ẹ wá rìn yẹn tán ní kò yẹra àfi kò yẹra.
4: Wọ́n tètè máa lọ.
11: Nítorí pé ọmọbìnrin ti bí tán bí kẹ́yìn ó ti rẹ́ni sẹ́hun lé ìkọ́nà pé kí ó jìnà sí ìyẹ́ ẹ̀. Nígbà tí ọkùnrin yẹn tó ń ṣe fídọ́ọ̀mù tí wọ́n gbàdúrà fún yẹn ìgbà yẹn tó fẹ́ tó ṣe fídọ́ọ̀mù yẹn tó fẹ́ tó ṣe fídọ́ọ̀mù tán ó yẹ kó lọ bá mi sí ọ̀nà jíjì.
0: Ní ìbá ti gbé ńlẹ̀.
11: Bẹ́ẹ̀ ni ìgbà yẹn ìbá ti gbé ńlẹ̀ ló ti yẹ kó ti kìnà sí ìyá yẹn.
0: Ohun tí mo sọ fún wọn gan nìyẹn pé after the freedom yẹn ìbá ti gbé.
11: Nítorí pé ó ti rí ohun tó ń ṣẹlẹ̀ ó ti rí ìgbà yẹn ló ti gbọ́ tó ti ṣe fídọ́ọ̀mù darapa ló ti yẹ kó ti yẹra kì bá wà nínú ọmọ tó máa wà nínú òde yẹn. Mẹ̀lá kò sẹ́ni tọ́lọ́ òde mú.
0: Ẹ ṣeun.
4: Ẹ ṣe.
0: Ẹ ṣe o. Hello.
12: Ẹ kú àjẹun.
4: Àjẹun náà jẹ́ ní.
12: Ìgbà tó rí bẹ́ẹ̀ ń sìn kan yẹra kan kó ń lò ó.
4: Ń yẹra.
12: Lájọ́ pẹ́lẹ́sì Mùsùlùmí ni wọ́n kọ́ dé sí mọ́sìkì ní ìlú tí mọ́sìkì bá wà. Lọ́jọ́ tí kìrìsìtẹ́nì ni wọ́n.
0: Wọ́n chọ́ọ̀sì sí ló bá dáa.
12: Ọmọ ni wọ́n ní ṣọ́ọ̀sì.
0: Ó dá.
4: Ẹ ṣe ojú ni ti hàn.
0: Ẹ ọ̀dọ́ yín bẹ̀rù. Hello. Hello.
13: Hello sir.
4: Hello sir.
0: Ẹ káàárọ̀.
13: Ẹ kú àjẹun.
0: Yes
4: sir.
13: Ẹ kú ètò. Mr. Olatunpọ̀ ní láti kiri.
0: Ó yá.
13: Ẹ rí ogún ìmí mú nù. Ogún ìmí mú ní bó bá ti wù mí ni wọ́n sì wọ́n. Bọ́ọ̀ lọ́n ti bá àwọn ọmọ yẹn ṣe ibi tí wọ́n pé kí wọ́n máa lọ́hun kí wọ́n lọ ọbẹ̀ ìyá ò ṣe é pa o.
0: Bẹ́ẹ̀ni.
13: Ṣùgbọ́n bíyà ń ti wà. Ó ti fi hàn pé yóò rárí ikú ni.
4: Kábíyèsí Olódùmarè.
0: Ẹ ṣeun.
13: Yóò rárí ikú ni torí ẹni tó ṣe ọmọ rẹ̀ báyẹn pọ̀ sọ́ ọ̀nà pé kò wọ́n jẹun ọmọ.
4: Àbí kílẹ̀sẹ̀ kọ́kọ́ rẹ̀ bọ̀
13: kẹsẹ̀ gbọ́dọ̀. Ọ̀sọ̀ ọ̀nà pé òun náà bí ọkú ọkọ rí ọ̀sẹ̀ yẹn. Gbogbo àwọn fámìlì ọkọ rẹ̀ ti ń rí sá wọ́n ti rí àpẹẹrẹ burúkú yẹn lára rẹ̀. Kò sẹ́ni tí ń gbáwọ̀ ìyàwó wọn
0: ìyá ló ní tiẹ̀ lọ́wọ́ ẹ ṣe mo dúpẹ́
13: wọ́n bí ìyá mọ́ ni
4: wọ́n bí mọ́kà.
0: Hello.
14: Tí máa pe àwọn ọmọ ogún tó jẹ ẹyẹ ẹyin ìyá ẹjẹ ronú ẹ má láre fẹ́ yẹn ọlọ́run jẹ́ aláre
0: ẹkú
4: ewúro.
15: Hello. Ẹ̀kaàrọ̀.
4: Ẹ̀kaàrọ̀ my sister.
15: Fajin.
4: How are you, ma?
15: I'm fine, thank you. Ẹ̀kaàrọ̀.
4: Yes, ní kò fẹ́rẹ̀ ẹ̀ ma.
15: Program eléyìí ó yà mí lẹ́nu kò dẹ̀ tún yà mí lẹ́nu torí mo ti rírú ẹ̀ rí mo ti experience irú ẹ̀ rí.
0: Ẹ ti rírú ẹ̀ gẹ́gẹ́ rí.
15: Mo ti rírú ẹ̀ rí mo ti experience irú ẹ̀ rí.
4: Kábíyèsí.
0: Ẹ̀sáwò.
15: Mo ti experience irú ẹ̀ rí.
0: Ẹ̀sáwò.
15: Ẹ ṣe mo ti experience irú ẹ̀ rí irú ẹ̀ tí mo experience rí mi ní dárúkọ bọ̀dì. mi gangan lo sele ti ya oko mi gangan gangan lo sele ti ya oko mi gangan ni si ite mi nan mba po lo woy oko mi ti mo bi omo marun fun oni ako oni ako bi mi oni koni duro pale ya mi omo mi o depo pale ya mi to fi jade la yin.
0: Hello ma.
15: Hello sir.
0: Eda ko
15: omo mi o ako bi mi ko duro pale ya mi to fi jade la yin.
0: Oko yin so be
15: o so be fun omo mi o so be ngba to de so njo yen ere mo ro ko se mo ni my friend call it off ki lo nse e ko ni duro pale ya mi bi ogan ba de ran ape meran ki lo nse omo be si nse ni soju emi wa o to ye kinu wa ma dun kori waya akobi e akobi yan ko o be si pale o na ti bi mo meji ki le to je ko pale o ni yen nse ko pe yan kun ko fun un lowo eyo kan o fe pe ran meji omo yen wa South Africa ngba yen South Africa yen lomo yen ku si ko duro ti ami to fi jade lai. So oro yen ojo mi loju se ri iya yen ojo ale oun lo nta fada sile yen advice mi ni fun awon omo yen ni pe kon ma je ti iya yen
0: ko. Hello ma.
15: Hello sir.
0: So oko yen na dem be disin
15: o nbe o o wa o o wa o
0: ese wo lese to be
15: e wo mi ese ti mo se mi ti e le so pe se bayi ni mo se amo se ri ni ti mo je ibadan yin ti mo de ibadan yin ti mo ni ti mo pa ti mo de ti mo ko tori eko mo nge ti mo ti pe mo wa si ibadan wa gbe ibadan yin to awon igbese ti mo gbe awon asiri wa bere ni tu lori siri to tin se ti pe ti pe to tin se ti pe ti pe o ma e wo baba mi
0: omo luwo loko yin
15: ijebu ni won ijebu ijebu water side opin ijebu water side ni won opin awon ijebu dilapin ni won so iru en sele dada advice ni fun awon mommy yen ni pe awon meteta to ku yen kon ra plan laarin ara kon ma ti plan yen ninu ile ita ni kon ti so kon ti joko kon ti so nita njo to ma lo bayi kon ra lo nita ni kankan kon jade nkankan ni kon ma jade papo gan kon jade nkankan ni tele nu fe lo ra nkan tele ti gberu esodo e re kan tele ti gberu esodo e re tele ti mo re esodo e re kan kan meji ameta kon lo pade nita kon lo si ilu mi kon lo le ibo bo lo sile kon ba lo bo se le tapa ni kon ti gbede won kon lo sibe won ra nu gba won ma sori re wale iya yen oju e ma ra re ku ni tori definitely iya yen iku oko e ko seyin e iku oko e ko seyin iya yen iku oko e ko seyin e so iru awon iya ki iya be yen won po be won po kaakiri be won olorun lo ma gbe wa leke won
0: amen
15: olorun a gbe wa leke ani ani tenu go bi owo lagbaro
4: lo madam shema te ba raye leyin eto e pe wa leyin eto tan ba ti fi number sita
15: okay mo ti gbo
4: tu soro ma ka soro e se gan ma oju ni ti o se
0: ha hello
16: hello
0: hello iwo to pe to ni aruso so ti gbo
16: eku ajisa
0: yes sir
16: eku se oluwa
0: olorun ni o
4: olorun ni
16: se ri mo like en to soro to yin oro to soro gidi mi se ri gbogbo oro ta nda si e je ka koko ma be olorun na olorun dariji wa
0: mi o
16: se ri en ko to soro nbe sa oruko mi ni Mr. Kiwande ati Songota
4: baba ipele sa
16: seri won ma n gbo program yi ba pa di na program se ma ti bayi o te je internet mo fin gbo yi e je ka be olohun olodumare ku dariji wa seri oko ati yawo awon lo ma n bi omo
0: beni
16: ko si nkan kan lara awon omo yen rara sugbon gba mi wa ti oko o le se asise ti yawo igba mi wa yawo lo le se asise ti oko e gbọ́ nǹkan tí ẹnìkan sọ nbẹ yẹn ó ní ogún èmi ni mo ní nǹkan mi kò sẹni tó bẹ ọlọ́run kò sẹni kí ó wà láyé tó máa sọ wípé kò má jèrè ọmọ aida ìyá ni àbí bàbá ṣùgbọ́n ìgbà míì wà àìjèrè ọmọ á dẹ̀ wáyé lọ́wọ́ ìyá sí bàbá
0: ẹjọ́ sà ẹlò sà àwọn èèyàn ń pè a sì fẹ́ kádàrà wa lágara ọ̀rọ̀ yìí kila yi fe so kin imona wo le yi fe fa won
4: gba won
0: ti sele sele
16: kan se imona ti ma so ni bi pe iya yi ni ke je ka be pe ko gbogbo won mo yi kan be
0: hello sir nje gboro kan ti ya nso nigba ti enikan lo ba wi pe mama oro omo yi ki lo nsele se gbogbo lo n to so fun won
4: oni god time is
0: god time is the best eja ka fe lo me laye
4: so ni
0: eja be lo me laye ah hello
17: hello
0: eta rosa
17: Yes, sir.
0: How are you, ma?
4: Ikwele ku afere ma.
17: Yes, sir. Eh mi mo boya eni to loro gan boya wa boya ngo.
0: Ah. Ko se ni kan ta ngo eto ese afefe ti o ngo.
17: Mhm.
0: Ko se ni kan ti o.
17: Mo ki won mo de ki gbogbo awo ologunu. Mhm. Apeto.
4: Yes, ma.
17: Seri nkan kan ti o sele olodun da nkan teyan ni awon kokon ato olodun da meji bi buburu bi ibi se wa be ni rere se wa
0: be
17: ni seri awon kan wa ton carry o man carry atmosphere o sent ton carry atmosphere either bad or good so ti yin iru situation iya yen ko laje o olosho ṣugbọn awọn kan wa to se won man carry atmosphere ton man carry yen ni wipe won man carry atmosphere ton ba carry hey eyan ma gbadura ni ki kon wa ni bi kan ton ba wa nbi kan gbogbo nkan yen o ma baje yin se ti man gbo ni fawon eyan ma ni ton man so dada ton ma de bi kan elomi ibi ti ti e worst today ton ma de bi kan laarin ose kan ton ba wo boyan lo kiyan abon wonu ile kan gbogbo nkan won ma baje ibi kin kan boya bi fan to sise tele kan ri pe ko dede sise mo freezer won sise ko dede sise mo gbogbo nkan kan baje sowo kan eni ti o ba lakiyesi to ba ni fura ko ni en to ba lakiyesi amu ta ta lo eni eyan kan ba wa lalejo nkankan so ti yin bayen awon kan wa be o possible ko je pe iru eyan bayen ni iya won won le ma laje won le ma lo so won le ma ni nkankan sugbon people carry bad atmosphere so ti yin elomi wa e ma kan e ma debi kan bayi ton ma elomi wa bayi ni fun a fe raja lo we eyan to ba de waju ni to ba raja bayi ko to kuro elomi ma de awon eyan ma de won ma ma raja lowo yin
0: be
17: ma ri pe awon yen good they have good atmosphere so people carry atmosphere eyin to ba wa je pe o ni bad atmosphere to ba de area kan abo de le kan boyo ko lo le kan abo de bi kan abo fe wo be gbogbo be yen gbogbo nkan won o ma ma baje ni nkan o ni lo si waju mo dede fun won awon eyan mo ton ma lo jaju wa yan eyan kan de be yen boyo de bayin lalejo abi pe kini e wo situation

0: Amiyo.
1: Ẹ̀mi ọ̀kan tó ṣẹlẹ̀.
0: Ajé mọ̀.
1: Ọmọkùnrin yẹn ti ṣe mistake. Irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí láìní ọ̀tún ni. Ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tó dẹ̀ ti gbọ́ físíkálì ṣebú lóbi. Ó máa pè jókòó ni, wọ́n mẹ́ jókòó. Kí ló ṣẹlẹ̀ gan tí ayé mi ṣe rí báyìí?
0: Ẹ lóò máa yájẹ̀ mu.
1: Ká.
0: Gbogbo ń tẹ̀sán ni wọ́n ti ṣe.
2: Ṣẹ́sẹ́yìn ìyẹ́rin a sọ pé God time is the best.
0: Iná ló bí náà ló bí God time is the best sí ń pè fáwọn ọmọ fáwọn ẹbí ọkọ ẹ. Hello.
2: Ayé àsìkò Ọlọ́run ọba lójú.
0: Ní 44 àsìkò tó ní.
3: Olúbo.
0: Sá.
3: Ẹ mọ́ jẹ́ atanra wa jẹ́. A sì mọ fi yẹjú kọ́bọ̀ lójú fúnra wa. Ṣé gẹ́gẹ́ bí ìyá tí wọ́n sọ̀rọ̀ lọ kí wọ́n tó sọ̀rọ̀ lọ yìí. Ṣé ìyá yẹn gẹ́gẹ́ kò mọ̀ wípé nǹkan òun bàjẹ́ ń ṣojú rẹ̀ tí ò fi lè find solution. Ìbọ́kùnrin ni èmi tẹ̀ ń fún ọmọ. Àbáwo obìnrin kan ní mọ́ sáré káàkiri.
0: Àwọn ni o, àwọn ni o.
3: Wẹ́ èmi ò mọ bó ni ẹrin ìwòye kálukú. Ìwòye tí wọ́n nu ṣùgbọ́n ní ti ọ̀dọ́ tèmi èmi ò fara mọ̀.
0: Ẹ má bínú. Hello.
2: Pè ló jàpè.
4: Olúpo.
0: Sá.
4: Grandpa ṣe tó fọlá ta wẹ́.
0: Dádì.
4: After come lady Ṣọlá. Ní mo ń pè ẹ̀dẹ̀ gbé fún mi.
0: Ẹ̀jẹ̀
4: obìnrin kan ti pẹ́ jù lórí fóònù. Èyí ó pọ̀ tó fẹ́ sọ̀rọ̀.
0: Ẹ̀jọ̀
4: tó lọ lọ.
0: Ẹ má bínú.
4: Ìṣe mo fẹ́ sọ ni pé I go straight to the point. Ká ọmọ yẹn kán lọ sí South Africa, kán lọ sí Beirut, kán lọ sí Libya, kán lọ kán jápa. Right away, lórí rédíò yín bí báyìí, ẹnìkan wà tó máa ń sọ pé kán san ₦20,000 or ₦40,000. Ọmọ yẹn ń sìn fọ́nísọ́ mẹ́ka ni ó dẹ̀ níṣẹ́ lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹsẹ̀kẹsẹ̀ lálẹ́yìn ń sìn tó báyìí pé ₦40,000 ló ní gbogbo yín tó wà ń bẹ̀ yẹn tẹ bá jáde ₦10,000. Ọmọ yẹn ó jẹ́ lówó lọ́wọ́ náà ebó ní ṣe bó ń ṣiṣẹ́ lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Owó wà ń bẹ̀ ẹ pákéjì ẹ̀ kó kọ́kọ́ lọ ná kó fáwọn tí ó fi ṣàfihàn sílẹ̀.
0: Kókó
4: Nàìjíríà. Kìí ṣe pé Igbo land or Hausa land or Ami no way. Kó lọ sí ibi tí àwọn ti need àwọn iṣẹ́ owó ẹ̀yẹn gangan. By tomorrow, òní ni 14th of July.
0: Bẹ́ẹ̀.
4: Mo fẹ́ gbọ́ lórí rédíò yín lọ́dà tí yẹn mi pé ó ti lọ. That's what I want to hear.
0: All right, sir.
4: Agbára Ọlọ́run yóò bọ̀ sí.
2: God bless you. Amí ṣe bàbá ẹ̀mí ní ti hàn.
0: Iṣẹ́ o. Hello.
5: Gbogbo bá wà láàrin èèyàn kò sí bí ẹ̀ lè lọ. Wà á dí olówó ọkọ̀ wà á dí ọ̀rọ̀ àná ẹ̀kọ́ ìwòlóngbẹ ṣókí ni.
0: Hello. Hello, my sister.
6: Ó kọ́ ọ̀rọ̀ ni bàbá tó sọ̀rọ̀ yẹn ti sọ. Ẹ ń gbọ́ mi.
0: À ń gbọ́ yín.
2: À ń gbọ́ yín.
6: Ó kọ́ ọ̀rọ̀ ni wọ́n ti sọ yẹn. Wọ́n mọ̀ dàbí rí pé àbẹ̀yí ẹgbẹ́ ni àti anybody.
0: Ó ti ọ̀kọ́ kò lé ní tiẹ̀ ná.
6: Ó ti ṣòkòtò méjì. Ẹ̀rù mi tí ó di kan náà báàgì ó fi sí ẹrù rẹ̀. Obìnrin tó sọ̀rọ̀ yẹn ó ti sọ̀rọ̀. Àbá àwọn tó wà lára lọ lára ti wọ́n ti rere. Bí ọba wọ̀ ní jẹ́ ẹyẹ nǹkan kan. Ó máa sọ fún kankan nínú àwọn ọmọ ẹ̀jẹ̀.
0: Ẹ ṣe mà. Ẹ ṣe mo dúpẹ́ ma. Ẹ ṣe mo. Àmì o, àmì o, àmì o. Ọ̀rọ̀ tí Sista Tọ́pẹ́ sọ ló mú mi rántí ọ̀rọ̀ kan tí mo tún fẹ́ yànnà náà lálẹ́ yìí. Arábìnrin kan wà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́. Hello.
7: Hello.
0: Hello,
7: sir.
0: Hello, sir.
7: Hello,
0: sir.
7: Hello.
0: Hello,
7: Hello,
0: Amusu. Agboyin.
7: Ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́ ìyá. Ìyá yẹn gangan. Ìyá yẹn gangan. Ẹjọ́ tó bá ṣe ṣe. Ẹ̀yin náà ẹ̀ dá sí ẹ̀pẹ́. Ẹ jẹ́ kó mọ̀. Kí ni nǹkan tí wọ́n lè kí ni nǹkan táwọn ọmọ ìgangan lè ṣe gbogbo ọmọ ẹ̀. Ẹ jẹ́ kó mọ̀. Bó bá jẹ́ pé májẹ̀mú kan ti wà láàrin òun àti ọkọ ẹ̀ tó fi jẹ́ wípé wàhálà yẹn fi dé ni. Ẹ jẹ́ kán mọ̀.
0: Ọ̀dà.
7: Ẹ jẹ́ kí ayẹyẹ kankan mọ̀. Ṣé òun pàdé
0: yìí. Ẹ jẹ́
7: kí n wò bóyá. Kò síbi kan lè lọ sí solution máa dé. Wọ́n ti ṣe àwọn kankan. Wọ́n bá dẹ̀ pé nǹkan kan lé wọn náà máa lọ ṣe ni. Ẹ jẹ́ kán lè mọ̀.
0: Ẹ ṣe ọ̀dà sà.
7: Ó máa ń ràn gba lọ́wọ́. Ìṣòro kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nǹkan kan ló bí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí.
0: Ọ̀dà sà.
7: Nǹkan kan ló bí.
0: Bẹ́ẹ̀ni.
7: Ẹ.
0: Hello.
8: Hello.
0: Hello, ma.
8: Hello.
0: Hello.

0: arábìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n sọ pé tó bá ti wọlé ọkọ pé nǹkan ò ní dàbí mọ́ ìyá tó wà ní ọlọ́mọge tó ń ṣiṣẹ́ iṣẹ́ yẹn jayé lọ dáadáa ó gbọ́ ó dẹ̀ gbé gbèsè wọ́n ní àwọn kankan máa ń bẹ tí mo ṣẹ̀dẹ̀ pé ìpá ẹ̀dá gan òye ẹ̀dá gan ẹ̀ka ń gbà mí.
1: Hello, sir.
0: Hello.
1: Oh, Mr. Olatunpọ̀ ni láti kiri lẹ́ẹ̀kan sí. Ṣé ẹ rí àwọn ọmọ yẹn? Ní abẹ́ tí wọ́n bá wà Nàìjíríà yìí, kò sí atẹ́gùn Nàìjíríà ní fẹ́ sí wọn. Gbogbo ń tọ́lọ̀ wọ́n ṣe pẹ̀lú wọn láti kú ní orílẹ̀-èdè Ọlọ́run ọba mi yóò bá ń sànú wọn. Torí pé tí wọ́n bá pé wọ́n lọ lẹ́yìnbó wọn lọ gbá wọn lọ àwò. Kò sí ibi tí à
0: Hello. Hello.
2: Nkaaro.
0: Nkaaro jumọ sa.
2: Ṣé ẹ gbọ́ mi?
0: À ń gbọ́ yín yékéyéké.
2: Káàlè ni láti fọkọ.
0: Káàlè ni láti fọkọ. Láti fọ́ clan.
2: Bẹ́ẹ̀ni.
0: Yes, sir.
2: Ìyẹ̀ wá rí ilé mi fẹ́ sọ ni pé gbogbo ọ̀rọ̀ láwọn bàbá àtàwọn mama ní sọ. Ìlé wò pé ló bá kọ́ wá ní fi.
0: Ó ta. Bákẹ́yìn sí
2: kò
0: tá
2: bá wọ́n kò ní kan
0: tí ó rà rẹ̀ pa.
2: Ọ̀dà
0: ọlọ́run sọ wà.
3: Ẹ ṣí.
0: Ẹni ọ̀rọ̀ kúkú débà ò gbọ́n mọ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Hello.
4: Hello.
0: Hello.
4: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
4: Yes, ẹ mọ̀ ṣe o. Ẹ rí ìmọ̀ràn tí wọ́n ti gbà náà ni mo fẹ́ kán tẹ̀lé. Ètè mi rí bí ọ̀rọ̀ yẹn. Náà ni bàbá kan ti sọ yẹn tí ọlọ́run bá
0: kó kúrò ní Nàìjíríà. Kó kúrò
4: ní Nàìjíríà. Kó kúrò.
0: Ó di kúrò ní kó wọ̀n lù.
4: Ṣé rí ẹnì kíní tí wọ́n sọ fún àtẹni kejì àti iṣẹ́ ilé kúrò àti ibi tó ti lọ yẹ nǹkan wò kankan náà méjèèjì já sí.
0: Bẹ́ẹ̀ni.
4: Àbúrò wọn tí wọ́n rí láti jọ ọdún mẹ́wàá sí ẹlẹgbẹ́ pé ìyá ti kú náà lọ́dọ̀ tí ẹ ní kò lè fojú kàn yá mọ́.
0: Tá náà bá ti lọ.
4: Ìyá ti kú náà
0: nìyẹn.
4: Àfikún tèmi ni pé fóònù tí wọ́n ya lè pè wọ́n sí tó bá ṣe é kàn tàbí kó mọ̀ lò mọ́ láti lè rí tẹ́sí ṣe rárá nígbà bá wá dọ̀hún ló bá ṣe wá rí kó jẹ́ káwọn ẹ̀fún kó wá ṣẹ̀ṣẹ̀ sọ fún àwọn ẹ̀gbẹ́ ẹ̀ kó kọ́kọ́ lọ náà.
0: Ó dáa sà. All right, sir.
3: Ṣé sà.
0: Hello. Hello.
5: Ẹ̀lẹ́ máa pè tó.
0: Alájọ ń bá
3: ilé ọ̀sìn.
5: A máa ń bá ilé ọ̀sìn láti Amẹ́ríkà.
0: Tó.
3: Àtàyè ṣe ń lẹ́
0: Àmì ò Jésù.
5: Àwọn arógún abínú ẹni.
0: Àmì ò àmì ò àmì ò.
5: Ẹni ayé ìgbà fẹ́ kiri tí mo lè gbà wọlé ṣe láà.
0: Kò sí o.
5: Bóyá ìyá gan-an làwọn ọ̀tá fẹ́ fayé nílá. Bóyá fẹ́ ní kó kú tàbí káwọn ọmọdé ọ̀sá fún.
0: Kábíyèsí Olódùmarè.
5: Ìyẹn ṣe é yàtọ̀ kàtàkàtàkàtà tí ó ru fóṣù mẹ́sàn-án. Ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọrun tó sì yan bíi mẹ́rin mẹ́ta. Báyìí gbogbo owó sórí ibú. Ọlọ́mọdé abábínú ẹni kan.
0: Àmì Ọlọ́run.
5: Àwọn kan a máa ṣe irú iṣẹ́ tí wọ́n máa fẹ́ kí wọ́n máa gbogbo bí wọ́n ti ń dé ìyá àná wọn máa bá nìyẹn.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
5: Ọ̀rọ̀ tí wọ́n yà náà lọ́wọ́ kan náà tún rìn wọ́n rìn.
0: Ẹ ṣeun. Ẹjẹ́ máa fẹ́ ẹjẹ́ kí n máa fẹ́ yìí ṣe lọ ilé yá. Ọdún tí ó pè lọ́dún mọ̀lẹ́ MMM. The Spider-Man. Mo dúpẹ́ okun. Mo dúpẹ́ pé ọ̀sà. Bẹ́ẹ̀ tẹ̀ wá ní Facebook mo kì í. Samuel ibi tó yà ti bẹ́ẹ̀ lọ. Ebẹ́ lọ mo ìrékẹ̀ẹ́ṣẹ́.
6: Màrẹ́ o pàṣùmá.
0: Wọ́n gàjí ọlọ́ọ̀lúwa wọlé abiola kùlẹ̀yìn. Sam mo kì í.
6: Oyè báwọn dé ni.
0: Robert Kent mo kì í ní Amẹ́ríkà.
6: Ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ yà pé.
0: Àti Sálíwá ní New York ẹ̀ṣẹ̀.
7: Alábìyọ́ Jọ́yọ́.
0: Màmá Ọláyin Kọ́lájídé ẹ̀ṣẹ̀.
7: Ṣébá láti wọ́n.
0: Olóyè Abídèmí Kàrí mo kì í mọ́gàjì ilé agbọ́mọlẹ̀ olóṣù Ojúlódì Ajé mo kì í. Alájà Tàlájà Bìsírí yìí mo kì í. Abíọ́lá Yàlẹ̀ Yàlẹ̀ ẹ̀ṣẹ̀. Alájì Sọ́lì Ọlárẹ̀jọ́ Tòrọ́ǹtò. Màmá Dikínẹ̀sì Folúkẹ́ Adéròmù.
6: Ọ̀pẹ́ ni ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀nà ọlọ́lá
0: Olaja Dr. Oladira Ibe.
6: Aye mi ni be o.
0: Olaji Tajiri Oyewole.
6: Ati le ti de wa ni so.
0: Olubadan of Texas.
6: Eju emi kan mo pe won pada.
0: Emi omo Ogun
6: so. Omo kan so.
0: Ba mi John Oluwa.
6: Gogora o.
0: Olabide Ero. Olaji Ambali Aziz.
6: Gogora o.
0: Tajili Afonka.
6: Mo ti ro pe
0: Olaji Tajiri Oyewole Ijo Malawa
6: ni. Ko to di.
0: Oni Adebi lo ko mi.
6: O wa si wo.
0: Lala HO 5403 5746 Egbo le kan si OHO 5403 5746 Ticho jo mejo eleme won
8: Adebisi Ajibola Iseun

ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún 2026 14th of July ọjọ́ Tuesday gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi lónìí ọjọ́ májẹ̀mú ẹja yin ọba àwọn ọba ẹja yin ológun àjọbọ ajiwẹ̀rí ọmọ dákidáki mezava kwada bekanash ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé olúwa dá sí yín lóòótọ́ mo fẹ́ ká jọ yìn fún iṣẹ́ agbára ẹ̀ ẹ sà ó máa kún fún agbára gan ẹ̀yin kan wà ń bí bí a bá wò ó jinlẹ̀ ipa orí ọ̀fẹ́ olúwa ló fi lè dòní àìsàn burúkú ni ọ̀tá fẹ́ kó mú ọ lọ àfẹ́ kí alleluia méje sí ọba àwọn ọba torí pé ó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé wà láàyè àánú àti agbára rẹ̀ ń bẹ lórí ayé wa ìpele tó ti bá wa rìnrìn àjò ìpele agbára ni ẹ já kí o gbogbo ènìyàn bàbá jájọke alleluia méje 1 2 go hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

0: agbára yẹn wọlé. Agbára yẹn wọlé. Agbára yẹn wọlé. Agbára yẹn wọlé. Ìgbà tí ó bá fi di bóyá bí ọjọ́ méje sí òní, ẹ̀yin kan ẹ lọ kọ́lẹ̀ orí pé ẹ mú ẹ̀rí wá, ẹ̀rí kíni gan gbọ́ mi tẹ́lẹ̀ o kì í le bá ẹgbẹ́ pé tàbí kó tayọ láàrin ẹgbẹ́, ṣùgbọ́n wo bí mezava keda barua ma dariada. Ohun tí èmi mọ̀ ni wípé ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀, arúgbó ọjọ́ fẹ́ dára, bàbá mi fẹ́ ṣeṣẹ́ ìyanu, àánú fẹ́ fira rẹ̀ hàn lórí ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni sà, mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ. Bẹ́ẹ̀ ni àánú fẹ́ fi rẹ̀ hàn. Àdúà kan tí mo sọ yẹn ó leléyìí, ẹyọ kan tó kù náà nìyẹn. Olúwa ní kí ẹ̀yin kan gbà gan, ẹ̀yin tó jẹ́ wípé àmì ilé ò jẹ́ ẹ lọ, ẹ pe orúkọ Jésù kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́, àmì àtijọ́ lára mi wà ní ẹgbẹ́, àmì àtijọ́ tí kìí jẹ́ kan lọ, àmì àtijọ́ lára mi ẹgbẹ́ láìsí àtúnṣe, àmì àtijọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ó yá àdúà
1: orúkọ Jésù.
0: Máyá varú balẹ̀ àgbà yá lábẹ́
1: àgbà bàtà,
0: àmì àtijọ́ lára mi
1: ó yá ẹgbẹ́
0: ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o
1: ẹgbẹ́ o
0: ẹgbẹ́ o ẹgbẹ́ o
1: ẹgbẹ́
0: o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o
1: ẹgbẹ́ o ẹgbẹ́ o
0: ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o
1: ẹgbẹ́ o ẹgbẹ́ o
0: ẹgbẹ́ o
1: ẹgbẹ́ o ẹgbẹ́ o
0: ẹgbẹ́
1: o ẹgbẹ́ o ẹgbẹ́
0: o ẹgbẹ́ o
1: ẹgbẹ́ o ẹgbẹ́ o
0: ẹgbẹ́ o ẹgbẹ́ o
1: ẹgbẹ́
0: o ẹgbẹ́
1: o ẹgbẹ́ o
0: ẹgbẹ́
1: o ẹgbẹ́
0: o ẹgbẹ́
1: o ẹgbẹ́
0: o ẹgbẹ́ o
1: ẹgbẹ́
0: o ẹgbẹ́ o
1: ẹgbẹ́
0: o ẹgbẹ́
1: o ẹgbẹ́
0: o ẹgbẹ́ o
1: ẹgbẹ́
0: o ẹgbẹ́
1: o
0: ẹgbẹ́
1: o ẹgbẹ́
0: o ẹgbẹ́
1: o ẹgbẹ́
0: o ẹgbẹ́
1: o ẹgbẹ́
0: o ẹgbẹ́
1: o ẹgbẹ́
0: o ẹgbẹ́ o
1: ẹgbẹ́
0: o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́
1: o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o
0: ẹgbẹ́ o ẹgbẹ́ o ẹgbẹ́ o Olúwa wá. Eléyìí ni màá sọ, gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ nígbà tí n bá parí ní òru òní sí ọ̀la, màá wọnú àdúà kan pẹ̀lú àwọn ènìyàn lórí rédíò yìí, ìyẹn ní ọ̀la Wednesday, ṣùgbọ́n òru òní mọ́jú Wednesday ní ìṣòru 14:14. Ẹ jẹ́ nǹkan sọ báyìí pé àánú sì ń ṣiṣẹ́ o, múra gan, gbogbo ohun tó bá lè ṣe ni kó ṣe, ìwọ náà rí i dájú pé ìwọ náà jẹ́ alábàápín. Now o méjì la fẹ́ ṣe, àkọ́kọ́ ni pé a máa ní orí ọ̀fẹ́ láti gbàdúà pẹ̀lú ọ̀sán, má jẹ̀mú nìyẹn, gbogbo ẹni tó ti ní orí ọ̀fẹ́ láti wà pẹ̀lú mi fún ọjọ́ tó pẹ́ ló mọ ilé yìí, gbogbo ẹ̀yin tẹ́ máa ń darapọ̀ nínú ìpàdé yìí, orú yìí kì í ṣe òru tó gbọdọ̀ fi dẹ́wẹ̀ wá, màá sọ fún ọ pé ìwọ náà wà mbẹ̀ ní òru Tuesday òní mọ́jú Wednesday, ó máa kún fún agbára. Ẹlẹ́ẹ̀kejì rèé, gbogbo ẹni tó bá dé inú ìpàdé májẹ̀mú ní òru òní, ni Olúwa sọ pé ọmọ e gbadu asi omi tori gbogbo eniyan e bo ti po to yen sa vela veru abaha mo fe fi omi sise agbara e sa o ti pe ta ti seru eleyi be ni sa sugba loru yi o ma ni agbara eyin kan ni mo be yin gan e wo nti adani waye fe se e wo nti baba mi fe se ni oru yi je so eleyi gbogbo eni to gba olohun gbo ninu ipe mo daju pe a fe fi owo agbara mu ogun kan ko a fe fi owo agbara mu in ti won pe ni idadu oko oluwa ni kin pe akori ipade yen ni agbodo yi okuta ikuro this mountain must be removed eyin ti okuta idigbolu oje ke lo eyin ti okuta dani du oje ke lo eyin ti won fi okuta idigbolu daduo gba mi gbo sa a fe yi okuta na ko ba ti yi okuta ko lenu iboji jesu a fe yi okuta na ko iyen ni oru yi okun fun agbara mi o ni so ju ba yen lo gbogbo eyin te o darapo lati ilu abekuta to ba fe wa fura re o le toko leti lati abekuta nigba to ba de badan so pe o nlo si apete ni ilu ibadan to ba di oja apete nibe ni wa ti bere lowo awon olokada pe mo nlo si jeje arokoto church uni glass eyin te ba wa ni abekuta te fe darapo mo moto obi mo ti so ni ojo friday ati ni ojo sunday gbogbo eni ti o ba tele moto wa lati abekuta awon moto yen ma gba owo lowo re sugbon o yato si to ba lowo moto funra re gbogbo eyin ti e ba ni ori ofe sapon ni post office ni abekuta be ni moto yo ti gbe awon eniyan number ti mo si fe pe ina eyin na le pe wa so fun yin oye bayi ni awon moto ma gba lowo yin ago bayi ni moto yo ti ma gbe awon eyan sugbon lati ago mefa ni role ni ma ti ma gbadua fun awon eniyan ni church wa ni ibadan gbogbo eyin ti e wa ni ilu ibadan ori ofe wa fun o lati wo moto wa lati iwo road ni oja jonku lori bridge worodu yen lati ago merin ni role awon moto wa yo ma gbe awon eyan titi di ago meje alembe awon moto wa yo ma gbe awon eyan 500 naira pere ni o ma mu dani wa fun awon onimoto yen moto ya gbe e lo a de gbe e pada mi o mo to da to so tete de o sese ko debe to ba pe ko ma ri moto mo tete de atago merin ni moto yo ti ma gbe awon eyan o wa fe gbe moto ti e wa o fe gbe okada re wa abi maruwa o fe da wa apete lo wa ojo abo wa ni orogun o wa ni tosi lati de ibi ti church wa wa ni apete to ba ti di apete oja gbe okada so pe o nlo si jeje arokoto church oni glass wa ma gbe bo o kun fun agbara ko ju be lo egbo ile isa orun yo nitori agbara re eje n so fun yin pe anu fo won anu sise si ko ju be lo number ile le pe woli e juwe abi e so bi mo ti le ri moto ni ibadan abi ni abekuta number ile ma pe 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.

0: ko kododo ni
1: eja go
0: kunle mesin
1: konfamu eja go
0: angelu fm 96.7
1: eja go.
2: Ojumo iru yan fe moju ni onde se ti gboyin lati ikani ti lagelu 96.7 fm oke gajoke tata komole sin le fun bala ladugo fele le nle ibadan adekunle yusuf lo niro yin saju egbo koko to wa ninu iroyin na are tinubu ti pase fun ajo to moju to ifo ko sile ati ifunni kaadi idanimo lorilede lati daju pe won fi oko gbogbo mo ilede wa nigeria sile kodun 2026 to pari ajo inec ona na ti benu atelu esun kan eleyi ti atiku fi kan won lori igun kan ninu egbe oselu ti adc ile ise olopa to ngugun ti igbesumo mi na ti bere ise iwadi lori ku to pa han wine co agbo waju fun iko ti super eagles ona lo ti je ko di mo wípé òun kò ní lọ rí darapọ̀ mọ́ ikọ̀ ti orílẹ̀-èdè turkey nígbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu náà ló ti pàṣẹ wípé kí àjọ tó mójútó ìfowópamọ́sílẹ̀ àti ìfúnni ní káàdì ìdánimọ̀ lórílẹ̀-èdè láti dájú wípé wọ́n fi gbogbo ọkọ̀ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà sínú àka wọn kó tó di ọdún 2026 kọdún 2026 tó parí gẹ́gẹ́ bó ti jẹ́ kò dìmọ̀ látọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà yanyan fún àjọ náà èyún abisoye kóka ojú sọ̀tẹ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé lásìkò gbogbo àti ó ń ṣe kópa níbi ìfọ̀rọ̀wérọ̀ kan níbẹ̀ ló ti ń ṣàlàyé pé aṣọ òun wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lójú náà àti rí pé gbogbo ọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n ní káàdì ìdánimọ̀ tiwọn lójú náà àti ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba àti láti wà pẹ̀lú ìbámu pẹ̀lú ètò ìṣèjọba orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pàwọn ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan láti ara àwọn báńkì àpapọ̀ àgbáyé tó ń ti àwọn tán mójútó ìdàgbàsókè tó ń ti ìdánimọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bó ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé mímí káàdì ìdánimọ̀ yìí eléyìí tó ní òǹkà eléyìí tó jẹ́ ìdánimọ̀ ẹnì kọ̀ọ̀kan òun náà ni àwọn ìdájú wípé ó wáyé kọ́dún 2026 ó tó parí gẹ́gẹ́ bó ti ṣàlàyé nínú àǹfààní eléyìí tó wà nínú ẹ̀ òun náà ni láti mọ iye àwọn èèyàn tó wà lórílẹ̀-èdè gan ní pàtó dípò kankanmọ́ sọ pé láàrin 200,000,000 èèyàn sí 200,000,050,000 èèyàn tó wà ní orílẹ̀-èdè yìí. ẹ̀ka tó mójútó ètò ẹ̀kọ́ tó ń ti ìmọ̀jìnlẹ̀ sáyẹ́ǹsì tó ń ti ìmọ̀ ẹ̀rọ òun náà ni wọ́n ti lé akẹ́kọ̀ọ́ eléyìí tó tó 37 níye kúrò láwọn iléèwé ìjọba tó wà ní ìlú àkúrẹ́ ẹ̀yìn olúlu ìpínlẹ̀ ondo lórí ẹ̀sùn wípé wọ́n hùwà kò tọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ kò dìbò hàn pé àwọn akẹ́kọ̀ọ́ òun náà lálé láti ilé ẹ̀kọ́ oyè mẹ́kùn grammar school tó ń ti Aquinas College tó ń ti ilé ẹ̀kọ́ CAC grammar school gẹ́gẹ́ bó ti wá jẹ́ kò di mímọ̀ láti ẹ̀ka náà wípé àwọn akẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n lé kúrò láwọn ilé ẹ̀kọ́ òun ní kíákíá ní yàjóyàjó látàrí àwọn ìwà kò tọ́ àti ìwà eléyìí tí ò bá ọmọlúàbí ènìyàn mu gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé gbogbogbò fún ẹ̀ka tó mójútó ètò ẹ̀kọ́ ìyẹn dókítà Akindele Igè eléyìí tó ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ náà òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ lásìkò ìgbà tó ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn adarí tó ń ti igbákejì adarí àwọn iléèwé ọ̀hún òun náà ló sì jẹ́ kó dìmọ̀ pé láti rí dájú wípé àṣẹ ilé ìtọ́pa láti lé àwọn akẹ́kọ̀ọ́ náà kúrò níléèwé yanyan òun náà ló múlẹ̀ gẹ́gẹ́ bó ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún ṣe pàtàkì lásìkò yìí láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n mọ̀ wípé àwọn gbọ́dọ̀ hùwà bí akẹ́kọ̀ọ́ kán sì ní ìwà ọmọlúàbí pọ́nbélé. àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí òun náà ni ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí Atiku Abubakar ti fẹ̀sùn kàn látàrí pé wọ́n fi ààyè gba igun kan nínú ẹgbẹ́ òṣèlú ti adc eléyìí tí nafi gombe tó ń léwájú rẹ̀ láti rí i dájú wípé ó fowó kọ àwọn tí wọ́n jẹ́ olùdíje sórí ìkànnì ayélujára tiwọn gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ àjọ olómìnira ọ̀hún òun náà ni wọ́n rúlé apá kan dákan sí i àmọ́ tó jẹ́ pé nígbà tí ẹnì kò mọ̀ sọ̀rọ̀ láti ẹ̀ka ti inec ìyẹn ọ̀gá àgbà kan ṣùgbọ́n tó ní kán má dárúkọ òun òun náà ló jẹ́ kó di mímọ̀ wípé kò sí tó jọ mọ́ bẹ́ẹ̀ to si n jako di mimo wi pe igun ti David Mark o na nikan ni ajo INEC damo gege bi awon iko adari egbe oselu ti ADC gege bo ti se salaye oro wi pe saju o na ni atiku o ti fi esun kan eni tin se alaga ajo INEC iyun ojogbon Johas amupitan wi pe nse na le nda yopon yorin sile ninu awon egbe oselu ati alatako to si sise po pelu afojusun are Tinubu lati ri pe won jawe olubori ni odun 2027 amo nigba ti oga gba ni ajo INEC ohun ti o mo fesi o na lo je ko di mo wi pe aye soro lasan ni eleyi ti ko si lese nle amasa to salaye oro wi pe ajo INEC ni sise po pelu ibamu ofin orilede wa Nigeria to nti ofin to gbe ajo won kale ti awon o se daju wi pe awon o se gbe leyin kun kankan ninu awon egbe oselo to wa orilede wa Nigeria Nibai lati ile okiri ile se olopa eka to ngogun ti igbesumo mi o na ran tin le waju ninu ise iwadi kan ninu kutupa wine cove gege bi sala yoro wi pe awon erimo jemi so tuntun kan o tun ti foju han gege bi awon ile se olopa on ti sala yoro wi pon ti fi kele ofin gbe omokunrin kan ni odun meji je ni ogbon eleyi to je alawo funfun to wa lati agbegbe Rotherham tonti gusu yorkshire gege bi wa sala yoro wi pe nise la won fi kele ofin gbe ko lowo ninu ku eleyi to waye ni ojo abameta satide tesi tuntun fi kele ofin gbe pe o tun lowo ninu imo pe fun iwa igbe sumo me ni agbegbe na gege bi wa sala yoro pe ni ojo bo thursday o na ni won ri oku eni odun meji de ni 80 iyun warko to ti fi igba kan rija alakoso lati nu egbe oselu ti conservative to tun wa je agbenuso o na ni won ri oku re ninu legbe re ile to wa ni to devon to si je wi pe oku ohun o na na sakiyesi pe o ti fara sese yana yana ko to de pe o gbe emi mi ni ba ile ka ti ere idaraya agba owo waju fun iko ti wanderers iyun to lu aroko dare na lo ti je ko de mo wi pe ohun ko ni darapo omo iko eleyi to je ti orilede Turkey ta mo si Trabzonspor gege bo ti sala yoro wi pe iko ohun na na ti nife to si ti fi we han wi pe awon setan lati gbe agbawo waju na iyun to lu arokodare gege bo ti wa sala yoro wi pe agba bolu ohun to je eni odun 35 o na no yure ti wa pe ko ku ninu egbe oselu ti wonder ninu iko egbe bolu ti wanderers ti o si lo ri darapo mo iko ti Trabzonspor amo to ti je ko dimo wi pe ohun ko setan lati darapo mo iko ohun a to si je pe afojusun o na lati darapo mo iko egbe bolu eleyi ti ba leke 5 ninu league agba oje ti le gesi ti le euro to si n salaye oro wi pe bo won ba ti darapo mo won ikan ninu awon iko egbe bolu 5 ohun to n kopa ninu league ti le euro ohun o na lo won darapo mo be ba siran ti te ba gbagbe pe iko kan to je ti Florentina la mo ti feran lati gbe agba bolu ohun sugbon to je pe owo eleyi to fi n lo iko egbe bolu ti Wanderers lati gbe iko na lokere to isti ko lati yonda re fun iko ohun eyi lo pin irun yafemoju wa fun ti oro amako to di pe mo lo je mo awon koko amenu baba fun yin lekan si ninu iroyin afemoju wa toro e mo ti mo wa se ti gboyin pe are Tinubu ti pase fun ajo to n foko omo ile di Nigeria sile to si fun won ni card danimo lati ri pe mo fi oruko gbogbo omo ile di Nigeria sile kodun 2026 ko to tenu bodo ajo INEC na na ti benu atelu esun eleyi ti atiku fi kan won lori igun kan ninu egbe oselu ti ADC ilese olopa eka to ngogun ti igbesumo mi mo so pe won ti bere ise iwadi alagbara lori ku eleto pa Hanwanko bakana mo je ko dimo pe agbo waju fun iko ti Super Eagles to lu arokodare o na lo ti je ko dimo pe won ko ni darapo mo iko egbe bolu ti orilede Turkey fun akunrere awon aroyin won ye le kan so wa lori tako agbaye wa www.lagelufm.com bakana le darapo mo wa lori ikanni X wa lagelufm 967 lori ikanni abandore ti Facebook lagelu fm 96.7 tunde olawo lolo tu royin ti egbo toyin pelu ikunlowo chin we jochi adekunle yusuf lo ti mu royin wa se ti gbo yen kojumo le kan si o ẹ ṣeun tẹ̀yàn wà láàyò ní ìkànnì ti lágẹ̀lú.

0: ètò ìbákọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run
1: ni mo ṣe ń fẹ́ ọ̀rọ̀ mo fẹ́ lẹ́dà ní sàn kò sẹ́ni lè.
0: Ìbápá ńlá tó ṣolé ayé rè ìbá bàbá àti iye tó sọlọ́kọ̀ mi wá sáyé.
1: Olùsọ àṣẹ ti kú.
0: Ìbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tó ti ń pèdè kémi ó tún máa pèdè.
1: Ẹ̀dá kò ní gbàgbé.
0: Ìbá fọ́ba mi tó ní kómi òkun máa wú lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kómi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́.
1: Ó gbé mi lọ lálẹ́ àná.
0: Ta ló lè mu sí Ọlọ́run mi kò sí o, torí afẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ. Bẹ́ẹ̀ ni òjò àti òòrùn tó ràn fún mara yóò náà sẹ̀yìn rẹ.
1: Àbò ẹlẹ́dá ó tó fún mi.
0: Dábáwá ni o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ Ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. Tó Adékúnlé Yusuf lórúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé pèdèpèdè ní Míláwùjọ àwọn elédè ń bí a ti ń fi èdè pípẹ́ ìgbà èdè lọ wò lédè jẹ́ bí èdè.
1: Ìfẹ́lẹ̀ yìí àwa yóò rí ìtura.
0: Ọlọ́run ọba mi ló pé orí bẹ́ẹ̀ mò ń kí yín kààbọ̀ láàárọ̀ tò ní sórí àkọ́tun ètò yín ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹ̀kú ojúmọ́ lẹ́tọ̀ yìí tún ti lé ti ń bọ̀ lórí ìkànnì ti lágelu 96.7 FM òkè gajòkè. Tá a ta kàn mọ́lẹ̀ sí ń lè fún Báláúlẹ̀ àdúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Ẹ̀kú ojúmọ́ lẹ́tọ̀ yìí ètòkẹ́ètò kan tá a dídì gbé kalẹ̀ láti mọ́ rí dájú wípé bàbá ti ń jí làárọ̀ báyìí àkọ́kọ́ wúri òwúrọ̀ náà. Torí pé abala méjì lẹ́tọ̀ mọ́ pé sí alábàbàlà àkọ́kọ́ ń bẹ̀ láti mọ́ wúri òwúrọ̀. Nínú àbáwá wúri òwúrọ̀ tán àwọ̀nà abalẹ̀ lẹ́ẹ̀kejì lọ. Ibi ta ti mọ́ fúnra wa ní ọ̀rọ̀ sí tí àwọn ọ̀rọ̀ àmọ̀ràn àwọn ọ̀rọ̀ tá a máa fi sòdiwọ̀n ayé wa bá ti ń lọnú ayé. Ẹ mọ̀ wípé àwọn ìfẹ́ ká wọnú ayé lọ láìsí pamọ́ kọ́kọ́rọ́ kan dání eléyìí tá a máa fi sòdiwọ̀n ayé wa. Fúndí èyí ìdínú táwo fi fún wa ní ọ̀rọ̀ sí tí. Eléyìí tí ó dòbí kọ́kọ́rọ́ tá a mú dání bá ti ń rìn àjò ayé lọ. Ó yá ní pápápá torí ìjọba àkókò ilẹ̀ tún ti mọ́ lòórọ̀ yìí náà nu ẹjẹ́ bèrè tó gan ní sánsan. Òní ni ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún 2026. Ojúmọ́ ti mọ́ ọ̀yẹ́ ti là pérégede ọ̀yẹ́ là. A ti láǹfààní àti jí làárọ̀ yìí ó yẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ adẹ́dá ṣẹ̀dá. Ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti tún rí ọjọ́ òní. Ojúmọ́ tó mọ́ làárọ̀ yìí ojúmọ́ ayọ̀ ni ojúmọ́ ìdùnnú ojúmọ́ ògo. Ojúmọ́ ìgbéga ni Fẹ́mi àti yín. Ẹ já dúpẹ́ lọ́wọ́ bàbá òun torí po fún wa láǹfààní láti tún rí ọjọ́ tuntun. Ọ̀pọ̀ lájọ sùn lánàá ṣùgbọ́n wọn àláǹfààní àti jí ayé làárọ̀ yà á fi yọ̀ wọn. Àánú làwárí gbà láàárọ̀ yìí. Tá a fi láǹfààní àti rí ọjọ́ tuntun. Ojúmọ́ ti wá mọ́ làárọ̀ yìí tá a láǹfààní àti máa dúpẹ́. Fi àǹfààní òun bá ọjọ́ òní sọ̀rọ̀ torí pé bíbélì pé ọjọ́ di ọjọ́ ń fọ̀hún. Ẹja sọun tá a fẹ́ sínú ọjọ́ òní ẹja sọun tá a tọrọ àti tá a fẹ́ ẹja bọ ọjọ́ òní sọ ká tó wọnú ẹ̀ lọ ní sánsan. Oyè ẹlọ́rìí mọ́ gbójú òmí kétékété lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Lágelu FM 96.7 Lágelu FM 96.7 ibẹ̀ lẹ́ti láǹfààní láti mọ gbójú òmí kétékété láàárọ̀ yìí. Bó sì jẹ́ pórí péèjì mi náà ni ẹ kàn sáàtì fún ọmọlúàbí pèdèpèdè live níbẹ̀ lẹ́ti láǹfààní àti máa wò mí láàárọ̀ yìí. Ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ ọmọlúàbí pèdèpèdè live ẹlọ́rìí máa wò mí ń bẹ̀ jájọ kọ́ mọ́ lùpọ̀ bọ́. Bẹ́ẹ̀ sì láǹfààní àti máa wọlé ẹ máa dírọ́pù kọ́mẹ́ǹtì mo ti rí Adédùn tán ibi nísà Babatunde God bless you. Ọláyinka Ọlásùn ń bọ̀ Oyètúndé ojú òní ti yín àwọn náà kí a. Bẹ́ẹ̀ bá láǹfààní àti wò lórí ìkànnì Lágelu àwọn social media tó súnmọ́ o.
2: Mo gba lẹ́tà kan, mo rẹ́ sí ayọ̀, mo rọ́gẹ̀ mo délé.
0: Ó yá bóyá ní báyìí ọjọ́ òní gbọ́rọ̀ olúwa
2: títún mọ faramọ
0: gbọ́rọ̀ àṣẹ tá a fẹ́ sọ sínú rẹ
2: bóyá
0: sọ pé èmi lágbájá ọmọ lágbájá
2: ó
0: kọ rẹ ni o dá o mọ sọ ìwọ lágbájá ọmọ lágbájá ó kọ tiẹ gangan ni ofiisi tó bá wọn rántí orúkọ rẹ fọkọ mi sí
2: èmi
0: adékúnlé ọmọ yusuf ó wọnú ọjọ́ òní lọ tayọ̀tayọ̀ àti ìdùnnú ti dùnnú inú rìn àjọ ọjọ́ òní mi ò ní sọra mi nù mi ò ní sọ ọmọ nù mi ò ní sọ aya nù ẹ̀yin aya ẹ̀ ní sọkọ yín nù bá a ti wọnú ayé lọ láàárọ̀ yìí tá a jẹ là ń wà nípàdé tí ó jẹ wá alákòóbá ò ní kó bá wa alákòóró ò ní kó ran wa ẹni títí ẹ̀ sì ti jóná ò ní kó náà mọ́ ti wá a ní kàgbákò a ní kẹlẹ́sù lọ́nà a ní jọ ẹ̀ńtánwá ò ní jọ wá lọ́jọ́ òní báwa ti wọnú ayé lọ báyìí ire làwọn afojúsọ́nà fún ìgbéga làwọn afojúsọ́nà fún ayọ̀ làwọn afojúsọ́nà fún kọ́tà mọ́dìrí ibi mẹ́ẹ̀rú wa gbogbo ìbànújẹ́ ẹkún wàhálà ọ̀fọ̀ tí ń bẹ nù rìn àjọ ọjọ́ òní ìṣẹ̀dá wákọ̀ orí wákọ̀ torí pórí tiwa ò ní gbàbọ̀dì gbogbo ọ̀nà kọ́nà tán máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn orí mi kọ́ gbogbo àbọ̀dé gbogbo àbọ̀dé kú àbọ̀dé wàhálà àbọ̀dé ẹkún àbọ̀dé ọ̀fọ̀ orí wa kọ́ fún orí rẹ̀ ń tó fẹ́ làárọ̀ yìí orí mi ò ní burú orí mi ò ní gbàbọ̀dì orí mi ò ní burú inú ọjọ́ òní òní kàn mí tilétilé tẹbi tara mi ogun tí máa ń ṣẹlẹ̀ tí máa ń fa ẹkún àsun ọ̀dà kò ní ṣẹlẹ̀ sí mi tilétilé tẹbi tara mi àtẹ̀yìn olólùfẹ́ kan nìyí ẹ̀ńtọ́ ọ̀dàgbére bí ọlọ fún òní mọbi tó lọ o wọn ní fi òkú rẹ tẹ́lẹ̀ ọkọ̀ wálé gbogbo ẹ̀yìn ajíwani pátápátá ẹ lọ rí ẹ bọ̀ rí torí pé àyúlò àyúbọ̀ lọ́wọ́ yún ẹnu ọwọ́ yìí kọsẹ̀ lẹ́nu ẹ̀yìn náà ò ní kọsẹ̀ ẹ ní ṣubú ara o ẹ sì ní ṣubú ẹ̀mí bó ti rí òye dìran ajíbọ́lá àwọn náà ti darapọ̀ ojú òní tìyín láti challenge láàárọ̀ yìí ọmọlúàbí pèdèpèdè live ní ẹ fi lọ mọ́ wò mí ẹ lọ sáàchì fún ọmọlúàbí pèdèpèdè live. bóyá gbogbo ẹ̀yìn tá a ti ṣètò sílẹ̀ fún mi àti fáwọn èèyàn yìí ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ ògo àyànmọ́ bóyá bẹ̀rẹ̀ sí rántí wá síre kẹ̀bẹ̀ sí sórí ọwọ́ yín fún wa láàárọ̀ yìí gbogbo àwọn tá a ti paláṣẹ fún wa ó yẹ tẹ́ ti paláṣẹ fún yín láti máa ràn wá lọ́wọ́ ó yẹ bẹ̀rẹ̀ sí wá wa rí ẹ̀bẹ̀rẹ̀ sí wá wa kan ìṣẹ̀dá tiwa náà kó gbé wa pàdé aláwore ìṣẹ̀dá tiwa náà kó gbé wa pàdé aláàánú olùrànlọ́wọ́ èèyàn tí ò ní máa bá wa ṣe kí ni o tí ò ní máa bá wa kà á tọ́lọ́run ti yàn láti lò fún ògo rẹ̀ tọ́lọ́run ti yàn láti lò fún ìmúṣẹ lórínú ayé wa ní kó pàdé wa ká sì pẹ̀kípẹ̀kẹ́ akora wa ògo ti ń di lọ́wọ́ sí wa ti ń dà wá náà lọ́wọ́ sí ọlọ́run kó palẹ̀ rẹ̀ mọ́ láàárọ̀ yìí ẹgbọ́ èyí ẹ̀yin tẹ́ ń sunkún àsun ọ̀dà ọlọ́run kó nu omijé yín mo rán ọ̀rọ̀ ọlọ́run jáde sínú ayé yín pé ọlọ́run kó nu omijé yín nù èmi ò mọ tí ń pọ́ lẹ́kùn omi ìmọ̀ tí ń bọ̀ lọ́kàn jẹ́ ṣùgbọ́n ọlọ́run kó nu omijé rẹ nù gbogbo ẹ̀yin tẹ́ ń fojú sọ́nà fún ayọ̀ ọmọ rere ọlẹ́ ayọ̀ kọ́ sọ́nù yín gbogbo tí ń di lọ́wọ́ gbogbo tí ń ha láàyè gbogbo tí ń fa ìdíwọ́ àti ìdẹ̀ ọlọ́run kó mú kú áńgẹ́lì náà yí òkúta ẹnu bòjì kú o àní gbogbo tí ń di lọ́wọ́ ọlọ́run kó mú kú o kẹfìnú yín sòyún kẹfẹ̀ yín gbọ́mọ kẹfọmọ lóúnjẹ àmì ní ìdáhùn ó ti rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí torí pé àwọn áńgẹ́lì ti ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mi láàárọ̀ yìí wọ́n sì ní ti ń bá ti wí àṣẹ ti gun àlọ́ ti rọ̀ mọ́ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kò yí padà ẹ̀ ń bá takò láàárọ̀ ó ti takò ẹ̀mí ẹ̀ torí pé àṣẹ tá a fún mi mò ń lò èyí tá a fún náà ní fi jò èyí tá a fún òun ní fi ràn èyí tá a fún ọjọ́ báyìí lọ́jọ́ fi yọ ẹnìkan èyí dí ọjọ́ lọ́wọ́ ẹnìkan èyí pa ọjọ́ ẹnìkan èyí mọ́jọ́ so fún die yi ani emi ati e ko ni se en ti ori apa ori be o se be olorun to yi imawo alare kere kipo won le mu idawole won se idawole awon eyan bi oni se lori emi ati e o ti ri be o ti se be gbogun to lohun se fun alaye pata ayo ati idono ati alafia to peye lai lo o ti ri be o se be o ya ni bayi ni papapa
3: no mi o ni toju nbe o
0: fe gbera bayi wonu abale lekeje to yi
3: lo
0: ṣùgbọ́n ní báyìí kan ìkọ́kọ́ máa ṣàmínà àmì àmì àmì ní ìdáhùn àdúrà

0: sí títa fún mi láàárọ̀ yìí. Oh, oh, ìmá bí o ní pé. Ẹ̀yin òbí ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi láàárọ̀ yìí, ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí.
1: Ọlọ́wọ́ àná láyé mi.
0: Kí ni ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí láti fi bá yín sọ̀rọ̀? Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní ẹ̀yin òbí ẹ̀yin panú ògùn àwọn ọmọ yín. Àní ọ̀rọ̀ tí síta fún mi láàárọ̀ ni mo pè ní ẹ̀yin òbí ẹ̀yin panú ògùn àwọn ọmọ yín. Bàbá ògo láti sọ mi ẹ sí ojú òní tí yín gbogbo àtẹ mọ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ mo máa ń rí ojú òní tí yín o. Gbogbo ẹ̀yin tẹ fẹ́ràn ètò yìí tẹ fẹ́ràn èmi Adékúnlé Yusuf ọmọlúàbí ojú òní tí. Alhaji Kabir Jalaruru mo rọwọ yín bẹ ojú òní tí yín. Ìyá mi jẹ ẹlẹ́gùsí ẹ̀sìn gbogbo ògbà wa.
1: Mo gbọ́ ní ojú àtọ́rùn fọ́kàn.
0: Oye ẹ̀kẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi láàárọ̀ yìí.
1: Mo gbọ́ ní ojú àtọ́rùn fọ́kàn.
0: Ẹ̀yin òbí ẹyẹ paná ògùn àwọn ọmọ yín mọ́.
1: Mo gbọ́ ní ojú.
0: Ẹlòmíì lè máa wò pé ọ̀rọ̀ wo lẹ tún gbé wá láàárọ̀ yìí kí lẹ tún sọ ìṣe ẹ̀sìn máa ń tẹ̀ ń sọ sá èyí ó sì máa paná ògùn ọmọ rẹ̀. Ẹlòmíì ò mọ̀ pé fúnra ara àwọn báyìí ló ń fọwọ́ ara àwọn òfin da ìrìnàjò ayé àwọn ọmọ ọ̀hún rú. Ẹ̀yin òbí mo sì fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ ètò bá jẹ́ pé dáàdì yín ti jáde ńlé ẹ lọ rèé wo fídíò yìí lórí ọmọlúàbí pèdèpèdè live kẹ́ ẹ tún play ẹ̀ fún ọtá bá dé lálẹ́. Tó bá jẹ́ pé àwọn lọ̀rọ̀ yìí bá wí tó bá sì jẹ́ pé yín dádì lẹ̀ ń gbọ́ ẹ má wọ̀rí ẹ lọ sórí Facebook ẹ pílẹ̀ fún ọtá bá délé lálẹ́. Gbogbo ẹnikẹ́ni tọ̀rọ̀ yìí bá wí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ náà ti sìnà nítorí pé wọ́n tẹ̀lé àmọ̀ràn yín àti ń tẹ́ ẹ fẹ́. Jẹ́jẹ́mọ̀ pé ogologo àwọn èèyàn yín táwọn òbí wọn fẹ́ iná ń se kìsin tọ́lọ́run ràn wọ́n wá sí láyé gan. Ọ̀nà wo lèèyàn máa ń gbà paná ògùn ọmọ lára? Ọ̀nà wo lèèyàn máa ń gbà dànì àjò ọmọ rú? Ẹ̀yin òbí ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ jẹ́ kékeré kan oyè yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí. Ẹ ti wáyé náà ẹ ti wáyé tẹ́ ẹ sì sọ pé ẹ wáyé. Ìrìn àjò tẹ́ ẹ sì sọ pé ẹ rìn ilẹ̀ ti dẹ́sẹ̀ lé yìí. Ẹ wá rà àwọn ọmọ tá à ń bí yìí àwọn ọmọ tọ́lọ́run fi fún wa gẹ́gẹ́ bí ká máa jẹ́ alábòjútó wọn. Torí pé ọmọ kì í ṣe ìní wa ìní Ọlọ́run lọmọ jẹ́ Ọlọ́run kàn fún wa gẹ́gẹ́ bí alámòjútó ni. Mo sì ti sọ lórí ètò yìí pé ó ṣe ìṣirò lórí àwọn ọmọ yìí. Fún díẹ̀ èyí bọ́lá bá wá fún ọ gẹ́gẹ́ bí alámòjútó mọ́yìn pósí tó ń fẹ́ lórí àwọn ọmọ. O lè sọ́dí ọmọ kó o wò pé irú bínrin àjọ ọmọ ìṣeré ibi tí ó fi ti ṣeré. Irú èèyàn kan mò ń sọ. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé nínú ìrìn àjò púpọ̀ wáyé bóyá dókítà ló fẹ́ dà àbí o fẹ́ jẹ́ agbọjọ́rò ṣùgbọ́n ìsẹ̀mí ayé rẹ gbogbo ìrìn àjò tó rìn kò jó o di dókítà dípò kó o di dókítà wọ́n kàn ń pè ọ́n dókítà dókítà ládùúgbò ni. Wọ́n wá yìn pó sí ẹ̀ sórí ọmọ tó o bá bí. Pé dandan ìwọ gbọ́dọ̀ sí o gbọ́dọ̀ lọ rí di mẹ́sìn àbí kó o lọ gbé nǹkan kan tó ní sí tí wọ́n mọ̀ pé wọ́n náà ń dókítà. Ahàn má yìn pó sí ẹ̀ sórí ọmọ o. Torí pé ìrìn àjò táyò papọ̀ mọ́ sí Kẹ́hìndé. O bá bí gba ọmọ ìrìn àjò tí kọ̀ọ̀kan nu ń rìn yọ kò ní papọ̀ mọ́ra wọn yóò yàtọ̀ gédégédé. Gbogbo àbáwáyé ẹnìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni. Yìí ṣe ó ń ṣẹlẹ̀ lómìn ṣe ni òjò rọ́wọ́ mú. Yìí ṣe ó ń ṣẹlẹ̀ lómìn ṣe ni ayé rẹ̀ fi bàjẹ́. Ẹ bá sì béèrè kí ló fà á tó fi ń ṣiṣẹ́ yìí. Yóò ní dádì mi náà sọ pé àwọn fẹ́. Mọ́mì mi náà sọ pé táwọn fẹ́ rè. Ẹ̀yin lẹ̀ ń tú sí kíláàsì fún ọmọ yín sáyẹ́nsì ní ọlọ, áàtì ní ọlọ, kọ̀máṣíà ní ọlọ. Ẹ dákun ẹ jọ̀ọ́ á fi ìyọnu Ọlọ́run bẹ̀yẹ yín tẹ́ ẹ jẹ́ òbí. Ẹyẹ paná ògo máwọn ọmọ yín lára. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti kékeré rẹ̀ ọ́ fẹ́ràn bọ́ọ̀lù gbígbá pọ̀. Kódà wọn máa ń lè mú kí àdúgbò gbogbo fídì náà ti dókọ rẹ̀ mọ́ kódà wọn ti fún lóko. Wọ́n fún ní sí Ronaldo wọ́n fún Messi. Ṣùgbọ́n gbòó délé ẹ̀yin àlùbárà lẹ́lu ẹni tí ń bá tó rí ọ́n fídì ń rí apá rẹ̀ kan. Ṣé ń gbọ́dọ̀ rí ọ́n fídì mọ́ kí ni ìṣòro rẹ gan. Àpẹ ẹ má bọmọ wí o àpẹ ẹ má fi ẹsẹ̀ rẹ̀ lélànà Ọlọ́run. Ṣùgbọ́n ẹ dákun ẹyẹ paná ògùn àwọn ọmọ yìí mọ́. Ẹ fi ilẹ̀ ẹjọ́ rìnrìn àjò tó bá fẹ́ rìn tó bá jẹ́ bọ́ọ̀lù ló fẹ́ máa gbá ẹ sọ̀pọ̀tì ẹ. mẹ́sọ̀ pé ó wà lábẹ́ ìdarí àti ìṣàkóso ni. Kì í kàn sí kó máa rìn kí bí ó ń gbóná kó máa gbá bọ́ọ̀lù kí àdúgbò. Ṣùgbọ́n ẹ fà á lé àwọn oníṣàkóso lọ́wọ́ àwọn tó mọ̀ ń pa rẹ̀ àwọn tí ó ràn ògo àti ìran tó ní àwọn tí ó ràn lọ́wọ́. Ọmọ kan lẹ́rí pé àti kékeré rẹ̀ bí sí ń tú fóònù tẹ́ ẹ̀ lò mọ́ ní ń tú rẹ́díò ní ń tú gbogbo ẹ̀. Ẹran ìran rẹ̀ lọ́wọ́ ni ẹ mọ̀ ti torí pé wá ń tú gbogbo ẹ̀kẹ́ ni àti tó fẹ́ jòkó tinú irú iṣẹ́ àdá wo nu irọ́ o kéde kan ó lọ skul ni o ó ṣe gbá ni. Àníkọ́ mọ́mọ́ lọ skul. Ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà tá a ti ẹ̀ wà yìí ó gba kéèyàn lọ skul kéèyàn sì tún ní sí ọwọ́ lọ́wọ́. Ẹ tó kàwé tí ò ní sí ọwọ́ lọ́wọ́ ìyá ọ̀dẹ. Ẹ tí ń ṣiṣẹ́ oṣù tí ò ní sáìdọ̀ oṣù ebi ọ̀pá.
1: Inú ọdún yìí mo máa fọ.
0: Fún díẹ̀ yìí wọ́n tó ń gbọ́ mi láàárọ̀ ètò jẹ́ òbí gbọ́ mi dáadáa.
1: Mo máa fọ.
0: Ẹlòmíì tiẹ̀ tún wá rè ibi tó ń tún wá burú sí kì í ṣe pé ó fẹ́ satisfy ara rẹ̀
1: o.
0: Ṣùgbọ́n ó fẹ́ make sure wípé wíṣì àwọn òbí ẹ̀ àwọn ìyẹn àwọn òbí tó bí òun kóhun tó bí ọmọ ó fẹ́ make sure pé wíṣì wọn come true. Yóò wà ní ìwọ ń tiẹ̀ ìwọ tó ojúbìnrin inú àwọn ọmọ nọ́ọ̀sì ló lọ rèé ṣe. Mọ́mì mi fẹ́ràn nọ́ọ̀sì, dáàdì mi fẹ́ràn nọ́ọ̀sì. Ọmọ sì rèé ìrìn àjò tó fẹ́ràn inú ayé àti tọ́lọ́n kọ́ mọ kì í ṣe kó lọ sírú àwọn láì bá wọn. Bóyá tíjà lọ́lọ́run fẹ́ kó dà tó jẹ́ pé bó bá bẹ̀rẹ̀ sí tìjì báyìí yóò mọ lọ sáwọn kọmpitíṣàn oríṣiríṣi tó sì mọ wúlẹ̀ wọ́n sì mọ fún ní price. Èyí tí ó ṣílẹ̀kùn ògún sílẹ̀ fún. Mọ́ tẹ́ ẹ bá ti da ìrìn àjò ẹ̀rú tẹ́ ti gbé lọ ọ̀nà ibi tí ò yẹ kọ́ lọ. Ẹ ti paná ògún mọ láàánú. Ẹ ti ń fà á tọ́pọ̀lọpọ̀ fi ń ràn mórí kínú ayé tí wọ́n fi rọ́wọ́ mú. Ẹ dákun ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́mi dédé àsìkò láàárọ̀ yìí. Ẹ tún ìrònú ara yẹn pa o. Ọmọ ẹlòmíì ti jìyà bí ẹni máa kú lọ́wọ́ òbí ẹ̀. Kí ló sì fà á ti fi ń jìyà yìí torí pé kò tẹ̀lé àṣẹ tí bàbá rẹ̀ pa fún un pé ẹ̀kọ́ báyìí nǹkan báyìí mo fẹ́ kọ́ lọ kà ń léèwé. Ìrìn àjò báyìí ni mo fẹ́ kó rìn. Èmi ń bàbá rẹ̀ èmi mo bí ọ. Àṣọ pé wọ́n kọ́ lo bí ṣùgbọ́n ṣé kì í ṣe pé mo fẹ́ paná ògo ọmọ yìí lára. Èèyàn lè stọ́dí ọmọ o kó fi sí ìlànà ibi tó rí pé ó bá gúùdù sí. Ṣùgbọ́n kì í ṣe kó o fẹ́ mú èrò ti ẹsẹ̀ àti fẹ́nu ọkàn rẹ̀ o fẹ́ mú ṣẹ́. Ló fi ti ọmọ sí tí ò yẹ kó o tì sí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bẹ́ lè wé lónìí ọpọlọ ohun ògbìn tán ń kà. Ṣé rí ọpọlọ tẹ̀sí ń wòye bíi gígábáìtì àwọn nǹkan tó fi máa ń wọn òṣùwọ̀n mẹ́mórì káàdì ni. Ẹlòmíì ni 64GB, ẹlòmíì ni 32, ẹlòmíì ni 16, ẹlòmíì ni 128, ẹlòmíì ni 256, ẹlòmíì ni 1TB. Mọ̀ wá lọ ti ọmọ tó ní 16GB ṣiṣẹ́ tó jẹ́ pé ó rí ìkú ayé abi kọ́mọ ó ní abi 128GB àbí kó níbi 256GB lórí. Yóò pàdánù yóò paná mẹ́mórì rẹ̀. Owó kọ̀m̀pútà tá ń lò yìí àwọn sọ́fítíwẹ̀ kan wà tó jẹ́ pé tó bá fẹ́ install rẹ̀ requirement tó o bá ti ní o lè install rẹ̀. Tó bá wá fagídí install rẹ̀ ìdá kí sísítẹ́mù rí ó kú lọ́sàn kan òru kan. Kò mọ̀ ṣiṣẹ́ mọ́ tí Jésù èdè. Kò ní pé wọ́n lọ pa. Ẹ dẹ́kun ẹjọ́ o ẹ̀yin òbí ẹ dẹ́kun àti máa pa náà ògo ọmọ yẹn la. Ẹ dẹ́kun àti máa fìyà jà wọ́n mọ̀ ẹ̀ lọ́nà tí ọ̀tọ̀. Ẹ jẹ́ rìnrìn àjò wọn ẹ jẹ́ sin tán bá nífẹ̀ẹ́ sí. Ẹ jẹ́ sin tọ́lọ́ ń pọ̀ wọ́n láti wá sí láyé. Orin lẹ́lòmíì fẹ́ kọ olóòfẹ́ kó máa ṣalágbe. Ẹ dẹ́kun àwọn tó ti wá ṣàgbé là ń kọ́ kíni káwọn ó ṣe. Ẹ dẹ́kun ẹran ìran àwọn ọmọ yìí lọ́wọ́ ni ẹ má paná ògo wọn. Ẹ ràn wọ́n lọ́wọ́ ni láti débi tó yẹ kán dé. Ẹ jẹ́ wà lábẹ́ àṣẹ àti ìdarí ni láti lè bà débi tó yẹ kán dé. Kì í wá ṣe kẹ́ ẹ wá máa fi tiyín kẹ́ ẹ máa fi kó bá yí àwọn ọmọ yìí. Ẹ dákun ẹjọ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí. Jí n sójú òpólẹ̀ kí n gbà pé kó tó di pé a mú gbogbo wá sí ìdánidúró. 0912370865 tàbí 08142491006 ojú òkú mẹ́rin tẹ́ fi pò wá láàárọ̀ inú ẹ lóò ta ló wà ń bẹ̀.
2: Ẹ̀rọ akójúmọ́.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o. Ẹ ṣeun o.
2: Àrà kan lọ ọlọ́pàá lórí dárò.
0: Àbí àṣẹ Ìdùmọ̀rè.
2: Ọ̀rọ̀ ìgbọ̀n pápá àwọn òbí tàǹtàjà. Ọmọ tó kọ́ máa ṣe nǹkan tí máa ń tún wú nǹkan tí máa ń kọrin akáyé kò sí sílẹ̀. A wà pé ẹjọ́ àbá kiri ọjà lọ. Owó òsùnkú rẹ̀ ní sán káfọ́ ọmọ ẹlẹ̀. Ọ̀yìn tó pé àwọn ọ̀tà làwọn ọ̀tà wọn. Àwọn ọmọ wa ṣé máa ṣe sí ọ̀pọ̀lọpọ̀ yìí tí wọ́n wì yìí. Ìgbà bí wọ́n sílẹ̀ kápá gbọ́n wọn láàyè. A wà pé kiri ọjà wọn máa kiri ó kiri irú ó kiri ata ó kiri iyọ̀. Àwọn ọmọ ẹlẹ̀ àwọn ògìrì àwọn ẹyẹ ajẹ́rì àwọn ọmọ wa.
0: Àmì àṣẹ ẹ ṣe ojú òní tì yín ẹnìkan ní sàṣẹ àṣẹ tá a fi ń pè ó lè jọ ọmọ kékeré bá wọn ẹ lóòótá ló wà ń bẹ ẹ ti wọlé o.
3: e karo
4: e mo ko ojumo
3: opo le ko ni joba
4: abi ase edumare
3: a ma ri lo eni bo lo eni bo wo lo
4: abi ase owo
3: uruko temi ni oji omo west lati United States of Illinois Academy
4: e da si papa pa
3: ojo bi ere ni ki sere gbogbo te mu afun ni gbogbo mejo mejo bayi ore ore ko la ni gbogbo ata jobi ka mu ti wa nbe emi ti mu te nbe la ro yo ma bi to motre le mi
4: idagbo te lo mi no so e lo ta lo wa nbe
5: e lo mo ki e mo ko eto
4: e mo seun o
5: owo ni o ko wa kile o lantalato yo alafin
4: ye da si baba
5: olohun ni jo su yin ko ni reyin
4: ami o
5: e o le so un ka luko oyo ti nbe gbogbo wa lajeri awon ma wa o ojo ni ti yin o lantale so la to alafin
4: e seun baba e seun e lo ta lo wa nbi
6: papa re ko ojumo oke oluwa continue adisha re re sa pata ibadan ka je ki awon mo wa se nkan ti won ni fe si won ba de nko se won tun ma kawe mo e ku eto
4: soju oni ti yin elo ta lo wa nbi
7: elo
4: elo e mo ko ojumo o
7: omo yesu ko ni baje fun
4: abi ase edumare
7: agba olohun fun ayin e fo ara yin peto ara yin
4: ami o ami
7: elegant yin re lati lu lalate
4: e mo seun
7: baba mi seri gbogbo ohun te nso fun wa yi isiti ni o feni to ba mo tori pe awon kan o ti sele si won ko ti ba ya won mo je so fun die yi e ko ni fun gbogbo wa eni kaluko ohun ti nbe ni bi asa awon to soro lati waju elegant e lere lati lu lalate
4: so baba oju ni ti ijagbon te lo mi no so e lo ta lo wa nbi
3: e mo kuse
4: e mo se o
3: olere ni o lagbelu mo tesoju o si comrade ile sami dojo ye ti o bere oye lowo ba ka tabi jo ijoye kan lawe lo nsoro
4: oye dasi o
3: ododo oro le nso e ti ori opolo omo to ba gbe ene ki a je ko lo se ni ile iwe a ma je olusina tori de yan ba ti yin post wi pe n to gbodo se ni èyàn yìí post lé wọn lórí ni àdàgbò aláàgbò lèèyàn dẹ̀ fi fẹ́ máa ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ níbi títáyé gbé yan rí káàdì oyan níbẹ̀ àdúrà wo gbà ó ẹ máa tẹ̀síwájú ẹ pé tó.
4: ẹ ṣeun ojú òní tí yẹn ẹjá gbọ́n tí ẹlòmínú sọ ká gbà kẹ́kà sí méjì sí ká fi káàdì ẹ̀ lẹ̀ ẹ lóòótá ló wà ń bí ẹṣeun láti làlátẹ ó sọ wọ làlátẹ láàrọ ẹ lóò ta ló wà nbí.
3: ẹ káàárọ
4: ẹ mọ ṣeun o.
3: láàgì ló ní ìbàjẹ́ o.
4: àmì àṣẹ ìdùnmọ̀rẹ́.
3: ẹ kú gbìyànjú kílẹ̀ tí bí ẹsẹ̀ láti máa jẹ.
4: ó yẹ dá sí.
3: nígbà tí ìyá wa wá kéékèèké wọn máa ń dàlẹ́ wa lọ́nà tó ti tẹ́ bá fẹ́ kó ṣe rẹ̀. ó tẹ̀ jẹ́ pé ìṣí ayé ò tí ì dìbí ilé ọlọ́run sì kíkọ́
4: láǹfààní àti tún sọ míì fún yín ni o ṣe rí èyí tí mo ti wá sọ fún yín wà yìí o ẹ dìímú ṣinṣin o torí pé yóò padà wúlò fún yín ni.
8: ìwọ nìkan máa ń.
4: lọ́rọ̀ yìí darapọ̀ mọ́ mi lórí gbogbo ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gbogbo.
8: gbogbo lẹ́gbọ̀gbọ̀ gbogbo èyí.
4: lórí instagram àti ọmọlúàbí pèdèpèdè ẹ fọ́lò mi ń bẹ̀ facebook ọmọlúàbí pèdèpèdè ẹ sáàchì fún yusuf adékúnlé ọmọlúàbí pèdèpèdè tẹ̀lé mi ń bẹ̀ tiktok náà ọmọlúàbí pèdèpèdè ẹ jájọ́ máa kọ́mọ lùpọ̀ bọ́. yóò sì dáa ni kò ní bàjẹ́. nọmba to ja sodo temi re bo ye fe pe mi fun ko nọmba to ja sodo temi re ma pe mi o lori nkan ti o ba nese su o ni do olohun o sugbon to yo fe so nkan to wa important nọmba mi re 09056741364 Ti jo njo mejo ta tun lanfani ati ma pade nko eyin le mo se nkan o laburo ni yin se odigba kan na

Ah, mo wa lo do ni waju pe.

0: ránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
1: Ọlọ́run gbóni forúkọ rẹ, a máa dúpẹ́ fún àǹfààní àgbáyanu tí a ní nìkan ní olùwàgbà ọpẹ wa. Ẹ̀mí àwọn wòlíì, ǹjẹ́ kì í ṣe ọ̀rọ̀ rẹ kó fi òye fún gbogbo ọkọ̀ pé kí ìmọ́lẹ̀ kó tàn kí òkòkò lè sá lọ, nítorí pé ọmọ ìmọ́lẹ̀ ó ní àwọn ènìyàn tó gbàgbọ́ ní orúkọ Jésù Kristì Olùwàtúgbà láwa, amen. Gẹ́gẹ́ bí mo ti pè ọ́ ní ọmọ ìmọ́lẹ̀, Jésù ni ìmọ́lẹ̀ ayé, tó bá ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ wọn náà ti di ọmọ ìmọ́lẹ̀. Okoko káwo lè borí ẹ? Arákùnrin arábìnrin ìfẹ́, mọ̀ ṣe gbàgbé o. Ní ọgọ́st tí à ń wọ̀ lọ yìí, ọjọ́ keje ìkẹjọ àti kẹsàn-án, òun ni gospel festival, yẹn pé ọdún ìrere ti 2026. Nítorí náà ká máa múra sílẹ̀ láti máa gbàdúrà, gbogbo àwa tí a máa ń wá, gbogbo àwa tí a sì nípin láti wá lọ́dún yìí, ìkójọpọ̀ àwọn ọmọ Ọlọ́run tó rí gbàlà ni o, ká lè fi ayọ̀ ìgbàlà hàn níwájú Olúwa, ká sì lè tún jẹ́ kí eléyìí kó jẹ́ ọ̀nà àbáyọ fún àwọn mìíràn tí wọ́n ti pàṣẹ wa mọ Ọlọ́run yóò dára fún wa. Nílé ìjọsìn wa tó wà ní oríta dọ́là ní ààyè gbà mí ní Ọlọ́run ṣùgbọ́n ọ̀nà àkànrá, Ọlọ́run retí rẹ ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, a ó tún máa sọ nípa rẹ̀. Arákùnrin àti arábìnrin olùfẹ̀njọ́ jẹ́ nǹkan ṣe ń sọ nípa ìwà láàyè Ọlọ́run. Tí a bá ń gbé ní ìwà láàyè Ọlọ́run, ó dájú wípé àwọn nǹkan mẹ́ta kan ó ṣẹlẹ̀. Kí ni nǹkan mẹ́ta tí ó ṣẹlẹ̀? Yàwó nù wé Jóná, wé Jóná. Orí kìíní tí a yẹ̀wò lẹ́ẹ̀kan yẹn ni ẹsẹ̀ kìíní sọ ní ǹjẹ́ Olúwa tọ Jóná ọmọ Amta wá pé dìde lọ sí Nínífè ìlú ńlá ni kí o sì kígbe sí i nítorí ìwà búburú wọn gòkè wá níwájú mi. Ṣùgbọ́n Jóná dìde láti sọ̀kọ̀ sí Tarsisi kúrò níwájú Olúwa, ó sì sọ̀kalẹ̀ Jópa, ó sì bá ọkọ̀ kan tí ń lọ sí Tarsisi, bẹ́ẹ̀ ló sanwó ọkọ̀, ó sì sọ̀kalẹ̀ sínú rẹ̀ láti bá wọn lọ sí Tarsisi kúrò níwájú Olúwa. So tó ṣẹlẹ̀ ni pé kí èmi ti kọ́kọ́ bẹ níwájú Ọlọ́run, òun kàkọ́ ni pé ó dájúdájú pé ó gbóhùn Ọlọ́run. Ohun ìkejì ni pé tó bá ti gbóhùn Ọlọ́run, ogun ọ̀ṣẹ̀lẹ̀ o, ogun ọ̀rọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ yẹn yóò tako ọ̀rọ̀ àwọn environment yẹn pé àwọn ogun agbègbè, àwọn ìmísí àti agbára òkú tó ti ń jọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀kẹta wá ni pé tí o bá wá gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn pé tó bá wà rẹ̀ solid, tó bá nípinnu pé rárá tó Ọlọ́run wí ni dẹ̀ o ti rí gbòógà ni o ti lo òkè ni o. Ṣùgbọ́n tó bá wá kọ̀, tó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run bíi ti Jóná, òun ọ̀lẹ̀ ni olúlẹ̀ ni o. Wọ́n ní Jóná sọ̀kalẹ̀ nítorí pé ó kù níwájú Olúwa. Arákùnrin arábìnrin fẹ́, téèyàn bá sọ̀kalẹ̀ lọ sínú ipò òkú, ó túmọ̀ sí pé àìsàn àrùn àti ọ̀run àpáàdì ó ti dúró dé yẹn ni. Ṣùgbọ́n tó bá dìde nínú ìgbàgbọ́ ọ̀rọ̀ náà, tó sì dàgbà sókè, tó ń tẹ̀síwájú, ó túmọ̀ sí pé tí Kólósì orí kẹta sọ fún wa ni pé wọ́n náà bẹ̀rẹ̀ sí máa rò nípa ìrònú tí ọ̀run ti ń bẹ níbi tí Kristì gbé wà. Ǹjẹ́ ó jẹ́ mọ̀ pé kí sojú lásán tí Ádámù àti Ífà fi sáko wájú Ọlọ́run, nítorí pé kíni ní kété tí wọ́n ti sáko wájú Ọlọ́run, ọ̀rọ̀ ogun ṣẹlẹ̀ torí pé ọ̀rọ̀ kan ló tako ọ̀rọ̀ Ọlọ́run ayé wọn tí wọ́n fi sáko wájú Olúwa. Ọ̀rọ̀ yẹn náà ló sì wá ran wọn lọ́rùn àpáàdì, ó ní jẹ́ kí wọ́n rí ìrànwọ́ Ọlọ́run gbà ní òfin jẹ́ kí Ọlọ́run kó lọ bá wọn níbi kan wà. Ó ní níbo lẹ wà? Agbóhùn rẹ a lè gbọ́nà sí Ọlọ́run mọ́ torí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ayé wa. Agbóhùn rẹ a lè ṣèfẹ́ rẹ mọ́. Agbóhùn rẹ ẹrù rẹ ń bà wá. Ìyẹn ni pé a ti jí wọn gbé kúrò níwájú Ọlọ́run. Torí náà arákùnrin arábìnrin fẹ́, ó ṣe pàtàkì o wípé kó o dúró níwájú Olúwa, kó o lè rí gbàlà, kó o lè rí ìwòsàn, kó o lè tútù sílẹ̀. Nínú ìwé Deuteronomy orí 28 yẹn bó sọ fún yín pé bí o bá fetí sí láti máa gbóhùn Ọlọ́run tó o sì dúró láti mọ́ yà sọ́tọ̀ àti sósì, ó túmọ̀ sí pé àwọn ìbùkún wọn yóò lé ọ, yóò sì bá ọ, àti pé Ọlọ́run yóò gbé ọ̀gá. Tó o bá fẹ́ ìgbéga, ìgbéga tẹ̀mí àti tara, o dúró láti pinnu láti dúró níwájú Jésù Kristì Olúwa. Tó o bá ti mọ Jésù Kristì Olúwa láti fààyè rẹ fún o, báwo ló ṣe kọ ẹ̀sẹ̀ rẹ sílẹ̀, kó o sì gbà pé ẹ̀jẹ̀ rẹ ní ìwẹ̀nù mọ́, àti pé òun ló lè kọ orúkọ rẹ sínú ìwé yìí. Nítorí náà mo gbàgbọ́ fún ẹ̀yin bẹ́ẹ̀, tó o bá gbàgbọ́ ẹ̀jẹ̀ jẹ́ pa ẹ̀ṣẹ̀ rẹ kọ orúkọ rẹ sínú ìwé yìí. Bẹ́ẹ̀ ni mo wí pé dúró níwájú Ọlọ́run lábẹ́ oore ọ̀fẹ́ náà, ká jọ mórí délé, kó o ṣe rere, bẹ́ẹ̀ ni kó rí ọkàn rẹ balẹ̀. Jésù Olúwa
0: náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀ fún rere rẹ. Àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́, email dion@ewaratahoo.com, WhatsApp 0803587635.

0: today's divine intervention. Jesus, you gotta be Samuel JP. Don't worry, I'm gonna last Wednesday, 1st July 2026. A Korea, the buying visitation for laughter. If I will, I don't get funny.
1: Tete sun la tete ji. Fun gbogbo alalaji to mura le de haji 2027. Eto ti bere ni perewu. Ile ise alalaji to se fokantan. Alidaya Hajj and Umrah Services. Be ni o. Bi ajo alalaji orilede Nigeria se fi lele. Wipe September 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin. Lori owo sisan. Fun igbaradi haji 2027. Ni Alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo. Lati ya wa gbe igbese kaman kia. Ki won fo kole ki won si pari gbogbo owo sisan won. Koto di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase nle. Eku ti mo ti Alidaya. Wipe idekun alalaji a o mu ni kekere lodo tiwa eto ilegbe irorun ti o jina se haram o nje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati badegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si Alidaya Hajj and Umrah Services ni number 2 Adedibu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tabi ke ma pe alache ati oludari Alidaya Hajj and Umrah Services sori 0806 244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umrah olososu Alidaya Hajj and Umrah Services aji irorun ni tiwa bidni laita
2: gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa ni mọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóò nìkan lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kò ojúmọ́.
3: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: Ó dáná sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ, ó ń fa àyànsán mọ́ra. Lipton tí ó wà fún ìṣọ̀kan.
5: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
6: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì

0: A tete sun la tete ji Loro Haji 2027 bayi nile ise You Fit Fly tori pe September 26 ni gbogbo pepe ki o wa sopin iforukosile ati owo sisan la fini gbogbo ere to fe ba se Haji 2027 e tete gbe apa bayi ma bo wa office You Fit Fly kale tun jo se Haji rorun eku ti mo You Fit Fly be wi pe pelekutu ni se Haji nile ise ti wa pelu ile gbe rorun ti o jina se Haram ni Makkah ati Madina awon je to doso ni gba ku gba ziyara si gbogbo aye ke ati gbogbo bi to lapere ni Makkah ati Madina to fi mo wa si lore kore pelu awon afa wa ti o ma toni sona lori ise Haji e wo mi like date openu asepe ni ise Haji pelu ile ise You Fit Fly etiti kan si You Fit Fly ni Ibadan head office block 8 plot 15 7 up road Oluwale Main Estate Ring Road Ibadan tabi ke pe 090 1111 1190 Haji 2027 pelu ile ise You Fit Fly alode alogba alosorire ni be evening light ala
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ìkànnì lágelú rèé lágelú 96.7 fm òkè gàjòkè ilé balabalẹ̀ nílẹ̀ ìbàdàn ó yá jẹ́ kán mọ̀ lètò ròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbẹgbẹ nǹkan sí bàbá ẹgbẹ́ yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lè wò wá 500 níbi kíbi káàkiri àgbà ńlá ayé ẹ lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ẹ́ facebook ìkànnì lágelú 96.7 fm àbí lórí jẹ́ kán mọ̀ fan family ẹ máa wò wá ń bẹ̀ lórí tiktok at top striker 100 at top striker 100 bọ́ọ̀ bá rí wa wò lórí facebook máa bọ̀ lórí tiktok at top striker 100 ẹ sáàchì ẹ yóò gbé wá ní sòǹbẹ̀ ọmọlẹ̀ rokoso ọlalẹ̀ o òun pillar máa bọ̀ lórí tiktok máa bọ̀ lórí tiktok at top striker 100 óyá gbàgbàgbà ẹ já gbà mí lórí ti àwọn àtọ́rìn wa ti ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè mi torí norway gan náà apá ọwọ́ wọn ọ̀mọ́ antonio eromansele ṣe èèyàn máa jẹ́ ọmọ norway ń jẹ́ eromansele nusa ni mò ń sọ o ọmọ nàìjíríà bàbá rẹ̀ ìyá rẹ̀ lọmọ norway antonio nusa yẹn nàìjíríà ni èrò pa bàbá ni a máa túṣu désàlẹ̀ kòkò bóyá a lè sọ ibo léde ghana sá ghana àwọn senegal bóyá àwọn yẹn south africa gan ní nàìjíríà nú àbí ọ̀tàn south africa gan ní nàìjíríà nínú tíìmù wọn bẹ́ẹ̀ bóyá algeria sá algeria náà ókè juskunde ó ti jẹ́ di mímọ̀ wípé ṣe rí ìfigagbága táwọn gbà lálẹ́ yìí ẹni tilẹ̀ ń tọ́lọ́n kéèyàn ọmọ bùnà ọlọ́run mọ́ra òun ò rí orílẹ̀-èdè tó le bá spain figagbága nínú tikitaka o ó lóun ò tí ì rí bó ṣe fẹ́ mọ̀ gbà tó ó nítorí pé àjẹbí ni tikitaka fún orílẹ̀-èdè spain ó ní ṣùgbọ́n the only way out ni pé bẹ́ẹ̀ bá yọ̀ǹda possession fún wọn wọ́n ó create space o bẹ́ẹ̀ bá ní ẹja yọ̀ǹda possession fún wọn káwọn ọmọ yìí ti wọn ó ní wọ́n ya wèrè gan wọ́n ó create space ó lẹ́ẹ̀ni mọ bí àlàfo ṣe máa wà lẹ́yìn yín ó ní fún díẹ̀ yìí the only way out náà ni pé ẹ gbọ́dọ̀ gbà fún wọn pé wá yọ̀ǹda possession fún wọn ó ní 90 minutes yẹn àwọn gbọ́dọ̀ sáré túra ọ̀tún ni o ó ní bí bẹ́ẹ̀ gan orílẹ̀-èdè spain ibi tó ń ti wà látàìmọye ọdún ó yé òun tẹ́yányán possession football wọn ẹ̀kùn tí wọ́n gbanú ṣùgbọ́n ìwọ tó bá wá fẹ́ bá wọn dọ́gba ìwọ náà múra láti sáré fún 90 minutes torí pé tó o bá ti le fún wọn ní intensity tó lágbára that's the only way out o ṣùgbọ́n wá ní ẹyọ̀ǹda wọn bàbá ti gba bọ́ọ̀lù káwa náà káyín ká mọ gbádà rẹ football ó ní yóò léwu díẹ̀ o juskunde lọ sọ bẹ́ẹ̀ ó pe àwọn akẹgbẹ́ rẹ̀ ṣàkíyèsí nílẹ̀ gẹ̀ẹ́sì michael owen ó ti pé olùkọ́ni orílẹ̀-èdè england thomas tuchel ó ti pé ṣàkíyèsí pé wá o má jẹ́ kí nǹkan tí ò tó nǹkan kó distract ẹ o sórí ibi tẹ́ ẹ bá dé yìí ẹ ti débi tọ́ lápẹ̀rẹ̀ o torí láti kojú orílẹ̀-èdè argentina nípele tó kẹ́gùn sí àṣekágbá iṣẹ́ lẹ́sẹ̀ débẹ̀ o kìí ṣeré o ṣùgbọ́n nǹkan kan tó wá ń bẹ̀ ni pé sọ́ra fún bó ṣe ń criticize àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ẹni tá a bá fẹ́ sun jẹ́ ẹni tẹ́yàn ọba tà èèyàn máa bọ̀ ni o ẹni tẹ́yàn ọba tà èèyàn máa bọ̀ ni o irú bí mo ṣe fẹ́ ta àgbà ní wàkú epo ńsìn tí mò ń ra oríṣiríṣi nǹkan fún pé kó lè lómi dáadáa torí owó tèmi ọ̀pá lórí rẹ̀ ni o kì í ṣe pé bóyá ìfẹ́ rẹ̀ kan mo ní o ẹni tẹ́yàn ọba tà èèyàn máa bọ̀ kó lè lómi láà kó lè

0: kajou ki.
1: E doki iroyin.
2: Ja fi asiko yi kin yi pe ojuma ayo to mo wa laaro ikoni dojumo eku ni lojo isegun mi ita se ja ninu ra isegun nla isegun lodi isegun na ni o mo je ti wa lojo gbogbo ati nigba gbogbo ro jade asemu be ri loku elenu aye oke lo ri sirere mu kin yi ka bo sori edo kiroyin ikoni lagelu re 96.7 fm oke to gaju oke lo titi layo akinsola loruko temi
3: Oluwa Shina Alayo Ogo Ede ofo ma le so fa loruko temi nje mu kin yi o e tun ka bo sori eto yi e ma gbagbe o pe ketekete le ri wawo lori Facebook Lagelu FM beto ise nlo lowo Lagelu FM 96.7 ni shawari nbe be se nwo oni kepin ko kari to lori telemu
2: awon we royin ojojumo le wa Nigeria Guardian wa Vanguard wa Tribune wa The Nation wa Daily Post ah no wa se ode a wa mo mu a mo ja lule gbi gbi gbi gbi bi apo ewa eyen e fidile nkan fidile apere o e si je ki e teti beleje lati gbo wa bo se nlo gangan la lori ofe lati gbo lodoro tiwa laaro tuni ori ofe wa fun yin lati lo wo wa ikanni bandore Facebook ti lagelu e te soju e e lanfani ati mo ri bo se lo ninu kulu gbo nsa fefe fun ti aro tuni ninu we royin se bo ti dako o ti dako je
3: mo dako
2: ninu we royin Vanguard de bi o ti mu akori akoko laaro tuni kini ti we royin Vanguard si so lori oro awon akeko ati awon oluko e ti won ko pada wa ti awon omo ologun le wa Nigeria ti awon ise leto abo mi ti won lanfani ati da pada wa si pile Oyo won mo soro principal oga ile eko iya alamu soro soke kini iya alamu so nigba ti awon akoroyin eyi ti won lanfani ati gbe roro gede si won lenu so lasiko igba ti gomina ipile Oyo ti won gba won lalejo nile ijoba lagodi Ibadan eyin ko yi gbogbo re le gbo pepe re laaro yo
3: ninu iwe royin the punch to jade laaro yi ile ise are orilede Nigeria oni amo ti bu enu ate lu oro kan to jade latenu gomina ipinle Oyo seyi Makinde lana lori bi o se nke si ajo isokan agbaye United Nations pe ki won le waju ise iwadi lori ise ijinigbe ti awon akeko ati awon oluko won to waye ni ipinle Oyo pelu be se apejuwe re wipe iru ariwo ti gomina on pa sita ko ti e nituma niru asiko ye ati pe o ti e wa ti towo oselu bo oro on patapata gba
2: to ninu iwe royin Daily Post ohun na ni emi o tun lanfani lati tun lo sibe o ni rabaji gan ati ni regede fin pelu akori mi eti iroyin ohun tun gberu o lo nse lalaye lateni eni ti se oludije labe asi egbe oselu NDC Peter Obi nigba won be lowo re pe e mo fe dije dupo lodun 2027 ori be ni ngbo ba di odun 2031 nko se lanfani ati dije oni boya ni oje kini di re to fi so pe boya ni ekun rere re egbo ninu royin fun taaro tuni
3: o ponchi ko royin mi won pe ijoba apapo orilede Nigeria ti seraro lana ojo aje Monday lori igbese lati safikun iye owo ti awon akeko to ba fe joko se idanwo waeki ati ti orilede Nigeria ta mo si neko
2: o ka lana
3: o mo san lodun 2027 ijoba pe oda a mo pa ona
2: enuda
3: a bo tori ona onoko won pe ewo opopolopo mo orilede Nigeria ni nbu enu atelu igbese yi ti o pe ka won o ya tete tu ero awon pa awon seraro lori igbese na iye ti won san tele ko wa be ko ma lo be titi di igba ti awon ba tun ronu ona abayo mi
2: to ninu wero Daily Post ni akori ele tun ti jade lati odo awon egbe oselu All Progressive Congress e ka ti ipinle Osun nibi ti awon na tin takoto ibere ati oro sowo si gomina Ademola Adeleke lori oro kan ti gomina so wipe ki awon oluwoye ibo lati ile britiko British government delegation come on bo wa si ipinle Osun lasiko eto edibo ti o waye nbe ki won wa gogogo bi nkan ti se ri o lojo ona ati de na awon ohun to le fa gbaspos lasiko eto edibo ohun ẹgbẹ́ òṣèlú APC ni kíni kàtìkàtì lè tẹ̀mú tẹ̀mọ́ sọ kiri gan kíni tẹ̀ fẹ́ fi ìpèsè tẹ̀ fi pé ó yá ẹ máa bọ̀ ó kọ́ ń sọ tí ò yẹ kó sọ káwọn yìí mọ̀ wò pé kí àyà wọn mọ̀ ká sókè pé hey nàìjíríà nàìjíríà tí ò sì rí bẹ́ẹ̀ ẹ wò ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn fún tààrọ̀ tó ní o.
3: lójú ìwé kẹfà the guardian hey wọ́n pé inú fu àyà fu òun lọ́mọ̀ ti bá gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ yìí pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olùdíje nínú àwọn ẹgbẹ́ òṣèlú yìí pẹ̀lú bó ṣe jẹ́ wípé òní gangan ni pinpin ló dé bá fífa ọmọ oyè sílẹ̀ eléyìí tí ó jẹ́ gbèdéke tí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà inec ti làálẹ̀ wọ́n pé ilẹ̀kùn ó tì lónìí ẹni tí ọba fa ọmọ oyè rẹ̀ sílẹ̀ títí tí ilẹ̀ òní to iṣu àjẹpẹ́ tọ́ ibi tí ọba padà bá yàrá já ó kù wá rẹ̀ nù.
2: iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti ní ọlọ́re fọkànbalẹ̀ o láti inú ìwé ìròyìn guardian wípé ètò ti tò pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò ti iléeṣẹ́ ọlọ́pàá lójú ọ̀nà àti gba àgbẹ̀ eléyìí tí wọ́n ní ó tún kó sí ọwọ́ àwọn ajínigbé lójú ìbọn ní ìgbọ́jàyè nípínlẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ti aníbi tá a wà yìí ẹ fọkànbalẹ̀ a gbà jáde lọ́wọ́ ikọ̀ àwọn ajínigbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ gbọ́ bó ló ṣe jẹ́ bó ló nítọ̀ ọ̀hún ṣe kó sí ọwọ́ àwọn ajínigbé tó tún fi di rẹ́rẹ́n nípínlẹ̀ ọ̀yọ́ ti aníbi tá a wà yìí gbà wá o lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọlọ́run ò ní jẹ́ wọ́n jẹ́ ní kọ̀ọ̀kan wá gbé ẹ gbọ́ nínú ìròyìn ta pẹ̀lẹ́ dọ̀kì.
3: lórí ìbíjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe ṣẹ́rí padà lórí ọ̀rọ̀ owó WAEC àti NECO tí ìbàjẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà tí olùkópa kọ̀ọ̀kan ìbá máa san Àtíkù àti Òbí wọ́n pé àwọn gbé oṣù barugudu fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe tètè pẹ̀yìn dà lórí ìgbésẹ̀ ọ̀hún torí pé kì bá ní aráàlú láàdé bí gẹ́.
2: àwọn àjọ ọ̀hún sọ fúnjọba kan tó sọ síta ni mo jẹ́ ká jẹ́ pé wọ́n kọ́ sọ fúnjọba ni kò ní rí bẹ́ẹ̀ wọ́n kọ̀kọ́ gbé ọ̀rọ̀ lọ́dọ̀ ìjọba náà ìjọba náà sọ pé a fẹ́ fọwọ́ sí o fọwọ́ sí o gbà wá o daily post tún gbé àkórí mi jáde o wọ́n ní ẹgbẹ́ òṣèlú adc sọ̀rọ̀ sókè wípé ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ alága láwọn ìpínlẹ̀ àti alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò ní ń ṣe papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùdíje èyí tí wọ́n dìbò yàn lásìkò ètò ìdìbò agbẹ́nú eléyìí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ṣe eléyìí tó kọjá lọ ẹ̀yìn kọ́ yìí bó lọ̀rọ̀ ṣe jẹ́ ìdájọ́ wo ní ilé ẹjọ́ gbé kalẹ̀ ta ni ilé ẹjọ́ gbé ìdájọ́ kalẹ̀ lé lórí kí ni tó ṣẹlẹ̀ gan-an nínú ẹgbẹ́ òṣèlú adc ẹ mọ̀ gbọ̀ láti inú ìwé ìròyìn daily post fún
3: tààrọ̀ the nation àti the guardian wọ́n sọ ìròyìn kan dorin wọ́n jọ kọ́ lórí ọ̀rọ̀ ayédèrú iléeṣẹ́ kan èyí tí wọ́n pé wọ́n dálẹ̀ tó fa awuyewuye lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí tá a mọ̀ sí presidential foreign intervention promotion council PFIPC wọ́n pé ọ̀gbẹ́ni adéyẹmí ọ padà sọ̀rọ̀ síta o wípé ó ṣeéṣe o kó má lè yọjú sílé ẹjọ́ lónìí pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ó wáyé lórí àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn ó pé ẹ wò ó àwọn èèyàn ti ń dúnkokò ó mẹ́mí òun o ó sì rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu pé ẹ dákun ẹ jẹ́ kí iṣẹ́ ìwádìí tí ó wáyé lómìnira láì lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan nínú ẹjẹ́ ó wáyé òun ṣe tán o torí pé ibi tó ń lọ rèé fi orí mù sí òun ò lè yọrí bó dé ń bẹ̀ òun ò lè jẹ́ kí wọ́n han òun lè mọ̀.
2: àfi sùúrù sá daily post tún gbé eléyìí jáde o lórí ọ̀rọ̀ ipò adarí nínú ẹgbẹ́ òṣèlú adc nípínlẹ̀ sokoto wọn ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ náà ló ti sún eléyìí tí wọ́n pè ní ìfọ̀rọ̀wérọ̀ níwájú ilé ẹjọ́ ìsìn pé ìgbẹ́jọ́ ń tẹ̀ sí ọwọ́ iwájú di ọjọ́ kejìlélógún oṣù keje nínú ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n tó mọ bí gbogbo nǹkan bí ó ti ṣe pinpin ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn láàárọ̀.
3: lójú ìwé karùn-ún the guardian mínísítà orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rí uche nnaji ó mọ̀ ni wọ́n ti lọ rí fojú ẹ̀ wí ẹjọ́ bẹ́ẹ̀ ló sì sọ níwájú ilé ẹjọ́ pé kílé ẹjọ́ ṣe òun jẹ́jẹ́ o torí pé òun ò jẹ̀bi lílo ayédèrú ìwé ẹ̀rí àti àwọn ẹ̀sùn míì tí wọ́n fi kan òun nílé ẹjọ́ bá pé tọ̀ o lè mọ tilé wa mọ̀ jẹjọ́ rèé san mílíọ̀nù lọ́nà ogun náírà ẹ fẹ́ gbọ́rọ̀ yìí yẹn ẹ̀dọ̀ kí ìròyìn yóò tù désàlẹ̀ kòkò.
2: tó wọ́n ní wọ́n tún ṣe àfihàn àwọn èèyàn tí wọ́n jẹ́ afurasí tó ń lọ bíi mẹ́tàléní ọgọ́ta lórí àsùn wípé wọ́n ń gbé egbògi olóró ká wọ́n ń ta egbògi olóró wọ́n ń fi egbògi olóró iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti wà àwọn èèyàn ti wà ní àkàtà wọn nípínlẹ̀ yobe lọ́hùn ìwọ náà tó bá ń kó kí tó fi ń ṣiṣẹ́ ṣe tó jẹ́ wípé ọmọ gbọ̀nà ẹ̀bùrú kiri ní ọwọ́ bàtẹ́ ọ̀ náà bí ó ṣe tẹ àwọn yòókù náà ni ó tẹ̀wọ́ náà ẹ mọ̀ gbọ́ láti inú ìwé ìròyìn Nigerian Tribune.
3: lójú ìwé karùn-ún the guardian lẹ́yìn tí iléeṣẹ́ àjọ kan tó ti gba àṣẹ látọ̀dọ̀ ààrẹ eyín iléeṣẹ́ tó ń ṣe ìforúkọsílẹ̀ ìdánimọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria NIMC tó ti gba àṣẹ látọ̀dọ̀ ààrẹ ilẹ̀ yìí wípé kí wọ́n fi orúkọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nigeria sílẹ̀ kí gbogbo wọn sì ní nǹkan ìdánimọ̀ gẹ́gẹ́ bó ti ṣe yẹ nínú ọdún 2026 yìí iléeṣẹ́ náà pé ó di dandan báyìí o fún àwọn láti gbé ìgbésẹ̀ tí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí tọpa àwọn láṣẹ o.
2: bí ó ṣe ẹ̀jẹ̀ á lọ sọ́dọ̀ díje ṣipa idà lọ́hùn-ún ká lọ rèé wo bí ojú ọjọ́ ti ṣe rí ó lọ́n gbogbo àjẹ kárí ó yà kiri lọ́hùn.
1: Lajilu FM 96.7.
0: Eré wo àjànàkú sùn bí òkè màmá wa Alice Adéròkè Àyọ̀ká Aya Alálàdé ṣe bẹ́ẹ̀ fi wá sílẹ̀ lọ. Ha Afeo Alice ọmọ Àlàdé ọmọ ọ̀rọ̀gún ilé ìlàjò ọmọ afipẹ̀rẹ̀ pọnmi odi lébu ọmọ onímọdimọdi ọ̀tọ̀ ní mọdimọdi ọ̀rọ̀gún bọ́rọ̀ gún ọmọ tiẹ̀ epo ní fi ń mọdi Alice yo Adéròkè Àyọ̀ká ibi òbúwa ilẹ̀ eré gbogbo ọmọ àti ọmọọmọ ẹbí àtọ̀rẹ́ láwùjọ gbé màmá gègé ṣẹ̀yẹ ìkẹyìn fún àṣálẹ̀ oorun onígbàgbọ́ lọ́jọ́ wednesday ọjọ́ kẹẹ̀dógún nílé olóògbé number 12 sùpọ̀tọ̀ crescent onígúgúrú ìyànà church ìbàdàn láago mẹ́rin sáago mẹ́fà ìrọ̀lẹ́ tó bá wá dọjọ́ thursday ọ̀nà ní ìsìn ìdágbére nínú ìjọ seventh day adventist ẹlẹ́à ìyànà church láago mọ́kànlá àárọ̀ sáago kan ọ̀sán àwẹ̀jẹwẹ̀ mọ́tẹ̀lẹ̀ nero's event center tó wà ládojúkọ food court old agric ìyànà church ìbàdàn alice adéròkè àyọ̀ká ti wáyé ó ṣayéré o gbogbo wa là ń ṣe léde lẹ́yìn rẹ̀ sùúrẹ́ o.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Wọ́n ti bẹ̀rẹ̀ kó o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore Brent. Orúkọ tó ń gbé lókè àyà àwọn èèyàn ayò mọ̀lẹ́bí níbi tẹ́ ẹ ti máa rajà lójú kan lówó tí ò fani lápòyà àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa àjẹǹjẹ tó jẹ ni Brent Bread. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde snacks donuts àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjẹpọnu ńlá lóúnjẹ tí ẹ bá jẹ ní Tree Brent. Bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen àwọn ọmọdé ò kí ń fi ice cream mu Brent ṣeré Brent Ruby ice cream bẹ́ẹ̀ ni popcorn wa àti shawama oh yes ní gẹ́màkèdè wa. Fẹ́ dúró díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ohun tẹ́ fẹ́ lójú kan ló wà. Brent ìjáde ẹlẹ́nìí yà sí Brent kí wọ́n náà gbádùn ayé pẹ̀lú owó péréte. Brent wà ní Dogo Bus Stop Àpáta Ìbàdàn. Sọ́mi ọjà Old Ife Road Ìbàdàn. Takí Ògbómọ̀ṣọ́ Opposite Amlodo FM Moniya Ìbàdàn. Àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olomi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn kan ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091 600.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ọlọ́run àánú dóde gbogbo ènìyàn ní CAC orí òkè àánú Pyramid of Mercy District Headquarters off Odu Shoku Bus Stop kilometer 2 ọjọ́ ìgbé olóyin road tàbí Ẹbẹ̀dì Bus Stop ọjọ́ Mania Road ọjọ́ Ìbàdàn nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí ìtọ́sù keje Mercy Once Again July Edition and Shilo Experience pẹ̀lú àkòrí ọba yóò rí yóò sì dìde Kinshasa and Arise. Ọlọ́run àánú fẹ́ dàyàn mọ́ ògbóbu ọ tí ó mú kí àwọn ọba orí ọ kí wọ́n dìde. Àánú fẹ́ já ìdí ọjọ́ pípẹ́ nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí ìtọ́sù keje bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ kẹẹ̀dógún sí ọjọ́ Friday ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún yìí Wednesday 15th Friday 17th July 2026 CAC orí òkè àánú kilometer 2 ọjọ́ ìgbé olóyin road ọjọ́ Ìbàdàn. Ìpàdé àárọ̀ àti ṣòru ni o, aago mẹ́jọ òwúrọ̀ nípàdé tààrọ̀, aago mọ́kànlá alẹ́ ni ṣòru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀pọ̀ àwọn wòlíì àtọlórin ẹ̀mí ló ń bọ̀, Lady Evangelist Kemi Riobo, Pastor Abiodun Ọmọlóye, Òróró Gileadi, Pastor Abraham Akínpẹ̀lú DCC, olùgbàlejò ni Pastor Isaiah Aládé Ọmọwòlí, bàbá alábòjútó orí òkè àánú Prayer Mountain of Mercy, bẹ́ẹ̀ ni bàbá orí òkè Prophet Moses A Aládé Olúṣúre fún wa láti bíkíbi ẹwà ọ̀nà dọ́jọ́. Ẹ sọ fọ́lọ́ kadà kó léwájú yín lọ sí CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn. Messi once again July edition and Shilo experience. Ìwọ lògo tuntun kan ọba orí ọ kí wọ́n sì dìde.
4: Lajilu FM 96.7.
5: Ẹ̀dọ̀ kí ìròyìn.
6: Kí n káàbọ̀ padà. Ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀ síwájú nìkànnì Lagelu 96.7 òkè tó ga jókè. Ó yẹ já lọ sójú ìwé kẹfà The Guardian. Níbi tí ìròyìn nípa gbogbo òṣèlú tọ́kalẹ̀ sí o. Wọ́n pe pẹ̀lú bó ṣe jẹ́ wípé àfikún ọjọ́ ti àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà INEC tó fi sí ọjọ́ tí ó jẹ́ gbèdéke tí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yóò fi orúkọ àwọn olùdíje wọn sọwọ́ sójú òpó ayélujára àjọ elétò ìdìbò náà fún ti ètò ìdìbò àpapọ̀ 2027 yóò wá sópin lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ńlọ jẹ́ wípé wọn ìmọ̀nú odó tí wọn ó dọ̀rùn la ọ̀rọ̀ ọ̀hún sí lórí bó ṣe jẹ́ wípé onírúurú wàhálà tó ní ṣe pẹ̀lú ipò adarí àti ìlànà tó ní kóńkó jábele pé igun kan nínú ẹgbẹ́ tó ti pín bóyá sí mẹ́ta àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ń fa àwọn ọmọ oyè tiyan sílẹ̀ nídàkọ́ńkọ́ tí àwọn míì náà táwọn náà tó ń fa ọmọ

0: àwọn iṣẹ́ ìdàgbàsókè tó mú wá fún àwọn ọ̀dọ́ ọ̀hún kò kọ́kọ́ sọ́nà ìrónilágbára wo ló mú wá fún àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà tó jẹ́ adarí nígbà náà lọ́hùn-ún ẹni tí ó bá dáṣọ́rọ́ ni wọ́n ní tọrù rẹ̀ láwò kéèyàn tó bú àgbàlagbà kó kọ́kọ́ wò pé kí ni àṣeyọrí òun nínú ẹgbẹ́ òṣèlú báyìí kóhun tó lè gbọ́de láti máa bú ẹnìkan ó ṣàlàyé wípé Adeleke ń ṣe lálàyé o wípé ní wọ́ọ̀dù rẹ̀ ní world one ìbàdàn south east ǹjẹ́ nínú àwọn ètò ìdìbò tó lọ mélòó ló lè ṣàlàyé pé ẹ wò ó gẹ́gẹ́ bí olóṣèlú tó ta kàngbọ̀n tí àwọn èèyàn mọ̀ dáadáa ṣé ó mú nǹkan kan jáde ní world one tó wà ní ìbàdàn south east local government adésínà ló wá ń ṣàlàyé wípé bí èèyàn ó bá sọ̀rọ̀ kó wojú kó tó sọ̀rọ̀ ó ṣàlàyé fún Adeleke dáre Adeleke wípé ẹ wojú o kẹ ẹ tó sọ̀rọ̀ o ẹ má mọ̀ sọ àwọn nǹkan tí ò nítumọ̀ tàbí ohun tí ò ṣẹlẹ̀ káàkiri nítorí pé a wà nínú òṣèlú gbogbo ohun tí ẹ bá sọ tako ambassador Taofeek Oladejo Arapaja lórí ìgbésẹ̀ rẹ̀ tó gbé kí kálukú mọ́ o torí pé ṣé ẹ̀rí gan ẹ̀rí tó pọ̀lọ́pọ̀ ń bẹ ní ọwọ́ tàwọn táwọn bá sì bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀rí jáde ẹlòmíì ó jókòó sínú yàrá rẹ̀ kò ní lè jáde mọ́ tí ó mọ̀ sọ fún un pé ẹ̀wà bóde tí ò ní lè bóde torí pé ẹni tí ó ṣiṣẹ́ takuntakun nínú ẹgbẹ́ òṣèlú PDP ni ambassador Taofeek Oladejo Arapaja àwọn ò sì lè máa wò ó kí ẹrẹ̀ kankan kó ta sí i lára bẹ́ẹ̀ ló bá tiẹ̀ ta sí yàn lára yóò jẹ́ ẹni tó mọ̀tàn nínú òṣèlú tó sì lè pa ìtàn tó sì lè takoni ṣùgbọ́n ẹni tí ò mọ nǹkan kan tó jọ mọ́rọ̀ òṣèlú tí ò yé dájúdájú tí ò ní túmọ̀ sí pípín ibi tí wù kó mọ yáà dúró sẹ́gbẹ́ kan wípé òun fẹ́ ta rẹ̀ sí aṣọ àlà èyí tí ambassador Taofeek Oladejo Arapaja wọ̀ wọ́n ní dáre Adeleke lọmọ tó ń ṣe.
1: Oladilu FM 96.7.
2: Ayé ló sọ pé òní ní lárí ayé ló sọ pé òní jẹun ọmọ wọn ní ọ̀nà adímọ̀ ẹ wípé òní ràánú gbà kíyèsí ọlọ́run aláàánú ò sọ bẹ́ẹ̀ ìdí retí the living God prayer center nílùú igbó ọ̀rá fi ń pe gbogbo èèyàn síbi àkànṣe àdúrà àgbà ìyanu ìsọtẹ́lẹ̀ ọlọ́jọ́ méjì tó máa ń wáyé lọ́dọọdún pẹ̀lú àkúrẹ́ ìbápàdé àánú tọdún yàtú yàtọ̀ Wednesday July 15 sí Tuesday July 21 ni ó ẹ̀rí máa jẹ́ mìíràn ṣó àwọn tó wá lọ́dún tó kọjá wọ́n jẹ́rìí kankan sí agbára ọlọ́run ìwọ náà máa bọ̀ fún àgbẹ̀yọrí àdúrà gbogbo ìjà dákẹ́ ògo rẹ̀ abúyọ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀ àdúrà rẹ̀ àgbà àgàn ẹ̀gà àìsàn adùn ìgbàgbé ọlọ́run àánú á yanjú ẹ̀ wá kàlélúyà ìbápàdé àánú ni ó Wednesday 15 sí Tuesday 21 ni àwọn òjíṣẹ́ ọlọ́run jàǹkànjàǹkàn àtàwọn olórí ẹ̀mí ni yóò wá bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run àlàyé tí yóò máa fi àánú sọ̀rọ̀ àṣẹ ni bàbá wa nínú olúwa Ephesians James Lamy
3: látago mẹ́fà ìdájí sí mẹ́jà bòwúrọ̀
2: lójoojúmọ́ ní the living God prayer center lẹ́yìn old garage gbọ́ra ẹgbẹ́ Ephesians Lamy sórí 08038093700 Jésù ọba láàánú retí rẹ o.

0: nítorí ìgbìyànjú àpàtì lẹ́yìn ọlọ́run àti irú yín ó jẹ́ kẹgbẹ́ yẹ ó sún ó jẹ́ kó mú ẹ pé ẹ tó jẹ́ ààrẹ àwọn bábà
1: àná ń gbọ́
0: àwọn tó jó lórí wọn
1: àná ń gbọ́
0: ẹ tìwọ́n ẹ bá wọn ṣe mítìn èmi gan ó rí wọn rọra àwọn èèyàn mi náà ni wọn. Aláàrẹ ń tọ́ sọ̀rọ̀ ń pa Redmaid èmi àpárẹ́ Redmaid lógún pa á ṣe mítìn lọ́sàn-án ilé ìsìn. Ọ̀rọ̀ yẹn náà ń fi tó wọn létí.
1: Tí
0: wọn ó gbìyànjú wọn jẹ́ kápò ìyàwó wà. Tọ́lá wa là ń ṣèjọba. Bá a bá sì ń bújọba orílẹ̀-èdè tá à ń bújọba àpẹẹrẹ àwa ìmáà ni.
1: Ọ̀tìdá ẹ ṣe Alhaji Muhammadu Dúndú Adégòkè nu tá à ń fẹ́nu tabuku ẹnikẹ́ni challenge ẹnikẹ́ni. Ibi lèmi ó ti máa ṣẹnu déédéé síbí. Ààrẹ ẹgbẹ́ bábà nípínlẹ̀ Ọ̀yọ́ ní nọ́mbà mi lọ́wọ́. Àgán ti wá sọ́fíìsì mi rí fúnra wọn ìgbà wá ń wò pé wọ́n fúnra wọn ni ẹ wá tí ẹ wá rí mi fún ìrànlọ́wọ́ kan àdẹ̀sí fún ọgbà náà. Àti igbákejì wọn tí ẹ jọ wá ń jọba lọ́wọ́lọ́wọ́. Tí ẹ bá wá ń gbà náà wọn gbọ́dọ̀ mẹ́nuba ní ìsìn nǹkan yan. Ẹgbẹ́ odò déédé lèmi wà fún. Káwọn ọmọ ẹgbẹ́ ọláǹfààní ẹgbẹ́ jẹ ni mo wà fún. Ká ṣàgbélárugẹ fún yín ká ṣe àìgbésókè fẹ́gbẹ́ yín lèmi wà fún. Ká sun ẹgbẹ́ yín sọwọ́ iwájú ẹgbẹ́ tí gómìnà ẹgbẹ́ àfidára ti ń wí. Ńláki Akínyẹmí wà fún. Àníìdí rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹnì kankan. Ẹ wo èmi lọ ẹ̀dẹ̀ ẹ já pàdé láàjìn báago kan bá ti lù lóru òní títí dàrọ ọ̀la ẹ pè mí ojú òpó tẹ pè mí sí rèé 08032954191 a nípàdé ayọ̀ lórí ètò apálára ni jọmẹjọ lápàdé.

ẹ̀ńgà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú onípọ̀ ní ewére ìwé ọ̀kárẹ́ láyé ọ̀gbọ́n ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ níṣìṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájí ilé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́tì.

bíyẹ tán bá pọn pápígbì a ní mo rántí ọrọ àná ẹ fún fi fẹ kí mọ ìwọ pẹ mọ mi a rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹwọ òjò irọ kó gba gbé àpárà ìtòwù tó gba gbẹkẹran mọràn létí ọsọ ìsọyẹ agbára òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọrun òní jẹ kọkú má lọwọ olùgbẹngà ó yàtọ̀ lórí rédíò náà ni olórí rí ọmọ gbẹngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ ẹ̀rin àkúnlẹ̀ bọ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ ilé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó soru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múru ẹkùn lọ́wọ́ gbọ́n sonso ọ̀rí wípé àlògbọ́ ni ọ́ mẹ́kùn níbà àlògbọ́ tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi owó wá bá lọ́wọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọ̀mẹ́kùn.

gbogbo ẹyin èyàn lọ́tún lọ́sì. Tó jẹ́ pé ètò àgbọ̀ mọ́lẹ̀ lóní. Láti jẹ́ àjọṣe. Táwà Adéjàre láti Ìrúwẹ̀ jẹ́ àjọṣe. Alaba Yusuf láti Olómi ẹ̀ jẹ́ àjọṣe. Pupu Ọlá Sakiru ẹ̀ jẹ́ àjọṣe. Ọládòkun Ayọ̀mídé ẹ̀ jẹ́ àjọṣe. Pẹyẹmí Abiodun Oya. Afis Fọlọ́runṣọ ẹ̀ jẹ́ àjọṣe. Felicia Anike ẹ̀ jẹ́ àjọṣe. Ààrẹ ni Yáyá láti Ṣẹ́yìn Òyá. Afis Fọlọ́runṣọ ṣó ti yá. Ẹni Ọlá Mancourt Oya. Orúkọ tí mò ń rí lórí TikTok àti orí Facebook.

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kìí ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àbẹ́kà ní ọlọ́ọ̀tọ́. Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà àbẹ́kà tó mọ sẹ́pò dáadáa, o lè pé dání ọ̀pọ̀ àbẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sásẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn obìnrin tó ní OND, SCE tàbí mature SSC tó mọ̀wé fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà ní Ìbàdàn. Gbogbo ibikíbi tó bá wù kán wá fi ọ́ sí. Owó mọ́tò àlọ́ àtààbò àwọn ohun ọ̀sán. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá à ti ṣiṣẹ́. 0902-542-7551.
7: Now is the best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokey Bajoa in conjunction with Arsenic Fly.
8: All right, it's your boy here, Prince Gokey Bajoa. Arira, arira, gbogbo wa la orira wa. I introduce to you Haptonic Fly. Haptonic Fly. Get along vacation October 8, 2026 to Kenya and Qatar. Haptonic Fly, low package. Let's go on vacation.
7: From 8th to 14th October 2026, Haptonic Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Haptonic Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.haptonicfly.com. And also shells at Aftonic Fly or telephone 0907-457-0886 0915-577-5196. Aftonic Fly, achieving goals is our aim.

0: sẹ́fà kórí ti bàbá ìrì yìí gbáre. O tó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó bá ti ń fara hàn. Ẹni tó ti bá sẹ́yìn. Bí odi jáde kọlulẹ̀. Látọjọ́ Sunday tuwẹ̀. Ní Saturday 18 July 2026. Látàgọ́ mẹ́fà àwẹ̀dájí sínájọ́ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ àmì àti anójúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunola, Taiwo Bùnmí, Bùnmí Aṣọ́lú, Babayẹmi Praise, Òkìkí Dayo Emo, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọ̀rọ̀ Alágbàwí, Nurojayi Abiola, Emmanuel Akitayo, Olúwa Ṣẹun Itisuwẹ̀, Wọlé Ọlọ́run Aláyẹ, Olúfẹ́mi Òní, pẹ̀lú àpàrànṣe Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣèyánu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12, Saturday 18 July, aago mẹ́fà àbọ̀dájí, 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. BCSC Modern Temporary Ministry, NTC Gra, tó wà ní ìyájọ́kú Leaf Road Ìbàdàn. Wákàjọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, san díẹ̀díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn.
7: Wọ́n ti bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ oríla mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 15,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá

0: tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀. Wúrẹ́.

0: 107.7. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ lórí Facebook mi àti orí TikTok mi. Ọládélé, mo fẹ́ jẹ́ ká sọ díẹ̀. Èmi ti dánu dúró lórí ọ̀rọ̀ ìṣí títí mo mú wá. Jẹ́ ń dánu dúró lórí ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ ẹjẹ́ ń gba ìpè bíi méjì mẹ́ta. Ẹ̀yin tẹ́ ń bẹ Nàìjíríà, ojú òpó yín 09123708675. Ẹ̀yin tẹ́ ń bẹ láti ilẹ̀ òkèèrè +23481424910006. Ẹ̀yin tẹ́ sì ń bẹ láti ilẹ̀ òkèèrè, bẹ́ẹ̀ bá ní WhatsApp number mi lọ́wọ́ tẹ fẹ́ contribute, ẹ lè send the voice note àbí kẹ call direct sórí WhatsApp. Lórí Facebook yìí, mo ti rí Fọláṣadé Ọpẹ́ọ̀la. Ọpẹ́ọ̀la, wọ́n ní well done Mr. Gbenga. Abdulwaheed Yusuf. Ọlọ́run ló lọ́gbọ́n sá. Bọ́láńlé Taiwo ní ẹkú ètò ẹkú iṣẹ́ Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín. Dixon Kunmi. Well done my brother Kunmi from United States of America. Felicia Anike. I'm enjoying your program sir. God will bless your home. Your home will not scatter in Jesus name. Amen. Ọládélé Sunday Muiwa. Ẹkú ètò lovely program. More wisdom from Gbarimu Oloba Ibadan. Hello.
1: Yato.
0: Baba.
1: Yato. Ekuse.
0: Yes, I caro.
1: Mo ki gbogbo awon ki yin ni.
0: Eseun.
1: Oba Anaki, Arun Aluwa nbe lati se.
0: Yes, sir.
1: Ekuse gan ni.
0: Yes, sir.
1: Seri e ti ma n pari oro, nkan te ma wo ni pe ka kan da si oro yen, gbogbo lo se ri loju wa na ni. Lagbara Olorun, more wisdom.

0: láti pé kí wọn bá lè máa ṣe àmúlò nǹkan yìí kọ máa rántí àwọn tó ṣe yí pé pé àwọn ò tiẹ̀ ṣe gan ká tó pẹ́ni tó ṣe tó fi ẹ́ lọ́kàn balẹ̀ nílé wá ń pé ẹ máa sáré bọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ẹ báwọn náà ń ṣiṣẹ́ so ẹ ti sọ̀rọ̀ lágbára ọlọ́run kọ́ náà jẹ́ kí irú ẹnìkọ̀ọ̀kan wọn kàn máa mú lò ní àrò wọn aládìsẹ́ ìnáwó.
1: ẹ ṣeun àrò ibrahim sulaiman sulaiman láwọn wò wá láti wọrí delta state area nenenele oninagelu on top. Hello.
2: Hello, Ayabe.
1: Ekaro.
2: Ekuto.
1: Yes, sir.
2: Ajo Olumi ati Ogun Jagba Olorun soro lati Soka.
1: E ṣeun.
2: Olorun le je la kai yan daru gẹgẹ bi daru so e bi pari oro ka gba bi ta na le. Papa awon obin ti an ba ti lati yori pe won gbadun le oko. Awon gan ni won wa bekun bekun ki ju. Lọ́dọ́lọ́ bá ní wọ́n gbọ́ orí ètò yìí ọlọ́run bá kọ́ wọn mọ́ sí ọlọ́run níjọ́rọ̀ ògbó yín ó dàrú àtàwà náà o.
1: àmì ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun. ẹ̀yin èèyàn mọ́ gbàgbé káàṣì ẹ̀ 25,000 naira ẹja wẹ́n tí ó gba eléyìí káàṣì ẹ̀ *347*1004*2# fún ti káàṣì ẹ̀. Hello. rédíò yín ṣe ń pa láti bí.
2: mo dúpẹ́
1: yẹsà.
2: ẹ kú ètò
1: yẹsà.
2: ọlọ́run ní dánú lé yín rú.
1: àmì sà.
2: tó ń kájú kó mọ̀ gbọ́ orúkọ mi ní tírímì sí owó yà láti ọ̀yọ́ aláàfin. ọlọ́run ọba ò ní dé sí ọbàjẹ́ fún yín o. tó ń kájú kó mọ̀ ọmọ fẹ́ bẹ́ẹ̀. ó fi tírímì bẹ́ẹ̀ tó jẹ́ wípé tọ̀ yóò ti yóò tán yọmọ wá bẹ́kùnbẹ́kùn kọkọ sáwọn ìjókòó sí kọkọ ọmọ àwọn owó ẹgbẹ fún kọmọ gbé ọbẹ kaná ní tí a ń fẹnu ìjọtọ tọlọmọ dàkún kọ sànú ọlọmọ jèbi eyín ọdàrú nígbàtọ kò ní bàjẹ fún ọ.
1: àmì ọlọrun ẹ ṣeun. ẹ mọ wá lọ táàmù ẹ lọ bòmíì o olùrànlọwọ la jẹ fúnra wa o ọkọ tó bá lẹsbìsì nǹkan tó dáa ni kéèyàn mọ ẹẹpù ìyàwó ẹ tó dá ni o ṣùgbọ́n ìbéyìn ò bá ráyè ẹ̀pù ìyàwó ẹ má rí gẹ́gẹ́ bí ẹni pé ọkọ tí ò wúlò bẹ́ẹ̀ sì rèé obìnrin nìkan kọ́ ni wọ́n yóò tán wá bẹ́kùnbẹ́kùn o àwọn ọkùnrin náà ń ṣerú ẹ̀ àwọn ọkùnrin tọ́lọ́run fún ọ níyàwó tó fi ọ́ lọ́kàn balẹ̀ ìyàwó tó jẹ́ pé ò mọ wò káàkiri pé ó dàbẹ̀ ni kí wọ́n ti ń bá mi ṣàlù arábìnrin ta ìyàwó tó yẹ pé tán bá sọ̀rọ̀ wọ́gán lè fọ̀gún ẹ̀gbá yà wípé ó wà faithful àwọn kan ń bẹ wọn ò lè fọ̀gún ìyàwó wọn gbá yà wípé ó wà faithful gogo ẹ̀ náà máa gbé ó látàn ni pé ó possible kò dẹ̀ possible ṣùgbọ́n ìwọ tọ́lọ́run bá fún ọ pé o níyàwó tó wà faithful ó wá tú yóò tán òun wá bẹ́kùnbẹ́kùn káàkiri irú ìyàwó ìwáṣẹ̀ bí ìwà àti ìyàwó rẹ ẹjọ ní èdè àyèdè o ṣe ìyàwó àbí ìyàwó ẹ wá ṣẹ ẹ lóòótọ is allowed kẹ ṣe ìfẹhónú hàn tó wá di pé wọn bẹ ọ ó tètè gbọ ọlọrun sì ti ṣe o ti rí factory fitted ìyàwó àbáyé tá a wà kéèyàn tó lè rí ìyàwó gidi ohun téèyàn fi lè ikú ètì ìyàwó gidi ni obìnrin tó ń fi èèyàn lọ́kàn balẹ̀ àwọn ọkùnrin àwa la jowú jù láyé yìí tí obìnrin bá sì kẹ́fín pé wọ́n dà pé ọkọ òun ṣàṣe má ṣe ó sì lè máa gbójú lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó mọ̀ ọ́ tẹ̀ wó bẹ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin ibẹ̀ lọ́kàn wá wà bẹ́ẹ̀ ni dráìfù náà máa wò pé kíníyàwó mi ń ṣe báyìí bó ti lọ́ọ́ bẹ ni fóònù ẹ ti kú àbúrò ṣe àwa la jowú jù ṣùgbọ́n ọlọ́run wá fún ọ níyàwó tí ò jẹ́ o máa ro nǹkan tó pọ̀ jẹ́ pé tó bá délé ilé tó bá dé ló bá ọlọ́run fún ọ níyàwó tó jẹ́ pé kì í ṣe gbogbogbò àní máa wà lórí social media ọlọ́run fún ọ níyàwó tó jẹ́ pé kì í ṣe gbogbogbò àní máa ń gbọ̀n dí káàkiri orí social media ẹlòmíì bẹ ó ní followers ẹ ò pọ̀ ẹlòmíì bẹ ó kàn òun ló follow èèyàn àwọn èèyàn ò follow rẹ̀ àbí àwọn èèyàn follow ẹ̀ kò follow èèyàn ó kàn máa ń wo bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í sọ̀rọ̀ òun jẹ́ni tó dákẹ́ ìwọ àti ìwọ arábìnrin ẹ wá ní èdè àyèdè wàá mọ̀ mọ́ òfin pẹ́pẹ́ rẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ó múnú ẹ̀ dùn òun yọ̀ ní sà ó fẹ́ jẹ́ kó o fẹ́ ṣòwẹ̀ pé ìwọ lọ́kọ́ ṣẹ̀yìn náà ẹ̀yọ́ ni sà ìyàwó tí ó gbọ́n ó fẹ́ jẹ́ ó gbọ́n gbà tán ní kọ́lọ̀ bá mọ̀já jó oúnjẹ ọ̀tá wa ọ̀rẹ́ sì lélẹ̀ tí ń ṣe bó ṣe wù ú tí ń ṣe bí wẹ́dà uk ìwé mọ́gán sọ pé má jẹ́ kí òòrùn kó wọ̀ báyìí bínú ìtumọ̀ sí pé ó ń legalize ìbínú fún wa ẹ lè bínú tó wá bínú tán òun kọ oúnjẹ ìyàwó tí ò lọ́rẹ̀ẹ́ ìwọ nìkan lọ́rẹ́ẹ̀ ìwà àti ẹ mọ̀ pé ìwà àti ẹlẹ́jọ́ glue papọ̀ ó láìkẹ́ gan kò síbi tó fẹ́ lọ kò lọ́rẹ̀ẹ́ kì í bọ̀rẹ̀ ṣe ìwọ yìí náà ni ìwọ ilé òjò lọ́rẹ̀ẹ́ ojo kí ló fẹ́ fọ̀rẹ́ ṣe gbọ́dọ̀ rí ẹ̀pẹ̀ lọ́rẹ̀ẹ́ kankan ó fi ilẹ̀ ó fi ọ̀rẹ́ ẹ̀ lẹ̀ ìwọ nìkan ló gbájúmọ́ ìwà àti ẹ̀ wá já ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọ̀sẹ̀ kan wádìgbọ́n wá ń bẹ ẹ̀ ń pe àwọn aráalé ẹ̀ ń pa àwọn aráàta ẹ̀ ń pe bàbá ẹ̀ ń pe ọ̀rẹ́ ẹ̀ wá ń dẹ̀bi irú tó yẹ kẹjọ parí òun jẹ́ kó regret pé ìwọ nìkan ni ayé ẹ̀ center around tó bá gbọ́n mọ́ ọ lọ́wọ́ ó mọ mẹ̀mẹ̀mẹ̀ àbáyé tá a wà yìí kọ́ tí ọkọ lé fi ń rí pé ìyàwó òun ó ń bá ó ti lójú mi ń ta ọkọ tó yẹ pé ogun jì mí ni adaga jígì ni tó yẹ pé wọn ò lè wojú ẹ̀ tó yẹ pé àgbà kò ní fádèyí olóró lọkọ nígbà tó ti lùsí ẹ̀ tó wá rí wípé ìyàwó òun ti wá lọ rí ẹnìkan ta ayé tá a wà ọkọ ó wà mọ́ bẹ ìyàwó ó dáa mo fọlọ́ bẹ̀ ó dáa fílẹ̀ mo fọlọ́ bá bẹ̀ ọ́ fílẹ̀ fi ẹni yìí lẹ̀ mo mọ̀ pé mi mo ṣe ọ́ tẹ̀rí pé tébù ti tọ̀nù nù ṣùgbọ́n kó tó di pé lẹ́vù yìí fún ọ mọ́ máa ru gbogbo ẹ̀ pé ìwọ ló ń fún lówó ìwọ ló ń fún ní gbogbo nǹkan ẹ kò síbi tó fẹ́ lọ wọ́n sọ bẹ́ẹ̀ pé bó bá ti bẹ̀ ọ́ kó tó di wípé yóò ro nǹkan méjì a máa dún obìnrin pé àwa la ṣe àwọn náà tún bẹ̀bẹ̀ a máa dùn wọn kánú wọn ní nǹkan kálóbìnrin ní nǹkan míì tó lè lò tó lè ṣe alternative láti sọ pé òun fẹ́ bẹ̀bẹ̀ wọn lè ṣe ṣùgbọ́n wọn wàá fẹ́ ṣe kinní wọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ ìwé mímọ́ ní ẹwà olúwa nígbà tí ẹ lè rí ẹ pè ńgbà tí ń bẹ nítòsí àsìkò tó wúlò wọn bá bẹ̀ ọ́ jẹ́ ó tán tètè yá àfàmọ́ra jẹ́ kó máa ní ìgbàgbọ́ wípé ó tiẹ̀ ti dá ọkọ mi sí nice ọ̀ tó bá ti lè ní lọ́kàn yìí pé aṣọ ò bọ́ mọ́ yẹ mọ́ kò dẹ̀ fẹ́ mọ́ bẹ̀bẹ̀ kò fẹ́ mọ́ tara ẹ̀ lọ́pọ̀ gbogbo ohun tíyàwó ń ṣe pé bóyá ó change ńjọ́ kan ìjọ tó bá fọ́ǹbù ó tẹ́tán ni mo sọ fún ọ yẹn o ibi tíyàwó yìí fẹ́ lọ àwọn ọkùnrin míì wọn ò mọ tí mo fọ ṣẹ̀ṣẹ̀ ló jẹ́ ń lọ mọ́ ọmọ tí ẹlòmíì kò mọ sìgá mọ́ ẹlòmíì ò mẹ́já jẹ́ ó ní nǹkan tó sún wọn débẹ̀ bó bá ti wá lọ sún ìyàwó ẹ̀ débi tó náà ti lọ ń dm títí ń wọ dín dm èèyàn tó ti lọ ń wo gbogbo àwọn èèyàn tán ti send message sí friend request tí ó accept wọn tó ti wọ àwọn tí wọ́n ń pè tó ń gbé wọn ṣépè tẹ́tẹ́lẹ̀ tó ti sọ pé ẹ má bínú ẹ wo obìnrin ẹ mọ̀ pé ẹ sọ fún mi kẹ́ tó pè mí tó ti lọ ń wá ẹni tó fẹ́ máa bá òun sọ ọ̀rọ̀ ìtùnú sí etí òun tí obìnrin ti lọ ń wá ibi òmíì tí ó fẹ́ tutù bá sí tó fẹ́ wájọ́ igi vá lọ bòmíì ọ̀gá yóò dùn yín gan o tó lásìkò yìí tí ẹ sì ní opportunity tí ẹ sì níyàwó gidi gbogbo òyókù tẹ wá ń kà káàkiri ó máa ń bú mi kò láìkì fámílì mi tàbájà báyìí ó máa ń lejú káàkiri inú ilé ni ẹ̀mí ò lè máa bẹ̀ mọ́ àmì ò lè bẹ̀ mọ́ ẹ̀yin náà ẹ yóò tà ẹ̀ wá bẹ́kùnbẹ́kùn káàkiri torí gbà tí ìyàwó yẹn bá já mọ́ yín lọ́wọ́ tán aṣọ lè mọ́ bọ̀ mọ́ yẹ mọ́ o mo kàn sọ ni ẹ mọ́ bínú o vice versa ni obìnrin tó bá lójú mi ń ta yóò mọ ṣe bẹ́ẹ̀ ni pé tètè ṣe tó fẹ́ ṣe kó sáà máa lọ ni bó ti wà ráàdì bó bá ṣe nǹkan tó dùn yọkàn dákẹ́ kò ní sọ̀rọ̀ yóò mọ̀ wọ̀ pé kí ni ìwọ mọ̀ bà mí inú jẹ́ mi kúrítì ẹ̀rù àwọn àkànní àwọn alàbí àwọn àdìgún ń bẹ tí ó pè tó bá lọ tán lójú ara rẹ inú ẹ̀ ń dùn ikún rẹ̀ ń jọ̀gẹ̀dẹ̀ ń rẹ̀ dí na edun pe iyawo mi ko ti e ki ti e binu si mi mo tin ba hale gan ko ti e ni binu ba hale mo gan yo tun so pe ki mo binu ni ko le ko fe je ko disturb oni ko fe pe lori e ko need long thing ni sa mo sanwo ile eko awon omo mo se gbogbo e o ti mo nkan ti o se bele to ba ri te pe ma pari wa o ti se bayi fun mi o ah e gba mi o ah eh dad ba baba oko e egbon oko e gbogbo won lo fejo esun o tu yo tan wa bekun bekun ka kilo lo fejo esun oni ko keru ko ma lo o dupe ti e ti o fi si osun ko mo wa nkan mi to yin tolorun ba payan lori yo fi ran ayan ropo o ti ri supplement o ti ri nkan ti o fi console ara e niyawo ti e o ri be o tu yo ton yo wa bekun bekun ka kiri e je mu lo cash yes *347*1004*2#. Oro mi ko ju bayi lo. Hello, tani bembe won o lo e je ngba obirin eyo kan. Hello,
3: oya daba
1: alaba baba beji
3: era salo ni jo ba je
1: ami yes
3: e ko ju oruko mi alaba baba beji la tutu lo ni o toro gba le ti so okun e mu ti en be ko be na mu ti en be ni ka mo gbo ni agbodanu e ko nbe nbe o o ka lu ku ni o ti en be ni
1: e seun alaba all right hello
2: Mr. Oyato.
1: Baba.
2: Akuse opole ni bagbe mo ni baje.
1: Ami Olorun.
2: Awo lowo idowo gbeke tomo Olorun so lati ade toku.
1: Yes sir. Gbe Olorun baba.
2: Sey gbogbo kan te so Olorun je ki awon obirin wa tawo kun wa kale ma gbora ko de le ma wo ni ti wa. Ko si ogbo kan te so ko si won be. Ko si je ran ti so. Sey obirin mi okun mi. Iyawo re ni mo te lohun dada. Awon tori da seju kan. O le gbogbo ni so si mo. O diso e le si ta ni to to le se wi ko din ba je fun yin
1: ami ami olorun e ja kuro lori eleyi yo ba so pe ibi ta ba roko ti si la fa bo si iwo yi jejo opolopo ni npe mi atawon tin be nile okire tin be Nigeria te dakun mi sagbenge dakun e ba wa wadi oro e ba wa topinpin e ba wa se kini ke ba wa pari e ba won yanju e laarin loko laya. Hello,
4: hello sir.
1: Yes sir.
4: Ejina Moses lo soro lati wa yanke.
1: Yes sir.
4: E karo sir.
1: Yes sir.
4: O oro awon obirin yen te so yen gbogbo obirin kini se wo they are the same e mo fe bere bere ko. Hello sir.
1: Mo gbo yin baba.
4: Eh oro cash en mo fe bere ejo.
1: E mo bere oro cash e bere later o
4: to ni so bayi. Tiri ba ta mi ori reply.
1: Che number to ye ta le nta. Eja foro cash e le bayi. En to dun baba nso. Eyin eyan mi ni ijejo mi o fe recap e pada mo. Gba ta soro nipa awon obirin ti won laun fe kokuru le oko ti ya kan pe wole gbogbo yin le gbon to sele njo na leyin eto opolopo pe mi gba ti mo pe oko arabirin emi ati won jo soro a de fi oro yi mo so fun ya yi pe mu pe baba yi mo pe oko arabirin lojo keji won pe mi immediately mo ko lori program mo mo yi pe ibi tan wa nana si wa mi si fe mo ba won soro nbe o wa ni pe kan ba mi kan je ka soro later tan ba free won la won pe mi lojo keji which is Wednesday ojo Wednesday yen won o pe mi ojo Wednesday yi mo duro gba ti won o pe mi lojo na mo wa ro pe to ojo Thursday kin tu pe won o tu try won lojo Thursday lo wuro mi o won o gbe ṣugbọn emi ti gbo awon informations kokan mo si ti to daada lara awon nkan ti mo gbo ti mo fe feyan omo Nigeria ni ki change impression yin lori oro na e mo pe gbogbo wa ro wi pe ile obirin ni won wa ti won fi pick call lojo yin ni ile obirin ko na wa shop obirin ni won wa ki sele ngba ti mo pe baba e mo je baba e mo pe emi ni lagbaja nkan bayi si ni mo fe so mo wa ri pe o ye ki baba e o pe mi pada won o pe

0: nígbà tí mo wá ń bẹ lórí program ní ọjọ́ Thursday tí mo ń bẹ lórí program lọ́jọ́ Thursday mo wá pe ìyàwó wọn mo pe ìyá yìí mo pe wọn nígbà tí mo bẹ lórí ètò mo pe ìyá yìí pé ìyá dákun ṣé ọkọ yín bẹ nlé ẹ jẹ́ ń bọ́kọ yín sọ̀rọ̀ torí pé ìyá yìí ní pé ọkọ àwọn a máa súnlé mo ní ẹ jẹ́ ń bọ́kọ yín sọ̀rọ̀ ìgbà tí mo wá bọ́kọ wọn sọ̀rọ̀ èmi àtọkọ wọn a jọ sọ àwọn ọ̀rọ̀ kan tí mo sì mọ̀ pé ẹ̀yin aráalé yóò wù yín láti gbọ́ ẹ̀kan tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ jẹ́ àjọ gbọ́ bó ṣe lọ lọ́jọ́ Thursday fún àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ̀ sí ń bẹ̀ lọ́jọ́ Thursday ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ jẹ́ àjọ gbọ́. Ẹ ń pè ìyá yìí.
1: Hello ma.
2: Ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ màmá. Ṣé ọkọ yín ti délé?
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé wọ́n ti sùn àbí wọ́n ń gbọ́ wa? Wọ́n wà ní. Ẹ jẹ́
3: Hello.
1: Hello, ọ̀gá mi.
3: Ìgbọ́n
1: yes, sir. Ẹ mọ̀ dárúkọ yín orí rédíò mo wà o. Mi ò fẹ́ jẹ́ kẹ́ dárúkọ. So, nísìnyí, a fẹ́, because mi fẹ́ yẹ káwọn èèyàn lọ máa sọ nǹkan tó ju wọn ò tó. Nǹkan tẹ̀mí fẹ́ try láti confirm pẹ̀lú yín. Òun náà ni wípé nǹkan tí ìyàwó yín sọ ìyàwó yín wọ́n ti sọ àwọn nǹkan tó dùn wọ́n lọ́kàn wọ́n sì bínú ṣùgbọ́n nígbà tá a wá sọ̀rọ̀ lọ́jọ́ Tuesday wọ́n ní pé inú àwọn ti rọ̀ pé kò wo àwọn táwọn ọmọ bá jà lọ bá wọn òmòfin wá ń try láti pè yín pé ṣé aṣọ sì bọ́mọ yẹ ṣé kì í ṣe pé bóyá aṣọ ò bọ́mọ yẹ mọ́ nǹkan tí mo ń tà láti pè yín fún un tí mo expect kọ́ yín tẹ́ ẹ pé.
3: Bí ẹ ti ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ anybody tí bẹ ti ń sọ̀rọ̀ yẹn tí wọ́n ti mọ nǹkan tẹ́ ń sọ tí wọ́n ti mọ ibi tí ọ̀rọ̀ ti wá àti ibi tẹ́yìn gangan ṣe investigation yẹn dé.
1: Ṣé tòótọ́ ni àbí.
3: Èmi náà rí yín lánàá.
1: Ẹ ṣe wá gbé kọ́ọ̀lù mi nígbà tí mò ń pè yín.
3: Ẹ ti ṣẹlẹ̀ ni pé ẹ̀mí àkíyèsí jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi fẹ́ gbé kọ́ọ̀lù níbi tí anybody bá wà ní. Mo bẹ̀ tó ń sọ̀rọ̀ nǹkan tó kọ́ ẹ̀ lánàá yẹn ni.
1: Ó dá ọ̀gá mi nǹkan tí ìyá yìí tíyàwó yín ń tẹ̀ ń fojú wọn rí ṣé ẹ rí pé bóyá ṣé wọ́n ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan tẹ́ mọ̀ọ́mọ̀ fẹ́ pọ́nìṣì wọn ni. Mi ò gbọ́ yín dáadáa sá.
3: Tí n bá sọ pé sẹ́mi ọ̀rọ̀ wà ń bẹ̀ tí n bá ní pé kò sẹ́mi ọ̀rọ̀ wà ń bẹ̀. Gbọ́ tí inú mi dùn pé àwọn nǹkan tí mo kọ́kọ́ gbọ́ tẹ̀ sọ àjọ máa ń gbọ́ prógámù yẹn náà lé ní ẹ̀sìn máa gbé jà lóde lórin lówe pẹ̀lú gbogbo àwọn àtànàmọ́ gbọ́ tí inú mi dùn pẹ̀lú nǹkan yọkan tẹ̀ sọ pé èpè ni.
1: Wípé kí ni ẹ̀ sà.
3: Pé èpè. So ṣẹ̀dẹ̀ mọ̀ pé kódà tí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ pé mo wà ráǹdì tí mò ń gbọ́ prógámù yẹn gan pé bóyá bá kan gbà lálẹ́ kò lè gbé fóònù fún mi kí n.
1: Ẹ gbà.
3: Ẹ gbà.
1: Tó ẹ̀yin àti wọn ọ̀rọ̀ àárín yín ò gùn dáadáa.
3: Èmi bá ṣe pé bẹ́ẹ̀ gan-an mi mọ bó ṣe máa jẹ́.
1: Bàbá mi ẹ dákun o ṣe rí inú mi dùn náà nígbà tèmi àti wọn sọ̀rọ̀ láàárọ̀ wọn ni ẹ máa wá sùn ni and impression tí mo ní lọ́jọ́ Tuesday nígbà tí mo pe nọ́mbà yín tó jẹ́ pé obìnrin ló gbé ni wípé bóyá ilé obìnrin lẹ wà bọ̀ níta mo á rí pé ilé obìnrin kọ́ ni fóònù yín wà ṣọ́ọ̀bù obìnrin ló wà. pe ko sin le and yo ba ma so kini kan pe enteyan ba na laranta emotional beating boya te nfun yawo yin ohun lo je pe ton ma wo pe ohun ta won le se ni pe kan wo ma se pe bo won ti ya rise pe o da
3: o ya life yo se se ndaji yo
1: won se pe ndaji tori pe e mo pe bi na o ba tan la so e je o ni tan le kanan ni boya tori pe nkan te mi ri ni o baba mi se laarin mi ati yin akoko na e je kin so kankan fu ye da awon to ti mo yin nikan na le mo pe yin le nso ro awon
3: e ma gbo sa e ma gbo sa seri ẹwọ kò sí bí mo ṣe ń sọrọ ẹsẹ tí wọn mọ pé mi ń gan mọ sọrọ
1: òun náà mo sọ pé àwọn tó mọ yìí adé ọ̀tún lè sin kò mọ yìí
3: tó mọ mi celebrity ni mi
1: celeb ni ok
3: gbẹṣẹrí ni ẹ
1: ọ̀dà ọ̀gá mi àwòrán wo nìyẹn ọ̀dà ọ̀gá ṣe ń jẹ́ ẹ mọ̀ pé emotional beating tẹ́ ń fún ìyàwó yín jẹ́ ẹ mọ̀ pé kò tọ́nà tó torí pé bí ìgbà tí èèyàn yàn yàn jẹ tó dẹ̀ fi ń la lójú ni
3: bí ewé òwe sá
1: fine ìyàwó yín wọ́n allegation ni but later tí mo wá ṣe investigation mo rí pé kì í ṣe allegation pé bóyá ẹ mọ̀ ń ní nǹkan kan ṣe pẹ̀lú ìyá ibi tẹ mọ ń lọ ẹni tó gbé fóònù yín lọ́jọ́ tuesday yẹn pé bóyá ẹ mọ̀ nìkan ṣe pẹ̀lú ẹ ẹ fi ń pẹ́pẹ́ ìyàwó yín nǹkan tẹ̀mí kántì ẹ nìyẹn. Ẹ sà.
3: Kí ni nǹkan tó fẹ́?
1: Kí lẹ wí?
3: Kí ni tó fẹ́?
1: Nǹkan tí mò ń sọ ni wípé bí ìgbà tó jẹ́ pé ẹ̀yìn àwọn jẹ ẹ sì fi ń hàn wọ́n ni ọ̀dọ̀ ìyá tẹ mọ ń lọ tán ti mọ̀ yín mọ̀ tí gbogbo àwọn àdúgbò bẹun tán ti mọ̀ yín mọ̀.
3: Dáadáa torí mo ṣe jẹ́ náà lè jẹ́ fún mọ̀ mi ó sì fi tí mo máa wọ̀ tí wọ́n ní mọ̀ mi.
1: Bọ̀ bí ẹni pé nǹkan tí ìyàwó yín sọ pé yẹn àti ìyá yẹn pé ẹ ní nǹkan kan ṣe papọ̀.
3: Bí n bá sọ pé tòótọ́ ni mo parọ́ fún yín bí n bá sọ pé rọ́ ni mo parọ́ fún yín but kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
1: Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ìwà tí ìyàwó yín wù ló jẹ́ kó rí bẹ́ẹ̀.
3: Ó máa kó ní fàájì ni mí. So òun ó wà ń bì yìí o.
1: Mo ti báwọn ló ní fóònù mo mọ̀.
3: Ẹlẹ́nìkùn náà máa sọ̀rọ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀.
1: Èmi àti yín la jọ fẹ́ sọ̀rọ̀. So tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti rí bẹ́ẹ̀. And again, sir. Ìyá ìtú sọ̀rọ̀ kan wípé tọ́jú àwọn ọmọ pé ẹ fowó lẹ̀ ẹ sì mọ̀ pé èmi ìfẹ́ gbọ́yùn èmi máa ń sọ pé ìjọ tó ti ń ṣe ń kọ́ ṣùgbọ́n wọ́n ní pé kó dàga àwọn ọmọ mọ̀ sí pé ẹ̀yìn àti ìyá àwọn ẹ̀ ń fẹ́ra ṣùgbọ́n wọ́n lè máa ń wálé gbogbo ẹ̀fúnyúnfúnyún ẹ sì ìyá yẹn wọn ló ń bẹ ilé ọkọ.
3: Ọmọ mẹ́fà.
1: Ok.
3: Bẹ́ẹ̀ ti rọ ni. Ṣáṣá jẹ́ ká kú ọmọ ẹ.
1: Ok bàbá mi. So nǹkan tí èmi wá ń wò nísìnyí ni pé bí ìyá ìyàwó yín ṣe wà ń tó bá kúrò lọ́dọ̀ yín tó bá accept pé òun ò wá fẹ́ yín mọ́ ṣé ẹ rò pé bóyá ẹ mí sí ẹ ò bóyá yóò dùn yín àbí kò ní dùn yín.
3: Ṣé bàbá mi kí ẹ ká má parọ́ fún wa.
1: Ẹ sà.
3: Káyọ̀ tó pé àtijọ́ wà láyé àwà láyé kúrò pé àtàjọ́ sí lọ́dẹ̀ ra wa mọ̀. Ká máa jà tọ̀túnla mẹ́wàá tẹ́nìkan bá kú nu àwa méjèèjì yóò dùn wa.
1: Ẹnìkan ò ní kú ànìkan kó kúrò nílé mo mí kan kó láwọn ò fẹ́ yín mọ́.
3: Ok sir. Kò sí. Tó bá lọ. Tó bá kọ́ ọmọ sílẹ̀ fún mi. mama to ba lo
1: to ba komo lo
3: to ba komo lo ya mo tori bi ka kenkene kan wa e je pe bata yen gangan ko se lo mi to ba tin tan le se ko se ene kan to le ba yen buto to se le yen olon aya to fe mi yen loko ajo ma ro na ni
1: to yin tumo si pe ti yawo yin ba tori won ti fe won ti ni lokan tele pa won ti fe awon fe ko kuro ni
3: mo ti gbo ti pe ko se ma so
1: so ton ba ko lo ton ba ta mo ba la won fe tele won ko ni se yin ba kan
3: emi bada za ke ola won
1: ni je to kira won
3: ko le se ni ni kankan
1: e tumo si pe yawo yin o wulo fun yin mo nu
3: a ti no sele ti o wulo fun mi mo ma gbo ki opoloko re to si
1: nkan ti mo n try lati so ni pe officially ki se pe boye ti fe arabirin te mo n lo odo eyi ko si oro ajoso to je pe o kan le wa laarin eyan ati yawo yin pe ti fe sugbon be ba la wa fe yawo keji ko si nkan kan temi fe so nbe eyin le mo be se le se igbesi aye yin sugbon won wa so wipe e toju le gan pe tawon omo tan ba ni idi nkan pe ani le eko ni nkan nkan pe e toju le bo mo se ri pe ninu nkan te so le kan yen eni pe mo se faji pe oni faji ni yin e si mo won ni ebi npa ni lo se npo lowo be eyin ba fonu eyin ni fota yen ni mo mo wo pe bawo ni yun se le jesa tori pe iya yi ni si won ti gba fo lohun
3: ise mi gbogbo ise mi ti mo se
1: yes sir
3: gbogbo patapata lo je mo ise obirin
1: okay sir
3: o mo pe ko ke ran ri betele emi na mo po no ki se betele but daba wa so oye ko tan to sere ni pe ni ise mi akoko
1: e mo daruko e e mo daruko e
3: hello
1: mo ni e mo daruko se yin akoko e mo juwe
3: oye mi dada so ko ma ro ben ni to ba ti le ri gbogbo yo ben jade ni shop ni abi ba kan bayi a lo pade won dani to ma ba won ja gidi atẹ tun wa pade mi na ti o wa so fun mi pe olori buruku to jade ni odo yin eyin kan bayi mo so fun o kini kan o mo n reti nkan to fe se ni o mo reti kini kan ni o so ewu gbogbo e o sa gun mara won sa ṣùgbọ́n ṣẹ̀rí ẹni tó ń sọ yìí bóyá wọn wá sọ pé kó máa lọ bẹ́ni yẹn náà ni o bóyá ò ní òlò o bóyá nǹkan kankan lórí ni o ẹ̀dọ̀ náà ṣó ti ẹyìn.
1: Wọn ò lọ bẹ́ni yìí ọlọ́mọ mẹ́fà tẹ sọ yìí wọn ò lọ bá.
3: Ó náà mo ń sọ pé bóyá wọn ni kó máa lọ bá bó ṣe lọ máa ń bá wọn ti tẹ́lẹ̀ ni ṣó ti ẹ bóyá wọn ni kó máa lọ ni bóyá ò ní òlò fún ara ẹ bóyá wọn rí nǹkan kankan ni I don't know torí kò ṣe máa fọwọ́ gba yàrá rẹ pé òun á lọ.
1: bọ̀ ọ̀gá mi ẹ ti inú mi dùn pé confam lẹ́ẹ̀kan pé lóòótọ́ lẹ ẹ ń fẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fẹ́ ṣùgbọ́n ní ìsìn ẹ ti ń fẹ́
3: báyìí
1: ìgbà tí mo wá wo ṣàkun ẹ tẹ́mi béèrè lọ́wọ́ wọn pé báwo ni iṣẹ́ wa responsible èèyàn bá níyàwó méjì mẹ́ta mẹ́rin bó bá ti lè wa responsible kò sí láìfi ń bẹ̀ pé ṣe wà responsible ṣe ń tọ́jú wọn ní rárá pé kò gbajúmọ̀ wọn wípé tó bá ti wà lọ́wọ́ yín ìta ẹni pé bóyá kẹ́ ẹ fi ₦5 sílé kẹ́ ẹ lọ fi ₦25,000 or kínní kan síta pé èèyàn ni pé àtàyìn sí wà gan school fees àwọn ọmọ ìyá ẹ̀ ló ń forí kó tó ń forí ṣe ẹ̀yìn sì rè gbajúmọ̀ nìyí gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan.
3: Bẹ́ẹ̀ni tó bá sọ pé òun lòun ṣe gbogbo ẹjọ́ tó ń ro káàkiri náà ni ẹ̀ pé òun lòun take responsibility nílẹ̀ so se o ti wa so ni ati wi pe
1: komo se lo abi
3: kin ji ni aro sa nti e ka ro ko si yan be
1: won le se ka ro fun yin baba e ja jo soro gidi okunrin sokunrin o
3: e ma gbo sa iye mo se mo pe teye mi so ra ta le ba ti wa laarin baba to mo gan iye le ma tete waye.
1: Okay, awon omo iki yin mo laaro abi
3: no awon omo mi tin ki mi o ti ni mi but ke yo kunrin ji laaro ki awo ma so pe to bo se lo ni o se bo o ri de pa nle o pe lowo o se kini kan so da se bi te ba jade ti n ba ri nkan mu bo na de ma fun won so ti n ba ti jade ti n ba ti wole be mo se jade kina se bere ti mo be fun won.
1: Baba ẹ sọ ẹni kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bóyá ìgbà tán ti rí pé ẹ ń yàn wọ́n jẹ sì fi ń ra wọn lójú obìnrin ni obìnrin a máa tara ìtara wọn pé ẹni tó lọ́ọ̀ lè mú káwọn kúkú fẹnu àwọn kan fi mu bóyá tó bá ń ṣe báyìí wọ́n ṣe ìfẹ̀hónú hàn lóòótọ́ ìpè ò dáa wọ́n sì sọ páwọn ò ní ṣe pè mọ́.
3: Gbogbo ìgbà tó ń sọ bẹ́ẹ̀ ó ní àwọn pé kò sí kankan ṣùgbọ́n ìgbà tí ọlọ́dún ṣe yanu ní ọ̀nà kìnní kan ni wọ́n bá tí wọ́n ní mo ń fi sílẹ̀ gbogbo tí ó dúrọ́pù nọ́mbà mi fún wọn ní skul èmi náà náà dẹ̀ ń pè mo tẹ̀sí ń promise wọn gbà tí máa fún wọn ní balance mi tí máa fún wọn balance mi ṣé àti èmi tó ń bugun pé à ṣe bóbìnrin ni wọ ó yẹ kó ní ọgbọ́n ṣe bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìgbà tí ó dẹ̀jú rí bẹ́ẹ̀ mo ti mọ pé agbára ọlọ́run àka èmi lọ́lọ́run fún làwọn ọmọ mi ṣé omi ò sọ pé kó lọ ṣe ṣètì ẹyin àti pé tàbájá bí kakúkọ so bí kí wọn pààrọ kankan kan mọ yàn kí àwọn yìí ṣe máa dúró tí yín lọrùn pé bẹẹ ló ṣe rí kò sí ibi tẹrí tẹ kò dé mo sàǹbà ń bẹ náà ni nítí ẹsẹ tí ogun wọn dẹ fi ń jẹ náà ni pèsè ìyàwó mi ta johnson ló ṣe yóò rí mi tí ní bá ṣe ń kọhún. So láti gbà yẹn lẹni tẹ́ ń sọ yẹn ló ti dúró tì mí dáadáa.
1: Ìyẹn ìyá tó ń ta nǹkan.
3: Gan òun tó bá jẹ́ pé mo bá ń parọ́ mọ́ ìjọkú ọjọ́ kan lọ.
1: So nígbà tí ẹ wà nù ṣòro mi ò lè ṣe ìyá àwọn ṣé kí n pè lálẹ́ ni àbí ìyàwó kejì ẹ kí ni ìyàwó kejì. Kí ni kí n pè wọ́n náà ibo ni kí n fi wọ́n sí àlè àbí torí pé wọ́n ní ìyá yẹn lọ́kọ.
3: Méjèèjì.
1: Ọ̀dà. So nígbà tí ẹ wà nù ṣòro ìyàwó yín ó dẹyẹ sí yín ṣùgbọ́n ìyá tó wà ń ta yẹn òun ló káràmásìkì yín dáadáa tó gbà yín tọwọ́ tẹsẹ̀. So nígbà tí ẹ ọlọ́run wá yọ yín kúrò ńbẹ̀ tójú ti ẹlẹ́gàn lẹ kúkú wá píìchì tẹ́ǹtì yín sọ́dọ̀ ìyá òun. Torí nígbà tí mo lọ nígbà tí mo tọ̀ kí yín mo rí ẹ̀yìn àti wúmà yẹn tẹ́jọ wà ń bẹ̀ tẹ́jọ ń wọ́n tẹ̀ bá yín pa kankan lẹ́rẹ̀kẹ́.
3: Ọmọpọ̀ náà ló máa fọ ọdọ ẹsẹ̀ yẹn.
1: Èmi ẹ ṣáàjá fi gbogbo yẹn lẹ̀.
3: Ìdájì mi ẹ máa jẹ́ ká pọ̀.
1: Ẹ jẹ́ á fi gbogbo.
3: Ṣé mi ò ṣe mọ jẹ́bi bébì ni.
1: Àní ẹ jẹ́ á fi gbogbo yẹn lẹ̀.
3: Bó ṣe rí ní ẹja ríra mi.
1: Ó dá ọ̀gá mi, wọ́n fi hàn mí bí wọn ò fi hàn mí. Ìyá yìí ìyàwó yín rí, àwọn ọmọ yín rí.
3: Bẹ́ẹ̀ni.
1: Ṣe jẹ́ imagine tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú bí àbáyanjú ọ̀rọ̀ yìí ní future. Báwa wo bóyá in the next 30 years 40 years àsìkò yìí.
3: Ṣẹlẹ̀ bí ti báwo.
1: Tínú àwọn èso yín àwọn ọmọ yín ìyàwó yín bínú wọn ò bá dùn sí yín dáadáa pẹ̀lú because bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yìí bí ìgbà tó jẹ́ pé nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú ìyá àtọ̀hún yẹn ẹ ti wà justified pẹ̀lú ẹ pé ẹ wà òkè nǹkan tó tẹ yín lọ́rùn lẹ́ ń ṣe pẹ̀lú wọn. Ìbá dáa kí kò sí eléyìí tó dá ń bẹ̀ bọ̀ ká ní pé bóyá ìrora ń jí ṣe ẹ ń wo ẹ wo ti mental ẹ ti yá ẹ ìbá dáa. Bí a ṣe wà ní ìsìn báyìí ó possible kó ti ní BP. Ẹ sì wo ohun tí ó máa rò lójoojúmọ́ ẹ wo nǹkan tí n tí ó wà ní gimu ẹ̀ àdúgbò kan lẹjọ ń gbé àwọn èèyàn rí yín káàkiri pẹ̀lú ẹ̀ ẹ̀ tún wá tún wá ṣe tún wá tún lọ ya fídíò ẹ̀ tún gbé sórí TikTok ẹ̀ tún forin sí so kó mọ́ rí. So ẹ̀rọ bí ìyá yóò ṣe rò àwọn ọmọ náà ẹ̀rọ báwọn ọmọ yóò ṣe fíl nípa bàbá wọn. Lóòótọ́ ìyá yìí ó ń struggle ni wọ́n ti wá sílé iṣẹ́ wa rí gan wa ṣe mọ̀ kọ́ wá gbowó lé iṣẹ́ wa rí.
3: Àjẹ́ máa ń gbọ́ prógrámù yẹn ni kò sí bó ṣe pè yín lóru tí ó tó dá sétò tí mi ò mọ̀.
1: So nísìnyí ìyá yìí ń struggle ni.
3: Dípò tí ń sọ ọgbẹ́ pátá mọ́ ọmọ tí mò ń gbọ́.
1: Ìyá yìí struggle bó ṣe wá ń struggle ẹ wá wo agoni ẹ wonú àìbalẹ̀ ọkàn àti ohun tó ń rí tẹ̀ ń fojú wọn rí pẹ̀lú ìyá yìí.
3: Mi ò fojú ẹ̀ rí kankan. Ìmọ̀ ẹ tún béèrè lọ́wọ́ ẹ̀. O ní fúnra rẹ̀ ní problem. Ìdí tó ṣe fúnra ní problem ni pé bí ọ̀rọ̀ ní ibi tó tọ́ ni bí ọmọ Falukura ní búra tí ọ máa fi Jésù búra pé òun ò ní polójú kan bí tó ń wáyé tí mo fi wá máa sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Èmi náà jẹ́ mọ̀ kódà kò ní kú ṣọ́ọ̀bù ẹ̀ anybody tó bá wọ ṣọ́ọ̀bù mi lé ní kọlu àsọtẹ níyàwó yóò describe ẹ fún mi tí wọn bá dé.
1: Ẹ gbà tẹ́ ẹ̀ change ni.
3: Tẹ́mi gangan dẹ̀ mọ̀ pé kò kúrò ní ṣọ́ọ̀bù ẹ̀. Nígbà tó mi bá wa dé tó bá béèrè lọ́wọ́ mi ó lè rí mi bẹ́ẹ̀ tó tọ́ sí gbákùn ṣe ògbó nǹkan tẹ̀yàn rí ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Tí bá dá láti ṣàlàyé fún ẹ ò ní gbọ́ mi wò.
1: Bàbá mo ti gbọ́ yín ṣùgbọ́n ṣẹ́ri bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó ń jẹ́ kí n máa ní impression wípé ẹ ti mọ̀ yìí pé kò sí nǹkan kan tí ìyá yìí ó ṣe kò sì sí ohun tẹ́ ṣe kẹja yín orí yín ni. Ẹ wọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó ń jẹ́ kí n máa wò pé ẹ fẹ́ mọ̀ nǹkan tí ìyá yìí ó ṣe
2: kàfẹ́
1: ja yín orí yín kẹ̀kan wà ókè ni ẹ fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la.
3: Dáadáa náà ni ó ṣẹlẹ̀ sí gbogbo wa. Mi ò bú mi ò ṣe òkè nígbà tọ́rọ rí báyìí wọ́n pè mí lọ́tún pé wá ló sí mo ń délé inú lé mọ́ bẹ́ẹ̀ má bínú má ṣe pé sí.
1: Wọ́n tẹ́ bá bẹ̀ wọ́n ẹ ṣe ń padà lọ bẹ̀ ẹ ń ṣẹ̀ wọ́n ẹ ń padà lọ
3: lọ́wọ́ mọ̀ yìí. Ẹ ń bẹ̀ tí ò gbọ́n kọ́.
1: Ó dá mà bàbá mi ọ̀gá mi sà. Tí èmi àti yín bá jọ bẹ̀ ìyá yìí tí wọ́n bá láwọn ti gbọ́ ṣe jáwọ́ kúrò níbi ti tàun. Tẹ́mi àti yín bá jọ bẹ̀ ìyàwó yín bọ́ bá láwọn ti gbọ́ ṣé ó ṣeé ṣe ṣe ẹ lè jáwọ́ kúrò níbi ti tàun. Tẹ́mi àti yín jọ bẹ̀ ìyàwó yín nísìnyí ẹlẹ́ẹ̀ ti bẹ̀ wọ́n ò gbọ́ kí n bẹ̀ wọ́n pé gbogbo èpè gbogbo kinní ohun tẹ́ ẹ ṣe kọ́ mọ̀ bínú sí yín ṣe ẹ jáwọ́ kúrò ní ti tàun.
3: Ṣé nǹkan tó fẹ́ ni ẹ ni?
1: Èmi bèrè ni ẹlẹ́bẹ̀ wọn pé wọn ò gbọ́.
3: Ẹlẹ́mọ nǹkan tó fẹ́.
1: Ó yẹ sọ nǹkan fẹ́ fún mi bàbá mi.
3: Mi mọ̀.
1: Ẹ̀yin náà mọ̀.
3: Mi mọ̀.
1: Ẹ bá ń gbé fóònù fún wọn. Màmá. Kí lẹ fẹ́?
4: Owó
1: sukúù fíìsì àwọn ọmọ lẹ fẹ́ lọ́dọ̀ ọkọ yín. Mama, ẹ mọ̀ dá mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ jù mi ò fẹ́ ẹ má júwe n tí mo béèrè lọ́wọ́ yín ni kẹ́ ẹ sọ fún mi ọkọ yín nísìnyí kí lẹ fẹ́ pẹ̀lú ọkọ yín.
4: Kí
1: lè yín ó tòrò?
4: Bẹ́ẹ̀
1: ni. Bó ni ó ṣe tòrò? Bó lè fẹ́ kó ti tòrò?
4: Kí wọ́n máa ṣe dáadáa, kán máa tọ́jú wa, kán sì máa mọ̀ pé wọlé. Wọ́n bá láwọn lọ kan, kẹ́yìn ò mọ̀ pé ibẹ̀ náà lọ.
1: Ọ̀dọ̀ ìyá ọlọ́mọ mẹ́fà tẹ sọ pé wọ́n máa ń lọ ńkọ́.
4: Kán máa lọ bẹ̀ mọ́.
1: Kán máa lọ bẹ̀ mọ́, ṣé ohun tẹ fẹ́ nìyẹn?
4: Bẹ́ẹ̀ni.
1: Tán bá wá wà nù ilé tí wọ́n lọ bẹ̀ mọ́, ṣé ẹ̀ ní fi lé gbóná mọ́ wọn? Ẹ sì ní ṣé pè mọ́? Ẹ bá ń gbé fóònù fún wọn. Bàbá mi, ṣé aṣọ́ sì bọ́ mọ́ yẹ báyìí?
3: àwọn ọlọ́run
1: mi ò gbọ́ yín mọ́ sá o
3: kò sí tí ò ṣe é ṣe níwájú ọlọ́run
1: ìyá tí wọ́n ní ṣé ó pọ́síbù ṣáká ní kí bàbá ìmọ̀ lọ ọ̀dọ̀ ìyá ìmọ̀ kò pọ́síbù wọ́n làwọn máa ń ṣe fàájì
3: tí mi bá tẹ wà ní lọmọ kò ń ṣe pé bẹ́ẹ̀ ń lo máa mú
1: báyẹn òǹkọ́ ní òsàn wípé mọ́ lọ́ọ́ bẹ̀ mọ́ ìdíyàn tí mo fẹ́ yọ ó dáa bàbá báyìí bá yọ mo ń sì pè yín padà sá ọ̀yẹ́ bí akéem àti ń sì sọ̀rọ̀ lọ́la tí àwọn yóò ní síbẹ̀ ṣe ti gbọ́
3: kò ní bí pé ká sọ̀rọ̀ lọ́la bí mo sọ bá sọ lọ́la bá sọ lọ́tọ́la ṣé kò ní gbọ́ ní sẹ́yìn sọ fún mi ẹ sọ fún ẹ pé ẹ fún ẹ fẹ́ǹdì ẹ fi kò ní ọ̀sẹ̀
1: kankan
3: bọ́sì àfi pé ẹjọ́ mà ṣàkínà lè tẹ́jà pé òun ẹnìyẹn nìkan lẹ́rìí kọ́pútà ìpìlẹ̀ tọ́dọ̀ mi.
1: Ewo nìyẹn.
3: À ń tẹ kọ́kọ́ pìlẹ̀.
1: Bóyá ẹ mọ̀ bó ṣe ń lọ nìyẹn. Kò yé eyín ni. Ìgbà tẹ́mi tí mo pè yín mi sí lórí rédíò. Orí rédíò ni mo ti pè lọ́jọ́ yẹn. Tí ń kì í wípé bóyá ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo fi jẹ́ páwọn ọmọ bá sọ̀rọ̀ kì í ṣe pé bóyá mo rekọ́ọ̀dù fọ́ọ̀sì àlè dó lórí rédíò lọ títì ohun tó ṣẹlẹ̀ nìyẹn bàbá ṣẹ́rí tiwa ohun táwa ń ṣe àwa kàn ń gbìyànjú àti jẹ́ kí káwò bóyá ilé yín bóyá ọlọ́run ó ba yín restore ẹ̀ padà ṣùgbọ́n díẹ̀ ni tàlàbà nínú àwọn bèjì kẹta ọmọ ni àánú yín ṣe ọ̀pọ̀lọpọ̀ pé àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la lọ́jọ́ iwájú ṣùgbọ́n pẹ̀lú bẹ́ ẹ ṣe ń sọ̀rọ̀ yìí bàbá ó pọ́ sí ìkò jẹ́ pé ẹ̀yìn ti decide ẹ ti pa ọkàn yín pọ̀ sójú kan ẹ ti wò yí pé kò sí ohun tí ò ṣẹlẹ̀ lọ́la ibi tí ọ̀pọ̀lọ yín tó ríbi tó tutù tó ba sí ó pè yín a sì gbọ́dọ̀ blame anybody nǹkan tó bá wù yàn lèyàn lè ṣe ìdí tí mo fi pè yín nìyẹn.
3: wọ́n ṣe pé mo decide.
0: tó ẹ̀yin ara lé bó ṣe jẹ́ ẹ mọ́ bínú pé ó gùn gan bó ṣe jẹ́ òun lẹ ti gbọ́ yìí lẹ́yìn ètò ẹ jẹ́ ká lọ mo fẹ́ lọ tajà tí n bá dé látòjú ọjà kí ni nǹkan tí àwọn ará ilé ta decide lọ́jọ́ Thursday pé a fẹ́ ṣe fún ìyá yìí lẹ́yìn ètò náà bàbá ìpè mi èmi àti wọn sọ̀rọ̀ ẹ já mọ́ lọ tajà náà ń bọ̀.
2: gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
5: ṣèbí nítorí ògo ni o nítorí ògo
2: ìdí rèé tí ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday mẹ́rìnlá 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjí ńlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ ilé àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí lóde tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò débà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ tuntun pè sẹ́dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. Owó àti Reverend C.C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
5: ojú olóko bá rí o nítorí ogo ni.
6: Wọ́n ti bẹ̀rẹ̀ kó o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordan. Ilé iṣẹ́ tó mojúlé jà bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israel àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
9: Lọ́jọ́ ire gbà.
10: Who are thy goodness?
9: Mo fi ogun rọ́pò.
10: I replace with battle.
9: Ó yẹ gba ire.
10: Receive your goodness.
8: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israel àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn ń bẹ̀ o.
11: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
12: It's about to go down.
13: My love, waiting happen?
14: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are
13: they?
14: Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
13: Cancel this wedding.
15: Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care.
13: CD Care?
15: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CD Care.
14: So all those things don't already dey house?
15: Abba, since last month.
14: Pastor, continue the wedding.
16: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
17: CD Care. Pay small. Live BB.
18: 21 days divine intervention.
19: I'm getting drunk with it now.
18: Jesus, you gotta be somewhere, JP. You're going to be a Wednesday, 1st July 2026. A Korea, divine visitation for laughter. Ibe wola toke funny. Ondo akoko fuwa no lati reni ayo bi ana ni shilo. Bogo eri to ba gbaru eri reni nuri ajua dua yi no ma ba reni ayo. Olorun fellow Pastor Sakio, Olorun Jesus, Ibadan di sisi subitende. Pastor Peter, Adeye Jesus, Reverend Iti Adegoke, Prophet Femi Oni, Prophet Kehinde Akode, Prophet Adijola Adebayo, Prophet Esther Adebayo, Prophet Adi Adegbite, Prophet Shegun Olambiwe ninu, Pastor S.O. Oladeji, Prophet A. Olalekan, Pastor Luasewa Debola, Pastor Ishmael Amoro, Wole Ati Ojomo, Jesus, Yinka W. Samuel JP, Woma Sotele, Emi Awon Wugi, Yoma Pamukwenye, Leri Ayo, Latonde Wednesday 1st, Tuesday 21st July, Lago Meria, Borole Lodo Jumo, Pokweni CAC Way of Life Center, To Wale Yin Glow Office, Opposite Lengura Grammar School, Challenge Ipado.
20: Bọ́sùn o lè kó lọ́sẹ̀ yìí ni mẹ́bọ̀ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́ pẹ̀láṣọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi bá gbà àbẹ́kà àwọn tó lówó èkó èkó ní gbé òpàrọ̀ o gbogbo owó lẹ́ fi wọkọ̀ tán tí ń bá wárí iléeṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
21: Àjẹpọ̀ ìgbàriwo iléeṣẹ́ Better Life Bakery nu o tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá lágbà àbẹ́kà ní ọlọ́ọ̀tọ́ tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà àbẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ àbẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì mọ́ gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lówó kú fọmọ nìyẹn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sásẹ́ tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfaraléwo bákan náà wọ́n ti nílò àwọn obìnrin tó ní OND NCE tàbí mature SSC tó mọ̀ wé fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà níbàdàn gbogbo ibikíbi tó bá wù kí wọ́n fi ọ́ sí owó mọ́tò àlọ́ àtààbò àwọn ohun ọ̀sán nọ́mbà yìí ni ẹ pèsè tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
6: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
22: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
22: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: kanji ewo lo mu to kari so
1: wo won tutu bele ti mo ra lojo si lowo mi o
0: se n ti so fun odo Sheimak Global Resources ni bi fokanbale ti mo tin ra ile ile mi ti mo ko lai si wahala kankan
2: akole mara.
0: Hurry, as a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Logo te ba ti ra ile yin le lafani lati bere ise loju ese laisi wahala awon omo nile kankan. Be lo si sumo awon agbegbe bi Apata, Akala Express, Ring Road ati be lo. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
3: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
4: Why you dey worry like that? Just use iRecharge.
3: Are you recharge? How that one take work?
4: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanta. You can also dial *6606*1# on your phone.
3: Sharp like that.
4: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
5: iRecharge. Convenience. Accessibility.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000 0807-112-4000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kí wọ́n fòókọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedigun Shopping Complex opposite Bofors Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọdíẹdíẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò umrah olóṣooṣù Al-Hidayah Hajj and Umrah Services àjì ìrọ̀rùn ni tiwa bíìdínlẹ̀ láìtàlá.
12: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà.

ilé yìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ ẹ fẹ́ ta kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor stop ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and do one

0: sanwó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹ jọ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

ìjádọ́ àgbáyé ó yá ní ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan níbi tí àwọn wòlíì ìgbà ní rìn àti níbi tí Jésù Olúwa ti ṣe ìyanu ó yá ká lọ pẹ̀lú bàbá wa assistant most superior evangelist àfi sùúrù fínayan Peter Kiki JP láti lọ fojú gan ni gbogbo ibi tí a ti gbọ́ nínú bíbélì àti evangelist Kẹ́hìndé Adégbodù JP láti ọjọ́ 12 oṣù kejì sí ogúnjọ́ oṣù kejì 2027 pẹ̀lú 3.5 billion naira fún àwa tí a wà.

0: kékèké gbogbo rẹ̀ ló wà nínú owó náà bẹ́ẹ̀ ni ètò lọ́lọ́kan òjọ̀kan aptonic fly ló pákéjì gbogbo ẹ̀ àǹfààní san díẹ̀ díẹ̀ wà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá sórí 09074570886 tàbí 09155775196 celestial special pilgrimage àjọlọ ni.
1: Lagilu FM 96.7.
2: Ẹkẹ́ àbọ̀ padà lójú ọjà ẹ̀yìn ara lè wà tí ń gbọ́ wa. Pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ ó ní nǹkankan tẹ́ fẹ́ sọ. Ìyá ìgbà tá a wò lọ sọ́tún tá a wò lọ sósì lọ́jọ́ Thursday.

0: Ya bi jelegun si je kin tun mu. Hello.
1: Hello akere.
0: Yes ma'am. Yes ma'am.
1: Da lo so ni baje.
0: Amen.
1: Nbe ti mama ti wi baba nti kini ti dudura won lo. Baba won le gbo mo.
0: Eh.
1: O le gbo mo mu ya conference se re. O me se awon mo re. O fa mo so ko. Mi ma jeri oko yo jeri omo. Ori ojo ale.
0: Won ti jeri mejeji. So un ta weyan so lojo Thursday na ni e. Ṣùgbọ́n lẹ́yìn Thursday yẹn mi àti bàbá yà sọ̀rọ̀ oúnjẹ rìn. Hello.
2: Hello sir.
0: 30 seconds sir.
2: Yes sir. Ẹ jọ èmi nígbàgbọ́ pé tẹ bá bọ́ a máa yẹ sọ̀rọ̀ ilé ẹ máa tẹ̀sùn.
0: Ẹ ṣeun
2: sir. Ẹ jọ ẹ gbìyànjú.
0: Ẹ ṣeun sir. Àti ọjọ́ Thursday yẹn ni àwọn èèyàn ti ní pé ká dá ìyá yìí, ká dá olókòwò. Hello ma.
3: Hello.
0: Yes ma.
3: Hello ẹgbẹ́.
0: Yes ma.
3: Nípa ọ̀rọ̀ bàbá yẹn náà ni mo fẹ́ sọ. Ẹ dákun ẹ bá mi sèso rẹ̀ tó fi yanjú torí ojú wọn ti wà ń ta.
0: Ẹ ṣeun ma. Fún ìdí èyí ata èlò níyà yìí ń tà ládùúgbò òbí tán ti ń tà. Ìgbà tá a sì lọ bẹ̀ tàrí ìyá ìgan ti wá gba owó lórí ètò ìrílára owó tí àwọn ìjọ CAC Redemption of Glory tán fáwọn èèyàn fún ìdókòwò. Òun sì níyà ìrọra maintain díẹ̀díẹ̀ ṣùgbọ́n awọ ò kájú lò. Àwa rò sọ́tún rò sósì pé kò sí ohun tá a fẹ́ ṣe bí ń pani ọlọ́ṣẹ́ ń polówó bá a bá fọnú àlè fọ̀ta. Pé ká wá bá a ṣe dá ìyá ìlókòwò. Ohun tá a fẹnu kò lórí ní ọjọ́ Thursday nu. Ojú ẹsẹ̀ sì ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bá wa fowó sínú àpò òṣùwọ̀n ti UBA yìí. Èèyàn méjì fi 50,000 sílẹ̀. Àwọn kan 5,000, ẹnìkan 3, ẹnìkan bí 1. Aṣá àti rí so far, àti rí 108,000 naira. Fún ìyá yìí. Ṣùgbọ́n ní ti tèmi, kò tó nǹkan kan. Lóòótọ́ ìyá yìí ò béèrè owó lọ́wọ́ wa ẹ mọ̀ bó ṣe wá o. Kó mọ̀ dì lọ́la kí lóbi máa ti wá dé pé òun náà fẹ́ máa ṣe kinní kan. Ẹ ti ẹ mọ̀ wá ná. So èmi ò bá wá bẹ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ wà. Pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ dákun. Ẹ kò sí kékeré nǹkan, kò sí ohun tó kéré jù. Tẹ bá lè ìbá jẹ ẹgbẹ̀rún kan ìbò bó ṣe kéré jù. Ẹ bá fi apá kún ta mọ́ ṣe pé ẹ̀kan jẹ́ á fún ìyá yìí, ẹ jẹ́ á dá ìyá yìí lókòwò. Adéyẹyẹ bá ń pe nọ́mbà tí àwọn èèyàn account number ti bá mi tó jẹ́ ti UBA bá ń pe. Bá ń pe account number yìí tó jẹ́ ti UBA ti bá mi tó.
4: 102 689 0921.
0: Bá ń pe lẹ́ẹ̀kan sí.
4: 102 689 0921. Orúkọ tí ń bẹ ńbẹ bá mi tó gbẹ̀ngà ó yàtọ̀ UBA banki ni.
0: Ẹ ṣeun nǹkan tí ó gbé wa nù. Fún ìdí èyí bàbá yìí wá pè mí, bàbá yìí sọ̀rọ̀, èmi àti bàbá yìí àjọ sọ̀rọ̀. Bàbá yìí ní lọ́jọ́ náà lọ́hùn lóòótọ́ àwọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò fẹ́ gba fóònù yìí. Fóònù yìí ọwọ́ ìyàwó àwọn gan ló wà tura tó kàn fi sí speaker ni làwọn fi ń bá a sọ̀rọ̀. Wọ́n sì ní tò àwọn ò ṣe àtúnṣe. Ṣùgbọ́n tí ìyá yìí ṣe fáwọn ni pé ìgbà tí wàhálà dé táwọn níṣòro tó di ọ̀rọ̀ ọlọ́pàá ìyá yìí dínáì kò tiẹ̀ dúró ti àwọn ṣùgbọ́n ìyá àtẹ̀yìn yìí òun gangan ló dúró ti àwọn táwọn fi bókù ńbẹ. Ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tán ni ìyá yìí ṣe àwọn nù. Ṣùgbọ́n Ọlọ́run ó gbà ṣàkóso ju gbogbo ẹ̀ lọ. Ẹ ṣáà jẹ́ á tọ́jú ìyá yìí. Tí ààyè bá ń bẹ tó bá ráyè tọ́jú ọmọ gbogbo ohun tí ń rùn lẹ̀ yóò tán. Mẹkáníìkì wa ń bẹ bí ọjọ́ sì ti lọ. Ọ̀gá mi ẹ kàn bá mi fi fóònù nọmbà yín lẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Ẹ jóná ẹ jẹ́ mú káṣí ẹ yìí. Hello. Hello. Hello. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ọ̀gá.
5: Hello.
0: Ṣé ẹ play káàṣí ẹ?
5: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ kí n kú oríire. Ẹ play ẹ láàárọ̀ yá àbí?
5: Bẹ́ẹ̀ni.
0: 25,000 naira owó yín ló bọ́ sí. Ẹ kú oríire sà. Ẹ kú oríire. Ọ̀gá mi ẹ bá ń kí.
6: Ọkọ̀ ògbó olóbàdàn
0: tó dúró ní wàá kọ́. Ẹ bá ń kí nọ́mbà yín ta títí ránjú.
6: Wàhálà òjijì lórúkọ tèmi. Nọ́mbà tẹ máa pè mí sílẹ̀ yé ètò yìí òun náà ni 081 68 300 451.
0: Fún gbogbo nǹkó nípa mọ́tò yín.
6: Nípa mọ́tò yín ẹ lè béèrè ìbéèrè ẹ lè wá kọ́ ṣẹlẹ̀ wá túmọ̀ sọ yín sí. Lẹ́ẹ̀kan sí 081 68 300 451. lagbara Olorun o dojo mejo
0: ojo ni tiyin e ba fe ba mi soro leyin eto number te le pe mi na si ni 081 080 384-8-4675
4: Olumuyiwa Adie loruko ti temi o dabo
0: e seun be ba si ri mi pe e pe titi laya Kinsola oni number mi lowo tabi ma ti ni salawu oni number mi lowo e ba fe fowo ranse si eran eran titi yo jise eh martini na abi martini ma ma ro ire kamiti o dabo e mo se eran martini na we na o
7: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

0: masu biye
1: beran le magore
0: mu number
1: tala ola to la
0: o di mi muse
1: ta golden chance lotto vogue
0: ki mo aro kutu
1: ta poruko re ni vogue
0: golden chance lotto vogue
1: ni gbogbo aro ojo anfani wa fun o
0: lati je owo tabua
1: iwo se ti ta golden chance lotto vogue
0: ta ta je
1: e no pe ke
0: anfani be ni pe to ba je ninu eyi o wu awon game wa
1: o le gba winnings
0: ni eyi keyi golden chance lotto payment center wa
1: ke lo tun duro de
0: lo si eyi keyi golden chance lotto kiosk
1: to wa ladu bo re
0: golden chance lotto vogue
1: owo aro kutu fully high
0: ale morning ale cash
1: ta lago mesa
0: koja seju me dogun owuro
1: ago mesa abo aro lo gbe si
0: o si mago mago
1: ta golden chance lotto vogue
0: to darapo
1: mawe bi olori re
0: golden chance lotto
2: golden chance lotto vogue la gbe dode
3: gbogbo awon ologun pate ti mi na lo ona abali o sefani ti o le gbadura won ni ogo
4: ni toni ogo ni o
3: Ìdílé tí Ọlọ́run Reverend P.F. wá fi ń pẹ́ gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday mẹ́rìnlá 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sojúlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wá Christian lẹ́yìn St. Louis College Adéyẹmọlé Àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́n yorí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ṣẹ́rú ògo àkókò tó tó kí ó dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tó tó pèsè dáa rẹ̀ bíi ti Jákọ́bù àti Jábẹ́sì inú ìwé mímọ́ agbọ́tígbàgbé Jósẹ́fù sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ lásì Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa Reverend P.F. Owó àti Reverend Sisi Owó wa tó gbàdúrà sùlọ fún ọ ṣẹ́yìn ò tí ì mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi

0: yin ka bo pada si ori iroyin ta pe ni gudugbe yi ko ni lagelu e 96.7 fm oke to ga duke ise ni ke farabale o laarin seju aya ti a fi mu iroyin wa ti e ti gbo yin lati gbo wa daada iroyin akoko lodo temi lati mu iroyin point lo se lala pe ile ise olopo eka ti ipinle yin ona ni won ti la ona kale e ti won fi nse iware fun enikan to de okunrin to mu iyawo re to si pa sinu le ijosin ni owa elu ijoba ibile oweri north ipinle imo lohun won ni kete ti okunrin ohun to se kupa iyawo re won ku omo meji to wa ni odo iyawo re o kun sa lo eleyi ti o wa nfun ni onje aya re o gbe segbe oku ni basaro mori oku obirin yi lojo aje monte ehun awon ti won je aladugbo ni ibi ti ko jini si ile ijosin nigba ti won wo agbegbe ile ijosin lo ni won ri obirin yi ti o ti dagbere fun aye pe o di gbese o se yin laanu pe meji ninu awon omo to wa lowo re lokolo ehun awon yin le soro awon eni ti o wa ti le soro lo wa legbe oku iya re ti o n bere si ni sunku ko tọ́jú wípé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá dé nígbà tí wọ́n sì lọ rí pè wọ́n gbogbo ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o nílé ìjọsìn ti ń bẹ ní agbègbè tọ̀dọ̀ tàwọn mo rò pé ilé ìjọsìn ọ̀hún ni obìnrin ọ̀hún sá wá nígbà tí èrò ilé gbé wọn gírígírí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ ìmọ̀ dsp henry okoye tó ṣàlàyé fún ikọ̀ oníròyìn wípé ọmọ ti ń gbé ìgbésẹ̀ lójú ọ̀nà àti jẹ́ kí owó tẹ ọkùnrin yìí ó sì ní ọmọ kékeré eléyìí tí ó ń sunkún ọ̀hún tí ìyá rẹ̀ sì ń fún lọ́yìn lọ́wọ́ òun ni wọ́n ti gbé fún àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n lọ́ọ́ máa ṣe ìtọ́jú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ikú oníròyìn ṣe lálàyé pé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá kò jẹ́ kí wọ́n rí ọkùnrin ọ̀hún àti ojú obìnrin tó ṣaláìsí lójú ọ̀nà àti lè jẹ́ kí àwọn èèyàn náà kọ́ máa ṣe ọ̀nà láti lè bá iléeṣẹ́ ọlọ́pàá wa obìnrin náà wa ọkùnrin náà tó ṣe kópa ìyàwó rẹ̀ wọ́n kàn fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí àwọn èèyàn lè pè síta pé gẹ́rẹ́ tí wọ́n bá ti rí ọkùnrin ọ̀hún o tí wọ́n bá ti rí kí wọ́n jẹ́ kí àwọn gbọ́ òun náà ni wọ́n ti láǹfààní láti jẹ́ kí wọ́n mọ̀ ṣùgbọ́n títí di àsìkò yìí o kò tí ì sí ẹnikẹ́ni eléyìí tó lè ṣàlàyé bóyá olùṣọ́ àgùntàn ẹjọ́ yìí òun ni ọkùnrin ọ̀hún ni tàbí ó ń ṣiṣẹ́ nínú ilé ìjọsìn náà torí pé ọmọ tí wọ́n gbé kalẹ̀ kò tí ì lè sọ ohunkóhun olùṣàánú wa
1: nínú ọ̀nà ìlú àfẹ́ò alele báyìí ìpínlẹ̀ ti anambra náà ló jẹ́ pé ìròyìn eléyìí náà ló jẹ́ ìròyìn gbẹgbẹ eléyìí tí ó sì jẹ́ gbẹgbẹ gbáà ìròyìn ọ̀hún náà ni wọ́n ṣe lálàyé síta pé ọmọ ti ba arábìnrin kan eléyìí tó jẹ́ ẹni afurasí tó kọ rẹ̀ jẹ́ charles umuyeche eléyìí tí wọ́n ní ó ní ibùdó kan eléyìí tó jẹ́ kó jẹ́ ti ìbílẹ̀ ẹni tí ó ti ń gbẹ̀ bí àwọn èèyàn ní ìlà oòrùn ti ìjọba ìbílẹ̀ ti anambra lọ́hùn-ún ní òwúrẹ̀ wọ́n ní pé charles òun náà ló jẹ́ pé ó wá láti apá ìpínlẹ̀ ti abia lọ́hùn-ún tó jẹ́ pé ó ní ibùdó kan níbi tí ó ti ń gbẹ̀ bí àwọn èèyàn lọ́mọ tí ó mọ gbẹ̀gbẹ̀ wọn láì ṣe pé ó gba àṣẹ kankan lọ́wọ́ ìjọba wọn ló ní àwọn irinṣẹ́ eléyìí tó yẹ kó tó fi ń ṣiṣẹ́ abẹ fún wọn eléyìí tán pè ní cecilia section cs inú eléyìí tó jẹ́ pé ó máa gbẹ̀bí ó máa fọ̀bẹ́ làwọn kùn yóò mọ̀ ní à òun ó ṣe ìtọ́jú fún wọn òun pẹ̀lú iṣẹ́ ìwádìí ọ̀hún kí ni wọ́n eléyìí tó jẹ́ pé wọ́n á ti ẹwọ́ ẹni tí ń ṣe kọmíṣánná fún ètò ìlera fún ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe dókítà ifeanyi obinike òun náà ni ó jẹ́ pé ó kó àwọn ikọ̀ ọlọ́pàá tí wọ́n sì lọ sí ibùdó ọ̀hún nígbà tí wọ́n débẹ̀ òun náà ni wọ́n bá charles umuyeche tí wọ́n bá níbi tí ó ti tẹ́ àwọn èèyàn lọ mọ́lẹ̀ tí ó sì ní ẹ máa gba ìtọ́jú ẹran ní sùúrù láìpẹ́ láì jìnà òun ó bẹ̀rẹ̀ iṣẹ́ abẹ tí òun ó ṣe fún yín o òun ni ọ̀rọ̀ òun náà ló tó wọn létí nígbà tí wọ́n débẹ̀ náà bá àwọn irinṣẹ́ ni wọ́n láwọn irinṣẹ́ ìwúwo ilé ètò òkun jọ yìí àwọn irinṣẹ́ láì ṣe kó o fẹ́ gba tí a fẹ́ gba ẹ̀bí àgùntàn gan èèyàn lè kó àwọn nǹkan kó lẹ̀ yìí nígbà tí wọ́n tún gbojú bọ̀ yìí òun náà ni wọ́n tún rí ibùdó kan ojúbọ tó ti ń bọ àwọn òòsa rẹ̀ ni wọ́n tún ní ẹ̀rìngbìn ni ó tún wò báyìí ló tún wo apá òsì náà tún rí pé báyìí náà àwọn ìṣe kanrékan ni náà ní kí ló wà rí ni ó ní àwọn ìtọ́ ọ̀kọ́ mu nù gẹ́gẹ́ bí àrùn tí wọ́n kọ́ bùn sára ẹ̀rọ kò mọ̀ọ́ kanlẹ̀ ah ni won ni ah iwon arabirin yin oni be won ti won so ba yi pe arabirin ohun na lo tin be rakata awon olopa o ni won ti so fa awon tin be ri meri e lo kale e lo kale e won so yin ori ti ko eyin yo tin yin loni oni be ni won ti ko won lo le iwosan ijoba ni ti won ti ma na itoju ti won ni bayi na ni commissioner won ti ma so ba yi sita wi pe e lo si ile iwosan gidi nibi ti e ti gba itoju to peye e mo fi emi ara yin tafala lati mo lo soda won arumode eleyi to de pe won gba ase lodo njoba ki won to da ile iwosan ti ibile kan sile to de pe emi to ba ti bo bayi o ti bonu emi o si laaro
0: to won ni okunrin ise olopa ile ka ti ipinle oyo lo ti se lalaye lori okunrin kan ti won pe ni ogbeni owa dematu to ti gba ominira kuro lakata awon atinigbe leyin ti ikede bo sita pe okunrin ohun ni awon ajinigbe lo ti ko si owo ohun gege bi eni to lo soko to si n pada bo lati oko re e ti o ko si owo awon ajinigbe won ni won lo ero ibarani soro okunrin ohun lati bere si ni bere fun owo lowo awon molebi to si je pe fun ara okunrin ohun ni salaye fun awon eyan lori ero ibarani soro ohun o ni pe won ti je ohun gbe o won si n bere fun iye bayi lowo awon won lati gba na ni awon molebi ti wa ninu ila ilu iporuru okan yen nigba ti won ti gbe ni ibiko ti won pe ni igbojaye ibudu are ni igbo ti okunrin ohun lo ti se ni oko re bipo na yo ti ari bi tango yin sugba dupo o oru ti ko okunrin ohun yo won ti papa fi okunrin ohun le lẹ́yìn bíi wákàtí méjìléní ogójì méjìdínlẹ́yà dọ́ta ẹ tí wọ́n tó ti wà ní àkàtà wọn kó tó di pé wọ́n tù sílẹ̀ gẹ́rẹ́ tó sì gba ìtúsílẹ̀ ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye iléeṣẹ́ ọlọ́pàá ti bá sí lálàyé láti ẹnu ẹni tí sàgbọ́nsọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ọláyínká ayọ́ládé wípé àwọn amòòkùnṣìkà tí wọ́n jẹ́ ajínigbé ẹ tí wọ́n ṣe iṣẹ́ ọwọ́ wọn yìí wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ sí ń tẹpẹlẹ lọ́hùn láti rí i pé ọwọ́ bà wọ́n ló sì ní kò pẹ́ kò sílẹ̀ náà ni wọ́n kó àwọn èèyàn ọ̀hún tí wọ́n sì fi wọ́n dófin àmọ́ ọkùnrin ti wà ní àkàtà ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú rẹ̀ báyìí torí lọ́gọ́ tí wọ́n lọ kò lọ́kàtà àwọn ajínigbé ni wọ́n ti ní ó yẹ láti jẹ́ kí wọ́n ṣe ìtọ́jú rẹ̀ kó sì péye.
1: ìròyìn eléyìí náà ló jẹ́ pé rojì ìròyìn gbogbo rẹ̀ tó sì jẹ́ pé ó jáde láti ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo tòyẹ pé ìlú ìbàdàn gangan ni ìròyìn eléyìí ti jáde òun bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe lálàyé síta ti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá ti ṣojú ajé monday ìpè ọwọ́ àwọn mọ̀ ti ba afurasí kan eléyìí tó jẹ́ pé ọwọ́ tẹ̀ ní agbègbè ti ọ̀ṣun tó kan avenue ní bọ́dìjà nílùú ìbàdàn eléyìí ti ń ṣe ti ìjọba àbílẹ̀ ti àríwá ti ìpínlẹ̀ ọ̀yọ́ òní níbẹ̀ ni wọ́n ní ọwọ́ ti tẹ arákùnrin kan ẹgẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún lè tí wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ tó sì jẹ́ pé ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tí ń ṣe adéwálé òṣìfẹ̀sọ náà ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn ìtìmọ̀ ìròyìn punch ṣìlẹ̀ òní ní ọjọ́ kọkànlá oṣù kejì tí ń ṣe ọjọ́ àbámẹ́ta òun náà ní dídédé aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú díẹ̀ lọ́wọ́ àṣálẹ́ ni náà ni àwọn èèyàn mẹ́ta kan ní wọ́n ń bẹ lórí ọ̀kadà ti bajaj tó jẹ́ pé nọ́mbà ti ń bẹ lára ọ̀kadà ọ̀hún òun náà ní dtn 678qa òun náà ní nọ́mbà ọ̀hún bẹ́ẹ̀ náà ni ti ṣàlùkọ iléeṣẹ́ ọlọ́pàá òṣìfẹ́ tó ń tẹ̀ wájú òun ni àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n dúró níbi agbègbè ti bódìjà ní ausin níbi tí wọ́n ti ń dá àwọn èèyàn dúró tí wọ́n sì ń yẹ̀ wọ́n wò kí ló bẹnu ẹrù yẹn sí bùtù yín òní pẹ̀lú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí àwọn gùn lé láti bá a rí pé ètò ààbò ó dúró dán ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní ìlú ìbàdàn onígbà wọn tí wọ́n ń ṣiṣẹ́ ìrújú wọn lọ òun náà ni wọ́n rí àwọn mẹ́ta ọ̀hún tí wọ́n ń bọ̀ lọ́ọ̀kan gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ń ṣe láti bèrè pé ayé ilẹ̀ ń lọ o kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe o oníṣẹ́ ni ìkan ni wọ́n ní ojú báàgì pínlẹ́bẹ́ ilé tí ó gbé kọ́pa cross báàgì ní ojú sínú gọ́tà òní ni àwọn méjì yòókù fi ọ̀kadà lẹ̀ náà ni wọ́n sá lọ náà pé náà ni àwọn iléeṣẹ́ wọn sá lọ o láti jẹ́ pé iṣẹ́ láàbì òun lẹ ní ọmọ àwọn èèyàn òun tẹ́ yìí bá ṣe kinní kan èyí mọ kí
0: ẹ tí ò ṣe ohun òtùfù láéláé
1: kí ẹsẹ̀ ń kù lé tó bá sì jẹ fùfú báyìí lára wọn ń fu
0: ẹ tí ò bá jẹ fùfú kan tó sì jẹ pé òun ló ṣiṣẹ́ bi
1: wọn ni nígbà tí wọn dé bẹ́ẹ̀ ni máa mú wọn ọ̀nà mú kan mú wọn nígbà tí wọn mú wọn tú báàgì kí ni lẹ́nu báàgì lẹ́nu òun kọ̀
0: ohun ko esa nu ohun e so jeje
1: mo ti kini
0: be lo nkoko ara omo le
1: oni no ba ni esu jeje o ohun na ni mo yin ba ti mo ju bag oni se mo ba pc2
0: bo ni wa bo
1: ni wo pe ni be ni mo tun ba awon ogun be won na ba tamado mo tun ba passport ni mo tun ba nbe na ni oke ola ni je pe oni se na be mo tun ba ta baka ni bag ohun on ti wa so bayi bi pe ise ra won meji to ku owo pada ti won tori pe ise iwadi ti nte si won ni lati ri pe owo ba won meji en ti won mu o na ni yo salaye pelu ise awon olopa ile ti won se lati ri pe owo ba won en ti wa je commissioner olopa ti ipinle oyo ti se johnson adiola ti wa salaye lai pe ise ri ise iwadi ile ti awon ti nse lati eyin wa won tun wa te waju bẹẹni de pe lati ma do se awon gbudu tori pe awon eyan la le yi won ti ma pe po bayi o sugbọn awon na o ni tete lati ma mu awon obi ma oda
0: e de lo soke lohun ka tun lo re won ti wa nbe se te wa nbe fun
2: Oye kọlọsẹ yi mo bo lagba deka ni olokan ni awon ile ise bread ti meleku baraso la ojo ebe awon ile ise bread ki ni mbabe to le sun ogidi lagba deka awon to mo ro ko ni bi opara o gbogbo wo la ti wo kan tan ti mo wa ni ise bread mbabe ti so ogidi ewo o to mi lawo du ki ma leku

0: o fẹ́ bí ó fún ìdílé ní agbára láti múra sílẹ̀ lókè ẹ̀mí àti ọrọ̀ ajé.
1: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó jábọ́ tí o lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìfun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa lò lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ̀?

0: wọn ìpè ọlọ́run ó sì mọ
1: ọlọ́run
0: ó sì fún ọlọ́run ó sì mọ tó ọlá náà ni kẹ́ ẹ̀ tún gẹ́ ká fìpàdé sí lórí ìròyìn tá a pè ní ẹ̀dọ̀kẹ́ ní ìkànnì yìí lágẹ̀lú 96.7 fm òkè gajòkè títí láàyò akínsọlá òun náà lórúkọ tèmi ẹ ṣe tí ẹ wà ń bẹ̀ fún wa
1: adúgbò ẹ torí pé ẹ wà ń bẹ̀ fún wa martini salau lórúkọ tèmi ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

0: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lè yín kàn nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ́ wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kinní yìí ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́ irúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndogójì rárá.
0: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò ní tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ The Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing ni eléyìí.
0: Ẹ káàbọ̀ bẹ́ẹ̀ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. Rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home zone.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. Wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá. Ó nílò kó o mú èèyàn kan wà bẹ́ẹ̀ èèyàn méjì wá. Kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. Gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. Ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004 ẹ ṣeun o.

0: ga jókè.
1: Ẹ káàbọ̀ sórí ètò òkè làrí gbọ́ nìkànnì Lagelu FM 96.7.
2: Olómi jọwọ́ ó jẹ́ ká jọ máa gbádùn.
1: Kè làrí gbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ yìí ṣe.
3: Àgbà kí ń wá lọ́jà.
1: Níbi gan, Lelédùmarè sọ ọgbọ́n, ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ kú kalẹ̀.

0: olulẹ̀ látọjọ́ sunday tí wẹ̀ ní saturday 18th July 2026 látàgọ́ mẹ́fà wẹ̀rẹ́jì sínẹ́jọ́ òwúrọ̀ nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀ iṣẹ́ àmì àti anójúkọrojú máa ṣe àwọn olórin ẹ̀mí kẹ́mi okunọlá taiwo gumi bomi aṣọlu babayemi praise okìkí dayo amos mayowa ajayi adora tolu ibi tóye tọ́pẹ́ ọ̀rọ̀ alágbàwí nurojà yẹ abiola emmanuel akitayo olúwa ṣẹun ti sú ẹ̀ wọlé ọlọ́run aláàyè olúfẹ́mi òní pẹ̀lú ọ̀pọ̀rọ̀ṣẹ́ ọlọ́run yóò máa ṣiṣẹ́ ẹ̀ṣẹ́ jésù olúwa wa yóò máa ṣèyánu láyé gbogbo èèyàn bẹ̀rẹ̀ látọjọ́ sunday 12 ní saturday 18th july aago mẹ́fà àbọ̀dájí 6:30 a.m. làwọn máa pàdé lójoojúmọ́ ní csc modern temporary ministry ntc branch tó wà ní ìyájọ́ kúlíf road ńbàdàn wákàjọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK ẹ̀ sórí 0707-454-3005.
7: CDK ẹ̀, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
8: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and dùn wọn lórí Twitter.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Orúlé ètú ti ń jò.
2: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
3: Ìlú ọkọ̀sọ́ ni ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
4: Omi nira kó fi ọwọ́ dà.
5: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kó ká nǹkan kan láti rà mọ́.
6: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló.

0: ṣe nígbà tẹyin náà jalè ṣe atẹgun àlàáfíà gidi ṣe kò fẹ sí yin
1: kò ṣe pé mo ma parọ pé atẹgun àlàáfíà ò fẹ sí mi gbogbo àwọn nkan tó ṣẹlẹ̀ nbẹ̀ kò sí eléyìí tó kéré tí kò dùn mọ́ mi nínú ẹ̀
0: kí ló dé wá máa gbé lé ayé bí ìgbà tó jẹ́ pé èèyàn yọ ayé wa
1: but sorí ìgbé ayé tèmi ń gbé ni pé tí o bá ti bèrè nǹkan tọ́lọ́run dẹ̀ ṣe fún ẹ gbójú má tún wá wàkúwà kiri mọ́
0: kò sẹ́ni tó ń wá wàkúwà kiri náà kò sẹ́ni tó ń wá wàkúrà wà kiri náà èèyàn kàn gbọ́dọ̀ gbádùn ayé ẹ̀
1: o ọmọbìnrin tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ wájú mi tí mò ń sọ fún ẹ pé sorí ọmọ ilé ìsìn
0: ẹyin náà ẹ dẹ ṣe bí ọkùnrin
1: ewo ni no gbogbo ma gbọ gbogbo ọpẹ kọ lo ní gbàngún
0: ọrẹ mi làwọn ọmọ yẹn kò sí nǹkan kan àwọn ọmọ gidi ni wọn èmi mo sọ pé kán máa bá mi tọjú yín
1: ayé ti wá bàjẹ́ dé level pé kán máa wá léra wọn sílẹ̀ bí ata
0: bí ọgbẹ́dẹ ṣe líle nìyẹn tọkàn máa ń ṣeré
1: tọkàn
0: máa ń ṣeré pé ọkùnrin ṣẹyìn náà kí ẹ fele ṣe yẹn ni nílé ṣé kò wọṣọ rárá
1: ni mo wà nbẹ yẹn sìn àwọn bíi mẹrin ni wọn ṣe oríṣiríṣi níwájú mi ṣe mẹrẹẹrin ni màdẹkọ
0: ẹ̀kàn dẹ̀ wá kan tó bá neat ni tó bá tẹ̀yìn lọ́rùn ẹ̀ dẹ̀ kò kán ṣe pé ẹ̀kàn máa jókòó kalẹ̀
1: tó bá tó dọ̀la máa tún nawọ́ gan mi
0: rárá ẹ lè má change mi ṣùgbọ́n pé kẹ̀kàn wa máa jókòó kó wá jẹ́ pé gbàtà bá dé láti ìlú òyìnbó wọn yẹn náà ni ẹ ṣẹ̀ṣẹ̀ tó wá jọkùnrin lẹ́ṣẹ̀ tó jẹ́yàn lèmi sọ pé ẹ kúrò
1: bẹ́ẹ̀ ata iru wine
0: now you are talking eyin gole o make sense na e ma jaye
1: well blended
0: e ma jade
1: so mo like yen
0: madam kilo se yin
1: ko si wahala sa de boyo ma mu mi lara
0: e ma tan ra yin je awon ore mi won fo fun yin to je pe
1: kan sa ma fo
0: iwo ni ma fo
1: mo pe kan ma fo
0: won fo fun yin to je pe
1: o mo nkan kan
0: kini
1: to so ti o dun mo mi o loro oúnjẹ tó jẹ́ pé mo máa ń need láti refrigerator ẹgbẹ́ ọbẹ̀ tí woman tí mo ní kó máa bá mi sí ọbẹ̀ yẹn tó bá ti ṣe wá ni mo máa ń gbé sínú freezer for long.
0: sẹ́yìn mọ̀ pé ẹ̀ráyé wa bẹ́yìn ni.
1: ṣé pé mo jẹ́rú yẹn ìwọ tó kàn sọ ni èmi ò rí nǹkan tó bàdí ní ẹ pé ẹnìkan ṣe ọbẹ̀ wá fún mi.
0: mo ní ọ̀rẹ́ mi
1: kan tó lọ pé mo dẹ̀ ń gbé sí freezer.
0: ayé kò lè wábò dá mi.
1: ọ̀rẹ́ tó wá ń sọ pé chef ni.
0: mo wá sọ fún yín pé bó ṣe jẹ́ chef yẹn tó bá jẹ́ 24 hours lẹ́ni service ẹ̀ ó wà mẹ́ fún yín.
1: tak ma dáná oríṣiríṣi.
0: kí ni inú ilé kan tó bi jagura lásán yàrá kan pọ̀ ń bẹ̀ dànù ẹ fẹ́ fi èsì pa gbogbo ẹ̀ kẹ́sà ẹ̀yin nìkan náà lẹ́dẹ̀ ń wọlé lẹ́dẹ̀ jáde bá ló ṣe confident fún yín yàtọ̀ fún ẹni tó wá máa bá yín clean yẹn ilé yẹn nìkan bọ̀bọ̀ ẹ̀ nìkan ló kàdẹ̀ máa wá ló kàdẹ̀ máa ṣe ẹ̀ kàdẹ̀ wọlé lálẹ́ ẹ̀ tún jáde láàárọ̀ bọ̀dá mi ẹ jẹ́ kí ọ̀rẹ́ mi yẹn tó jẹ́ chef yẹn kó wá máa dúró tì yín ẹ máa jẹ jíjẹ
1: kó máa dáná
0: adáná adẹ̀tún tẹ̀kẹ̀ ẹ̀yìn.
1: ẹ kó dáná kó wà ìgbà tí mi bá fi máa kúrò
0: lọ́fíìsì
1: a ti parí iná tó fẹ́ dá kó dẹ̀ máa fún mo lè fún ní spẹ́ẹ̀kì kó máa lè wọlé wá dáná.
0: èmi sọ fún yín pé ní ti bíbọ̀ ó máa ṣe fún yín yíyan ó máa ṣe fún
1: yín
0: dídí ó tún máa ṣe fún yín gbogbo ẹ̀ ló máa ṣe fún yín.
1: no problem.
0: bọ̀dá mi ẹ jẹun kí ló ṣe yín.
1: ma try out ọwọ́ ẹ ò gbọ́dọ̀ máa dùn lọ bẹ́ẹ̀ mọ pé mi ò jẹyọ púpọ̀.
0: mo mọ kò sí wàhálà.
1: mi ò dẹ̀ ń jẹ all this general iyọ̀.
0: amọ̀
1: so mọ̀.
0: amọ̀ gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ló mọ̀ àmọ́ inú ilé yìí ní ìkẹyìn nìkan kò dákẹ́ máa wà ń bẹ́ẹ̀ ẹ kúkú gbà.
1: kò sáà lè dáná lóru kẹ́ẹ̀ma
0: oúnjẹ lè wù yín jẹ lóru.
1: a dáná lóru.
0: ẹ kàn rí ngẹ̀ ni. ó dẹ̀ máa dìde ó dẹ̀ máa gbé wá fún yín.
1: ẹ ṣé òun ò dẹ̀ ní sùn nígbà tí òun ṣe pé robot ni.
0: ìgbà mi gan wẹ̀yìn gan bẹ̀ ṣe wáyé nílò ẹni tó máa máa rẹ̀yìn tẹ́ tó kàn máa máa you know gbogbo wàhálà burúkú tẹ̀ ti ṣe. bọ̀dá mi wàhálà burúkú tẹ̀ ti ṣe látàárọ̀ rojọ́ ṣe mí sì pẹ̀ láwọn client gidi kan àtẹ̀yìn táwọn mi àtẹ̀yìn.

0: ṣẹ́rí ilé eléyàn mi tó yẹ pé gbogbo ọrùn yín yẹn ó máa bá yín ṣe kí ni bá yín massage gbogbo ara yín tẹ́ máa sùn tó yẹ pé.
1: ọ̀rọ̀ tó sọ yìí mo rántí pé ọ̀rẹ́ mi Túndé ó sọ fún mi pé òun náà ti ń ṣe massage ní sàn bóyá kí n ní
0: kí n ṣe ti Túndé lèmi sọ fún yín mo ń sọ fún yín pé
2: ọ̀rẹ́
0: mi ẹ kúrò bẹ́ẹ̀ ewo ni ewu mo ń sọ fún yín pé ọ̀rẹ́ mi tí mo sọ yìí bó ṣe jẹ́ chef tó ó tún ṣe gbogbo orú nǹkan bẹ́yẹn náà mọ́
1: kò dẹ̀ dira wọn lọ́wọ́
0: no home service ni bẹ́yẹn tó bá jẹ́ pọ́ ọ̀sẹ̀ kan lẹ́lẹ̀ kọ́kọ́ book ẹ̀ yí gan máa enjoy ara yín tẹ́yìn bá lọ síbi iṣẹ́ yẹn ó máa wà lé
1: Ma try out bọ̀ kó wẹ̀ máa pọ̀ jù kó máa sọ pé kinní kan ọmọ ẹlòmíì
0: gbà tẹ́yìn náà bá rí gbàdùn
1: sọ fún pé kò ń ṣe kó pọ̀ tó yẹn o tó máa máa charge mi lówó tí wọn kì í fún wọn níta o.
0: Bọ̀ dá mi èlò náà charge yín tẹ̀yìn ò lè rí ṣé ìlówó dání ni àti pé owó yẹn ò lè pẹ́ máa rí mo kàn sí ẹ̀fẹ̀ kó máa bá mi tẹ́kẹ̀ yín kó má ṣẹ̀yìn nìkan lẹ́ máa wánú lé jáwùrò
1: so
0: ẹ kàn máa fún yàrá kan bí màá dẹ̀ sọ fún wa ní tọ̀ kó máa bá mi chẹ́ẹ̀kì yín náà o torí ìwà ọlọ́mà yẹn ká rí kò ṣe dáadáa yẹ yín nìkan nù lé yìí náà.
1: sí wàhálà ìwọ ló máa ń robó
0: ṣe é kò sí wàhálà náà
1: kó nọ́mà náà kọ́mọ
0: yàrá ronú ṣe é ọwọ́ náà má jẹ́ kí nǹkan mú ẹ̀gbọ́n olúwẹ̀ ẹ nílò tọ́jú bẹ́ẹ̀ ṣe wà yìí tán máa bá mi tọ́jú yín gan
1: kó wá bẹ̀rẹ̀ ṣe
0: ṣe rí gbogbo ìkáwọ́ yín ṣe mọ̀ pé pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó bá ń dún gbà mí ṣe ti bọ́ ẹ jẹ́ pé ọmọ yẹn dé ó máa ṣe kinní yẹn fún yín bọ̀dá mi ẹ já kò sí tó ṣe yín ọkùnrin ni yín
1: ilé ìtọ́nsọ ìbẹ́ta the other packages tó ti ń sọ fún
0: mi láti ṣe ẹ dé tún léyìn ọkọ tẹjọ máa sọrọ lálẹ.
1: really ohun tí ẹ lè no bóyá time tí mo bá ti bíṣẹ́ dé yẹn tí kò tí parí iṣẹ́ àtún lè máa ráyè sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kó tó máa lọ no problem.
0: ó lè máa bèrè ó lè sọ pé ẹ jọ mo fẹ́ massage yín o because ara ṣẹ́ ẹ̀ ni o.
1: láti massage mi ṣé mi kọ́ ni mo máa ma pè ní òun ló máa ma mú.
0: no iṣẹ́ tó ń gbà ni òun máa ma
1: sessions
0: yes. a dẹ̀ máa bá yín ṣe lálẹ́ ni àtàárọ̀ alẹ́ àárọ̀ alẹ́ àárọ̀ alẹ́ àárọ̀ ẹ̀yin gan mọ̀ pé wáyé
1: òun máa lọ lé náà.
0: àní home service ni eléyìí tó máa bá yín ṣe
1: kò dẹ̀ nílé lọ tó bá yẹ pé week ló fẹ́ fi ṣiṣẹ́ week ló máa wà bí.
0: awa bí ni awa bí ni kí lè jẹ́ kó yàn bí ni.
1: no problem.
0: jẹ̀bẹ́sì lásán náà ló wà bí
1: òṣè okun ọmọ yàrá
0: òun dẹ̀ máa wà bẹ́ẹ̀.
1: mo rí pé ìfẹ́ tó ní sí mi ló jẹ́ kọ́rọ̀ mi ka ìlara tó
0: rẹ̀
1: kò dẹ̀ sí problem ṣùgbọ́n jẹ́ kó wá bẹ̀rẹ̀ ní Monday.
0: ó máa wá máa bá a sọ̀rọ̀ òun dẹ̀ máa sọ àwọn nǹkan tẹ̀ fẹ́.
1: kó wá bẹ̀rẹ̀ ní Monday. so home service.
0: ẹ̀kọ́ kan náà ẹ̀dẹ́ṣì tún máa jáde o.
1: pẹ̀lú ẹ̀ náà.
0: no pẹ̀lú irú èmi báyìí náà ni àtàwọn ọ̀rẹ́ mi mi tó ní jáde irú eléyìí tó jẹ́ pé láti ọ́fíìsì lọlé láti from office to home. náà ni ṣe
1: no problem mo rí pé bí mo ṣe sọ fún àwọn ọ̀rẹ́ pé mo ṣe transfer owó kan fún wọn gbogbo wọn kọ sáà ń pariwo ní.
0: ara àwọn nǹkan tó máa jẹ́ káyé èèyàn ń ṣe náà nìyẹn ṣe máa rìn àtúká tẹ bá wà láàrin èrò ara yín àtúká.
1: gbogbo yín ti di ẹ ti di part and parcel.
0: àbí náà o àbí o
1: kò mi ò dẹ̀ lè ná owó kan kí n sọ pé mo ná lánàá
0: dẹ̀ àbí
1: fún yín
0: yes now
1: kò sí wàhálà
0: wọn ní kínkín wọn dúpẹ́ dúpẹ́ o ẹ pẹ̀lẹ́
1: àbí dúpẹ́ ara ẹni
0: ọ̀gá ọ̀kọ̀ṣọ́lá
1: èmi nìyẹn

kò tí dada tó àwọn leather boot and shoes yẹn ṣe ń ṣe ń wọ̀ wọ́n especially tó bá fẹ́ jáde nígbà tí gbogbo tí snow pọ̀ lórí street àbí wọ́n ń ṣoge o dákun o a ní ṣe wàhálà lásán o ṣe ó fi mílẹ̀ pẹ̀lú stress tọ̀dọ̀ tèmi náà bí o Naija dùn adẹ̀ ń dúpẹ́ fọ́lọ́hún pé iṣẹ́ ń lọ bó ṣe yẹ káwa má parọ́ àwọn ọmọ yẹn ṣe dáadáa mi regret pé mò ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn ọmọ yẹn sórí bọ̀bọ̀ tó tiẹ̀ wá jẹ́ new market wa yẹn no bí ìgbà tó jẹ́ pé vision wa ta fi bẹ̀rẹ̀ business yìí páwà tiẹ̀ lájọ nìní tó bá rí bí bọ̀bọ̀ ṣe máa ṣe mo sì ẹni mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀gọ́ná so that a lè wo nǹkan kan tá a máa ṣe òun ló máa jẹ́ òṣìṣẹ́ wa tó mú yányán jùlọ lọ́dún yìí mo dẹ̀ fẹ́ ká ṣe nǹkan tó máa jẹ́ ti ìwúrí tó lágbára fún mi ò ní sọ yẹn fún ẹkẹ èmi ò ń ṣe bẹ́ẹ̀ yẹn eléyìí tí mò ń sọ lójú ẹ̀ yìí bó ṣe normal kì í sọ nìyẹn ìwọ ló lè máa rò pé ó yẹ kí n take decision yẹn láì jẹ́ pé mo bá ẹ sọ no àjọ ni bí ni ó lè jẹ́ pé ẹ̀mí làwọn èèyàn mọ́ yes bọ́ èmi àti ẹ̀ lájọ níbí so nǹkan tí mo bá dẹ̀ fẹ́ ṣe kó jọ jẹ́ decision tèmi àti ẹ̀ tá a jọ take so bí mo ṣe fẹ́ kó rí nìyẹn nǹkan tí wọn náà bá wá rò lórí ẹ̀ ìgbà tá a bá tún padà sọ̀rọ̀ kó jẹ́ kí a jọ conclude mo ti jẹun mo ti ẹ̀ wá ti get ẹlòmíì tó ń bá mi ṣe ọ̀rọ̀ oúnjẹ nǹkankan bẹ́ẹ̀ so yẹn máa ń ó máa ń wá 3 days in a week mo ṣe pé so mi ò kí ń jẹ oúnjẹ inú refrigerator mọ́ every time so tí mo bá need fresh food ó máa sáré ṣe bẹ́ẹ̀ ni so mo ń dọ́gbọ́n sọ́rọ̀ ara mi jàre àbí ok ṣó dẹ̀ tún dalẹ́ nìyẹn a sọ̀rọ̀ lálẹ́ no problem kò tẹ́kẹ̀ ó ṣe mo dẹ̀ dúpẹ́ owó ti bí mo mọ̀ pé ò ní like but let me say it mo appreciate ọlọ́run bàbá mi bless ó ṣe kò tẹ́kẹ̀ àtúnsọ̀rọ̀ lálẹ́ yà ó dàbọ̀.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 15 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá.

0: ọ̀gá.
1: Bàbá àgbàlagbà.
0: Aṣíwájú gbogbo ọ̀gá.
1: Akinyin o akinyin.
0: Ẹ̀mi yóò gún sa o.
1: A lè dúpẹ́ lọ́wọ́ yín torí pé wà ń bẹ̀ fún ẹ̀dẹ̀ sí nífẹ̀ẹ́ wa ẹ̀dẹ̀ ń gbọ́ wa ẹ̀dẹ̀ lè má gbọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ yín onílé yìí.
0: Àwa mà lóore o.
1: A dúpẹ́ o a ní jọra wa lójú o.
0: Àmì.
1: Gbogbo àwọn tó kọ̀ sí Rẹ̀mi Adésínà Big Man Presenter lọ́jọ́ Jímọ̀ pé bó ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀. A dúpẹ́ ẹ kú ìfẹ́ kò ní bàjẹ́ kí gbogbo ẹ bá lè dání. Rẹ̀mi akí bàbá wa wòlíì.
0: Ṣéèṣì wọn lè pangẹ́lì bàbá ló mọ́ ọ ló.
1: Mo fẹ́ kó sọ̀rọ̀ náà ni sọ pé ẹni rẹ̀ gbọ́rọ̀
0: pé
1: wa kí bàbá wa Elijah Olúṣẹ́gun Elijah Olúfẹ́mi Adérinlé.
0: Ok kí ni a ṣe.
1: Bàbá ó lé mission.
0: Ok wọ́n sọjọ́ òbí àbí ẹ̀ ṣe àjọ̀dún.
1: Bàbá ní àwọn ò lè máa gbọ̀ àwọn olólùfẹ́ wa ni wọ́n.
0: Bàbá ẹ ṣe o àmàlóore o.
1: Prophet and Prophetess Week. Ọ̀sẹ̀ àwọn wòlíì nínú ìjọ wọn.
0: Kábíyèsí.
1: Holy mission ní bòde.
0: Ẹ máa tẹ̀wájú
1: o. Ó ní àwáyé.
0: Ẹ ní ṣubú ara o.
1: Jígun wọn máa lọ lórí ètò yìí láìpẹ́ yìí. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́. Bàbá wa Elijah Olúfẹ́mi Adérinlé bàbá wòlíì.
0: Ẹ pẹ̀lẹ́ bàbá.
1: Olùṣọ́ ti kò ní bàjẹ́.
0: Ẹ pẹ̀ fún wa o.
1: Akí onílé akálejò akí gbogbo olólùfẹ́ wa.
0: Akí
1: ọ̀gá wa tó ní tònẹ́rò.
0: Akí o.
1: Ẹ múmú ìwá. Ọkọ̀ kò fún mi tó ṣe nọ́mà.
0: Ọ̀pẹ bí yìí.
1: Ọ̀pẹ mú ìwá.
0: Ọ̀pẹ dá mi sí.
1: Ọ̀pẹ ṣe yìí.
0: Ọ̀pẹ gbè mí.
1: Ẹ mú gbà mí.
0: Ọmọ ọ̀tẹ.
1: Ẹ mú dá mi sí.
0: Ẹ mú ọ̀dá jálẹ̀.
1: Ẹ mú gbé mi lékè.
0: Ẹ mú dá sọ́rọ́ mi.
1: Ẹ mú fún mi ṣe.
0: Ẹ mú tù mí lọ́kàn.
1: Ẹ mú gbé mi débẹ̀.
0: Omi o.
1: Ìjẹ̀bú lọ́kọ̀ Jẹ̀sà.
0: Jẹ̀sà náà láyà Jẹ̀bú.
1: Kò ní bàjẹ́.
0: Àná.
1: Akinyin Aki Solad of Toronto. Aki Adi Anland.
0: Aki.
1: Aki Abiola. Yali. Yali.
0: Ekins.
1: Yali.
0: Kárìjàre Young Boy ti ń ṣe bí àgbà.
1: Ekins Fèyí Kayo. Fèyí Kayo. Akinyin o.
0: O ní dààmú.
1: Aki Solad. Bẹ́ẹ̀ la kí Abiola Yali Yali. Aka it is wa.
0: Anthony Bado Bado Bado Bado.
1: Ọlàwálé Ṣọ̀tẹ̀.
0: Kárì. Kárì.
1: A lè kí gbogbo olólùfẹ́ Mama Fashoro. Ilé polólèrè. Aki Mama Victoria Ogunbíyí.
0: Ogunbíyí.
1: Orílẹ̀-èdè Amẹ́ríkà.
0: Yà àgbàlagbà.
1: Aki Mama Wòlíì Dorcas Mayowa JP. Mama Salvation yẹn.
0: Bákan náà lákàsí bàbá wa bàbá wa Rìsínú kí tọkọtaya Adams Ọ̀pákúnlé.
1: Bàbá dáadáa.
0: Ojú òní ti ọ̀ elérò rẹpẹtẹ ọ̀gá kan ọmọ ṣẹ́ 1,000,000. Akíọba mi Akeem ọmọ Ọ̀pásọ́lá. Gbogbo fábà ẹ̀chẹ̀ pátápátá la kí á dẹ̀ kí gbogbo ẹ̀yin tiwa náà o. Lágbára Ọlọ́run ọba kò ní bàjẹ́. Bàbá Àlàmú bàbá Fatia. Aláṣẹ orí lórí ọmọ lórí ilé lórí ẹbí o. Akí ìyàwó wa náà pé wọ́n kú farada wọ́n kú tọ́jú wa ojú òní tí ẹ jẹun ọmọ o. Àjọ jókòó jọ́nà ni ẹni ẹlẹ́ni ò ní padà.
1: Àmì o àmì o. Ẹ jẹ́ ká lọ sókè lọ́rẹ́ mi.
0: A bá ti dé.
1: Ká wá bọ́ sórí ètò gangan à ń bọ̀.
0: Adétan.
2: Wọ́n á gbé fún pàdé yẹn.
3: Pàdé ọ̀dẹ́ ẹ̀sìn.
4: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
5: Wò ó, wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
4: Ṣé n ti sọ fún ọ? Ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
3: Bákanlé Mara.
4: Our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ́ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymark Global Resources. Hurry now, as this offer will end soon.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: láyé onípò jí pè nìyàn tó bá lè fara hàn ìyẹn níbi ìpàdé ọ̀sẹ̀ àwọn wòlíì àkòrí ìtọ́jú yìí ohun èlò sí ọlá Tuesday 14th to Friday 17th July 2026 Tuesday lágogo mẹ́wàá àwúrọ̀ fún ìṣọ́nà Wednesday àgogo mẹ́wàá àwúrọ̀ ọjọ́ Àlàmísí Thursday 16th July ni àṣálẹ́ àsọtẹ́lẹ̀ látàgogo mẹ́wàá àṣálẹ́ ọjọ́ Friday làgogo mẹ́fà ìrọ̀lẹ́ ni ìyẹn máa bẹ̀rẹ̀ prophetic Thanksgiving service la máa fi kádìí ẹ̀ lẹ̀ lọ́jọ́ Sunday 19th July bẹ̀rẹ̀ làgogo mẹ́wàá àwúrọ̀ prophet Adémọ́lá Amúsàn àgbàlá Gabriel ń bọ̀ pastor Adélakùn Adélékè àṣeyọrí prophet Joseph Ọláǹrẹ̀wájú prophet Maxwell Ọláyẹmí prophet Mọ́rákìyọ̀ Damilọ́lá àwọn olórin ẹ̀mí Taiwo Alára Mobolaji Gabriel prophet Dr. Rotimi Ọjọ́lá ọ̀nà gbogbo lọ́jà sí ilé ìjọsìn wa Celestial Church of Christ Holy Mission Cathedral Gbodù Bodè Lẹ́bàmọ̀lẹ̀ Tẹ́m̀bàdàn prophetess Taiwo Adéníyè àti prophetess Jùbọ̀kẹ́ Nuródọ́lá ni Metron prophet Tolú Ìdòwú ló máa gba gbogbo ènìyàn lálejò prophet Elijah Olúfẹ́mi Adéorílé deputy president prophet and prophetess CCC worldwide lolùgbàlejò àgbà CCC prophet and prophetess Oyo State gbogbo wọn la ń retí o Ọlọ́run ọ̀ṣọ́fà ó ń dúró dì ọ́ tiẹ̀ náà kò ní ṣòro ṣe lórúkọ Jésù.
1: Jẹ́ kó mọ̀. You fit fly.
2: Láìwò ní wọ̀hún mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìnàjò séyìíkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: ẹni gbàgbé mà.
1: Ìdòwú Alábòsí.
0: Ṣé rí ìgbàdé mi kàn fẹ́ sọ. Ìjọba mọ̀ nǹkan tán tí wọ́n ṣe tó tọ́ sí wọn. Àti àwọn ọmọ ológun tó sùn lẹ́yìn lójújà àtàwọn ọmọ yẹn àtàwọn akẹ́kọ̀ọ́ kan bá wa ṣe wọn dáadáa. Torí àwọn ọmọ yẹn wọ́n ti lọ jagun Nàìjíríà wà. Wọ́n jẹ́ gbúdọ̀ jèrè Nàìjíríà. Kò ní bàjẹ́ ẹ pé tó.
1: Ṣé ẹ já mú ẹlẹ́ last word the last caller kó tó di pé a máa lọ. Hello.
2: Hello sir.
1: Ẹ ká sàn.
2: Ẹ
1: ṣe o.
3: Ẹ bá wa gbó sókè dáadáa.
2: Nísà iná látòkè àjò.
1: À ń gbọ́ yín.
3: Ẹ lẹ́ wọn.
2: Ṣé ẹ rí personally àwọn tó kù yẹn gangan àwọn náà need the compensation. Wọ́n fẹ́ dàbí wípé ẹ̀mí wọn náà fi rúbọ. Kò yẹ kán ti ẹ̀ gbàgbé wọn láéláé tí nǹkan tán bá lè fi ní ìmórúkọ wọn lè wà. Kò yẹ kán lè ṣe fún wọn.
1: Ṣé.
2: Ṣé rí personally irú principal yẹn. Wọ́n ti ní psychological problem. Emotionally she's no more balanced. And to avoid embarrassment. Wọ́n ní kò pẹ̀jù mọ̀ kán rìtáyà. Tán bá rìtáyà wọn kán fún wọn ní full benefit.
1: Ṣé bí kán kúkú rìtáyà báyìí? Àbí kán sì ṣiṣẹ́ díẹ̀?
2: Wọ́n fún wọn ní full benefit wọn. Kán ra lọ wà nínú ilé wọn kán máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pé ẹ̀mí wọn tó padà bọ̀. Ẹ̀mí gígùn ló ń sàn yá o. Ogun ògbóbí ẹ̀mí pin. Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀.
3: Àmì o.
1: Ṣé o.
2: Ìkọ́sí táwọn face ojú tàwọn ọmọ kéékèèké yẹn lọ.
3: Bẹ́ẹ̀ni.
2: Ọmọ kéékèèké yẹn within a little time tó ti jẹun wọ́n ti gbàgbé gbogbo ẹ̀. Tó bá rántí kinní yẹn wọ́n lè máa ní sleepless night for 3 days.
1: Ẹ ṣe.
2: Wọ́n
1: ní balance. Ẹ ṣe gan-an ìyá wa.
3: Adúpẹ́.
2: Gbogbo nǹkan ọ̀tọ̀. Ẹ̀mí gígùn ló ń sàn yà.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n bá fún ọ ní gbogbo àlàáfíà lójú.
1: Ẹ ṣe. Ẹ ṣe.
2: Ẹ mọ public embarrassment.
3: Ọlàgbà.
2: Wọ́n máa wò wọ́n ní.
3: Ọlàgbà.
2: Nígbà tán bá ti rí wọn focus máa wà lára wọn jù.
1: Àní ẹnìkan sọ pé tí wọ́n bá díṣẹ́ sí pariwo hè lẹ́yìn ikú lélẹ̀ màmá yẹn.
2: Ìfìyẹ́ ti wà lára wọn.
3: Bí kí omi lásán bá dán
2: ọ̀ràn. Kó má lọ lead to soak.
1: Ẹ ṣe. Thank you ma. A ṣe gan fún gbogbo àìdíyà gbogbo yín náà lẹ sọ dáadáa.
3: Ọ̀rọ̀nu.
1: Rẹ̀mí tán bá ṣèjì ìyá yẹn.
3: Tá tẹ̀wọ́ bá pọ̀ jù.
1: Tán bá ṣèjì ta tán bá fọn.
3: Ọ̀rá pure water tó bá ìdún.
1: Ọdún pò.
3: Ọlọ́mọdé Adamu.
1: Ẹ ṣe gan gbogbo àdí àti ìmọ̀ràn yín náà ni
3: Pastor Taiwo John Akíọ̀ni Ṣèní
1: bàbá bòbí
3: ojú òní tí yìí o.
1: Ẹ jẹ́ ká gbà wípé ìjọba náà mọ lè tó tọ́.
3: Bẹ́ẹ̀ni
1: wọ́n á dẹ̀ ẹ jẹ́ ká gbà pé wọ́n á ṣe lè tó tọ́ àti tó yẹ pẹ̀lú
3: wọn. Rẹ̀mí Adésínà ọlọ́gbọ́n ni gómìnà wa olúwa ṣe yìí.
1: Ọlọ́gbọ́n náà dẹ̀ rárẹ̀ Nàìjíríà.
3: Ọlọ́gbọ́n ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ká tó pé èèyàn lólódò dẹ. Ó ní gbogbo tó ti di tó ti
1: di.
3: Olódò dẹ.
1: Ẹ já mọ lọ.
3: Ọlọ́run tó fún yín ṣe kò ní jó sí.
1: Adúpẹ́ o tó bá kùn wájú Ọlọ́run máa yọ wà nínú ẹ̀mọ nípínlẹ̀ Ọ̀yọ́. Àdírú ẹ̀mọ lórílẹ̀-èdè
3: Nàìjíríà.
1: Àdẹ̀nírìn ìrọ̀jọ́ ti bí ń pọ̀
3: náà.
1: Àwádìí dé fún oníròyìn Ṣéun Aríbikọ́lá.
3: Aríbikọ́lá.
1: Rẹ̀mí àti Rẹ̀mí ẹ̀já lọ́ di ọ̀sán ọ̀la lágbára Ọlọ́run.
3: Ọdọ́ bọ̀.

0: Ayelu FM 96.7.
1: Ejago.
2: Ekurole. Ìròyìn yíká àgbà ńlá ayé ló ń dé sétí ìgbọ́ yẹn láti kàní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ilé ìtakalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àríbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti bẹnu àtẹ lu gómìnà Ṣèyí Mákindé ní bó ṣe ń béèrè fún kí àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè wá ṣe àyẹ̀wò ohun ìtọpinpin alágbára síbi ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba àpapọ̀ ni wọ́n ti dáwọ́ kọ́ lórí àfikún owó ìdánwò ti WAEC òun NECO tí wọ́n ni wọ́n gbé sókè sí 1,150,000 naira. Ọba ti ìlú Qatar Sheikh Altani ní ọgọ́rin yẹn ti lọ rèé ṣe àbẹ̀wò ìkíni ìbánikẹ́dùn látàrí bàbá rẹ̀ tó di olóògbé. Àwọn ìjìnlẹ̀ nípa ẹ̀ka tiléeṣẹ́ ogun nílẹ̀ ti Argentina ni wọ́n ti rọ àwọn tí ó nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù láfẹsẹ̀gbá pé kí wọ́n má ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé láàrin ilẹ̀ ti England òhun ilẹ̀ Argentina gẹ́gẹ́ bí eléyìí tí ó di làásìgbò. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà ló ti bẹnu àtẹ lu onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bó ṣe ń ké sí àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè láti wá iṣẹ́ ìwádìí alágbára sínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé sí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ó sì ń béèrè wípé tí wọ́n ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún gan ni ló jẹ́ eléyìí tí kò ní ìtumọ̀ tó sì jẹ́ eléyìí tí ó ti ní ọwọ́ òṣèlú nínú. Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lákòókò eléyìí tí ó gba ojúṣe gẹ́gẹ́ bí àti ṣe ìgbáyégbádùn ohun àtúntò ńlá fún àwọn èèyàn tí wọ́n bọ́ lákàtà ìjínigbé ọ̀hún eléyìí tí wọ́n ti wà ńbẹ̀ láti bí ọjọ́ 64 ní ọjọ́ ajé. Ibẹ̀ ló ti ké sí àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè láti wá ṣe ìwádìí alágbára sí ìṣẹ̀lẹ̀ náà tí ó sì ń ké sí tikere pé ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ní ẹ̀tọ́ láti gbọ́ ohun tó ṣẹlẹ̀ gan-an. Yíká ìjínigbé ọ̀hún ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn àti ààtò gbogbo Báyọ̀ Ọ̀nànúgà ló ṣàlàyé wípé ìbéèrè tí gómìnà béèrè ọ̀hún ni ó dàbí ìgbà téèyàn bá ní ìfọkàntán tó lágbára nínú ẹ̀ka ti iléeṣẹ́ ètò ààbò tilẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ló ń ṣe àfọ̀mọ́ ẹ̀ wípé ẹ̀ka iléeṣẹ́ ológun àti ẹ̀ka elétò ààbò tó kù ni wọ́n ti pe yamọ ohun tó ṣẹlẹ̀ gan-an lákòókò tí wọ́n dúró làwọn èèyàn ti ń bẹ̀ lákàtà ìjínigbé náà. Bẹ́ẹ̀ ló wá wípé ìbéèrè ọ̀tún tí gómìnà ń béèrè náà ìlọ́ dàbí ìgbà tí èèyàn bá ń fẹ́ agboolé ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun ńlẹ̀ yìí sórí àtẹ̀ tí ó sì ṣàlàyé síwájú wípé iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà àti ẹ̀ka ètò ààbò tó kù ni wọn ò ní finú fídọ̀ jẹ́ kí àwọn ọmọdé wà lákàtà ìjínigbé fúnrúfẹ́ àkókò ọ̀hún. Ilẹ̀ Nàìjíríà àti ẹkùn ti Hong Kong lọ́hùn ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ààtò ní ẹkùn ọ̀hún ní orílẹ̀-èdè ti China ni wọ́n ti tọ́bọ̀wé àdéhùn ọ̀tún báyìí láti dẹkùn ìsanwó orí owó ẹrù lẹ́ẹ̀mejì eléyìí tí yóò dẹkùn sísan owó orí lórí ẹrù lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó sì jẹ́ kí ẹ̀ka okòwò láàrin orílẹ̀-èdè méjèèjì kó tún gbèrú sí. Àdéhùn ọ̀hún ni wọ́n lọ wáyé nígbà tí ètò náà wáyé lórí ẹ̀rọ ti ayélujára tí ìwòye sì wà wípé ẹ̀ka ètò ti okòwò láàrin ilẹ̀ méjèèjì ni ó tún lè dàn sí níbi ilẹ̀ Nàìjíríà àti orílẹ̀-èdè àti ẹkùn ti Hong Kong bí wọ́n ṣe ní àdéhùn ọ̀hún lákòókò tó ń sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn náà. Ẹni tí ó jẹ́ alákòóso fún ẹ̀ka ti ètò ìnáwó àti ààtò nílẹ̀ Nàìjíríà ààtò tí ó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ọrọ̀ ajé Taiwo Oyedele lọ ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n gbé láti dáàbò bo àwọn okòwò àti àwọn olùdókòwò láti máa san owó orí lẹ́ẹ̀mejì tí ó sì ran ìjọba lẹ́kùn méjèèjì lọ́wọ́ ní ìtẹpẹpẹ owó orí. Oyedele lo tun safikun e wipe igbesi ohun eni yo je ki eka ti inaye lori ati agbaye ti le Nigeria ko tun gberu si ti o si je ki awon olodoko wa ti o kowo lati le okere ki o wa ile yi wa ti eka owo ori na yo si ni atunto to lagba ni awon orilede ti oro kan ijoba apapo le Nigeria ni won ti dawo ko lori atunto owo ti won ma san fun eto idanwo ti wa eke ohun na ko ti odun 2027 bo se je bi pe igbese ti won gbe ohun ni opolopo ara lo ni won ti fesi ti o si n pe fun atunto alagbara eka ile ise eto eko nle Nigeria inu atejade ti won fi bota lati odo eni ti o je adari fun eka eto royin ati ibara lo soro Folashade Bori Owo nbe lo ti kede wipe igbese ti won ko gbe lojo kejidilogun osu kefa odun ta wa nbe ye nibi ti won tin se itun gbeyewo loju pona ati je ki won se atunto si owo ti awon mo ile eko o ma san lori eto idanwo ti wa eko won neko ni won tun igbese ohun tun gbe baye igbese na lo waye ni koju bi ojo die ti won ni awon eyan ni won bu ekelu igbese na ti won si nsalaye wipe awon oluko awon akeko ati awon obi ati awon eyan ti oro kan leka ti eto eko ni won ti salaye lotun losi nigba ti won soro lati odo eni ti lati eka ile ise na won salaye wipe idawoko ati isoro ni ase to wa lati odo eni ti o je alakoso fun eka eto eko nle ye dokita tun je alausa to si pase pe ki won gbe igbese ohun rona fun ijoba apapo lati gbe igbese ilana akoyawo ati eto ti o lamilaka labalabe un gomina fun ipinle ti Akwa Ibom lohun Umo Ino elo ti buwo lu owo tulutulu kan ti se bilionu kan ole ti un meta naira fun owo ton ma san fun awon akeko gege bi owo iranwo alaye oro won lo bo tanu atejade ti won fi sita lodo en ti o je alakoso fun eka eto royin anika umana gomina en lo tun se afikun si owo ti won san fun won lati egberun lona ogun si egberun lona aadota naira fun akeko kokan ni ba mo pelu alaye ninu atejade na ibuwolu ohun ni won ni won ti fowo si baye to si je wipe awon oluko awon akeko ni won ni anfani si eka eto eko ti ile eko giga ti o si je ki koriya na ko wa fun won latare bi won se nko eko won tesiwaju iroyin lati ile okere lohun eni ti o je oba fun orilede ti Qatar yun emi ati Qatar Sheikh Tamim bin Ahmad Al Thani eni o ti bere ni sinigba won ti won se abewo si pelu ibanukedun ni afin ti Lusail fun ojo keje gbako baye ti won si nki ku ti ara fera ku ti baba re yun baba oba Sheikh Ahmad bin Khalifa Al Thani ninu awon eyan ti o se sanko ti won se kini si ni oje awon molebi awon agbagba nu esin awon alakoso ati awon eyan to wa lati ile okere be lo mo awon mo bibi ti orilede ti Qatar lohun ninu alaye oro ti won se na baba oba alaye ohun ni won ni o papoda lojo isime leni odun merin leni aadorin niye awon agbagba lekun jekun ti won wa si olu ilu ti Qatar ni to wa ni agbegbe ti Doha ni won wa si bi eto isukuna Sheikh Tamim bin Ahmad Al Thani ni o tun gba lejo eni ti o je are ti orilede ti Rwanda Paul Kagame are ti le ti Maldives Muhammad Muhisu ati are ti ile ti Kazakhstan are Kazim Jomart Tokayev be ni awon lekan lawujo ni won se abewo ibanukedun si lati igba ti emi awon yun baba re to ti jade laye iroyin ni eka ti are daraya agbarijopo awon ekan kugo to ti foju wina ogun ile ti argentina ni won ti kesi awon to ja lati leyin fun ere ball lafesegba pe ise ni ki won moju to ere ball lafesegba ti o waye ni arin orilede na ati leti england ki won ma si wo ifese won si owon gege bi akoko ti won ma fon rere ifi agbara fun ni lori erekusu ti nbe lekun ti gusu ti ekun ti atland lohun ile ti argentina ati ile gesu ni won ni won ja ija to ni se pelu ogun ni ranpe lori erekusu na ti won ni ile ti gesu ni won pe apa be ni vakland nigbati orilede ti argentina npe ni malvinas ni odun ti 1982 nigba to je bi pe awon ile ise omo ologun ti ile ti argentina ti o le daada ni egbeta ati omo ologun ti ile ti gesu to hun le daada ni igba niye ni won dologbe lakoko ti ogun awon to waye ewe agbarijopo awon ojin to ti fi oju mi na ogun ri ngba kan ri awon ni won wa salaye ti won si nro ti kere ti kere awon eyan ti yo je alagbateru ati irowona fun ifese won se ti o waye laarin orilede ti argentina ohun ile ti england lati bowo fun awon omo ologun ele ti won fi emi ara won sile lakoko ti ogun awon waye lodun 1982 ki won ma si se agbateru tabi ikede ti eleyameye lakoko ti ifese won si ohun to ba waye fun awon iroyin ye ati iroyin mi to nti kaniye jade ele kan si wa lori takun agbaye pelu itana www.lagelufm.com eye lo pin iroyin to nde se ti gbo yin lati kan ni lagelu 96.7 fm ele tele wa lori ateti x pelu itana lagelu fm 967 tabi ke feran wa lori ateti banidore yin facebook loju ewe lagelu fm 96.7 Tunde Olawuwo ni olotu iroyin ye pelu ranlowo Babatunde Moro Nkeje Seun Aribikola en lo tin royen e seun te ngbo wa e ma yase oni osan wa sire

lórí ètò fún tòní ṣe ti gbọ́ nípa ti káàṣì ẹ̀ tún máa rìn sóun bẹ̀. ẹnìkan mo ń wo 25,000 naira kan mo tún wo 50,000 naira kejì. lónìí ìyẹn èso ń bẹ̀ báyìí ẹ gbọ́ bí wọ́n ṣe máa ń tarè é o. *100*2#*3*4*7**1*0*0*4*2

347*1004#. Ẹ lọ ilé oní POS kọ́ńkà kan sówó síbẹ̀. Àkáǹtì tán fún yín yẹn gangan ẹ̀yìn lẹ ní títí ètò yìí ó fi parí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí ń fún wa lẹ́bùn. Ẹ̀bùn tán fún wa làwa ń fún yín àwa kọ́ la lẹ̀bùn o. Anthony Bọ́dúnrin Anthony B. Bàbá ẹ mà ṣe. Mú ìwà Michael

0: jẹ́ kí n sí ojú òpó lẹ̀ báyẹn. Jẹ́ n sójú òpó lẹ̀. 09123708675. Tí ni láti mú béèrè tí bàbá ń béèrè ni láti kà á. Tèmi ni láti wò ó ṣe jẹ́ àbẹ́ jẹ́. Hello. Hello.
1: Kúrọ̀ lẹ kú ètò.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ.
1: Rẹ kú iṣẹ́ o.
0: Yes ma'am.
1: Grace Ọ̀pákúnlé látọmíyànjú.
0: Grace Ọ̀pákúnlé.
1: Látọmíyànjú.
0: Mo rántí pé ẹ pè mí ń jẹjọ. Mo fi ń kí pé ṣé Ọ̀pákúnlé tó jẹ́ǹde náà ni. Tẹ́lẹ̀ yóò jẹ́ǹde kankan o.
1: Mo jẹ́ǹde kankan. Adáwọ̀sìngbàlè ni ọyá nọmba 5.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún.
2: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún lọ báyìí. Wọ́n ní ṣe mọ̀ pé oríṣiríṣi nǹkan ni Yorùbá fi máa ń pa òwe. Wọ́n wá ní kẹ́ ẹ lo ẹ̀yà ara wa. Kẹ́ ẹ fún wa ní òwe márùn-ún pẹ̀lú ẹ̀yà ara wa but ẹ lè lo ẹ̀yà ara kan lẹ́ẹ̀mejì. Fún àpẹẹrẹ ìsinyìí, tẹ́ ẹ bá ní ojú tó máa bá ni kalẹ́, kò kí ń fàárọ̀ ṣe pin. Ṣé pé ẹ ti lojú bẹ́ẹ̀ yẹn. Ẹ lè lojú mọ́, ẹ tún máa lo nǹkan míì tó jẹ́ ẹ̀yà ara wa, ẹ fún wa ní márùn-ún.
1: Ìgbọràn tí ò sun àríyá ni máa ń gbé.
2: Èkíní.
1: Bápá bá ní wọ́n mọ̀ sọ wọn ká lérí mi.
2: Ó di méjì.
1: Ọmọ tó bá ṣe pàníyà rẹ̀ máa ń gbé.
2: Ẹ ti lo apá tẹ́lẹ̀.
1: Orí ní gbé ni débi re.
2: Ó di mẹ́ta.
1: Imú níkà.
2: Ẹ parí ẹ̀.
0: Ẹ parí rẹ.
2: Hello.
1: Àtòkèrè ló dídí títí mẹ́rin ilé ní ẹkún sun.
2: Ó di mẹ́rin.
0: Ó di mẹ́rin.
2: Imú níkà kò jẹ́ ká gbòòrùn àṣebi.
1: Ẹ ṣe tí bá ń parí ẹ̀ God bless you.
0: Wọ́n bá yín pa.
2: Ọyẹ mú béèrè mi. Hello ma.
1: Number 7.
2: Number 7. Wọ́n ní oríṣiríṣi abiyamọ ló wà.
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn abiyamọ kan wà tó jẹ́ àmọ́ àṣàyàn abiyamọ kan wà tó jẹ́ pé àtọlẹ̀tọlẹ̀ ìran wọn iye ọmọ tí wọ́n ń bí tí ìyá wọn bí tí yàyà wọn bí òun náà làwọn náà sì ń bí dèní. Wọ́n jẹ́ oríṣi abiyamọ mẹ́ta ni wọ́n tó jẹ́ pé ọmọ tí wọ́n ń bí láti ayébáyé òun náà wọ́n sì ń bí dìsìn. Ìbéèrè fòye gbé ni. Wọ́n ní kẹ́ ẹ dárúkọ abiyamọ mẹ́tẹ̀ẹ̀ta náà. Ìyá láwọn mẹ́tẹ̀ẹ̀ta. Iye ọmọ tí wọ́n dẹ̀ ń bí láti gbà wá sẹ̀. Òun náà wọ́n dẹ̀ tún bí dìsìn. Ọmọ tí wọ́n bí iye ọmọ tó náà máa bí nìyẹn kọ̀dẹ̀ lè lé kọ̀dẹ̀ lè dín.
1: Ọwọ́ jẹ́ ènìyàn àbí.
2: Èèyàn kọ́ o. Mo sọ pé ìbéèrè fòye gbé ni.
1: Iye ọmọ tá kàkàrà bá kó wọnú epo ní máa ń kó jáde.
2: Lè ṣàkàrà.
1: Ṣèbí èèyàn sá ni.
2: Kò kí ń ṣe èèyàn.
1: Ẹ á jẹ́ ẹranko tí ó rìn lórí ilẹ̀ àbí.
2: Kò kí ń ṣe ẹranko. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ.
1: Ẹ fún mi.
2: Ká sọ pé bíi ọdún nísìn. Ṣé ẹ mọ̀ pé oṣù méjìlá la máa rí inú ọdún?
1: Bẹ́ẹ̀ni.
2: Àdèlè roṣù mẹ́tàlá, àdèlè roṣù mọ̀kànlá, méjìlá ni ní gbogbo ọdún.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọya.
0: Àpẹẹrẹ nu.
1: Ọdún.
0: Ẹ rántí àbí?
1: Mi rántí.
0: Ṣé ń fún yín lápẹẹrẹ mi?
1: Ẹ fún mi.
0: Ṣé wákàtí márùn-ún. Tí wọ́n ń kí ṣe ẹ ti gbọ́ pé ó di mẹ́fà rí.
1: Kò pé mẹ́fà rí.
0: Márùn-ún náà wọ́n bí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá.
2: Ẹ jẹ́ ká jẹ́ sọ fún yín.
0: Ẹ jẹ́ sọ kẹ́kẹ́kọ̀.
2: Yíká fẹ́ kẹ́ sọ ni ọdún.
1: Ọjọ́ kan bọ̀ tẹ́mi náà gbà tí ń gbẹ̀bọ̀.
2: Àbí ṣe ń pé ọdún. Oṣù méjìlá ló wà nbẹ.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀sẹ̀
0: ọjọ́ méje
2: ló wà nbẹ.
1: Ọjọ́ méje.
2: Ọjọ́ wákàtí 24 ló wà nbẹ. Kò lè jù bẹ́ẹ̀ lọ.
0: Tí ó lé lé.
1: Kò lé.
0: Ẹ ṣe. Ìbéèrè fòye gbé ni. 09123708675. so bumo le n gbo lagelu 96.7 fm le de tin gbo hello
3: hello mo bumo e ka sun
0: e ka sun ruko yin
3: ruko mi ni oloron ke lati lawe
0: oya mama aku jo meta
3: je kan pe ni
0: e mu bere
3: ibere karun
2: ibere karun ti lo ibere keje na ti lo ibere kerin ibere kerin lo bayi won ni ke fun wa ni owo yoruba marun to ni eniyan ninu
3: eniyan
2: be ni ma
3: ason la ko ni eniyan la
2: eni
3: eniyan bo ni lara o ja so lo
2: o di meji mami ti lo
0: hello
3: jo mo nda
0: ni ah mo fe wo boya si wan be ni hello
3: wan be mo
2: ronu ah ero po loju opo
0: yi eh ti enemy o se ni
2: eyan mi o se eyan a le fi wa alaro lasan
0: eran ti
2: sase niyan ni nfe ni leyin ba o si sase ni oya
3: eniyan ta fe ni
0: le
3: rengin
0: eniyan ta fe ni le rengin mami eya ma beto bo eja so fun yin pa
2: ile ti mo fe won fe ki won grap yen ni pe sasa eniyan ni nfe ni leyin ba o si nle teru tomo lo ma nfe ni loju eni
0: 0912307685 number to wo bi gangan ni ha so bu mani o awon to ba gbede asa ti se je wa logun pupo lori re ori pe eko la nko a isi dagba si nta ba mo en so lori ti cash e mo nbo o *347*1004*2#. Cash yẹn ni yẹn. Ẹ ba ti send ya, a ma gbe yin bo si ipele ipele melo le fe ta. 500 leyo kan. Ẹ zo nbe lo ta. *347*1004*2#. 500 leyo kan. Eyin le ma yete mu o ye send e mu e ti mu o ye send e o gbe wa pe se USS level vi sanwo ni abi bank transfer e ba lo USSD dede be si lo bank transfer dede ma bank transfer yen da e kan lo do ni POS kan account number tan gbe wa yen eyin le ni je nwo en jo kokko je 25000 naira bye hello hello hello
4: hello
0: yes
4: Epeto.
0: Yes ma'am
4: Mrs. Olalekan lati Worodu
0: Mrs. Olalekan lati Worodu
4: ben
0: an gbo yin ma
4: ef mo fe mu bere ni
2: oh yeah mu bere
4: bere kesan
2: ibere kesan
4: ben
2: won ni nile Yoruba irufe omo wo ni won ma nso ni kusoko ke de fun wa ni oruko irufe omo wo ni won nso ni kusoko ke de fun wa ni oruko meta miran ti won le pe omo na lati fi di ida oyin mule
4: kusoko oya abiku
2: boya le nso
4: Awọn ọmọ ti mo pada.
2: Abiku abi.
4: Ben.
2: Oruko mi wo na tun le oruko meta mi ro na tun le pe won.
4: O le pe won mo lo mo.
2: Ekini.
0: Ranti. They like you on Wule Paro. Lobo, Lobo, Lobo. 0912370-8675. 0912370-8675. Ejak back, we can. Hello?
5: Hello, hello.
0: Yes, sir.
5: Oh, my Kweto.
0: Yes.
5: Maybe need to move you.
2: A cruel man.
5: Oh, my God, I'm okay. I'm okay. I'm okay.
0: I'm down.
5: I do not want to do that.
0: Seven Kiwani, I'm a mobile.
5: What is offered by so lobby? Let's see. You're a kid. I'm a mobile.
2: Oh, yeah, mobile. It's
0: a little bad.
5: Maybe need to move you. Say, yeah, yeah.
2: Mam, yo ye mu bere. O ye mu bere ma.
5: Ye mu bere kefa.
2: Ibere kefa.
5: Iwo baba ni. E ba ye wo dada o, ko ye mi ni e fun mi o.
2: Emi te ba mu na la ma ka fun yin.
5: O ya.
2: Ibere kefa lo ba. Won ni ojo melo lo wa ninu odun kan. Ke de fun wa ni idahun yin ni onka Yoruba.
5: Odun Odun ole melu ani ole ogoka ati e marun
2: e mu lekan si
5: ogo marun le ni ogota ole ni odun
2: oye mu bere mi
5: ebe me ni kejila
2: ibere kejila
5: mm
2: won ni kini yato to wa laarin ilu ati gbedu
5: Ilu gbedu
2: ilu kini yato to wa laarin ilu ati gbedu
5: nilu la lulu nilu gbedu na
2: se koju ba yen lo
5: e mo ju be lo o
2: mami e ma ba wa bo
5: o to ti jami mi o gita o le ti ona na na o to da na te na na
0: se ki ran yin lowo
5: e ran mi lowo
0: ki le so
5: Bode eran lo.
0: O da je fun yin laye. E pe enikan to ba sumo yin le ko ba yin da.
5: Eni go lo sumo ni. Ta mo ni.
0: So bu mo le to yi awon to gbede to mede. Dada to la korede. Yo nya. Ya la fo fanu. Lori Facebook Lagelu 96.7 FM awon eyan wa nbe babia je nsare ki won an loju oja

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: It's time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokke Bajoa in conjunction with Aptonic Fly.
2: Alright, it's your boy here, Prince Gokke Bajoa. Arira, gbogbo wa la orira wa. I introduce to you Aptonic Fly. Aptonic Fly, get along vacation October 8, 2026. To Kenya and Qatar. How to fly? No package. Let's go on vacation. We will buy no bonus yet.
1: From 8th to 14th October 2026, Aptonic Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Aptonic Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonicfly.com on all socials at Aptonic Fly or telephone 0907 457 0886. 0915-577-5196. Aptonic Fly. Achieving goals is her aim.
3: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
5: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là, ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordani. Ilé iṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bíi Ufit Fly ò wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀ èdè Israel àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
6: Balọ́jà ìrẹgbà.
7: Who are thy goodness?
6: Kò fi ogun rọ́pò.
7: I replaced with battle.
6: Ó yẹ gba ilẹ̀.
7: Receive your goodness.
5: Ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ Ufit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrá dájú pé o kàn sí Ufit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé Ufit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israel àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
8: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
9: Wait!
10: My love, waiting happen?
9: Before I marry you, the TV where you promise, the fridge nko, where you dey? Washing machine nko, will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
9: So all those things don't already dey house?
10: Abba, since last month.
9: Pastor, continue the wedding.
11: Walk on down, turn together.
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
11: CD Care. Pay small, small. Live big, big.
12: Lagilu FM 96.7.

ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa splash fm pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé mẹ́fà ẹ wá gbọ́ o ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe victory chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní trenchard doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jọ.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú

kọ́dà yé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnigbàtọ̀rọ̀ gbanigbàngbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbà gbádá lọ́wọ́ alágbádá sapata málágbádá lọ́rùn alágbádá ṣubú àkàtà ǹdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé tágbìn tó sì takàn gbangba sí gbangba wálíà yíká àgbà ńlá ayé tẹ ti ń gbọ́ mi ń dédé àkókò yìí a máa tún kí yín kúrọ̀ lẹ́ o ẹ kú dédé àkókò tá a wà yìí akẹ́yìn káàbọ̀ ságbàlà òdìdẹ̀ rẹ ibi ẹyẹ retí fọ̀hún wá tó sì jẹ́ wípé ẹ mọ̀ pé bàbá ti kalẹ̀ sórí ètò báyìí ẹ ti mọ̀ wípé àwọn ohun tẹ máa ń láǹfààní àti gbọ́ ẹni ọ̀rọ̀ tó kan gbogbo wa gbọ̀ngbọ̀n tọ́jà pé àlàǹfààní àti tẹ̀ ẹ́ sí ti

túnde ọláwo lolóòtú ètò yìí dọlápọ̀ lamojú ẹ̀rọ ti ń bẹ̀ fún sáà táwa yìí tí ó sì máa gbé sókè gbèsílẹ̀ tẹ́ láǹfààní àti dá sí i ṣeun arebe kọ́lá lóòkọ́ mi the special one èmi lò torí ijókòó náà agbádá ńlá mìlẹ̀gbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípo lówó ọpẹ́ tàtàtàn iná ń jó ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀ẹ́jú tuntun akínyín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ètò fún tìrọ̀lẹ́ tòní gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wáyé káàgbá ńlá ayé ńlá kí ìyín o láti ilẹ̀ yé tẹ dókè òkun àlólódì kankan abiodun láti máa yáwó tó jọ mẹ́ta o àǹbálẹ́ àṣìṣe lamẹ́ríkà lọ́hùn-ún abiola yali yali láti hamburg ní germany ń jayé ìtàlẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa anthony bọ́dúnrin láti london àti gbogbo àwọn tí ń gbọ́ wa nílẹ̀ ìbàdàn lájà ọláyínká ìyá yusuf gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ tí èdè bọ̀rápá méjèèjì pátá àtòkè ogun gbogbo yẹn pátápátá ńlá kí lẹ́ẹ̀kan sí akínyín káàbọ̀ sórí ètò jíjẹrẹ o gbogbo ẹ̀yìn ará abode ẹ̀lẹ́ o gbogbo wọn ni wọ́n ti fi nọ́mbà àtọ̀pinpin sórí fóònù wọn should be in case máyìlọ́jìnà should be in case àbí in case láàsì sọ ni àgbẹ̀ nǹkan kan láti ọjà abode lónìí wọ́n lọ́mọbìnrin kan tí wọ́n bá tí wọ́n fi ń fa omi tí èèyàn láńlé ìwòsàn lọ́wọ́ rẹ̀ ó sì ṣàdédé ṣubú lulẹ̀ lọ́jà abode ọgbẹ́mì mi ò lọ́sàn-án gangan àwọn ajínigbé yìí náà tí ìdẹ́kun wà lásìgbò wọn ṣùgbọ́n ẹjẹ́ ń tiẹ̀ kọ́kọ́ kàyéfì ọ̀yá ẹ̀jẹ̀ á kọ́kọ́ gbọ́ soundtrack yìí náà ń bọ̀ ẹ̀kú kalẹ̀ nírọ̀lẹ́ tòní

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọkan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashe.

0: ẹja akẹrẹ mi. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
7: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
6: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Albarka Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bíro ni lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn, àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
2: 2 years ago, the biggest radio raffle hit we always

0: won ti bere fun o le se alai mo pani lerin lakoko apejopo itakuroso ori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
1: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
0: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
1: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Lagiru FM 96.7.
4: To lati eka ipolowo oja lohun a kiyin ka bo pada eto nte siwaju o en te sin lanfa ni ati gbianju ati pe wa baba woju ojo na e ri pojo won sure tete bi a sin lo si jina Eja balẹ sagbegbe ti bode ni bada ojo simi sunday ta wa na ni kakase mejeje sori agbantara keyan ra koko ati ewo ni yawa ni ama ta ni sina ataka koko ataka eyan ma gbe nkan senu abi agbado sunsun eyan je doyo ni oni de owo moto eyan ba tin so waju die tin won die senu a je doyo ni ipe wo ori phone wo hello won ni lati bode ayami te tun ko japa bode again again and again won ni oto tun to sele o won ni sa dede la won ri arabin kan ti eyin un tun won fi ma nfa omi siyan la nle wosa ngbara yan baya won si de plaster e mo lowo nlo de waju shop afi wo gogo lo ba subu mo ni gbo subu egbe nde won ni o ti koja ka won gbe nde o lai se jesu awon o leji nde mo o parabirin o won ti gbe mimi o pe awon si ri phone kan ti nbe lowo e techno phone nu ni keke awon ti wa won number ti nbe nbe awon ti pe awon ti awon ri won la won mo ri o kadaku ka gba won mo ni joba ni o gba yin ese mi mi lora temi aba biyanju lọtun lo si ka te to so gbianju ta se ki lo sele gan lojo seme lagbegbe bode nibadan dolapo oya jawe yan gbo
5: ajo wo ma yan koja lo ni beside odo wan bode biba yi ajo yi to subu ajo gbianju le lori gbogbo wa sendi ifu wa lo so lo ti sa kuro ori tene ifu wa lo wo
6: agbo la ntambode ni opposite bovas be ni ni waju shop yen gangan lo wa
7: waju shop ti yin
6: be ni sir
8: o ni dara aya to pipi
9: okay alaga menu so lati bode
4: eyin agbagba te n gbo wa nle yi te si lanfani ati ma wa lori ikani facebook egbalaye tarabirin un to se abi oya obalana ban gbe foran won sori ikani facebook arabirin ohun re o nbi ta ti koko bere a se mo won le ti ma wa nle gege bi alaye ti awon eyan ti won pe ti won se peto ko to di pe awon ti e pe gan awon di po subu yogoga won si sumo awon ro mi le lori pe a ko ma je po daku ni nkan nkan ngba won fowo kan o dabi eni pe elemi ti tun oku o oju ele nwo yi o àìsé mọ̀ àgbàlagbà ni obìnrin ni bàbá wọjọ́ orí ìyá yìí yóò tún máa ẹbí ọba ti súnmọ́ bíi 50 àbí 60 náà ṣá. Òun lẹ̀ ń wò live and direct lórí ìkànnì Facebook yé Lágelú FM 96.7 Ìbàdàn. Ẹ ń bá mọ̀ ìyá yìí rí ẹja máa bá ọ̀rọ̀ ńbọ̀ má gbé fídíò yìí kúrò ńbẹ̀ o ọya já tún gbá láyé táwọn èèyàn tún ṣe bí a ṣe ń bá a ṣe ń wo fídíò ìyá yìí lórí ìkànnì Facebook já lọ bẹ̀.
9: Ok, alága mẹ́rin sọ láti bọ́dẹ̀. Wúmà kan mi jáde tẹ́lẹ̀ ọ̀rẹ́ ẹni tó ẹ̀ mú pé àwa PMS àti ìṣẹ́jọ́ Sunday ṣé wọ́n kàn pè mí emergency pé ẹnìkan dákú sí bodè bẹ́ẹ̀ mo ti lọ sí mọ́kò mo ti lọ rìpọ́ọ̀tù ńbẹ̀ gbèsè ó ṣàwà mí bàí bẹ́ẹ̀ àti ìmẹ́bí àti ìmárẹ̀ olówó nǹkan tán
3: kú ni mò ń béèrè.
9: Ó ti kú báyìí fún ọ̀la ó ti kú bọ̀ ẹ bá.
3: Ìgbà wo ló dé bẹ̀rẹ̀ mo ló ti ń bọ̀.
9: Àmọ́ ibi tó ti ń bọ̀ wọ́n ló kàn ń lọ lókàn wọn kò lápsì torí mi ò sí ń bẹ̀ nígbà tí ECS yẹn máa ṣẹlẹ̀.
3: Àwọn tẹ́ ẹ pè lórí fóònù ẹ̀ kí ló fi sèfù nọ́mbà àwọn àwọn olè ti pè.
9: A gà rí oríṣiríṣi nọ́mbà ni a ti pé bí àwílẹ̀ bíi mẹ́ta tọ́láwọn ò má rí. Orúkọ mi ni Mr. Ahmed láti Bodè.
4: Ẹyin tẹ̀ ń gbọ́ wa ebe ń fọkàn bá wa lọ àbí wọ́n ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá bàbá tó bá wa sọ̀rọ̀ ọ̀hún ọ làwọn ti lọ mà pọ̀ àwọn ọlọ́pàá òde. Ìyá tí èèyàn ṣubú wájú ṣọ́ọ̀bù ẹ̀ náà ọkáyà òkè ní ń pè pé ẹ máa ṣàánú òun ọlọ́run máa jẹ́ orógun kinní kànkankan. Ọ̀dà èmi tún ní ọ̀dà ẹni sùúrù díẹ̀ ẹ fáwọn iléeṣẹ́ ọlọ́pàá ń ṣẹ̀jú bí ọgbọ̀n kankan gbẹ̀ tí ó fi tó wọ́n tún bẹ̀rẹ̀ sí ní pè mí ẹ dákun wọn ò wà kinní kan ọ̀dà ń bá péjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Hello ẹ̀yin ìjọba ṣàlàáfíà lẹwà nǹkan báyìí ń lọ ṣẹlẹ̀ lágbègbè ti Bodè o ẹja gbálàyé tá a jọ sọ ngbà mo kàn sí wọn ẹ kú kalẹ̀.
3: Ó dẹ̀ ṣubú ilẹ̀ ó dẹ̀ kú lójú ẹsẹ̀ so kánúlà wà lọ́wọ́ ẹ̀ kánúlà nìkan tó máa ń fi ń pààsì kinní sí yẹn lára ní hospital. So wọ́n ló ṣubú níwájú ní ibi opposite ilé epo Bovas yẹn ní Bodè.
7: Okay. Opposite Bovas. Okay. Okay, sir. I'm attention once.
3: Oh, okay.
4: Ngbà débi tá a dé yìí bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ fún yín pé fídíò ìyá yìí lẹ̀ ń wò lórí ìkànnì Facebook yìí o ẹ máa wá wò pé ńbo gan ló wà báyìí ní ìṣe farabalẹ̀ ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ni kì í gborí àjà kọ́ máa wá ganu kọ́ máa wòran. Ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ ṣòro àìṣe mọ̀ wọ́n lè ti máa wáyà yìí ńlé o bẹ́ẹ̀ bá ti ń wà ńbo ló wá wà báyìí ní ìsìn ọya ẹ gbálàyé. Ìgbà tá a kàn sí ìjọba tán ìjọba wa rán ìjọba ẹgbẹ́ náà wá láti wá gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ẹ̀ kú kalẹ̀.
10: Àwọn adé ọyọ.
3: No, ok ìṣọ́ra.
10: Àwọn ọlọ́pàá ò sí nígbà kan gbé lọ o ìtàlẹ̀ ta ó fẹ́ sọ bóyá bíi 1 hour sígbà kan gbé wọn lọ ni àwọn ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ dé o. Àwọn adé ọyọ.
3: No, ok ìṣọ́ra.
10: Ẹ ṣe sà.
4: Bọ́bá wa jẹ́ pa rẹ́ni tó mọ̀ ìyá yìí rí gẹ́gẹ́ bíi feedback tí àwọn ará Bodè fún wa pé ńgbà tí ìjọba dé ẹ̀ka iléeṣẹ́ elétò ìlera ilé ìwòsàn ti Adé Ọ̀yọ́ ńlọ́wọ́ àgbẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ rí tò ẹ lè mọbi tí ẹ lọ tàbí tẹ́ ti lọ béèrè tẹ́ sì júwe ṣùgbọ́n ń tọ́ wá rú wa lójú ni pé àní nǹkan tí wọ́n fi ń fa omi ṣé ẹ̀sìn lórí ìkànnì Facebook lẹ́yìn tẹ̀ ń gbọ́ wa nǹkan fi ń fa omi síyàn lọ́wọ́ ńlé ìwòsàn sì wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì fi plaster tí wọ́n ilẹ̀ ọ̀nà normal day tí wọ́n bá fìyàn sílẹ̀ ńlé ìwòsàn ọyẹ wọn yọ kinní okó ńbẹ pétò àti discharge rẹ ara rẹ ti yá o máa lọ rèé jàmàlà tàbí kọ́ lọ rèé mu kókó àtẹ̀kọ́ àti àkàálẹ̀ o. Sárábìnrin yìí sá kò ńlé ìwòsàn ni ṣé nǹkan kan ló ṣẹlẹ̀ ni ìyún ni ọ̀wá ayé wa ò títí dàkókò tá a fi ń sọ̀rọ̀ yìí iyon ni o ye wa e yara le baba wa re yan to mo arabirin yi ri edakun tori olohun eyin ele kan si wa ele pe wa ke tun fi la wa loye pe a eh mo le bi ni nkan kan baye ka sa baye ka wode in lo ti gbe sele eh comrade abe ri nkan baye lotun lo si ateda oniyo lati nbo ta fi wa bale si bode ni badan oya epe kelu
11: atokun e sa je nkiye fun ise olodun te nse ke koko se gba teyan ba to da ijo sile leyan to se to bere se olodun
4: bene
11: iru se ite se yi lori arabirin ise olodun na ni mo si lero pe ngba te ti gbe se ori afefe a ri mo le bi re ngba tan ba wu aworan mo yoju bibe basiko a ri ile iwosan ti arabirin ti sa jade a ri ta mo na yoju lati wa so to sokunfa nte igbe oyeyin oye ohun tan fi ntetoju re nte igbe lowo jade eyun be eyin emi na dupe lowo olohun a dupe lowo olohun padura ngba wo en ba ni adura igba a je pe ti o ti toni wo lori awon eyan wa ni orire principal wa awon oloko ati awon omo wa ti olohun ba wa se ni riri a dupe pe adura gba lori won sibe sibe na dupe lowo gbogbo ijoba o ijoba apapo ati ijoba ipinle oyo fun ise takuntakun ti won se be na le agbagbe awon olopa awon onisabo lotun losi fun ise takuntakun ti won se koni remo koni sumo o
4: ami o
11: adupe lowo won a wa gbadura pe ati omi ti won fun won mu bayi ati eje ti won fa si mo la pe bo toju ti won fun principal tan yoku wa olohun o je ko ba won lara mu o eyin okan ko ni gbodi lo lara won
4: amen
11: lori ti awon eda oniyo hey o ma su ni to ge o omo eyan lai se wure tan wa sapaki tan sapaki fun won ewure gan papa bi an ba sapaki ti o ba lara mu a mo ma pe wure ngba mi
4: ti won ti sa ko gbe
11: a mo ma pe wure ka ma wa so pe omo eyan ne wa sapaki fun lori dubule ha omo ga o ita mo ti mo je eleyun oto ni won si mo se ni ege jije won o se ni kan to je o si ni rufe ege be eyi ti o ti eyan ba je ti o baba omo eyan lara mu bi o nton bi oba re wale asa die loku o die loku o nitori na ijoba na latun pada sodo won o ijoba lo ni wa o ati ijoba apinle ijoba abile ijoba apapo lori eto oro abo yi o awon lake pe o leyin ta ba ti po lohun tan awon ijoba wa lo tun ku ki ijoba o mo simi kan mo ka re o nitori ba se wi atokun mo ni gbagbo pe an mi si tun be ninu de ni si
4: bebe ni
11: won be labe ni start ti mo
4: be ni
11: nitori na ki ijoba o mo sun kan mo ka re a le so pe tori pe awon toyo o je ti wa eleran ara kan na ni gbogbo wa iba je omo yoruba ni iba jo omo iya mi ni ki joba dakun ki won do la emi awon yoku na ki won gba won le o ki won je ka le fi ori le suka nitori pe ibi ti oro abo ti o ba ti si eyin emi eyan ode
4: bene
11: ki dobo ijoba dakun o awon to si tun ku ni akata awon ajinigbe ko lo n dakun lojo ni ko ba wa tu won le o
4: oya eja da won to wa nle na la eja da won lohun ka ma ba da won lagara eyin te wa nle okan yen lati da se baye lori eto fun ti ro le yi eh hello
12: odi dele
4: eya to pepen
12: eh nka ba ti kokko si ni pe
4: o ko yin ati bi te tin pe
12: o lati pupo lati tu lati kute
4: oya
12: ese ri abako da ogo pada fun eni to ni ogo loye awon ti won fun legeje yen to ti ba fe se ibo o fe se gari ori di ojo meje ni yo fi wa ni omi
4: ta lo wa logo
12: wa ba fe se ibo ta ti gari won re ke ti omi ori di ojo meje ni o lo ah won de fo me ni yen je ko de fu e ja da pada fun eni to ni ogo ogun
4: lo yoro olati ko lati ko be ni soro oda ashun awa na ti so moro ngba akoko nso le kan pe akoko dupe lowo olon hello eh o ture beto o je meni kan si eh Hello.
13: Mo di jere.
4: Eya to pepe.
13: Ah, nko ma ni se mi se special.
4: Ami ateyin na o.
13: Olorun be le du mari mi o ma ti leyin o laju ni ojo na o.
4: Ami ateyin na.
13: Ogbe ni omo jo dadi lati sayun leda. Eh ni ah, lai ti wure. Nígbà tí ìfọ́n ra àwọn pípù yẹ ọgbọ́n ṣe rí lẹ́ẹ̀ta láǹgbà kọlọmọ fún wa ló yí ní nàìjíríà o àti àwọn alábò wa wà dẹ̀ sí gómìnà ìpínlẹ̀ ọyọ́ àti president wa o ètò ààbò yìí ọkọ̀ túbọ̀ bá wa gbára mọ́ o adúpẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú ti àwọn ìjọba oríire tí wọ́n bá wa gbálẹ̀ yìí o ọlọ́run bẹ̀rẹ̀ sí máa rí mọ́ fún àwọn ìjọba wa lọ́wọ́ o ọmọjọ dádì yẹn kú ètò.
4: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ẹ orókè torí ìjọba àkókò rẹ̀ ń tẹ̀ ń pè bá wọn ẹ láǹfààní àti máa lórí ìkànnì facebook live and direct mo fẹ́ mú nǹkan wá ń rọ̀lẹ́ yìí inú àwọn àlàkalẹ̀ ètò fún tòní ó yẹ kí ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ olúyọ̀lé engineer akeem ọlátúnjì ó yẹ kó wà lórí ètò bóyá wọn padà wá dín ní àtijọ́ sọ̀rọ̀ lánàá wọ́n sì ní bẹ́ẹ̀ ni pé àwọn láǹfààní àti wá àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ tí wọn ò fi láǹfààní àti wá mọ bọ́ bá ń gbọ́ wa tàbí tẹ́tí tó bá mọ̀ bá ń gbọ́ wa àwọn èèyàn yín ìjọba ìbílẹ̀ olúyọ̀lé wọ́n nílò àti bá yín sọ̀rọ̀ pàápàá jùlọ àwa tó jẹ́ pé iṣẹ́ tiwa báyìí bí iṣẹ́ ìtọpinpin ọ̀pọ̀lọpọ̀ kan ní ń bẹ lórí tébù wa a sì fẹ́ jẹ́ kẹ́ ẹ wá jíṣẹ́ fún wọn pé òkè báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí o láti ẹka ilé ìwòsàn láti ẹka àwọn ojú òpópónà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ níjọba ìbílẹ̀ olúyọ̀lé bóyá ngbọ̀ bá dìgbà míì tọwọ́ bá firi mo gbàgbọ́ pé bọ́yọ́wọ́ ló dí fún tòní lẹ́ẹ̀fin láǹfààní àti yọjúmọ́ àwọn èèyàn yín retí yín o wọ́n ń retí yín eyín bẹ́ẹ̀ abala àkọ́kọ́ afẹ́ gbégbèsẹ̀ kan a rí pásíkò òjò la wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nísìnyí ń lọ káàkiri tí àwọn èèyàn sọ pé ojú ọ̀nà ó ti di páńpẹ́ ẹ̀kú àpẹẹrẹ nílé tá a mú wá ń jẹjọ ojú ọ̀nà kí ló kọ ọbẹ̀ ọ̀nà ọ̀nà ayégun olómi tó gbé ọlọ́kadà lọ nígbà òjò rọ̀ máa ṣí ojú òpó sílẹ̀ báyìí a sì máa nó tiẹ̀ bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè wọlé ńsẹ̀yìn tí ojú ọ̀nà àdúgbò yín kìí ṣe lè tọwọ́nu yàrá yín kọ́ là ń sọ o torí náà ẹ ló sà ẹ ojú ọ̀nà tọwọ́nu sitting room wa kọ̀ ọ̀dà ìyún kọ́ là ń sọ o méjọ́rò tọwọ́nu àdúgbò ni à ń sọ o tó jẹ́ pé bí èèyàn bá ń bọ̀ láti ìgboro báyìí bí èèyàn bá ti yà wọlé báyìí ọlọ́mọ sọ ọ̀rọ̀ ọmọ rẹ ẹ láǹfààní àti pè wọlé ẹ sì dákọ bẹ̀ bọ́lọ́n ti ń bẹ tẹ́mi rẹ sì wà a tọ̀ ráǹdì gbogbo bẹ̀ ìgbà kan la ṣe ti skul a sì gbìyànjú agbára wa àwọn ilé ẹ̀kọ́ tá a lọ a kàn sí ìjọba eléyìí tí wọ́n ṣe a padà wá jíṣẹ́ pé wọ́n ti ṣe eléyìí tí wọ́n sì ṣe náà a dákẹ́ lẹ́nu ẹ o ojú ọ̀nà ni sáà eléyìí tá a fẹ́ ṣe yìí ojú ọ̀nà lọ́kàn nọ́mbà tẹ́ sì pè sí náà ni nọ́mbà tẹ́ ti mọ̀ 091-2370-8675 tàbí plus 234-8142-491006 abala ètò yìí kan náà la máa ń ṣèyàn a pè ní abala tá a fi ń lédè bó community development ńlá pé lédè bó ojú ọ̀nà tí ọ̀dà lágbègbè yín ẹja gbọ́ a sì wá síbẹ̀ hello. ìyún ti lọ́njẹ̀ ẹlòmíì pàápàá ẹnì kọ̀ọ̀kan 30 seconds pàápàá hello. Àwọn èèyàn pọ̀ lójú òpó wọn.
14: hello sir.
4: ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè pàápàá.
14: ó kọ ni mi blessing ọ̀nà.
4: blessing what?
14: ọ̀nà.
4: ọ̀nà okay. ọ̀yà.
14: ojú ọ̀nà ẹlẹ́nu ṣóńṣó.
4: ẹlẹ́nu ṣóńṣó àbí ìjọba ìbílẹ̀ wo nìyẹn wà.
14: Ido
4: local government. Okay. Àti nóòtì ẹ̀ báwọn ẹ máa nóòtì ẹ̀ o.
14: àwọn àti ìṣẹ̀lẹ̀ yóò dára rárá.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM ń gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: Ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti ń lo wòlíì Olúdàdé Adédèjì. Àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú. Àkókò ò sì ré o. Wednesday aago mẹ́sàn sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour. A lè rí wòlíì láago méje sí mẹ́sàn kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn. Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ. Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀. Àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan. Òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan. Ó yá wá gbéra ńlẹ̀ kó wá gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Apata Ibadan. Pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001. Àkókò tó ó yá dìde wá gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọrun. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa tó ní ọ̀rọ̀, rán ọ̀rọ̀ rẹ sí wa. Wo ilẹ̀ wa sàn. Ṣí ọ̀run nítorí àwọn ènìyàn rẹ. Jésù Olúwa wa. Àmì ọ̀run tó ṣí. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lónìí lórí ọ̀run tó ṣí. Bí mo bá sọ wípé ọ̀run tó ṣí, èyí fi hàn ọ́ dájú wípé ọ̀run ṣe é tì, ọ̀run ṣe é ṣí. Nítorí pé ọ̀run ní àwọn yàrá, ó ní àwọn fèrèsé, ó ní àwọn ilẹ̀kùn. Nítorí náà, a máa ṣí ọ̀run, a sì máa ṣí ọ̀run. Number 2. Sorí ọ̀run tí mo ń sọ nípa rẹ̀ yìí, bí ọ̀run bá tì, ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ o. Nítorí pé bí ọ̀run bá tì, ohun gbogbo yóò tì mọ́ ènìyàn láyé. Bí ọ̀run ènìyàn bá tì, lẹ̀kùn àánú ló tì mọ́. Bí ọ̀run ènìyàn bá tì, lẹ̀kùn ẹ̀rí rere ló tì mọ́. Bí ọ̀run ènìyàn bá tì, kò sí ohun rere tó lè ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n gbọ́ mi, sórí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a lè tí ọ̀run àwọn ènìyàn, ṣùgbọ́n kí a ṣí ti ẹnìkan ṣoṣo. A lè ṣí ọ̀run àwọn ènìyàn kí a ti ti àwọn ènìyàn kan. Nítorí wípé ẹni tó ní ọ̀run, ó ní kọ́kọ́rọ́ kan ní ọwọ́ rẹ̀, èyí tó fi ń ṣí, èyí tó fi ń tì. Ó lè ṣí apá ibi tí ọkàn rẹ̀ ń fẹ́, ó lè ti apá ibi tí ọkàn rẹ̀ ń fẹ́. Ó lè ṣí ọ̀run fún àwọn àyànfẹ́, ó lè ti ọ̀run fún àwọn ọ̀bàyéjẹ́. Nítorí kíni? Òun ni Ọlọ́run fúnra rẹ̀. Ọ̀run a máa ṣí, ọ̀run a máa tì. Ṣùgbọ́n mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lónìí lórí ọ̀run tó ṣí. Mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn a máa lo gbólóhùn náà. Efrata, Efrata, nígbà wo là á lo gbólóhùn náà? Nítorí kí la ṣe lo gbólóhùn náà nígbà tí a lò ó? Ta ló lo gbólóhùn náà? Ó ṣeéṣe kó o bá èyí pàdé nínú ẹ̀kọ́ ọ̀run tó ṣí. Àwọn wo ló ni ẹ̀kọ́ yìí? Ẹni tó kíyè sí pé ìrànlọ́wọ́ dẹ̀tì, àánú dẹ̀tì. Mò ń gbàdúrà ṣùgbọ́n mi ò rí ọ̀nà àbáyọ. Mo rò wípé gẹ́gẹ́ bí ẹni tó rí orí ọ̀fẹ́ gbà, mò ń sa ipá mi láti ṣe ìfẹ́ rẹ̀. Nípa orí ọ̀fẹ́, mò ń tẹ̀lé ìlànà rẹ̀. Síbẹ̀síbẹ̀, kò sí ẹ̀rí, kò sí ìrànlọ́wọ́. Ó ṣeéṣe bóyá irú ẹni bẹ́ẹ̀ ń gbé lábẹ́ ọ̀run tí a ṣe, ọ̀run tí ó tì. Báwo lèèyàn ṣe mọ̀ pé ọ̀run òun tì? Mo ti sọ ọ́ ṣáájú, ìrànlọ́wọ́ tó ṣàkì kò ní sí àánú. Mo ti sọ ọ́ ní ìbẹ̀rẹ̀ pé ọ̀run ní àwọn yàrá, ó ní àwọn ilẹ̀kùn. Ọ̀run a máa ṣí, ọ̀run a máa tì. Sorí ọ̀run tí mo ń sọ nípa rẹ̀ yìí, bó ṣe ní kọ́kọ́rọ́, bẹ́ẹ̀ ni ayé gbogbo ènìyàn ní kọ́kọ́rọ́ o. Ilẹ̀kùn ń bẹ níbi gbogbo tí orí wọn ni. ki se ilekun ti a foju ri nikan ni ilekun gbo mi ye ilekun be ninu ogiri ti o wo ni o to ni pe o ri ilekun ninu re sugbon ni ilekun ninu awon eniyan kan ma de ara re wa si wi pe silekun ko je ki nkoja a silekun a pade fun won ilekun be ninu oke ilekun be ninu awon igi to wo won ni awon ti o ba ni kokoro re lowo nigba ti won ba debe wa ko wa ma si fun won wa lo kokoro won wa ma si fun ra won je ki n ba o soro so re ni ti o ni kokoro lowo o ni o gba wipe kini kan ma si mo tenu mo fun awon to gbo oluwa aya eniyan ni ilekun aya eniyan ni kokoro sori nigba miran bi a ba tilekun aya eniyan mo eniyan won o ni saanu re o di ojo ti a ba si aya eniyan fun o ko to ri aanu gba lodo re ohun to ye ko se leleyi o debi akoko won tilekun won o silekun o debi keji won o fe ri o gbogbo ibi to de ni won ti le o pada o se se won ti tilekun aya mo ni bi won ba ti saanu re iran lowo ti odo won jade o se se ore mi baba won ti lekun aya mo ni lojo ti a ba ti silekun okan fun o iran lowo yo so kale lojo ti a ba ti silekun aya fun o wa ri aanu eniyan gba sugbon bo kini kan o ko si ibi ti o wo won ni ti o ni koko wa ti ilekun ilekun be ninu ofurufu ninu awon orun ati orun ilekun be ni ori ile o go ilekun be ninu okun oni lati gba mi gbo wipe ilekun be ninu awon position wa de mu odo nigba miran awon eniyan kan le jade ninu re wa tun pada wo be nibo ni won ti jade nibo ni won wo lo mo se akiyesi re ri fura mi mo gbe ni ilu Iduani odo kan be lohun ni bi o ba debe nigba miran wa ba arabirin dudu kan be a jade lati mu omi na a ma wole pada a ma jade egbo mi o isele n be ninu aye ma so pe na lai ibi ti o ba rin mo lo le ri mo ojo ti a ba ti silekun fun o iwo na ma lo.

mi orun eni to da aye ati orun oluwa olorun olodumare ni oruko re ninu ibugbe re ninu ogolorun o a ma gbe ninu orun a ma gbe ninu aya eniyan ibi to ba wo olodumare lo le gbe eni kan ko le diwon ibugbe re mo n ba o soro lori orun to si sori orun ti o si mo so saju pe a ma ti bi orun ba si ki lo ma n sele akoko ti orun ba si iranlowo a ma so kale ma gbo mi ye o nigba ti orun ba si ojo le ro nigba ti orun ba si ojo didi ti a pe ni snow o le ro nigba ti orun ba si yinyin awon okuta to di bi eyin wa ma jabo nbe sori bi orun ba si eja le sokale lojo kan ni agiju a si orun mana ti orun wa ki se ni ojo kan ki se ni osu kan orun awon eniyan na si a fi akara da won lohun sori bi orun ba si ko si ohun ti olorun ko le fi da awon eniyan re lohun orun si fun awon omo israeli lagiju ogoji odun ni orun fi si nitori won a si n je ife okan won lohun lojo kan orun si nitori won a fi ere abuye ti awon eniyan na lorun nitori kini nitori orun si bi orun ba si aanu a ma so kale bi orun ba si iranlowo a ma so kale bi orun ba si a ma gbo adura awon eniyan bi orun ba si ore re a ma so kale o ti gbo mi ni mo denu we agai ni ori ikeji re bi o ba gbe lati ese ikefa mo ka fura mi oro re wipe emi o mi awon orun eliabi ko ti yo bi a ba mi a si niyan o awon isele kan yo sele ninu re mo n ba o soro nipa orun to si eyi ni ẹni tó ní ọrùn wípé èmi ò mi ọrùn èmi ò mi ayé èmi ò fi ìfẹ́ àwọn ènìyàn fẹ́ wọn lọ́rùn nítorí wípé nígbà tí a bá mi ọrùn àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu a máa ṣẹlẹ̀ bí ọlọ́run bá mi ọrùn òjò yóò rọ̀ bí ọlọ́run bá mi ọrùn a ó tẹ ìfẹ́ ènìyàn lọ́rùn bí ọlọ́run bá mi ọrùn a ó gbé ìrànlọ́wọ́ dìde fún ọ nígbà tí ọrùn bá ṣe ṣùgbọ́n bí ọ̀run bá tì kí ló lè ṣẹlẹ̀ ọ̀run ènìyàn ò gbọ́dọ̀ tì kí ló lè fi mọ̀ bí ọ̀run rẹ̀ tì nítorí pé bí ọ̀run bá tì nọmba wà ọ̀run kìí bá ilẹ̀ sọ̀rọ̀ bí ọ̀run ènìyàn kò bá ti bá ilẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ rẹ̀ kò lè mú ìbísí tí ọkàn rẹ̀ ń fẹ́ wá bí ọ̀run ènìyàn kò bá ti bá ilẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ìyàn yóò mú irú ènìyàn bẹ́ẹ̀ nítorí wípé nígbà tí ọ̀run bá ṣí ni ọ̀run yóò rọ òjò sí ilẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé àìsáyà wípé ọ̀rọ̀ mi tó ti ẹnu mi jáde kì yóò padà sí ọ̀dọ̀ mi lásán yóò ṣe rere nínú èyí tí mo rán bí òjò ti rọ̀ tí kìí wá lásán ṣùgbọ́n tí yóò rin ilẹ̀ tí yóò fi irúgbìn jáde tí yóò mú oúnjẹ jáde fún àwọn ọ̀jẹun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi yóò rí kì yóò padà sí ọ̀dọ̀ mi lásán ṣùgbọ́n yóò ṣe rere nínú èyí tí mo bá rán bí ọ̀run ènìyàn bá tì kò ní bá ilẹ̀ sọ̀rọ̀ kò lè ṣe rere kò lè dàbí ohun tí a kọ ní samuel yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò rárá o bí ọ̀run rẹ bá tì ohunkóhun tó ń ṣe kò lè ṣe dédé tó o bá ti rí ẹni tí gbogbo iṣẹ́ rẹ̀ ń já sí pàbó ẹwádìí rẹ̀ àti ọ̀run mọ́ o fẹ́ bẹ ọlọ́run nípa ọ̀run ni o màá fún ọ ní kọ́kọ́rọ́ lónìí èyí tó ṣí àwọn ọ̀run màá fún ọ ní kọ́kọ́rọ́ lónìí èyí tí kò sí ohun tí kò lè ṣí bá mi ká lọ sórí bí a bá ti ọ̀run ènìyàn ilẹ̀ rẹ̀ yóò gbẹ ìyàn yóò jà ebi yóò pa
nítorí pé a ti ọrún rẹ̀ bí a bá ti ọrún a kò lè ṣàìtí ilẹ̀ hallelujah bí a bá ti ọrún ènìyàn a kò lè ṣàìtí ọrún rẹ̀ nítorí pé nínú ìbísí ọrún ni ilẹ̀ ti ń gbà gbogbo ìgbà tí a bá ti ọrún ilẹ̀ yóò gbẹ ìyàn yóò ṣẹlẹ̀ ọ̀dá yóò wà ẹnìkan ń gbọ́ mi báyìí ọ̀dá dá ọ ilẹ̀ rẹ gbẹ nítorí a ti ọrún rẹ ni mò ń bọ̀ ńbẹ̀ màá bá ọ sọ̀rọ̀ lónìí ta ló lè ti ọrún ènìyàn bí a bá ti ọrún rẹ báwo ló ṣe lè gbá ọrún rẹ padà kí ni ohun tí o lè ṣe láti ṣí ọrún rẹ èyí ni agbára ọ̀rọ̀ tí a rán sí ọ lónìí sórí ìyàn mú ní ilẹ̀ ísírẹ́lì nítorí tí wò ní nǹkan dìde ó ṣí ọrún èyí dà ní orúkọ rẹ ìwé àwọn ọba kínní orí ìkẹtàdínlógún so ti débẹ̀ ni èmi dà wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi títí di ọjọ́ tí wọ́n yí padà kì yóò sí òjò tàbí ìrì ó dá gbogbo rẹ̀ dúró mo máa ń tẹnu mọ́ kinní kan bí òjò ò bá rọ̀ ó yẹ kí ìrì máa sẹ̀ ṣùgbọ́n bí a bá rí ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀dá ènìyàn òjò ò rọ̀ ìrì ò sẹ̀ a fẹ́ pa á lọ́sàn gangan ni òjò ní ìbùkún tí ayé rẹ̀ ń retí ìrì ní àwọn ìpèsè tó ń jáde fún ọ bí kò bá sí òjò àwọn ìrì lè mú irúgbìn rẹ tutù díẹ o lè má fún ọ ní ohun tí o fẹ bí o ti tó ìrì ní àwọn ìpèsè kéékèèké èyí tó gbé ọ dúró di ọjọ ìbùkún ńlá bí o bá ti kíyè sí kò sí ìbùkún ńlá kò sí ìpèsè lọ́wádìí rẹ a ti ọrún mọ a sí ọrún mọ ọjọ tí a bá ṣí ọrún rẹ òjò ńlá yóò rọ bí a bá ṣí ọrún ènìyàn ìṣẹlẹ abàmìyanu yóò ṣẹlẹ èmi dà wípé kì yóò sí òjò tàbí ìrì ìṣẹlẹ ilẹ púpọ ilẹ àwọn ènìyàn gbẹ ṣùgbọn bí mo ti fún ọ ní ìṣáájú èmi dà ló kéde rẹ kì yóò sí òjò tàbí ìrì ṣùgbọn wo ti ọlọrun mi ṣe ọlọrun wí fún èlíjà pé máa lọ síbi odò kan tí a pè ní kẹrìtì nígbà tó o bá débẹ̀ mo ti pèsè fún ọ mbẹ̀ mo ti ṣí ọrun nítorí rẹ nígbà tó o bá débẹ̀ èmi ó máa bọ ọ níbẹ̀ wàá mu nínú odò náà ìpèsè ọlọrun ni ọrun tó ṣí yéríàmù ìrànlọ́wọ́ àti àánú ọlọrun ni ọrun tó ṣí ṣùgbọ́n máa bá mi bọ̀ díẹ̀ ọlọ́run fúnra rẹ lè ti ọrùn kí ló dé tó fi ń ti ọrùn nítorí ìwà búburú àwọn ènìyàn ìwà ìka àwọn ènìyàn ìwà ibi àwọn ènìyàn àti àìrònúpìwàdà wọn máa bá mi bọ̀ sẹ́ èyí já bẹ níbi odò kẹrìtì abàmì ẹyẹ kan ń gbé oúnjẹ wá fún ó ń gbé oúnjẹ wá láàárọ̀ ó ń gbé oúnjẹ wá nírọ̀lẹ́ mo kà á yé wípé àkàrà àti ẹran tí a dín ní orí ẹ̀yìn náà olúwa mi ò èlíjà yóò jẹ lẹ́yìn oṣù mẹ́fà odò gbẹ a ṣí ọ̀run fún níbòmíràn bó o bá ń gbọ́ mi báyìí mo lu àṣẹ bàbá mi ẹ̀yìn tí a ṣí ọ̀run mọ́ mo ṣí ọ̀run fún ọ níbòmíràn bí ilẹ̀kùn ènìyàn bá tì ilẹ̀kùn bàbá mi wà ní ṣíṣí máa gbọ́ kinní kan kọ́kọ́rọ́ tó ṣí ọ̀run ó ń bẹ lọ́wọ́ olódùmarè ó yọ̀ǹda rẹ̀ fún àwọn ènìyàn kan arán mi sí ọ kí n bá ọ sọ̀rọ̀ nípa ọ̀run tó ṣí sórí kọ́kọ́rọ́ tó ṣí ọ̀run ìwọ náà lè ní lónìí ó lè lo fún ara rẹ ó lè lo fún ẹlòmíràn bí o bá ti mọ àṣírí rẹ nítorí kíni ọ̀run ṣe é ṣí o ó ní kọ́kọ́rọ́ àwọn tó bá mọ àṣírí rẹ àwọn ló ní kọ́kọ́rọ́ náà mo fi dá ọ lójú pé kọ́kọ́rọ́ náà ń bẹ lọ́dọ̀ rẹ báyìí bí o bá ṣetán láti lu kọ́kọ́rọ́ náà sórí bí a bá ṣí ọ̀run ìyàn tó mú àti ìṣẹ̀lẹ̀ ni ó lè pe àjàkálẹ̀ àrùn wá ó lè pe àìsàn wá sórí bí a bá ti ọ̀run àdúrà kì í gòkè
ẹsẹ̀ yóò ti gòkè tán ọlọ́run lọ a ti fi ẹsẹ̀ rẹ̀ tilẹ̀kùn ọ̀run mọ́ a ti ṣí ọ̀run rẹ̀ àdúrà rẹ̀ kò lè kọjá ṣùgbọ́n lọ́jọ́ tó bá ronú pé wàdà lọ́jọ́ tó bá yí padà sí olúwa ó ní jẹ́ kí ó yí padà sí olúwa àti sí ọlọ́run wa òun sì fi jì í lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tí ó bá yí padà a ó ṣí ọ̀run rẹ̀ padà ṣó ń bá mi bọ̀ báyìí lọ sínú ìwé mark ìwé agai orí ìkejì bí o bá mi rí mú wà ní ẹsẹ ìkẹfà rẹ ó ní nítorí báyìí ní olúwa àwọn ọmọ ogun wí pé lẹ́yìn kan ṣá nígbà díẹ̀ sí ní èmi ò mi àwọn ọrún àti ayé àti òkun àti ìyàgbẹ́ ilẹ̀ èmi ò sì mú gbogbo orílẹ̀-èdè ìfẹ́ gbogbo orílẹ̀-èdè yóò sì dé ìyẹn nígbà tí a bá mi ọrún a ṣí nìyẹn nígbà tí a bá ṣí a ó mi ìfẹ́ gbogbo orílẹ̀-èdè yóò dé are you still with me jẹ́ kí n bá ọ sọ̀rọ̀ èyí lohun tó ń ṣẹlẹ̀ nígbà tí a bá ti ọrún mọ́ ènìyàn jẹ́ kí n bá ọ sọ̀rọ̀ kí ló dé tí ọlọ́run fi ń ti ọrún ènìyàn kí ló dé tí a fi ń ṣí ọrún mọ́ ènìyàn mo mọ àwọn ọ̀nà mẹ́ta tí a lè fi ti ọrún ènìyàn number one nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run a máa ti ọrún ẹlẹ́ṣẹ̀ orílẹ̀-èdè tó gbàgbé ọlọ́run a ó ti ọrún rẹ̀ orílẹ̀-èdè tó bá ti gbàgbé ọlọ́run a ó ṣe kíni a ó ti ọrún rẹ̀ gẹ́gẹ́ bí a ti ti ọrún ísírẹ́lì nítorí tí wọ́n gbàgbé ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run kí a lè ṣí ọ̀run rẹ̀ ẹgbọ́n mi orílẹ̀-èdè nàìjíríà ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí ọlọ́run fẹ́ jùlọ ni èyí ni orílẹ̀-èdè náà tí a wípé ó sọ fún wàrà àti fún oyin ẹgbọ́n mi ẹnìkan sọ pé wàrà ti tán ní nàìjíríà mo sọ fún ọ pé wàrà ń bẹ ní nàìjíríà ọwọ́ àwọn ìkà nínú igbó ló wà wàrà ń bẹ ní nàìjíríà àwọn ènìyàn búburú ló kọ́ létí àwọn ènìyàn búburú ló kọ́ lé mọ́ wàrà mọ́lẹ̀ wọ́n ń dá wàrà jẹ wàrà ń bẹ ní orílẹ̀-èdè yìí epo ń bẹ ní orílẹ̀-èdè yìí ọrọ̀ ń bẹ ní orílẹ̀-èdè yìí ọlá ń bẹ ní orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ṣe ni láàánú pé ọwọ́ àwọn ọ̀jẹ̀lú ọwọ́ àwọn ìkà àwọn nìkan ló ń da ata àwọn nìkan ló ń da gbé pamọ́ kì í ṣe bí a ti ọrún orílẹ̀-èdè yìí pátápátá nítòótọ́ ni wípé ìwà ìkà àti ìwà búburú ń bẹ ní orílẹ̀-èdè yìí nítorí ẹsẹ̀ ènìyàn a máa ti ọrún rẹ̀ number two ènìyàn fúnra rẹ̀ a máa ti ọrún ara rẹ̀ ìwà ọwọ́ rẹ̀ lè ti ọrún rẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí o ta sílẹ̀ lè ti ọrún rẹ̀ kí ló ṣẹlẹ̀ sí káínì nígbà tó pa arákùnrin rẹ̀ ẹ̀jẹ̀ abẹ́lì ti ọrún mọ́ ọlọ́run lè ti ọrún ènìyàn nítorí àìgbọ́ràn rẹ̀ ènìyàn lè ti ọrún ẹlòmíràn àwọn tí wọ́n pe ara wọn ní àgbà àwọn ènìyàn búburú ayé àwọn tí wọ́n gbà pé wọ́n ní agbára ní ìran wọn kí ni mo ní wọn a máa ṣe wọn a máa ti ọrún ẹlòmíràn àfúnwòye èlíjà ní orí ọ̀fẹ́ rẹ̀ ó kígbe sí ọlọ́run èlíjà dá ọ̀run tì mọ́ odidi ilẹ̀ ísírẹ́lì ẹ̀rù ọlọ́run gbà míì lọ́jọ́ tí ọlọ́run yóò yọ̀ǹda òjò sí ilẹ̀ ísírẹ́lì kò ṣe lẹ́yìn èlíjà ẹ̀mí ọlọ́run tọ èlíjà wá padà sí ilẹ̀ ísírẹ́lì mo fẹ́ rí òjò padà sí ilẹ̀ náà èlíjà ló ti ọ̀run òun náà ni ọlọ́run lò láti ṣí ọ̀run náà mo ti fún ọ ní mẹ́ta o ẹ̀ṣẹ̀ rẹ lè ti ọ̀run máa kíyèsára rẹ number two
Ọlọ́run ọ̀run lè ti ọ̀run fúnra rẹ̀ nítorí ìwà àwọn ènìyàn tó ń gbé nínú ayé náà. Number three, àwọn ènìyàn búburú nínú ayé a máa ti ọ̀run nítorí ó wà ní ipa àwọn bẹ́ẹ̀. Elijah nìkan ló ti ọ̀run nítorí ìwà búburú àwọn ènìyàn. Let's go there. Bí a bá sí ọ̀run, báwo la ti lè ṣe? Ibi ni iṣẹ́ náà wà báyìí. Mo ní bí a bá ṣe ọ̀run, bí ọ̀run bá tì, báwo la ṣe lè ṣe ọ̀run? Èyí ló ṣe pàtàkì jù. Èyí ni kọ́kọ́rọ́.

kì í ṣe pé ó lè ṣí àwọn apá kan nínú ọ kókóró tó lè ṣí the whole of heaven ó lè ṣí gbogbo ayé pẹ̀lú rẹ̀ ó lè ṣí òkun pẹ̀lú rẹ̀ ó lè ṣí àyà ènìyàn àbí ò tí mọ̀ ni bí a bá ti ṣí ọ̀run ayé yóò di ṣíṣí when the spirit is opened the physicals are automatically opened bí a bá ti ṣí nínú ẹ̀mí a ó ṣí nínú ayé kọ́kọ́rọ́ tí mo ń sọ nípa rẹ̀ bá mi lọ sínú ìwé matthew ní orí ìkẹta rẹ̀ ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ọ̀run ṣí nítorí jésù ṣùgbọ́n nígbà tí mo dé chapter 16 verse 19 ìwé matthew kan náà chapter 16 verse 19

0: gajo keni le olu ya dembi 96.7 sani osani frequency titi wa o esi tembo wa
1: Karimonde yi apolori omo salami lagilu fm 96.7 felele lawa ta ti n pase bi oba
2: oko jojo kirakita ojojumo ohun ironu igbese aye to da lojo waju a ma mu kokon poruru tabi ka ya o ma bale ta npe ni stress le de gese to le yori si airorunsun ke eyan ma gbagbe nkan to ba wa ri be royal rest herbal capsule ni ko yan layo egbogi ashwagandha to je okan lara eroja indian ayurvedic medicine ni won fi se ajo dabda kisi fon telu ma je ki aibale ayada ogule ma je ko sakoba fulera ati agbara re royal rest herbal capsule ni ko ma lo kara o ji pepe tokunrin tobirin lo nlo ile ise vital royal integrated services limited to wa ni number 7 obafemi awolowo ikeja nipinle eko lo nse o si wa lawon ile itaja ogun yibo jake jado orilede yi awon number ero ibanisoro won ni 0806655103 tabi 0703039 8601 royal rest herbal capsule egbogi tara nfe
3: ẹnlẹ́ ń bẹ̀ yẹn ìyẹn ara lé ìjẹ́ àlàáfíà ni mo bá yín ẹ wo ọ̀rọ̀ ìlera gangan ló gbé mi wá àdúrà mi lásìkò yìí ni pé kí elédùwà fi ìlera tó péye jíǹkì wá àmọ́ ẹ wá gbọ́ ó ṣe kókó ká mú àwọn nǹkan tí elédùwà ti fi sísàkánì wa lò nítorí ẹ̀ ní iléeṣẹ́ kan tí ọ̀rọ̀ ìlera jẹ lógún ṣe ni ká mú ètò yìí wá fún yín iléeṣẹ́ yìí là ń pè ní vital royal services integrated limited iṣẹ́ tí wọ́n ni ká fi egbòogi tí àwọn èèyàn ti ń lò látọdúnmọ́dún pẹ̀lú ẹ̀rí ká fi ṣe àwọn oògùn tó ń gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ ìpèníjà nípa ọ̀rọ̀ ìlera àwọn egbòogi ilẹ̀ india tí a mọ̀ sí ayurvedic herbs ni a fi ṣe àwọn oògùn yìí láti lè ran àwọn èèyàn lọ́wọ́ láti gbé ìgbé ayé pẹ̀lú okun agbára àti ìlera tí ó péye èyí tí màá kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi ṣe èyí egbòogi ashwagandha yìí ni a mọ̀ fún bí ó ṣe máa bá ni kápá ìpòrúurú ọkàn eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí stress kí àyẹ̀ yẹn máa lù pìpìpì ó máa bá ni kápá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní heart palpitation ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó tún máa ń jẹ́ kí ìlera obìnrin ṣe rẹ́gí tó fi jẹ́ pé ọ̀lẹ ayọ̀ ó lè máa sọ nínú ìyàwó ilé ó wà fún ọkùnrin àti obìnrin royal rest yìí a máa fúnni ní okun a máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ látara egbòogi kí n tó bọ́ sórí ìkejì bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè ni àbẹ fẹ́ ra àwọn oògùn yìí tàbí fún ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa àwọn egbòogi yìí ẹ pé 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-5103 ìkejì tí mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ la pè ní royal guard egbòogi neem extract la fi ṣe egbòogi yìí ó máa ń fo ẹ̀jẹ̀ mọ́ ó máa ń wòye àjà pẹ̀lú àwọn àrùn tó ń yọ sí ni lára bí irorẹ́ ìṣáká àti ìta ó máa ń mára jọ̀lọ̀ ó máa ń jẹ́ kéèyàn dùn wò lójú ó sì tún ṣiṣẹ́ bíi àjídèwé amárúgbó takébé ni o béèyàn bá ń lò ó kì í jẹ́ kéèyàn ó tètè gbó lójú ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí n fi tó yín létí pé àwọn oògùn wa ti ní òǹtẹ̀ nafdac léyìí tó ń fi hàn pé ó dára fún lílò ǹjẹ́ yín tí ẹ ń wò pé àwọn bolẹ̀ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè ríra ní danax pharmacy tó wà ní àdójúkọ adamasigba nílùú ìbàdàn ó tún wà ní kúnlé ara pharmacy ní àdójúkọ uch nìbàdàn ó wà ní westland pharmacy lẹ́gbẹ̀ẹ́ kúnlé ara ní àdójúkọ uch nìbàdàn náà bákan náà ó tún wà ní misga pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ sabo central mosque ní sabo mokola nìbàdàn ó wà ní merike pharmacy nìbàdàn ẹ tún lè ríra ní real crown pharmacy ní challenge nìbàdàn ó tún wà ní ayọ̀ọ́lá pharmacy iwo road ogun wa ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ bá yín sọ ó la pè ní royal intact eléyìí tí a ṣe pẹ̀lú ashwagandha maca root àti shilajit oògùn ajẹ́bí ìdani ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ vital royal services integrated limited tó ń ṣe àwọn egbòogi yìí wà ní number 7 ọbáfẹ́mi awolowowe ìkẹjà ní ìpínlẹ̀ èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbòogi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pe 0806-655-5103 egbòogi ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní royal insucap royal insucap eléyìí tí a ṣe láti ara guinemas investor eléyìí máa ń kojú àrùn tí a mọ̀ sí àtọ̀gbẹ egbòogi yìí la máa ń lò láti jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ ki o wa bo se ye ko wa o ma nje ki ara o sise dara dara nipa jije ki o nje sokale nipa yiyo awon anfani to wa ninu onje o si ran ni lowo lati gbe igbe aye alafia ki eyan o si gbadun igbe aye eni e ma gbagbe o nadak ti fi onje lu awon ogun wa yi awon egbogi indian ayurvedic la fi se e si le ri awon ogun yi ra ni danax pharmacy Kunliara Pharmacy, Westland Pharmacy, Misga Pharmacy, Mirike Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy, Epiwa, sorry 0806-861-5751. Vital Royal Services Integrated Limited Luni, Ilerawa, Kunidawa Gunleo.

0: Evangelist Elijah Akintude and other anointed ministers, hosted by Prophet T.A. and Evangelist Joyce Arabambi. Venue at Church Auditorium, CAC Reformation Land, Adesina Bus Stop, Oluloyi Akoran Road, Ibadan. And you can join us live across all our social media platforms. Come and celebrate with us.
1: Lagilu FM 96.7.
2: Hello, eyan mi le nbe ti mo de soye omo to so pelu okotanu oro ti martin sara lu emi gangan ni se ama dun mi ki ri nkan kan to ran emi gangan lowo ki ma si lo e lo fi je pe mo ba ti ri n to ran mi lowo igbele mi mu bonu ti fi je ke mo ikan tun re o en tin gbojin jaje jaje ja tori awe to mi ti pe emi na mo wa tori pe mo ri po wulo fun mi nbe ti gbo pe mi gbowo nbe o ye keyin na o le ma gbowo mo se so fun yin pe emi o lo ogun ebo mo o jinja la shiribe ngba te ti wa gbohun o wu mi kayin na o janfade to wa nbe ele mo fse ni tin dawo pelu multi stream limited ti won se egbo gejenja tin toju ara tin se ton fowo si ni lapo mo e mo bo nigba gede opo to anu eja ajo mo ye je emi nje nbe kayin na o le je tori e mo se peyin pe eja ajo mo se ni gbogbo ojo Wednesday gbogbo ojo alaruba a jo mo pade latago mejila jinja mo ni won pe o se sise dada an to da mo o ye mo bere won si ye mo yoju ibi to ti dun nbe nti an pe ade o fi bi poroporo han mo ke se ti de soye omo tosho opo to anu temi nta nti bi ti mo ba ti ri oye mo godo pa ke kẹyìn náà máa bọ káàdì ẹtẹ mi ń fi bí kòkòrò hàn mọ wọn ní bí ewé ti wò 84 ló wà nú ẹ 76 kọ́hún ẹjí máa bọ̀ kẹ́ wá gbàgbọ́ yé ó níbi tá a lè sọ dé lórí fọ́nrán ni mo ṣe ní kẹ́ máa bọ̀ gbogbo ọjọ́ Wednesday ní gbàgede òkúta àánú nínú KS Motel Total Garden Agodi Ìbàdàn gbàgede òkúta àánú ẹ wá máa pàdé Multistream TM Limited ní gbogbo ọjọ́ Wednesday kí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè lo fún lera àti bẹ́ẹ̀ ṣe lè mówó jáde nínú ẹ̀. Adéfì ọmọtọ́sọ̀ ń pè ẹ má ṣe lágbọ̀ngbọ̀n sínú o kẹ́yìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni. Ẹ pe nọ́mbà yìí nọ́mbà gbàgede òkúta àánú gangan 070-8167-4433 àsìkò ṣẹ́ nìkan ni o 070-8167-4433 tàbí kẹ́ ẹ pé Désòye Ọmọ́tọ́sọ̀ sórí 090-2376-0575 ṣe ẹgbọ́ dáadáa 090-2376-0575 tó yẹ yín a mọ̀ pàdé bẹ́ẹ̀ bá ti wá irí bẹ́ẹ̀.

Ẹtún káàbọ̀ sórí àkọ́tun ètò ojú táyé ìyún fún tòní. Oní ti ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù keje ọdún 2026. Kẹrẹkẹrẹ bẹ́ẹ̀ ọdún ìtún lọ́nu. Káàtó lajú káàtó dìjú àti rí pé ọdún ìtún ti parí. Ẹ̀yà ti mú méjèèjì tán. Lẹ́yìn eléyìí báyìí ó kù márùn-ún. Gbogbo wa tá a wá jọ bẹ̀rẹ̀ ọdún yìí, gbogbo wa tá a rí oṣù keje yìí, gbogbo wa là á rí ẹ̀yìn ọdún yìí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Àtẹ̀mí àtẹ̀yìn òní fi wá ṣàwátì. Lórúkọ olóòtú ètò yìí ni mò ń kí gbogbo wa káàbọ̀, ọ̀gá wa Kenneth Ugwuoje, tẹ́yìn kan mọ̀ sí K-Boogie. Ẹ̀yin kan tún máa pè wọ́n ní Brown Sugar. Kò sí lè tẹ pẹ̀ tí ò lọ. Àti lórúkọ ọ̀gá mi dáadáa Gbẹ̀ngà Oyàtọ̀ Ọláyíwọlá. Lórúkọ ìtùnú Dixie Nọ́mọ̀ Alájà tó jẹ́ àmójú ẹ̀rọ fún tàlẹ́ yìí. Àwọn èèyàn United, àwọn tó ń gbọ́mọ méjì lẹ́ẹ̀kan náà. Ilé ẹ̀ tí ì rí nǹkan kan. Olúmúyí wá Adéyẹyẹ lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí Radio Apostle. Apostle yín lórí afẹ́fẹ́ ló ń kí yín káàbọ̀ lórí àkọ́tun ètò fún tòní. Ètò ojú táyé ètò tó ní í ṣe pẹ̀lú káràkátà ni. Ṣé ẹ̀rẹ́yìn tẹ́ ẹ ní ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà? Ẹ̀yin tẹ́ ẹ ní ilé tẹ́ ẹ fẹ́ tà? Ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tẹ́ ẹ fẹ́ tà? Àtẹ̀yin tẹ́ ẹ ń wá ilẹ̀, tẹ́ ẹ ń wá ilé, tẹ́ ẹ ń wá mọ́tò tẹ́ ẹ fẹ́ rà. Ètò yìí ní ń bẹ fún yín. Tẹ́ ẹ bá ti fọ́lò àwọn ìlànà àtẹ̀lé lórí ètò yìí, tẹ́ ẹ sì pè sórí ètò tẹ̀sán tẹ́ ẹ fẹ́ tà. Ẹ gbàgbẹ́jì àwọn ọmọ Nàìjíríà ti ń dúró tán fẹ́ gbọ́n tẹ̀yìn ní tẹ́ ẹ fẹ́ tà yẹn. Tẹ́ ẹ bá wà ti wo wọ́mọ pápá ẹ rí ta lórí ètò yìí. Tẹ́ ẹ bá ní ohun tẹ́ ẹ fẹ́ ta, àwọn òfin kọ̀ọ̀kan wà tí ó rọ̀ mọ́ ètò yìí. Àkọ́kọ́ nù ẹ̀ ni pé ohun yòówù tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ ta, ẹ mọ́ wò wọ́mọ. Táwa gan bá rí pé oye tẹ́ ẹ fi sí ó ti pọ̀ jù, àwa gan ò ní kà lórí ètò yìí o.

0: ètè kan sí wọn ní malite nílé iṣẹ́ better life bakery kódà mọ jù pẹ́ torí wọn nílò wọn lọ́sẹ̀ yìí ó kódà tó bá lọ́rẹ̀ tó náà dágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì mọ gbà bí wọn ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọn tún fún wọn lówó kú fọmọ nìyẹn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sásẹ́ tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ better life bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara lè wo bákan náà wọn ti nílò àwọn obìnrin tó ní OND NCE tàbí mature SSC tó mọ̀ wí fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọn tó wà níbàdàn gbogbo ibikíbi tó bá wù kí wọn fi ọ sí owó mọ́tò àlọ àtààbò àwọn ohun ọ̀sán nọmba yìí ni ẹ pè sí tẹ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni Jitalex International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines Jitalex International àṣírí okòwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́ Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́bù káàtà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email adimula.1@gmail.com Jitalex International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
2: 21 days divine intervention.
3: Angele don't be ready now.
2: Jesus, you gotta be Samuel JP. Don't worry, I'm not a lot to Wednesday. 1st July 2026. A courier. The buying visitation for laughter. If I will, I don't get funny. Hey, hey. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go Pastor Sakio. I'm going to go to the house. This is the superintendent. Pastor Peter. Reverend Itia Degoke, Prophet Femi Oni, Prophet Kehinde Akode, Prophet Adijola Adebayo, Prophet Esther Adebayo, Prophet Adeyanegbite, Prophet Segun Olambinwe Ninu, Pastor S.O. Aladeji, Prophet A. Olalekan, Pastor Oluwaseun Adebola, Pastor Ishmael Amoran, Wole Ati Ajomo, Jesu Yinka Nabi Usawe, JP, wọ́n máa sọ tẹ́lẹ̀, ẹ̀mí àwọn wo ni yóò máa pa gbogbo èèyàn lẹ́rìí ayọ̀ látọjọ́ Wednesday 4th, Tuesday 21st July, láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ lójoojúmọ́, gbogbo ẹni CAC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office, opposite Lewura Grammar School, challenge Ìbàdàn.
4: Do you intend to explore your dream of working outside the country? Trust me, I've got pleasant information for you. Are you aware that afternoon flying is often the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland and Norway, plus free accommodation, free meal with paid flight ticket to any of your desired country? Only afternoon fly can make this come to fulfillment. Hurry now while offer lasts.
5: Anfani nla leleyi o mu ala ati erungba re se lati sise ni awon ilu wonyi ilu Denmark, Norway ati Iceland. Pẹ̀lú Aptonic Fly, ìrọ̀rùn ló bá dé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè wá sórí
4: 0907-457-0886 or 0915-577-5196
5: tàbí kí ẹ kàn sí wa ní Yellow Building, Efuse Town Road, Challenge.

a kan o ti de o eni e wi tun ti de o eni ba ti sun ka te te

0: so ori eto ye eto wa eto akoni ti gba wa se on la wa nle ise radio ti elero ami onjeje ile ise radio ti lagezu ba se ma se ni oso ose oro le ti le ibadan ina ni kabiyesi olubadan ti le ibadan is imperial majesty oba rashidi adewolu akamo ladoja arusa wa kabiyesi o ogurugba logun akan o mo sifila fori ade o ka di ope lori kiba to ope lese jegbene leke ko pe lorun iru kere ko dokinrin abi gabki kabiyesi aku gbiyanju lori bi oro anrale antale nbadan ngbale bi o se jerudu lo mumi iyun awon ajagun gbale awon ti won fi ajagun gbale sowo ke sa won nikan la ajagun gbale o ajagun gbale nbe nu ebi o eh oro kan rugbo bo kabiyesi mo kiyin pupo mo si ki awon agbimo te gbe kale loja aba enti baba mi are gbogbo magaji nle ibadan oloye asimi yo adepoju ari ori ti won je igbimo fun ti won je igbimo fun won se ise takun takun ta ba ni puro tan ra wa je ise ti won se ko kere o Olorun oba ko ma ba wa duro ti won ta ba le re ni ti o mo bura ti o mo fose meji bura fun re pe ti n ba gba 1 naira ose meji to tele ibadan origun mere rin ti an ti n bogun le ibadan ko sa won si ba si bo e ma ja kuro tan ra wa je o soro wi o emi ti re ni to fi ogun bura pe to n ba si gbowo ti an alagbaja oro to ti n so to le lori o si de ilaji ona o si yi pada biri lo ba ni to pe ogun ogun oda ijo na mo ti beru ogun o ke ti ipepo o ko ti ju ojo mejo lo to ntin so be to kan saru o ti le la telese igun ese fo ko ti le rin te di se ko ti ku loju kan to wa ibi ẹ̀rọ ọlọ́run ti bà mí nù ni mo fi ń sọ wípé àwọn tẹ́ ẹ gbéṣẹ́ fún àwọn tó kájú ẹ̀ ni irú wọn ò wọ́pọ̀ irú wọn wà ṣùgbọ́n kò wọ́pọ̀ kábíyèsí ńládùn tán ti ládùn tán bẹ́ẹ̀ yìí náà ṣe ń ṣe ni ẹ máa ṣe ayé ń wò yìí o tó ọ̀rọ̀ kan ń rúgbó bọ̀ kábíyèsí mo mọ̀ yípọ̀rọ̀ ẹ̀ àfàìmọ̀kọ́ má déwájú yín o lórí àwọn ajagun gbalẹ̀ ni àwọn kan wọ́n gbéra ti ń lo àwọn abúlé kan wípé bàbá àwọn onílẹ̀ ń bẹ̀ ilẹ̀ tó ti lé ní 150 years àwọn tèyí wà ń sọ pé ẹ̀yin ká ẹ tu abúlé fún àwọn àwọn tó ta abúlé fún àwọn àwọn mọ̀ wọ́n okùn àwọn oúnjẹ wọ́n fi sílẹ̀ẹ́sì lọ fi jẹ́ tí wọ́n fi ń gbalẹ̀ àwọn tí wọ́n fowókọ wọn gbalẹ̀ àwọn oúnjẹ wa lọ bá wọn pé kí n la ṣe fún yín lẹ́yìn 150 years tó sì tún ti jù bẹ́ẹ̀ lọ títí ń lọ 200 years báwo làwọn kọ́ ọ́ àwọn tí wàhálà yìí dé bá wọ́n gbéra pa wọ́n lọ jaba lọ́dún àwọn àgbìmọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ ẹ gbà wá o n ta rírè é wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí wọn kàkà kí wọ́n wá jẹ́ wọn lóhùn kí wọ́n dá wọn lóhùn lọ́jà àbá wọn ò dáhùn o ilé olóye eyín kan ń bàdàn ẹni wọ́n gbà lọ kábíyèsí ilé olóye ńlọ wá pe ọjà àbá pé àwọn ní interest ẹ jẹ́ wọn gbọ́ kéèsì yìí mẹ́gàjẹ́ aríọrí ní ọ̀gá àwa náà lẹ́jẹ́ gbọ́ gbọ̀ngbà wọn mọ̀ gbọ́ kéèsì àwọn tí wọ́n gbé kéèsì wá sọ́jà àbá ẹ̀kọ́ òṣojú mímu fún wọn lẹ́yìn tọ́jọ́ péjò ti lọ́wọ́ nú aseyin wa aseyin bo awon te ton pada soja aba won ton fun won ni we pe e ton lo fi we gbe won wa kaka ki won ton wa down won o ton wa soja aba ile oloye olubadan won ton gba lo fe fe ko to dijo ojo na ni won tin gba wi pe e won o ni wa igba ti o dijo ojo na emi ti yin ni tooto ojo ti an fun won pe won yoju sugbon yiyo tiju won yoju iwe court ni won wa fun eni to gbe won wa si waju olubadan bi e si a fi won ton ni iwe court tan nje e mo nti o sele ile oloye ni won ko ri si tarata won lo jabo fun pe awon ti fun ni iwe court a ti fun ni iwe court o mo a fe bere lowo eyin araalu te n gbo mi lowo lowo bayi se eni to je oloye olubadan se nkin sponsor awon ti won lo gbe case ba se nko lo so fun won pe e ma yoju si oja aba ni loju awon agbima ti won gbe kale abi nne abi nko nka fi seto lale yi o on ton rugbo bo oni mo nso tori yo dele olubada gbogbo eyin loba loba nbadan oro tawon oloye kan ti gbo si nbadan ni o a loju oja bayi ta ba toju oja de akoni igba wa se wo la gbo loni a lo lu da ni pinle ogun eku kale
1: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along the Wo Ogbomoso Road, the Wo Nipinle Osun, lo sagbekale 72 hours program. Ti o bere lojo kedogun osu keje titi di ojo keje di logun osu keje odun 2026, July 15 to July 18, 2026. Sa pakori eni, etu sile, eje ko ma lo. Ah! Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo olojutu aye e? Tan so se redoku. Ta lo leri pe o sere ti fun omo? Wa dide. Gberanle lojo kedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo keje di logun osu keje odun 2026. Ma bo ni pade adura alagbara ni 72 hours program Obamoro Camp Grand along the Wolipili Osun pade woli Peter Adeleyi Olowo Poroku Apostle Dr J Olayinka Folabi Okoto Jesu woli Mati Oyelowo Prophet Timothy Jesu Tunde Pastor Ezekiel Ayomide Olorin Emi Lady Evangelist Emilola Exeda Esther Akitola Iya Anointing Lady Evangelist Olaji Oroyi Oko Ofembe lati MRS World Academy Tasca Filling Station Olodo Fatuma Junction ati Salinsile Filling Station Odoriwo Prophet Ezekiel Salawu ni o gba gbogbo yan lalejo dipe won deni tusile
2: Get come on. You fit.
3: Laiwo iwo mo oga agba ni di ibanisheto irin ajo seyi ke orilede ni you fit fly gbogbo aye ti gba be anfare ti wa si sile fun gbogbo enikeni lati seto e visa orilede Tanzania South Africa Singapore Qatar Uganda Egypt Dubai to fi mo Morocco pelu Turkey ati Italy whenever and wherever you desire to fly with you fit fly e visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
4: Happy 48th anniversary!
5: Fun ogojo odun Olorun je olojo sibe fun gbogbo idan adura ati aye onipojo ti o ti pada di otun ori ofe re duro lai pelu okan pese Olorun an se ajoyo ogojo odun to lapere rere e darapo mo wa lati ogunjo si ojo kan drugo su keje bi a se nsa iye ajodun ogojo odun ti o ma bere ni dede ago 5 irole lojo ojumo pelu isoru ni ojobo lati ago 10 asale ati isan pe ti o larin ni ojo esimi ni ago 10 owuro akori duro lagbara nipa ori ofe awon iranse Olorun ti Oluwa yo lo ni Pastor Dr. Henry Ojo Pastor Dr. J.D. Onagwa, Reverend Dr. Missy Funke Adetubelu, Reverend Gbade Ogunlana, Woli Kele Boladun Olurade Baba Adoye K47, Ajinrere Ilaja Akintunde, ati awon iranse Olorun miran, Olubalejo, Woli T.A. ati Ajinrere Obinrin Joyce Arabanbi, Ibi Ibade, Mogan Ijo wa, CAC Ile Atunse Adesiyan Bus Stop, Olunloyo Akanran Ibadan, a o ma reti ti o.
6: Idile onilera pipe, ojo ola to ntan, seto ojo waju re ni ona ti o labo. Ilera re yiyan re ojo iwaju re na ifesto somo bibi ran ni lowo lati pinu igba ti iye omo ti o fe bi o fun idile ni agbara lati mura sile ni ti emi ati oro aje
7: nitori na seto loni fun ola to dara julo
2: síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
6: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Sprint Foundation. Tọ́jú ara rẹ.

0: akanji ewo lo mu to kari so
1: wo won tun ti bele ti mo ra lojo si lowo mi o
0: se n ti so fun o odo Sheimak Global Resources ni bi ifokanbale ti mo tin ra ile ile mi ti mo ko lai si wahala kankan
2: akale mara
0: Hurry, as a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast
3: at 3.5 million naira.
0: Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
4: O balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú steez, gbogbo pítà ní okùnkùn bí àwọn 50 pítàs, jàdùn làbí ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe pítàs, ètò bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà. 50 pítàs bẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 pítàs wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 pítàs kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 pítàs is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolote.
5: Nira, tó bá máa mú owó jáde, a nira. Yálẹ́yìn nira, ìrọ̀rùn máa bá dé bàbá.
6: Ẹ kí wàá lẹ lè sọ pé ẹ ń fi tọ́ka yẹn fi tó fi balẹ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ àgbẹ̀ tí mò ń ṣe yìí o. Mo dúpẹ́ fọlọ́run tí bàbá yín fi lé yín lọ. Àwọn nǹkan wo lẹ̀ ń gbìn?
5: Ẹ ṣe bàbá. Ibi à ń lọ gan-an, ibẹ̀ lẹ́dẹ̀ yẹn o.
6: Torí mò ń ságbẹ̀ mò ń ságbẹ̀.
5: Ọdún tí bàbá mi yàṣẹ fún mi ni mo wá la ro oko, mo la dá oko kan nínú oko ìyá mi, nínú oko ìyá ìyá tó bí mi. Mo wá gbin kòkó sí. Ọlọ́run kọ́ mi mọ̀ ṣe lọ́dún yẹn, mo wá gbin kòkó. Ẹ wá wo kòkó láti 1993.
6: Láti 1993.
5: Ni mo ti gbin kòkó.
6: Ẹgbẹ́ tó bí kàkan.
5: Kò ṣe pé ó pọ̀ náà rẹpẹtẹ. Gbogbo ojú plọ́ọ̀tì lọ. Mo dẹ̀ tún ra ọ̀nà méjì.
6: Fúnra yín.
5: Fúnra ara mi.
6: Kí èsì pé bàbá lọ.
5: Ara o.
6: Kòkó náà lẹ tán gbìn bẹ́ẹ̀.
5: Bẹ́ẹ̀ ni.
6: Kí ló dé tẹ̀gbẹ́ nǹkan mi bẹ́ẹ̀ ṣé kòkó jẹ́
5: òní. Ọlọ́run ló kọ́ mi mọ̀ ṣe ń gbà yẹn.
6: Ṣé kòkó wá jáwó ni.
5: A wá dúpẹ́ lénìí pé ìyàtọ̀ ti wà nínú kòkó lónìí. Mi ò wá dúró lórí kòkó. Gbogbo ń fi mí lọ́kàn balẹ̀ nìyẹn o.
6: Ẹ sá wo. Mo lè
5: kó bá wọn lọ. Màá tún dáko ẹ̀gẹ́, màá dáko ata, dáko tomato, gbogbo nǹkan tẹ́nu ń jẹ ṣá nǹkan àgbẹ̀ tí màá jẹ ń bẹ̀ tí màá tún tà nínú ẹ̀. Kò ní fi mí lọ́kàn balẹ̀ bàbá.
6: Orí tẹ̀ ń sọ yìí. Kìí ṣe pé fàǹfààní ẹ̀yìn nìkan. Fàǹfààní gbogbo etí ti ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Ilẹ̀ ń sọ yìí o.
5: Bẹ́ẹ̀ ni, kò sí rán bẹ́ẹ̀.
6: Bẹ́ẹ̀ lómi à ní kí ni bẹ́ẹ̀ ń bi àgbẹ̀gẹ́. Ṣùgbọ́n ní tẹ̀ ń sọ ní ìsìn. Ẹni kì í ṣe kòkó nìkan lẹ́gbẹ̀ẹ́ o. Ẹ ń gbin ata.
5: Tomato.
6: Ẹ ń gbin tomato.
5: Iṣu.
6: Ẹ ń gbin iṣu. Ẹ ń gbin pákí.
5: Lágbára Ọlọ́run.
6: Lónìí ní ìsìn atatọ́ bá jáde lónìí ní ìsìn ẹ ń bá gbẹta mílíọ̀nù ni ọmọ máa retí.
5: Àmọ́ ẹ jẹ́ kí n fi nǹkan kan yé yín bẹ̀. Gbogbo nǹkan tá à ń dárúkọ yìí tó dọ́là lónìí yìí mo jìyà ń bẹ̀ gan ni o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ṣáájú wípé ìfaradà ni nǹkan. Mo jìyà ń bẹ̀ gan.
6: Èèyàn tó já náà yóò lana kó já.
5: Èmi náà mo gbogbo gbára lọ́lọ́run lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni àṣìbúnà ńlá wà lé mọ́lẹ̀ wà kí. Mo gbára lọ́lọ́run lé lórí pé. Bẹ́ẹ̀ ni.
6: Ó jẹ́ padà lọ
5: náà kò kra mẹ́lẹ̀yì.
6: Ẹ sì nígbàgbọ́ nú àbàbà.
5: Wà láàyè mo nígbàgbọ́. Mọ̀ṣáwó dọ́là lónìí. Mo dúpẹ́ fọlọ́run.
6: Ó ti dọbẹ̀.
5: Dọbẹ̀ lẹ́nu.
6: Ìmọ̀ràn wo le fún àwọn tí ń gbọ́ wa báyìí lórí iṣẹ́ àgbẹ̀?
5: Ẹ ṣe.
6: Àwọn kan wà tó yẹ pé iṣẹ́ àgbẹ̀ wọn ò ká kó nǹkan kan
5: wò.
6: Wọ́n wà ń lé tí ò sọnù ni ó ń lé káàkiri.
5: Kò sí nǹkan téèyàn fẹ́ ṣe láyé yìí tí ò àfi kó ní faradà lórí ẹ̀. Àfi kó ní faradà lé lórí. Kì í ṣe owó ojúmọ́ nà nídìí. to ba sise laaro ma ni ran kan to ma je losun atale osun yen aaro yen gongo kon ni wahala kino ma je la losun atale unu ye keda leju gbogbo kan te ba de ma se afiko ni farada pelu e ri ise agbe te nwo yen ki se pe ire to ma gbe lojo to ma mu lojo asiko to gbin yen ah wa koko sofa o ba se leyin bo ah do ngi ni fe jade sa to ba le roju o se se boya gba rinu mama mu ngba yen o se se boya nse nu mama pakuro to mama amo lola o ma padada mo wa ro gbogbo awon odo sin yi tori gbogbo yi ta nso yi o se se ko ma ba omo adota ogota odumo ko je awon odo lo ma sise fun awon odo aye sin ton wa nta lisin gbogbo nkan ni pelu farada o se pataki gan te on ba fe dako ati dako ki nse nkan to nira to be mi sai farada no se pataki ni se pe ko gbere le ni ko ma wa ni ran ko bi o fe ri nkan kan be lo la rara o koko ta nso npa yi at least ti o ba da koko o kere ju a lo afi ko ni suru odun merin to ba ma toju e odun merin marun gba nu ma to dobe o
6: sugbon to ba ti bere
5: amon bo ba ti bere ti na to lohun o kadara ki lo wo to tun se ti ke se boya sun papa ina wo ti na o ba ti wo ah baba irorun ti de ati osan irorun ti de ati osan mo wa ro gbogbo odo isin ki won ni farada kon ma se pele pele olorun wa pele gbogbo
6: so ni pe ti yan ba le farada
5: ah farada ni baba farada ni
6: to boya ge ni kan ni
5: rara o
6: ti n gbe gbado ti tun wa n gbe ti o ma ri ere be lodo odun
5: koda baba e je kin tun fi kan kun ah an gbe su an gbe ge baba fe je yan ege o wa baba fe je yan su o wa lege ta ma gun ah iyan ege wa
6: hello ko
5: yan ah awon baba wa n pe ndangaria won fi le fun wa kan to lo ni amo awon greek te ni won fun loruko kan e ma je ka ma po lowo yen ndangaria na baba wa n pe te yan ba gun mi yan
6: e ta nso
5: eh
6: ko sa si bi kankan mi
5: ta ko
6: ni ke lo po ti awon greek
5: awon greek ma n pe loruko kan emi o ni ran mi o ni ran mo amo ndangaria yen ni o ko mo ta wa n pe bi
6: o da be de ku ona bada won n pe ni mekati yan
5: ah to
6: e se
5: o won tun ma n pe ni ege atu
6: ege atu ege atu ese modu abada
5: baba
6: ija wa pada
5: o ya
6: e bi pe a ti soro npa be se lo le ke o
5: be ni
6: be se ke o
5: be ni
6: o ti eje
5: ni won ba die
6: ni won ba
5: iya
6: n be le ke o na
5: ah
6: abi o si ya be
5: kuda gbogbo e ko no se so tan eroyin ta foju ba
6: o ye wa die ah pankere
5: ah baba
6: eh jeri
5: abi ka lo ile gora ma kewu rara oko afa wa ma no oko ya la se giwa la ni kewu
6: eh
5: ya ni kewu jo yen
6: eh ti kewu na
5: alhamdulillah
6: so pe mo ni e so fun wa pe baba yin o de ni won
5: be ni
6: e lo de gidi ni won
5: be ni
6: e wa jogun e lodo baba yin
5: be ni mo se ri
6: na wa do de
5: be ni
6: se ngba kale so de ngba ti e ti di imamu e so de mo
5: ah pe yan ba n sode te yan di imam ko ni ke yan sode ko ni ke yan di ode ah mo se n sode bi mo se n soro yi
6: e n peran
5: ah ah se n peran se n peran
6: sode mi
5: je taye ba ti yo a jade ala sode
6: sode mi
5: ode ni mi
6: eh
5: ode ni mi
6: ah ti a ba n soro n pa po ni a mo pe ituwo la ko ni nti pa ta ba wa so pe ode le yan lo je pe ode to ti ba ira abija pade ni o
5: ah baba ni ka bere si so yen koda ile ile asu ile atunmo
6: ile olesu
5: ah ile asu
6: adele olesu
5: eran abija mo lo soko ode njo kan
2: to ibi a ri ma lale inu to ba di ojo mejo afa gane ida ibi a ti pari sihun e na ni a ti gbe awon eyan wa loju opo Olayemi Olasuko Ayomi de onimato lati lalate Adewumi Kazim Adekas Ayola Fasa Mafio J Peter won po lo repete buki ore mi daada Alhaji Sulaiman Akabi to o se suru ni o mo kan ni iya awon kan na ni ati ku ni ati lo won na mo kan e awa ta ba tu amake kan bi mo ki baba mi arule iba oluyole ekwara feraku oju oni ti yin pelu ase olohun o ma ri na ni ogbeyin gbogbo wa gbogbo eyin te ma duro ti a lori eto akiyin o barista daniel aramide muki elder akunle dagoduro baba ojesha eya ajoke alagbo muki yin o oju oni ti yin niyan olode do local government baale akilapa loluyole local government oloye alaji sado akilapa aku mora oba ni beke yo ba wa alaji ani dabelo eseun magaji dr ayodeji fre ma fi kuyomi magaji alafara olubada are bobasu apara are ma eseun oloye iyola omotosho magaji le oladun ni lare mo jagbo eseun oloye rasaki amsa magaji le alemo loke mo kiyin pupo ju alaji rashid iyola ogunse eseun to fi dori alaji raufu sanje elewure baba oja ni challenge oju ni ti o mutupe po bakana muki ige lo ora yen awon ni awon olokada toran yen nu won o gbe radio le ni won ma gbo alaji isa oluwaye muki oloye alaji siakaraje legbawo muki o to fi dori magaji le leko alaji mukore so mo nlo lale o tun di ne o tun la kon lori eto yin eto wa orikele wa se kun ni foku furi so ge aja kun ni je ko je mo olongbo lese orun ayo la sun okokan laji ani dimo ayibere o daro
7: laji lu fm 96.7

0: ngo ba mi o ki oni gbagbe mi ati bayi lo se gbagbe wa lore kore ni ikani yi e se ngba won etu loloko ojoko ile ita se lori ikani yi ni gbogbo gba ni iroyin ni etu loloko ojoko ni o akin akin a se yin pele ewa ma gbagbe ati lo ma re cash e si cash e cash e cash e cash e pelu e edegbeta naira 500 naira le fi re si o *347*1004*2#*347*1004*2#* tabi ke lo soju opo website www.cashier.ng www.cashier.ng abala koko lori eto yi la fi shide eto aye ma bi bayi baba du o ti le ba ke ti ra nkan ri to je pe agba jesus mama go igbo bayi ba tin ra nkan bayi mo lawun eyan kan legbe ko se nti o niru awon eyan be yen to je pe nkan ta won mo se ni pe ko si nte le ra be ro ko bayi won fe nu ba je awon ogun esin o bo be ba ra oko bayi nkan ta won mo se ni pe kan fe nu ba nkan ja pe ki lo ra won tun sokan yin loju pe a rawa owo oko tera e mo ya bi oko ise da to nkan to baje lele tai gan wa mo wo pe ah se nti mo ra yi se nwa ni lo pada ta pada bayi ohun to si ra to si n baje un nte n lohun o wo oko ti e lowo e gan de podi po pe yo so pe o ra ru e o se o se ama banko filabe gbọn ti ru won ba ra nkan won ma nfe ke ba won pon won nfe ke ba won won nfe ki ida ta won mu koja lori eyin e ke mu koja lori awon orisirisi awon eyan lo wa nu aye ta wa yi won tun wa pin sori sirisi won pe sori sirisi o ra awon eyan ta nso yi awon kan wa to je pe ile aye ti won won ni nkan tan fa aye ti won seju pe kan mo gbegbe aye fake life lo baba ran kan keke te e mo pe nkan kere kere ni ah sister shike mo de like agu owo yin o e ba bere e lowo won boya goye boya ko ju bi 30,000 lo won le so pe 400,000 la won ra ta to ye pe oju awon ton si mo paro fun na odudu ta ru la nfa ni a fi gbera wa debe lele ta fi gbera wa debe ni so orisirisi ẹda ni n bẹ láyé yìí fún ẹjẹ ń dẹka polówó ọjà wa náà tí a bá ti padà dé ìtúntẹwájú ẹ lẹ́nbẹ̀ wọn ẹ kú kalẹ̀.
1: Lagilu FM 96.7 ìlànà
2: Ọ̀gbẹ́dára Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òkú ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbẹ́dára fún ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ ya jà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí kàn sí wa lónìí ní Ọ̀gbẹ́dára Aba Home.
3: A wà ní ìta Akinlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
2: Bàbá Ọ̀gbẹ́dára ló ní àlàáfíà ló ń wú.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀bádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé-iṣẹ́ wa ti wà ní ìta Akinlóye òjé ní ìlú Ìbàdàn. legbe ile epo total oje itutaba legbe le baba kinloye gangan ibadan afẹ bara wa soro nipa irina ewa tori pe awon agbalagba yoba won ma ni oju lo bara atelese ni oba one ibita rojude edumare je ka rese debe mo fe ki gbogbo ayo lomo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere boyo fe wa si le ise wa loje e pero ba ni soro mi 090-488-6853 090-488-6853 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo otun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti ba wa tabi ko mo wo osin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti ba wa boyo oju yi ngun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi to ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ori nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dollar mu ma bo wa ba mi ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nero ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro ina eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki ejo ma gbone wa lati nu o si le fa ki ise eyi tin gbeje lo si biri na eyan ki se yo ni ayen to ba si wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan ba kan na keyan ma ronu pupoju ironu pupoju a ma sakoba fun irina keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo ba kan na ti e ko ba po la poju awon na ma sakoba fun irina orisirisi aise irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto sibi irina ti e ah eledumare koni gba irina lowo enikokan wa to ba mo po ni pe ni ja irina dede o le daka qurani o le daka bibeli o ti irina ri won to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan irina dede niyan kan si mi ile ise wa ti wa ni ita kinloye oje ni ilu ibadan legbe ile epo total oje itutaba legbe le baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmo eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fi se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe sibiri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa ajmo eyo kan e to lomi ni dada ko mu dani ero ibanisoro te ma pe mi si ohun na ni 090-488-68853 090-488-68853 ni ilese ti wa awa ki fara niyan toru pa na obe lorun ko lorun fara ni wa ba kan na ni opopolopo si ti wa si ilese wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero ibanisoro te ma pe mi si ni 090-488-68853 090-488-68853 alaafia loju o
1: Lagilu FM 96.7
5: Oyin ti de sugar ti de

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Ó balẹ̀ bàgẹ́, ó wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. Ẹ̀sìnlẹ̀ rírà káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Ijolote.
3: Jẹ́ ẹ ti gbọ́.
4: Mẹ́kíni.
3: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
4: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
3: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
3: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
4: Lẹ́gba IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge, sanwó iná ní rọrùn.
6: Gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
7: Ṣèbí nítorí ògo ni o.
6: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ River Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lay Out Malite Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tó tó pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi nínú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owọ́wá tó gbàdúrà súlẹ̀ fún ọ. Ṣé yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o? Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
8: Bọ́sún o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀rẹ̀sọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi Ìbàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pa wọ́n nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àbẹ́kà ní ọlọ́ọ̀tọ́. Tètè kàn sí wọn ní Mọ̀lété ní iléeṣẹ́ Better Life Bakery kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà dágbà Abeka tó mọ sẹ́pò dáadáa, o lè pé dání ọ̀pọ̀ Abeka wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sásẹ̀. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí Abeka ìjáfara léwu. Bákan náà wọ́n tún nílò àwọn obìnrin tó ní OND, SC tàbí Mature SSC tó mọ̀wé fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà ní Ìbàdàn. Gbogbo ibikíbi tó bá wù kán wá fi ọ́ sí. Owó mọ́tò àlọ́ àtààbò àwọn ohun ọ̀sán. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá à ti ṣiṣẹ́. 0902-542-7551.
9: Tete sun la tete ji. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́n kíá kí wọ́n fòókọ́ lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kìí yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Buffers Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọdí ẹdí ẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah Services àjì ìrọ̀rùn ni tiwa bíní láì tààlà.
10: Lagilu FM 96.7.
11: Koladex International gbóyin gbádùn dé. Lóyin ládùn lẹ́tọ̀.
12: Ìmọ̀lẹ̀ dé òkú.

0: oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà ṣe lára gbégbé ayé alákadá.
1: Ẹṣẹ́ olóore tèmi, ọmọọba Adémọlá mi famous dúpẹ́.
0: Kólárábìnrin kan gbà kan ilé ìtọ́ ẹ pé àbúrò débì kan báyìí. Àwa sì mọ̀ dáadáa, àmọ́ ṣe tí mọ́mì rẹ̀ ń ṣe, àmọ́ ṣe tí dáadáa rẹ̀ ń ṣe. Dírẹ́bà mọ́mì rẹ̀ ń ta búrẹ́dì.
1: Ẹ̀kọ́jọ́ sì ti dògo.
0: Bá ti débì kan báyìí, ó fẹ́ gbégbé ayé alákadá rẹ̀. Ìyẹn ẹnjìníà ń dájú ohun ẹnjìníà tó ń ṣiṣẹ́ lórí omi. Mọ́mì ò ń ṣiṣẹ́ ń bá. Wọ́n aláàbúrò wa kan tó yẹ pé ìmọ̀ ránṣọ lọ́dọ̀ ẹni títí mọ̀ ń parú rọ́bà. Ìyẹn ló wá já pé búrẹ́dì ni mọ́mì rẹ̀ ń ta ọ́. Ibi báyìí mọ́mì rẹ̀ ti ń ta búrẹ́dì. Oríṣiríṣiríṣi bẹ́ẹ̀. Kò sí nǹkan tí èèyàn fi rọ́ àbí ayé alákadá ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àìtí ìlọsíwájú wọn ìgbé ayé alákadá ní kó bá wọn. Jẹ́wọ́ bó o ṣe tó, jẹ́wọ́ bó o ṣe mọ, kó o lè tètè rà láàánú. Ẹ má gbàgbé àti lọ máa rẹ́ káàṣì ẹ̀ sí i. Èyí tí à ń gbòòrò 25,000 ọ̀nà méjì ni. Ọ̀nà méjì tó wá pín sí yẹn, èèyàn kọ̀ọ̀kan ní ọ̀gbẹ́nu sí i. Wọ́n tó bá wà wò ó pé 25,000 kò ju ìwọ lọ. Àtọ̀ ó sì ṣe nǹkan kan láàárọ̀ ọ̀la. Ó yà náà ó lọ máa rẹ̀ sí báyìí *347*1004*2#*347*1004*2#. Tàbí látòrí wẹ́bsáìtì www.cash.ng. Pẹ̀lú 500 náírà àpò méjì àbọ̀ péré náà ni. Wọ́n wá ń sọ pé ṣé ń sì jẹ́sà. Ó jẹ́ kẹ́ ẹ̀ mọ́ wí tẹ̀lé mi o. Kó o mọ̀ wípé elégédé ní sokúdùn kùdùkúdú lóko. Ran ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ní sokọrùkọrù lẹ́gàn. Ran àgbáyin ló lè so wẹ́rẹ́wẹ́rẹ́ lójú ọ̀nà gbogbo. 500 náírà eléyìí tí mo fẹ́ so yìí. Mo fi sórí owó ṣetán ọmọ sótà ẹ̀kú tí ṣe bá lè ọ tọrọ. Lórí káàṣì ẹ̀ mo gbọ́dọ̀ gbẹnu sí, mo gbọ́dọ̀ jẹ. Bó bá wá wò pé ẹ kò wá wá báyìí. Mọ́mì kan torí pààrọ̀ làwọn sì lè kí ọ kú oríire tíkẹ́ẹ̀tì rí ò tí ìbàjẹ́ o. Ajé ń lọ sọ́dọ̀ Ṣìkẹ́ òkè Tọ́lá. Ẹ o Ṣìkẹ́, gbóhùn gbogbo nǹkan.
2: Àlàáfíà.
0: Ṣé òye gbégbé ayé alákadá o?
2: Èmi ò gbé rí ṣáà.
0: Mo jẹ́ pé ọ̀jọ̀jọ̀ ló fún mi jẹ́nu ilé. Ó wàá mọ sọ pé ṣàwámà ló fún
2: mi. Ókè ṣé lórí ibẹ̀ yẹn ni? Tó wáyé pé lórí ọwọ́ yẹn ni alákadá ń làwa náà jáde. Ṣé inú ilé ẹni láti jẹ́ ọ̀jọ̀jọ̀? Òde ilé ẹni láti sọ pé fried rice lẹ́ lájẹ́. So ẹ̀yin náà bẹ́ẹ̀ bá dé ta, bẹ́nìkan bá fẹ́ mọ fi fried rice láyín lójú kán wá mọ̀ parọ́ fún yín kékeré. Irọ́ ni bóyógì wọn mú lé wọn mú tó jáde. Bó wẹ́kún wọn ní fried rice làwọn jẹ, ẹ̀yin náà pọ́nra yín. Ẹ jẹ́ kán mọ̀ pé fried rice yẹn ẹ̀yin náà ń jẹ́ gbogbo ìgbà lẹ́ ń rí jẹ. Èyí mo fi ń kíyín káàbọ̀ sábala tá a pè ní ṣọkọyọkọtọ̀. Ọlọ́bẹ̀ ńlọ́lọ́kọ́ bàbá ti dábala bí iṣẹ́ ṣíṣe òun sísọ òun náà níṣẹ́ tẹ́lẹ́dùnmarè ọba tó fi rán wa. Orúkọ mi ò yípadà Ṣìkẹ́ mi òkè Tọ́lá òun lè mí jẹ́. Bọ́bọ́ wá jẹ́gbà àkọ́kọ́ rèé tí ẹ̀yìn láǹfààní àti mọ́ wa pẹ̀lú wa lórí ètò olóyin ládùn lálẹ́ ètò ní mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé abala kejì yìí ó láti mọ́ rọra wá létí àwọn oúnjẹ tó jẹ́ pé ó lè jẹ́ pé a ti jẹ́ tipẹ́. Ṣé ti sìrí kì í ṣe pé àfẹ́ jẹ́ padà lọ́pọ̀ ọgbà, ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ pé àmọ́ bá ṣe pèlò rẹ̀ tí gbogbo nǹkan yóò fi ṣe kíni tí yóò fi gbé wa débẹ̀ tí yóò fi gúnrégé táwa náà ò fi lè jókòó tì tá a sọ pé oúnjẹ délẹ̀ ká mọ jẹ́. Ẹ jẹ́ wàrà abala yìí a wá ṣàkíyèsí àwọn nǹkan yẹn láfiwáwò pé òkè a lè mọ ran ara wa lọ́wọ́ lábala kejì lórí ètò yìí kí àwọn oúnjẹ tẹ́ ẹ ti jẹ́ tipẹ́ kó mọ̀ bá di èèwọ̀ yín láti tún jẹ. Yàtọ̀ sí yẹn ẹ̀yin ká wà tó jẹ́ pé ẹ lè gbómi ẹ̀bà kaná ni ẹ lè tẹ́ gbogbo irú yín la wà ń bí fún. Àwọ̀ ọkọ̀ yín bẹ́ẹ̀ ṣe gbómi ẹ̀bà ń lé ná dáadáa tí ó hò ó tẹ́wàá gbé ẹ bẹ̀rẹ̀ sí ní da gàrí sínú omi tí gbogbo ó ṣe kíni tí ó wà padà di ẹ̀bà. Lórí ètò yìí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti mú ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi oúnjẹ aládìídùn wá to je pe lara e loni a ri ninu awon olugbo eto yi ti won ti so di okowo e gbogbo gba tin ba tin ri awon iya yen inu mi ma ndun gan because mo ri won bi achievement wa lori eto loyin ladun awon gaga rira won bi achievement wa na tori won ma so ni gbogbo gba pe ah ori eto yin lati ko ile lati ko ile lati ko ile o de ma nje iwuri fun wa ati papa julo nti agbe ile ise yi ta gbe kale fun ni yen loni nkan kan si mo mu wa eh ki se nkan ti a mo tele won ma npe ni ata ewa gan se wa ri ata ewa gan yi orisirisi nkan o ni won fi nje opolopo wa ki se pa mo ewa gan yi se sugbon ata yen gangan bawo la se fe achieve ohun ni iberu to ma n ba wa se wa ri ata dindin o pe orisirisi ata dindin si tun re o ni orisirisi taste to ma mu wa fun wa sugbon to ba je pe eyin o ti gbianju ewa ganyin ri anfani nla re fun yin lati mu gege ikowe yin tabi ke ma record ohun isile ba se nso lowo lowo yi to fi je pe ngba te ba se tan te ra ingredient ti yin eni gbagbe lati ra ikan ninu won ati pe ngba te ba fe bere si ni se ti todo yin yo le se kini yo le lo dada a de fun yin ni esi ele te nfe loni ata ewa ganyin ohun la fe din lori eto yi ati se wa ganyin daada eyin ti e ba join wa lojo ti a se wa ganyin e le lo soju opo Facebook ile ise lagelu FM 96.7 ke lo wo e kan type e sibe pe loyin ladun yo gbe gbogbo awon eto loyin ladun ta ti se seyin yo gbogbo won wa fun yin e si lanfani lati mu eleyi ti e fe gbo ninu won e le gbo e de le mu ohun ti e fe mu nibe jade kila won nkan te ni lo fun ata dindin ewa gan yi epo pupa ni nkan akoko abi kini ata dindin si ewa lai si epo oni lo dada eni lo rodo eni lo tatase eni lo bawa esi ni lo alubosa lopo yanturu lo ni beyin ba se ma nje si iru wa nbe sugbon iru wa optional to ba je pe eyin o kin fi ru si ata dindin ni le todo ti yin e ba wa so pe si ke lo ni e ma fi ru si ni daddy o ba ni le je yin ni e fi sin tulasi o eni lo isebe lo ni be ba se ma nje si ni le todo ti yin eni lo kokondoro ti awon loyinbo npe ni ginger e si ni lo ayu alubosa ayu ti won npe ni garlic se wa ri ginger and garlic yi ona meji le le ti gba se ona akoko ni ke lo eleyi ti won ti lo ni gberefu to gbe ehe tabi ke lo tutu te bo epo ara e kuro ke lo mu atayin nigba te ba bere si ni we atayin eni lo eja kika pomo tabi eran eyin na oni gbeyin ninu gbogbo nta fe seto lale tori wi pe ewa ganyin o nla fe din ata re se si lori ewa ganyin orisirisi ni mo nsere kiri bi kidney gizzard gbogbo e pa wata ni bembe sugbon e mo pe opo gba nti lo nso ko ni je ki ale lanfani ati ko gbo sugbon tolorun ba fun yin lori ofe wo e kan le yan jeun ti yo e ko gbo e ko sori ibe ko mo se kini ko mo se re lori ewa yin abi nkan mi teyin ba fe fi ata ewa gan yin je awa fe wonu siseto e lo bayi se ri ata yin e ba mi wo eni sugbon ke to we opolopo yin lo ni pe omo nu ata e mo nwe papo ni ki se bi rodo momino biru tatase nisinyi o ye ke ma yo awon mo nu koro yen because opolopo gba ta ba lo awon ata ikoro to wa ninu tatase o tobi ju awon ata bi rodo ba wa lo so fun di eyi ko kin kuna teyan ba de mi awon omo anu omo nu ata yi teyan ba mi o ni ko se anfani kankan fun agu ara wa afi to ba ye po kuna ta je mo nje ohun nikan lo to ni anfani to ma se fun die yi gbogbo omo nu tatase yen le ma ba mi yo kuro e de ma so tatase yen ati gbogbo ata yoku daada e wa ba mi we e we alubosa na mo e wa tu re alubosa ni won ba si oto te fe fi pelo ipile ata didin te ba ti seto awon nkan yin sile te ti fo gbogbo to ti mo e ja wonu sise lo e gbe pot yin lenu e ma gba pe mo ma so pe bo ba je pe ese e fo pot yin laaro ni ke to jade iyen o so pe ke fe lo ke ma san o se se ka awon ayan kan ti sere leti e ke to de e te ba sonu e dada ohun le fini le ma je idoti aifojuri ninu onje yin e san pot yin dada ke gbe le na e je kinu e gbe nigbati inu e ti gbe yi London lo it ebu epo pupa se ma sa awon epo ni bi ta de yi tori wi pe epo pupa ohun gogo lo ni obe ta fe din lale oni ebu epo yin si lo ni be ba se ma nje si ninu le yin e ma gbagbe pe atadindin ohun le fe fi epo yen din fun di eye gbudo wa generous pelu e te ba ti bu epo yin si ti epo yin ba ti gba e da alubosa si seri by the time ti alubosa yen ba wonu epo to ba ti gba kodigba to ba nbuna lori awon epo kan wa to je pe epo to da gba ni awobirin to je pe a ma nlo soja dada a mo iyato laarin epo to nrun ati epo ti orun a si mo iyato laarin epo to je pe to ba gba ina ni o mo buyeri bi a npe sango sugbo awon eleyi to je pe epo to da ni a mo to je pe ti won ba ti gba kodigba ti won ba nyo iruku la ka to mo pe epo wa ti gba fun die yi e je ka ma sakese awon nkan elo obe wa ta nra loja ko ma ba se akoba fun onje sise wa ati ko ma ba tu se akoba fun ago ara wa fun die yi e ba mi da atayin te ti we e ba mi da sinu e leyin ti alubosa yin ti je ke mo pe epo yi ti o ti ready fun atadindin te ba ti data yin si e ba mi ro po dada ke wa file e je ko ma sokutu wowo nbe ni igba te fata yin lara bale yi e ma pe lo awon nkan sebe gbogbo te ba fe da sinu e ma pe se sinu e lo ni bo se ndin yen e wa fi sitan e ma ro po ki gbogbo awon nkan sebe te fi si ko ba le sa si inu ata yen dada ti ata yin ba ti ndin laarin 30 iseju si 40 iseju o ye ki ata yin ko ti din to taste te fe tori pe ata yi o gbudo din ni dindin to je pe o ma dudu ni won oba mi oni ke fi jona o tori elomi ma ni awon ni ori gba to ba dudu rara o bi ata yi se ndin gbogbo ala mo pe ti ata ba din o ni bo se ma change the look kun se ata to ma pon ran bi pe e ti igbe kana rara fun die yi ti ata yin ba ti ndin yi e ma pe lo eran eja yiyan ati gbogbo awon kan te ti fo sile yen eyin sise o le wa ninu e nitori pe ara eroja ata ewa gan yin ohun na je e le fi pomo si se wa ri pomo yin e tun le re awon kekeke kan si to je pe e ma won pomo si bi kan ewa kan ehe awon yen na won le wa nbe eran ru eleyi ti eyin ba nife si e le fi ohun na si leyin te ba ti da awon kan yi si e fi sile laarin iseju meta si merin marun ni n to poju te le fi sile ko ma tu lo di pe atayin ma lo jona ti awon kan yin ba ti sawo ata ti ata sawo awon na eso ata ewa gan yin le igba yen leyin ma wa se decide boya ewa lebe fi je ni o boya isu dindin ni o boya bread ni o seri ata yi o wa so essential de bi pe ko si nkan te le fi je eyan ti o ba kin so pe bi ata ewa lele gan e tun le fi je rice so fun di eyi ata ti ye pe ko ye ka ma ma ni nile ohun ni papa julo awa to je pe bi onje odidi ose kan ohun la ma nse sile ta ba ti mura fun ibere ose mi a le fi kun awon onje wa ele ta ma nse to sile teyin na ba fe dan wo te ba fe gbo se ata ewa gan yin wo e ba wa drop comments e ba wa drop comment yin si comment section a si se kini a sawari e nbe boya yin wa ni onje kan lokan to je pe o ti pe te ti je sugbon e mo be se le se to e fun rara yin abi o ko wu yin pe ka mu wa sori eto yi ka won elomi na tu fi se kini ku won tu fi kogbon e le fi atejise yin ranse si oju opo Facebook lori eto yi at lagelu 96.7 FM tabi ke fi atejise ranse sori ero ibanisoro 08115425865 lekan si 08115425865 te ba gbadun ewa ata ewa gan yin ti amu wale ni e je ka mo nibi te yin na ti n gbo wa e se te n gbo wa o eto loyin ladun se kini o n tesi waju e ma ba wa ka lo

0: ìyẹn gangan ló jẹ́ kí n máa kí Alhaji Ọláwálé Usman tọ́pọ̀ èèyàn mọ̀ sí gbogbo ilé ní Sanyo. Ẹ kú ayẹyẹ orí kádùn òní. Olólùfẹ́ ètò yìí ni wọ́n. Ẹ̀mí yín ó ṣe púpọ̀ ọdún láyé o. Bẹ́ẹ̀ ní báwọn Fọlápìtàn gbà kọ̀ọ̀kan.
1: Ọ̀rọ̀ ni Ọlọ́run má bàbá yín jẹ́ fún.
0: Ẹ̀yin tẹ́ ẹ ṣọdún èyí ẹ ṣẹ̀ mí inú owó pẹ̀lú dẹ̀ra. Àìkú ti ṣe baálẹ̀ tọrọ. Ìgbà yìí ti ń dùn báyìí. Kò ní bàjẹ́ lọ́lọ́ Ọlọ́run ọba mi òkè. Olúwa tó sì ẹdùn ọ̀dọ́mọ ìyìn. Fi á mọ̀ kí n yóò ṣe ń jọ́mọ ìyìn. À ó sọ fún wa. Fún ọgbọ́n sì kẹ́ ọmọ yìí ní jẹ́ o. Ètò ń tẹ̀wájú lápá bí o. Ọgbọ́n tó bá ti di aago mẹ́wàá àbọ̀ kọjá sọ́wọ́ iwájú díẹ̀ a lọ yí kòtò fún káàṣì ẹ̀ ẹ ti mọ bá a ṣe ń ṣe abala ṣe gbọ́ Yorùbá oná wọlé bẹ́ẹ̀ gẹ́lẹ́ agbọ́tọ̀rọ̀ mọ̀ràn náà oná ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tààtò láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ mọ̀ràn. Agbọ̀rọ̀ mọ̀ràn o.

iṣẹ́ kan wà nbàdàn tí a ń bí ilé ìtọ́ ẹ pé wọ́n wá dispatch radar láì dàjàre sokoto bá mú bùrẹ́ mọ̀ àwọn tí wọ́n fọ̀kadà á dìlì fọ̀ ọjà kíhùn ilé ìtọ́ ẹ pé 100k to 150,000 olówó tí wọ́n fẹ́ mọ̀ fún wọn ẹni gbági nbàdàn ń bí ni o bẹ́yìn bá nífẹ̀ẹ́ sí i tó yẹ pé owó òun ò pọ̀ ju tẹ́ lè ṣiṣẹ́ lé lórí lọ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sójú òpó whatsapp 0806874932 lórí eléyìí tá a sọ lẹ́ẹ̀kan nípa ti eléyìí tí mo kọ́kọ́ mẹ́nuba ẹni sókà ń bí ẹ̀yìn tẹ́ bá ní interest ń bẹ̀ 70,000 nìyàn obìnrin mẹ́rin wọ́n sì ń wá bẹ́ẹ̀ bá wá ní interest lórí iṣẹ́ ohun kò burú kò bàjẹ́ obìnrin mẹ́rin ni o ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí 0806874932 náà ojú òpó whatsapp nìkan ni o ẹ mọ́ pè mí báyìí o káàṣì ẹ̀ kóòdù tẹ́ fi ta fáǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ àtọ́ ń ṣèbéèrè fún kóòdù *347*1004*2# tàbí lójú òpó website www.kaase.ng ọlọ́run ọba mi òkè òní bàgbàjẹ́ fún a ẹjẹ́ mú ìpè bíi mélòó kan lábala àkọ́kọ́ kó tó di pé a tì í eléyìí tá à ń bọ̀ lẹ́ẹ̀kan 0912370865 lójú òpó tí ẹ pèsè láti dá sí ètò bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa láti ilẹ̀ òkèrè +234 814249106

0: ẹ̀
1: ọlọ́run ọba mi òkè tí fún yàn ní ọgbọ́n wá tún darapọ̀ mọ́ mi o wá wà pẹ̀lú mi ní àsìkò yìí wá wà pẹ̀lú mi ní àsìkò yìí wá wà pẹ̀lú mi ní àsìkò yìí ọlọ́run ọba mi òkè tí fún yàn ní ìmọ̀ mo tún ti dé o wá gbẹ́nu mi sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí káàbọ̀ síta gbọ́n ọ̀rọ̀ ọ̀mọ̀ràn.
2: kalẹ̀ sọ́rí mi kó sọ kalẹ̀ sáyà mi kó sọ kalẹ̀ síkú mi kó sọ kalẹ̀ sọkàn mi.
1: kí ni nǹkan tá a fẹ́ fi gbára wà ní ìmọ̀ràn. wọ́n ní ń wí fún ọ gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ ìgboro. wọ́n pé ọmọ fọ̀ o. wọ́n ní ń wí fún ọmọ fọ̀ o. wọ́n ní ń wí fún ọmọ gbára lé èèyàn o.
2: àlùwàyà.
1: ènìyàn àbìdíyàn yàn.
2: lára ìsinmi ìjìnlẹ̀ ó dàbí àlejò tó dórí.
1: bí ayé tá a wà yìí.
2: tí ọmọbi tó máa yà sí.
1: ọwọ́ wa ò rí bákan náà ìka wa ò dọ́gba.
2: lọ síwájú sí máa dé.
1: bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ ilé ayé ṣe rí.
2: dákúnkù.
1: kò wá sí bó ṣe lè le tó bó ṣe lè burúkú tó. wọ́n fọ́ fún ẹ̀dá ọmọnìyàn kankan. sì mọ́ gbára lé èèyàn.
2: sá ló máa nínú bíbélì.
1: nítorí pé ilé ayé tá a wà yìí kò ṣe èèyàn gidi tààràtàárá nú ayé gbogbo àjọ mánèèjì ara wa ni o. ọgbọ́n àtinúdá kan wà nù tiwọ́ tó jẹ́ pọ́ mọ́ tawọ́ tasẹ̀ lóòrèkóòrè tó bá ti wò pé a lágbájá báyìí ọ̀rẹ́ mi ni ti sáré pé ó ti sọ fún.
2: bàbá mi mọ́
1: gẹ́gẹ́ bí n tá n bá bọ̀ lẹ́ẹ̀kan òun sì ti ń jowú n tó wà lára tiẹ̀ n tó sọ fún òun ti kọ́kọ́ lọ sí kó tó di pé wò ó ṣe báwọn èèyàn báyìí ó bá ti wá di páwọn èèyàn ti gbọ́ òun bá ní à òun ló kọ́kọ́ ṣe kó tó ṣe mímọ́ ní èmi mọ́ ní ó ní concept kan tá a wò lọ́run láìláì pẹ́ yìí. wọ́n ṣàì pé brain jota àtẹ̀yàn kan ni wọ́n wá lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ sponsor show wọn nígbà wọ́n wá débẹ̀ brinjota ti wà nù ilé arákùnrin yẹn kan wọlé ni ó bá dé bá arákùnrin yẹn ti wà lórí ìjókòó ó bá brinjota ní kó lọ jókòó wípé ayé ọ̀gá ni ó ti jókòó sáyé ọ̀gá ó ní ó wá ń bilérè ìyẹn gò mọ̀ pé brinjota kò kí ń ṣe ọ̀gá àwọn jọ wá fún interview ni pé kó sọ jokes bíi mélòó kan fún ó sọ bíi mẹ́ta fún ìgbà tọ́gọ̀ òde jokes mẹ́tẹ̀ẹ̀ta tí arákùnrin yẹn sọ fún brinjota ò ní brinjota sọ inú ọ̀gá yẹn dùn ó bá pa bẹ́ẹ̀ sí ní pariwo jokes mi ara mi ní ara mi ní ó sì gba brinjota gbára rẹ̀ ó sì dáa. bẹ́ẹ̀ inú ayé tá a wà yìí oríṣiríṣi ó pọ̀ bẹ́ẹ̀.
2: wọ́n bá ti kọ́ onítọ̀hún kò ní ṣiṣẹ́ kò ní ṣe.
1: àrà ń bẹ́nu oníkálukú tó yẹ pé ọlọ́run ọba mi òkè kàn fún oníkálukú ní ẹ̀bùn tó dá yàtọ̀ tèmi ẹ wá máa yà pé ó máa yẹ èèyàn kan lẹ́nu tí túndé á máa yẹ mí lẹ́nu tí olúwa tó sin ẹ̀dọ̀ á máa yẹ lòmíì lẹ́nu kó ọlọ́run ọba mi òkè sì ṣe kò sí àjọra wọn. wọ́n ní wọ́n ní kí n wí fún ọ pé kó o mọ̀ fọ́ o wọ́n sì gbára lé ènìyàn burúkú jù bàbúkú ọwọ́ ènìyàn ló wà.
2: bàṣẹ pé olúwa kò tí wà.
1: àwọn èèyàn kan wà ní ọjọ́ pé nẹ́nu iṣẹ́ tó wà tó yẹ pé bí gbogbo ẹ̀ ò bá tì í dá wọ́n mọ̀ gbọ́ onímọ̀ràn ni pé mr lágbájá gbogbo ẹ̀ á dára gbogbo ẹ̀ á ṣe gbà ọmọ mi mọ́ mi kan wọ́n tún fún ọ lówó wọ́n tún mọ̀ gbọ́ mọ̀ràn pé báwọn náà ṣe bẹ̀rẹ̀ léléyìí táwọn fi ń ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní dá a báyìí tí wọ́n náà ti ń gbaṣẹ́ lọ́tún tó ti ń gbaṣẹ́ lọ́sì ó ti dọ̀tá wọn. bá a ti wá rí ọ gẹ́gẹ́ bí ọ̀tá ìwọ mọ̀ ṣiṣẹ́ tiẹ̀ lọ mọ̀ fọ̀ fún wọn mọ̀ fọ̀ fún wọn títí mi ṣáà tí mò ń sọ fún ọ lásìkò yìí pé kó o mọ̀ fi kó o fi ọwọ́ òsì rẹ kó o mọ̀ fi jẹ ni pé mọ̀ gbára léèyàn.
2: àwa máa wí nígbà tẹ́sù
1: ó wà lórí ipò kan wá ń sọ pé kò sẹ́ni tó tó mi kò sẹ́ni tó jù mí lọ kò sẹ́ni tí ọlọ́gbọ́n tó mi kò sẹ́ni tó làákàyè mi ló gbé mi débẹ̀ lọ́wọ́ àwọn ọ̀gá àwòrán àwọn ọ̀gá tó ti wà lórí àga tó jókòó sí kí wọ́n tó débẹ̀ pé kí ló ṣẹlẹ̀ tí àwọn ọ̀gá yìí ò fi sí lórí àga yìí mọ́ ọ̀pọ̀lọpọ̀ kàn kúrò lórí àga yẹn tó jẹ́ pé bóyá ọ̀pọ̀lọpọ̀ ti rìtáyà ni ọ̀pọ̀lọpọ̀ kò dẹ̀ tó toto gba to ye ko feyin ti ti o fi ku nbe we lomi lo le kuro nbe won ni wi fun o pe ko mo gbara le eyan o o ni ruju bayi lo ni agbon ti toro moran fun tale yi tori pe ibi afeya po ibi afeya o po janti rere ikani la gelu la wa 96.7 fm oke gajo ke nle ibada ibi la wa te tin gbadun wa lato ro e tu gbadun wa bi kasi nkan ki sere o ki shawada be ba wonu yara yi emi a ma so pe e si a jawo ibi to e ke wa ohun na ohun le wa yi o e le nbe hun e ku kale

0: kódà wọn ni ọmọ gbárale èèyàn ò ṣe gbárale gẹgẹ bí eléyìí tá a rúbọ lẹẹkan bẹẹ ló ṣe rí o kìí ṣe pé bóyá pé à ń fẹnu sọ àbí à ń fẹnu fọn o èèyàn ò ṣe gbárale o ìwọ nìkan ni ọ dára rẹ mọ pé o sáà lè ṣe búkú fúnra rẹ o ìwọ nìkan ni ọ dára rẹ mọ mọ gbárale èèyàn mọ gbọkànlé èèyàn èèyàn àbídíyàn yàn orí eléyìí tẹ ń gbọ yìí bánjọ ọlájídé ọlálékan eléyìí tí oúnjẹ bbam alágbàwí sings bbam alágbàwí sing eléyìí tó pé àkọlé ẹ ní mọ ṣe gbára lé èèyàn ṣe gbára lé o èèyàn ṣe gbára lé o ètò ń tẹ̀wájú o ẹ ǹlẹ́ bẹ́ẹ̀ kó o kàlẹ̀ ẹ já wọnú abala ṣe ẹ̀gbọ́ yorùbá pẹ̀lú túnde adégbènrò àmọ̀wò tp.
1: ẹ̀yọ̀ ẹ káàlẹ́ o ẹ̀yìn tí a àsìkò àtàárọ̀ akúṣẹ́ lónìí sọ́wọ́ ṣe ń yá ìdìmàrí apín wa lérè o ẹ káàbọ̀ sí abala ṣe gbòwe ṣe gbọ́ yorùbá orúkọ mi ni túnde adégbènrò ẹ tí mo bá ṣe máa ń ṣe lábala yìí akọ́tún yẹn látún máa fún yín ní àṣálẹ̀ yìí a máa bèrè ìbéèrè wa a máa bèrè a máa pe nọ́mbà tẹ́ ẹ máa pè wá sí a máa pè síta ẹ̀yin tẹ́ ẹ mọ́ ẹ máa pè wọlé ẹ̀yin tẹ́ sì fẹ́ gbìyànjú ẹ náà ẹ máa pè wọlé lábala yìí àìbúyàn o àì sọ pé ẹ kinní kan o ọmọ ọmọ àìsí ànúnùnù tọ́ ọ bá mọ̀ ọ́n ó gbìyànjú ni ẹ̀kọ́ la fi ń ṣe kí ni ẹ̀kọ́ ni a fi ń kọ́ra wa ní báyìí ìbéèrè àmì àkọ́kọ́ olúwa lọ́ba iṣẹ́ ti ṣe tán kí ni èyí túmọ̀ sí tí yorùbá bá sọ pé tí yorùbá bá fi àkísà àti ata pípọ́n tán bá pàlè sínú oko wọn kí ni wọ́n gbìyànjú àti ṣe kí ni
0: túmọ̀
1: àkísà àti ata pípọ́n tán bá fi pàlè sínú oko kí a mọ kí ni yorùbá gbìyànjú àti mú wá orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa pè sí òun náà lélẹ́yìn 09123708675 09123708675 fún àwọn tó wà ní ilẹ̀ òkèèrè +234814249106 +234424910 hello somebody ẹ káàlẹ́ o àmì ò yá wa abilékọ akure dédásọlá
2: tí yorùbá bá fi àkísà tàbí àtàkùpọ̀
1: tó fi balẹ̀
2: ní oko àbílérí nǹkan ó ń sọ fẹ́ ń tọ́ bá mú pé pọ̀njú ni ọ̀pá àbí ìgbà náà ni
1: ẹ súnmọ́
2: ẹyin
1: tó ṣẹlẹ̀
2: ní
1: ẹsẹ̀ fẹ́ lọ wájú ni
2: mo fẹ́ lọ wájú ọlọ́run ní gbogbo owó dèrò
1: ẹyin tó ṣẹlẹ̀ ni pé ẹ gba ìbéèrè mi àkọ́kọ́ ẹ gbà dáadáa so ìyìn tó ń gbìyànjú àti sọ ni pé àkísà àti ìpọ́njú ìní yóò fi ilé ayé lo ọlọ́run sì ní já fi ilé ayé lo ìpọ́njú wa káwa náà mọ́ sì ṣe kí ni káwa náà mọ́ jalè olè ọ̀dà
2: mọ́jà wá ti sàkán yẹn aṣọ
1: àmì ọlọ́run ẹ ṣeun ìyá mi ẹ ṣeun tẹ́ bá wa dá sí ẹ fẹ́ mú mi ọ̀yà ẹ̀jẹ̀ tó gbé ẹ̀jẹ̀ gbé síwájú tí yorùbá bá fi igbá ahun pàlè sínú oko kí ni ìyẹn ó túmọ̀ sí igbá ahun tó bá fi pàlè sínú oko.
2: Ìgbà alábàáhùn ni ẹ fi palábàáhùn ẹ máa fi jí nǹkan ó lé nǹkan ọwọ́ ara rẹ̀ ní ìpara rẹ̀ yóò fokùn sọ àti bẹ́ẹ̀lù lò
1: ẹ wo kọjọ bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n mo kí yín pé kú gbìyànjú ẹ gba àtìbéèrè alákọ̀ọ́kọ́ dáadáa àmì ìyá mi ẹ ṣe gan ni o àmì o.

0: Hello.
1: Hello, Ekalo.
0: Ekalo. Kí ló rúkọ yín bọ́lẹ̀ sí pé?
1: Orúkọ tèmi Arútúwà Aris láti Arimọ.
0: Arútúwà Aris láti Arimọ. Ekalẹ o. Gbogbo Arimọ ń kọ́.
1: Ekalẹ. Arimọ ń bẹ.
0: Ẹ ṣeun. Kí ni Yorùbá ń gbìyànjú àti kí wọ́n ní ó máa ṣẹlẹ̀ sí ẹni tí wọ́n bá fi tí Yorùbá bá fi gbá ohun palẹ̀ sínú oko? Kí ni ó ṣẹlẹ̀ sí ẹni tó bá jí nǹkan náà?
1: Ẹni tí ó bá jí nǹkan tí wọ́n fi gbá ohun àbí kìlá aṣọ tí wọ́n fi gbá lélẹ̀. Yóò ya wèrè tí ó máa pọn láṣọ káàkiri.
0: Tí ó ya wèrè tí ó máa sánná ní káàkiri. Ẹ ṣeun, ẹ kú ìgbìyànjú o, ẹ gbìyànjú dáadáa ṣùgbọ́n ẹ gbà. Ẹ ṣe gan ni o, ẹ ṣeun. Bọ̀dá wà rí sí, wọ́n gbìyànjú, wọ́n ní yóò máa ya wèrè káàkiri ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ o, tí Yorùbá bá fi igbá ahun, tó bá fi palẹ̀ sínú oko, kí ni wọ́n ń gbìyànjú àti sọ fẹ́ni tó bá jí àdáta fínífínní nínú. Hello.
1: Hello, ẹ pé tó.
0: Ẹ jẹ́ bá wa kú lẹ́gbẹ̀ẹ́ rédíò tẹ fi ń gbọ́ wa.
1: Àti kú rẹ̀.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Adéníyí Ọmọdé.
0: Ọmọdé.
1: Láti àtúpẹ́.
0: Ẹ káàbọ̀ sórí
1: ètò. Kẹ̀rí tí Yorùbá tó bá fi alábàhun.
0: Igbá ahun.
1: Igbá ahun.
0: Ẹyọ.
1: Tó bá fi pààlà sínú oko.
0: Ẹyọ.
1: Ṣò ìyẹn túmọ̀ sí pé ẹni tí ó bá débẹ̀ tó bá mú nǹkan wọn níbẹ̀.
0: Ẹyọ.
1: Ara rẹ̀. Ó máa rí ṣàkàṣàkà.
0: Ṣàkàṣàkà.
1: Bẹ́ẹ̀ la rẹ̀ máa rí. Kíkun ẹkẹ́ bẹ̀rù kó lè bá a wà níbẹ̀ ló jẹ́ kí wọ́n ṣe irú nǹkan báyẹn síbẹ̀.
0: Ẹ ṣeun, ẹ lóye gan o, ṣùgbọ́n ẹ gbà, ẹ ṣe gan ni o. Ẹ ṣeun tẹ́ gbìyànjú láti dá sí. Ṣùgbọ́n ẹ gbà ni, tẹ́ bá gbà, ẹ kú ti mọ̀, yín ti sọ fún yín pé ẹ ti gbà o. Ẹ ti mú yẹ̀sì.

0: ó
1: da civilization náà ló jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tí àdáyé bá o ẹ já máa fi yẹn wọnú orin ìjẹmù kí àgbà lọ abala eléyìí tó gbẹ̀yìn lórí ètò yìí àbíbò ni tó sin ẹdùn ọ̀dà abala orin ìjẹmù kí àgbà ibi tá ti láǹfààní àti gbádùn orin tá a la fẹ́ gbọ́ gangan nísàn Orlando ọwọ́ òun náà la fi jẹmù kẹ́ lápá bí o kí lẹ́yìn ò lè gbàgbé tí ẹ bá ti ń gbọ́ orin Orlando ọwọ́ torí pé ìkan lára olólùfẹ́ ètò yìí láti orílẹ̀-èdè amẹ́ríkà lọ́hùn-ún ilé ní àbáyọ̀mí arọ̀là ọ ni pé ká forin jẹmù kẹ́ ká orin Orlando ọwọ́ ká fi jẹmù kẹ́ o a sì ti mú wá fún yín rí ó ti pẹ́ náà ṣùgbọ́n ẹ̀yà tún jẹ́ lápá bí o ẹ̀ ńlẹ́bẹ̀ẹ́ ẹ kú kalẹ̀.

0: ojú òkúta pè sí rè láti fi dá sí ètò 0912370876 láti lè òkèrè plus 2348124249106 jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olúwa tó sìn ẹ̀dọ̀ ọ̀dùn bí bó bá ń gbọ́ orin Orlando Owó kí ni máa wá sí ọlọ́kan kí ló fẹ́ràn jù lára orin Orlando Owó.
1: Àwọn nǹkan tẹ́mi fẹ́ràn bẹ́ẹ̀ ó ní number one voice tí bàbá yẹn máa ń lò.
0: Ok.
1: Nǹkan tó pé ó máa ń bó ṣe máa ń lára tèmi ó lè má rí bẹ́ẹ̀ lára ẹlòmíràn.
0: Ok.
1: Mo ń like voice bàbá yẹn gan àti pé àwọn wọ́n tún máa ń sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọ́n máa ń sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó pé èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Kò sí ẹni tó máa gbọ́ orin wọn tí kò ní mọ̀ pé legend làwọn ilé.
2: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé orin bàbá wa Orlando Owó bàbá ń gbọ́ tí bàbá ń gbọ́ kí ni the permission kò tó wọnú spirit èèyàn o ní mọ̀gbà tí bàbá máa ṣèkì bọ́dì tí bàbá máa rí ẹnu lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí torí bíìtì yẹn gbogbo àwọn instrument wọn yẹn wọ́n máa wọlé sí ẹ lára ni àti voice bàbá yẹn gangan tó bí bàbá yẹn apart voice yẹn gbọ́ fún ara bàbá aláfẹ́ ni tó gbáfẹ́ ni tó ké sílẹ̀ gángbà mi ìlú bàbá yìí ẹ ṣáà múná èèyàn dùn back to back so bàbá yẹn jẹ onífàájì tó dẹ̀ ń kọrin fàájì tó máa ń wọlé sí mi lára.
0: Elizabeth nǹkan tiẹ̀ ṣé o mọ̀ gbọ́ orin ó ń gbọ́ àwọn jẹ́ zírè.

0: Hello, sir. Hello.
1: Oye. Hello, hello, hello.
0: Hey, Kabo, sorry.
1: Yes, go me by.
0: Mungba yin o.
1: Eh, eh. Koru ko ti mi ni eja esgo oye. Laka fin badi.
0: Hey, Kabo, sorry to, sir.
1: He get as ibi ni mo fe ke ma play. He
0: get as ibi.
1: Ni bo ti je.
0: O ni bo se. Gbogbo
1: oro to sele si ni o ni bo ti je.
0: Hmm.
1: Mo se ran ni wa mu mi ni le o ni bo se je. Ona to lu wa fi mu mi jo re bo se je. Àwọn àgbà ló ní kòwé káà ní kí wọ́n ṣe nípa wọ́n ní bí kókó fáfẹ́ ní lẹ́fẹ́ àti ìdórí ìmọ̀dọ̀ a ti tún dórí ìmọ̀dọ̀ àwùjọ kúndó la òwúrọ̀ lọ abájọ àwùjọ kúndó adágbé àmọ̀ wọn rẹ ní ọrẹ ẹjọ ẹbà ń pè.
0: Kódà kódà ìkẹta sí bí lẹyìn fẹ oní bó ṣe jẹ oní bó ṣe jẹ kò sí wàhálà àti bá yín rí a sì tẹ sí in létí lọwọ kan bá a nù ni.

0: Hello. Ẹkú àjùn orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè yí.
1: Bola Dex International.
0: Yes, sir. Ẹ̀ka àbò sórí ètò yìí, sir.
1: Mo ní bẹ́ẹ̀ ni.
0: Àmì.
1: Àjọrí ànúgbà.
0: Àmì Jésù.
1: Àlàáfíà fẹ́ntòwọlé.
0: Àlàáfíà fẹ́ntòwọlé yìí o.
1: Ọmọ ọba Gbẹ̀ngà gbajúmọ̀, òjè labí láti dára Ìbàdàn. Ẹgbọ́lẹ́ màmá ṣe.
0: Bí ọdún eegun ti lọ, àbẹ̀wò lọ̀jẹ̀ labí tẹ́ fi
1: wá.
0: Ẹni tó bá ti lọ pé ẹ̀ní jẹ́ ọ̀jẹ̀ labí mọ́.
1: Olóòlù kì í jáde.
0: Okay.
1: Olóòlù bá jáde lọ́dún eegun kásẹ̀ lẹ́.
0: O dà tó bá dà sí ko kérésì báyìí, kílẹ̀ wà mọ́ jẹ́ báyìí.
1: Ẹja fi sí suspense.
0: Okay, ẹ̀ tí ì fẹ́ tú bọ́ta. Kí Túndé àti Olúwa tó sin ẹ̀dùn kán mọ́ lọ jí yín lóko.
1: Mo fẹ́ kán jí mi lórí ko.
0: Oya, Orlando lẹ fẹ́ ká fún yín.
1: Ṣé eré Orlando? Kí ló fún gba ti bàbá yẹn ni pé ó ń pèdè. Ọ̀rọ̀ ẹ̀ tẹ̀tù máa ń ní ìtumọ̀ tó bá gbà wọn dáadáa. Now, kóńgà kan bẹ́ẹ̀ náà àwọn orin tó máa ń kọ yẹn. Mo gbádùn kóńgà yẹn púpọ̀ sà. So, ẹ kó gba àwọn olórin. Onìkan ló ń lo kóńgà tó jáde dáadáa. Tó rẹ̀ mo ṣe láàkì bàbá yẹn. Now, ẹ wá fún mi ní alágbọn. Experience ni àkọlé.
0: Màá bá yín wá jáde.
1: Experience ni àkọlé sà.
0: Ó dà.
1: Àlàáfíà fún
0: yín tó. Ẹ pa rédíò tẹ fi ń gbọ́ wa báyẹn ṣe ń sọ̀rọ̀ là ń gbọ́ yín padà.

0: Hello.
1: Hello.
0: Ekaro. Yes sir. Yes sir.
1: Yes sir. Enu wa do Olorun amu ni.
0: Ami o ateyin na inu yin o dun.
1: Owo e wa si gbe to ni.
0: Ami Olorun.
1: Baba Olorun.
0: Yes sir.
1: Ebe yin ti o ni fun wa yi. Ah. Orun go ku mi na. Ori oni baba yi mo fin wo kan.
0: So kan clear.
1: Dadu orin baba yi.
0: To clear.
1: Eh.
0: Ṣé ọkàn yẹn clear?
1: Ó clear, mo fi ń wọ ọkàn ni o. Orúkọ mi ni Ọlámilékan láti bẹ̀rẹ̀.
0: Láti bẹ̀rẹ̀ ìkàkọ̀
1: bẹ́ẹ̀ni sà. Bọ́ ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ sà. Mo mọ̀ pé oyin bàbá Ọ̀làǹbí ẹ̀wọ̀ lẹ̀ ń play ní wíkì next time. Ẹ bá wa ṣe ti bàbá yìí náà tálíwò ọ̀rọ̀. Bàbá tó máa ń bú àwọn amúrọ̀bà yẹn, tó máa ń kọ nígbà àwọn amúrọ̀bà.
0: Ta ni ẹ?
1: Bàbá Kwa Saliworo.
0: Saliworo.
1: Ní Kwara, Kwara ọmọ Kwara ni bàbá rẹ̀.
0: Ok, a bá yín ṣiṣẹ́ lórí ẹ̀, Saliworo. Tunde Dakun
1: máa
0: ń fi.
1: Ó máa ń kọrin gbọ́ àwọn amúrọ̀ bàbá ẹ̀.
0: Ó ti dà. A ṣiṣẹ́ lórí ẹ̀.
1: Àjọ àyà àgbà.
0: Yes, ẹ ṣeun. Ẹ ṣeun, ẹ ṣeun. Àwọn kan fẹ́, wọ́n kan fẹ́ kí wa ń tí wọn ni. Ẹjá mọ̀ láti àgbọn apá àgbí lògbàlògbà ẹ rọra o.

0: Hello.
1: Ọjà tintin, ọjà tintin, bẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa. À ń kí káàbọ̀ sórí ètò yín, ètò wa lóyin ládùn lórí ìkànnì Lágelú 96.7 FM. Ìkànnì kan náà táyé ń gbọ́ táyé ń tẹ́tí sí nígbàkúùgbà lóòrèkóòrè. Ẹ̀ẹ́dẹ̀ ń bẹ̀ ń wẹ̀ kó kalẹ̀ kó tẹ́tí sí wa látòrọ̀ tẹ́tí ń gbádùn òun Dr. Orlando Kennery. Tẹ́tí ń gbádùn ẹ̀ láti ìgbà tá a ti ń lò ó. Ẹ jẹ́ ń tún lo ìjọyà lápá bí ẹlẹ́mẹ̀rún.

0: orí bá ṣe ń kọrin àsìkò fáwọn tó ní ìgbà tá à ń lùlù àsìkò ẹ jẹ́ kí n gbé ìpè lápá bí. Hello.
1: Hello, ẹ kọ́ ọ̀rọ̀.
0: Yes, sir.
1: Orúkọ mi ni tí mi fi owó ya láti Ọ̀yọ́ Aláàfin.
0: Ẹ káàbọ̀ sórí ètò, sir.
1: Ìbẹ̀rẹ̀ kú ètò kò ní bàjẹ́ fún yín ní ọdún. Orí ẹjọ́ fún mi ní Orlando ìjìnlẹ̀ orin.
0: Ok, ìjìnlẹ̀ orin, eré ti yá, ìjìnlẹ̀ orin. Kò sí wàhálà.

ẹkúti tẹ́tí sí wa ẹkú tẹ́tí sí wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan àwọn orin ọ̀làǹdù ọ̀wọ̀ ilé yìí tá à ń tẹ̀sí létí ẹjẹ́ kí n lo ilé láti apá b ẹjẹ́ ń lo láti apá b.